0: ìjẹ́ ọjọ́bọ̀ wípé kò yẹ ọ̀dọ̀ àwọn ọmọ Israẹli nígọ́sí ẹni bí àwọn ọmọ Egypt ṣe kò sẹ́lẹ̀ tó ààbò tó dájú tó wà lórí àwọn ọmọ Israẹli nígọ́sí ẹni kò jẹ́ kẹsẹ̀ fún ọmọ ńbẹ èyí dìde ńlẹ̀ afẹ́ bẹ̀rẹ̀ àdúrà lórí ààbò ààbò tó máa jẹ́ kí ọlọ́run kó ràn gàbọ́ ọmọ rẹ níbikíbi tó bá wà òun la bá bèrè lọ́wọ́ Jésù Kristì lẹ́ni ó ti pẹ́ tó ti ṣe lórí wa kò dẹ̀ lè wo ẹ̀pẹ́ wa kó wá dá sí ọwọ́ rẹ̀ dúró inú ẹ̀nú ọlọ́run ni mo ti kúnlẹ̀ tí mo bẹ̀bẹ̀ láàárọ̀ yìí wípé ààbò tó dájú lórí àwọn ọmọ rẹ kó ràn gàbọ̀ wọn wípé kí àwọn ọmọ rẹ má ṣe ṣìrìn wípé angẹ́lì ewé kó má ṣe ti àwọn ọmọ rẹ lẹ̀ wípé angẹ́lì tí ń ṣe gbogbo ènìyàn kó má dágbére fún ọ wípé ibi tí ojú olúwa ò ní bá ọ dé ò ní padà yabẹ wípé gbọ́mọgbọ́mọ gbé àgbàlagbà kò ní gbé ọlọ́mọ lọ wípé wọn ní fẹ̀mí rẹ̀ mí lórí ọmọ rẹ wípé wọn dẹ̀ ní ìtìjẹgbà kan lọ́wọ́ rẹ wípé ọba ọlọ́run yóò dájú lórí gbogbo ọmọ iléèwé wípé gbogbo àwọn olùkọ́ gbogbo ẹni ìtajà gbogbo òṣìṣẹ́ ìjọba wípé ọba ọlọ́run yóò dájú wípé àtẹ̀mí àti ìwà àìní ṣe ọkọ̀ wọ̀ wípé èmi àti ìwà àìní ṣe oko lọ wípé ajínigbé bèrè owó lọ́wọ́ ẹni kò ní mọ̀nà ilé wa wípé gínigíni kò ní bò wá ní agbègbè wa wípé àní rọ́pò àkọlù kọgbà ní gbogbo ìlú wa màmá ò ti ń sún àdúrà bò ni mo sì ń gbà yí ọ dídé àdúrà tó ti jí fún látòrú ni mo ti ń gbà tó ti ń lọ yí o àwọn ọmọ tó sì ń sún yẹn bá ń fọmi wọ́jú wọn kẹ́kẹ́kẹ́kẹ́ àní ẹ bá mi jí bàbá ya lórúkọ jésù àfa ọmọ òní ṣe yìí inú lẹ́yìn o ìtorí ti ọmọ rẹ àti ìwọ àdúgbò ní kan gógó ìtorí ti àwọn abiyamọ òní máa rọjò lódì lódì bàtà ọ̀fọ̀wọ́ ní bọ́sẹ́nà náà lé rẹ ìtorí ti àwọn abiyamọ òní pẹ́ méjì mẹ́ta ládùúgbò ọmọ rẹ bá lọ́wọ́ fáráwá dáni dúró sí gọ́ṣẹ́ ẹni gbogbo ẹni tó daṣẹ́ lórí ọmọ rẹ lónìí o ọmọ rẹ òní bẹ̀bẹ̀ jẹun ayé òní fún ọmọ rẹ jọ fi ọmọ nìní olúwa ọmọ òní wọ́n nínú ilé yìí o ayé kò ní ni ọ lára òní dárò lórí ọmọ ọmọ rẹ òní rọ́gbọ́ awuyewuye níbi ládùúgbò ìmọ̀kímọ̀ kò ní ṣe lórí ọmọ rẹ ayé òní kọ́gọ́lọ́ lára ọmọ rẹ o ọmọ rẹ òní sípò yìí lo lórí ọmọ rẹ òní fọlágbárù ẹ ọmọ rẹ aṣẹ́jú wẹ sí rere ọmọ rẹ òní tafẹ́lẹ́fẹ́lẹ́ délé ọlọ́dí o èrò ibi òní ṣe lórí àwọn ọmọ yín o ẹni tí ò ṣe ọlọ́ọ̀rẹ́ rí àtẹni tó ṣe ọlọ́ọ̀rẹ́ rí kò ní kí ọmọ rẹ jẹ wọn ní fọmọ rẹ sí àmọ́ ayé o iye ogún ọdún kò ní jẹ́ ọmọ rẹ lọ́wọ́ fẹlifẹli ọmọ wo ni jẹ́bi pẹ̀lú àlàyé ọ̀nà ọmọ wo ni jàrú o ẹni ọba sùtì là ń jarú pẹ̀lú ọmọ rẹ ò ní sùtú ẹlẹ́rìí ni o àbùkù kò ní wọ ọmọ rẹ kiri bí wọ́n bá ta tẹ́ǹtì wọn náà wàá ta giant canopy lórí àwọn ọmọ rẹ bí ògo bá dé ọmọ rẹ ò ní rá bó ṣe ń bá wọn yàá yẹ máa bá wọn náà yọ ẹbí rẹ jẹbi aláṣẹ yọrí látòní lọ ó ní gbọmọgbìn ó ní mo sàrí ọmọ ọmọ ò ní dijọ wọlọmọ ẹ lọwọ ọmọ rẹ ò ní pòfóló ọmọ ò ní dákẹ́ sí ọ lọ́wọ́ ọmọ rẹ di àríjú àríyọ ó ní rọmọ búsẹ́kù nínú ọdún yìí o ó ní sẹ́rí àsápajúdé lórí ọmọ rẹ ó ní sanwó kó tó rí ọmọ rẹ o ọmọ rẹ ò ní ṣeré gẹ́lẹ́ dọ́dọ̀ ẹni tí kì í gbẹ́bẹ̀ o adé ọlọ́rẹ yóò di òmìnira ó ní fi ẹ̀rú gbọ́ ògo lọ́wọ́ ọmọ rẹ lọ o ó yá lọ pàdé ire ẹsẹ̀ gírígírí kò ní yá lẹ́rẹ̀ o ó ní jẹ̀bi ọlọ́run o wọ́n ní jarú ọmọ lára rẹ wọ́n léwọ̀ ní ọmọ rẹ kò ní kọ́bọ̀ o ayé òní dán lọ́ọ̀dì ìbànújẹ́ fọmọ rẹ o ó ní gbúrò ogun tó máa jọ ọjọ́ orí rẹ lọ olóore máa gbẹ́ kọ́ọ̀lù ẹ o ayé òní fèpè bọ́mọ rẹ ṣeré ẹ̀yìn ẹ̀yìn ló máa dìyẹ tó ya rẹ ẹlẹ́nu ni òní bá àwọn ọmọ rẹ amọ̀ kòkò kò ní kó ìkòkò ọmọ rẹ mọ́lẹ̀ o ogun ọmọ rẹ ò ní jọ̀rọ̀ yẹrẹmẹyà 45 ẹlẹ́yìn lágbára ò ní já ọmọ jù lẹ o àìríjẹ àrímu kò ní jẹ́ kójú rẹ ó pọn fún ẹkún ọ̀gbẹ́lẹ̀ kò ní wọnú yàrá rẹ o alágídé ọkà kò ní rí ọmọ rẹ nípa sam 35:11 ẹlẹ́rìí ẹ̀kẹ́ dídé sí wa olúwa gbèjà wa o ìmọ̀ ẹlẹ́rìí ẹ̀kà kò ní jẹ́ sí ọ̀tọmọtọmọ o wọ́n fẹ́ kó ṣubú ọlọ́run jù wọ́n lọ ó ní ṣubú tọmọtọmọ sam 29 ohun olúwa tí ń bẹ lórí omi púpọ̀ kò ní jẹ́ kómi ayé ó gbé ọmọ rẹ lọ ohun olúwa tó tún ní ọlọ́lá ní sam 29 yìí ló bùkún gbogbo yín o ohun olúwa tó fẹ́ di kédèrè ya kò ní jẹ́ kógo ọmọ rẹ ó ya lulẹ̀ ohun olúwa tó pé ọwọ́ iná níyà kò ní jẹ́ kí iná yóò jọ o ọmọ tó jókòó sórí ìtẹ́ kò ní jẹ́ kó ọmọ rẹ ó tẹ o alágbára kò ní lo agbára òdì lórí àwọn ọmọ rẹ o ọmọ wọn ò ní di ológun àná yẹyẹ máa di ayẹyẹ lórí ọmọ ọmọ rẹ máa gbọ́gbọ́ ẹbí ga o ọmọ máa kọ́lé ra mọ́tò fún o ẹ lọ parí ilé ẹ̀kọ́ tí yìí o ẹ lọ ra ilẹ̀ yẹn sà àṣẹ dé ọmọ. ọmọ rẹ di ọmọ sọyà, àtọ́bí rẹ di ọmọ sọjọ́, ojú di omi síwájú, ojú tọ́jú ọmọ kọ́ lè tẹ́lẹ̀ tútù, omi tó dà sílẹ̀ kò ní padà yọ ọ́, ọmọ rẹ ò ní jìyà, ìwọ́gbẹ́ ò ní pẹ̀dé, owó ilé tó jẹ́
1: olúwàbọ̀ ọ̀sán,
0: lọ́dọ̀ dádì, àti ìta ayé yí kọ́ lẹ́ni tọmọtọmọ, ọlọ́run kì í ṣàṣẹ ti, ìwọ náà ò ní ṣàṣẹ ti lórí ọmọ, ọmọ wo ni ìṣìrìn, wo ni fayé wà nínú ayé o, ẹ̀ńsì kì í mà jọ ń jẹ Jákọ́bù, wà á jẹ wọn mọ, Jákọ́bù jọ ń jẹ jọ o, ìwọ náà wà á jẹ wọn mọ o, ẹ ṣàmẹ́ lẹ́yìn gbogbo àgbáyé, a ní fọmọ rẹ lógun láyé lọ́wọ́, Genesis 1:22, ó ní ẹ máa bí sí ká máa rẹ̀ sí, nínú lẹ́yìn ẹ ò ní pẹ̀ ní o, ẹ ò ní rogun àsúré kiri lórí ọmọ o, wà á rìnrìn ayọ̀, wà á jẹun ayọ̀, wà á tàjọ ayọ̀, wà á rìnrìn ayọ̀, ọ̀rọ̀ rẹ níyànjú, wọ́n ṣògo nínú ògo, Jésù Olúwa. Ẹ̀yin ọmọ Ọlọ́run gbogbo èèyàn ló bá pàdé mi lórí Facebook àti TikTok ní aago mẹ́jọ nírọ̀lẹ́ yìí. Àdúrà àbò yìí tẹ̀síwájú ńbẹ̀. Gbogbo nǹkan tó bá lè ṣe ni kò ṣe rí wípé ó wà ńbẹ̀. Mọ́tù tí ń ṣe Akájí ló máa mú pàdé wòlíì rẹ. Kí aago mẹ́jọ tó lù ló ti máa dé sórí fẹ́m-fẹ́m-fẹ́m. Tó bá lè jẹ́tí Akájí fi ẹ kó pọ̀ ó mà dáa. Nítorí màá tún ní kó fi sórí àwọn ọmọ rẹ. Ọmọ tí ò sí ní àkàtà rẹ wàá fi sórí fọ́tò rẹ̀. Tó bá ti lórí Facebook, TikTok tàbí YouTube wàá gà lọ́wọ́ bàbá alábíyamọ. Ẹ̀rí yìí kọ́ lọ́la ti gba ó lágbára jù.
2: Ọlọ́run màmá alábíyamọ o.
3: Ààyè ló wà.
2: Ọlọ́run wá ṣe pé Sàyídì ó kọ́lé ó ti parí ẹ̀.
3: Ta ló kọ́lé?
2: Sàyídì.
3: Ta ló ń jẹ́ Sàyídì?
2: Mo máa bu yẹ̀pẹ̀ wá. Sàyídì ọmọ mi tí àjọ ń wá tó ní mo mú wọn wá bí ìbá.
3: Ó padà kọ́lé. Ọmọ tó ló máa kọ́lé. Lọ sọ bẹ́ẹ̀ni tó ń bẹ́tọ̀ pé ọmọ tèmi náà kọ́lé.
4: Ọmọ tèmi náà kọ́lé.
3: Gbogbo èèyàn, ẹ fọwọ́ gbá ilẹ̀, ìgbà méje. Sọ pé mo máa kọ ilé.
4: Mo máa kọ ilé.
3: Sọ fẹ́ ní ọlọ́gbẹ̀gbẹ̀ iṣẹ́ ẹ fẹ́ gbalé.
4: Ṣé ẹ fẹ́ gba ilé?
3: Màá ẹ̀bù yín.
4: Màá ẹ̀bù yín o.
3: Torí pé ọmọ màmá yẹn kọ́ lójú ẹ̀mí ẹ̀, ọmọ tiẹ̀ náà kọ́lé o.
0: Ṣé o rí nǹkan tí mò ń sọ báyìí? Ẹ̀yin ará ẹ̀fọ́ ẹ kú oríire o. Ibikíbi tó bá tiẹ̀ wà, mo tún kí ẹ kú oríire. Nítorí gbogbo wa la máa péjú pèsè sórí òkè lọ́la. Èdìdí ọ̀sà tí ìyọ̀ tá a máa fi gbàdúrà bó ṣe ń gbébọ̀ ní ọ̀la lọ́fẹ̀ẹ́. Máa ránṣẹ́ gbogbogbò ènìyàn. Wípé ó ní àdúrà kan tí bàbá alábíyamọ ń gbé kiri lọ́wọ́lọ́wọ́ yìí. Wípé àdúrà àbò lórí àwọn ọmọ lágbàáyé ni. Gbogbo abiyamọ lóde gbọdọ̀ fara wọn jì sínú àdúrà yìí. Bọ́ọ̀lù ní bọ́sọ̀p tó wà ní Ifọ̀ ní Ògùsè. Ní bọ́sọ̀p yẹn sọ fún alọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn Fákẹ́yẹ. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Àgbẹ̀ Ọlọ́run ká ní ayé púpọ̀ yìí tẹ́ ń dá ọ̀rọ̀ fún púrógámì pé kó lè máa tẹ̀síwájú. Lónìí a máa dá ọ̀rọ̀ lórí gbogbo ọmọ tí mo ní àgbáyé. $500 ló máa dá lórí ọmọ kọ̀ọ̀kan. Wà á dúró jẹun ọmọ. Ìṣe ọmọ rẹ̀ aṣojú rẹ̀. Ọmọ rẹ̀ ò ní dí àwa tì. Ọlọ́run bàbá alábíyamọ o.
3: Ààyè ló wà.
5: Hello, Hello Prophet 09060 57 11 10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fákẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ.

0: tó bá lè mú tó jí sí mọ́lẹ̀ àlàyé tó sì gbóhùn mi dandan ni kí ìrèkò bá ọ jí. Orúkọ mi wòlíì àti ajírere tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù láti inú ìjọ New Image International. Ẹ gbọ́ ohùn Olúwa láàárọ̀ yìí, gbogbo ọkàn tó ti jí sí ìmọ́lẹ̀ àlàyé. Mo sọ tàṣẹ tàṣẹ, agbára tó dá dúró fún ọjọ́ pípẹ́. Bí wọ́n bá fààyè lẹ̀ tó dẹ̀ rí àmì ṣe, lórúkọ Jésù agbára náà wọlẹ̀.
1: Amen.

kẹrin oṣù kẹfà ọdún 2026 4 of June ọjọ́ Thursday. Ó ní gbogbo a

0: ẹjẹ́ ń bẹ̀rẹ̀ láàárọ̀ yìí nínú ìwé Genesis orí kọkàndínlógójì ẹsẹ̀ kọkànlélógún Genesis 39 verse 21 ẹgbọ́n tó sọ ọ́ ṣùgbọ́n Olúwa wà pẹ̀lú Joseph ó sì sàánú fún ó jẹ́ kí ó rí ojú rere alábòjútó túbú mo bí ọ láàárọ̀ yìí máa tẹnu mọ́ gan ìrànlọ́wọ́ kìí ṣẹgbẹ́ ẹnikẹ́ni bẹ́ẹ̀ ni sà ọmọkùnrin kan ń bẹ nínú bíbélì sà wọ́n ń pe orúkọ rẹ̀ ní Dáfídì ẹ wo bí ó ní àwọn ẹ̀gbọ́n níwájú ṣùgbọ́n ìrànlọ́wọ́ gbé tayọ gbogbo wọn ní ọjọ́ tó dúró wájú Gòláyàtì Gòláyàtì fi ń ṣe yẹ̀yẹ́ pé ṣé mi ló tọ̀ wá báyìí bí ẹni tó fẹ́ lọ pa ajá èmi ló wá gbá pẹ̀lú òkúta àti kànnàkànnà ẹ̀sà Dáfídì nínú ìwọ́ wá pẹ̀lú ìgbà ṣùgbọ́n mo wá pẹ̀lú Olúwa Ọlọ́run àwọn Hebrew ẹni tó gbà mí lọ́wọ́ àmọ̀tẹ́kùn àti kìnìún ẹ wo bí ẹ̀yin wo lẹ nílò ìrànlọ́wọ́ láàárọ̀ yìí bàbá mi rán mi mo bẹ ọ́ sà ohun tó nílò lóṣù gbà o bó o bá gba ìrànlọ́wọ́ iṣẹ́ yẹn máa yí padà bẹ́ẹ̀ ni sà bó o bá gba ìrànlọ́wọ́ ìrìn àjò yẹn máa yí padà ó ti ṣe wàhálà ìrànlọ́wọ́ ló kù wo bí ó ti làágùn ìrànlọ́wọ́ ló kù ó ti lo ọjọ́ púpọ̀ ìrànlọ́wọ́ ló kù Lásàrù kú fún ọjọ́ mẹ́rin ẹ̀sà Olúwa dẹ̀ sọ pé ọjọ́ kan ti àwa ènìyàn ọdún kan ni lọ́dọ̀ tòun so tí Lásàrù bá lo ọjọ́ mẹ́rin nínú kòtò níwájú Olúwa ọdún mẹ́rin ni Lásàrù lò kò sí òye ọdún tó lè lò sà tó bá jẹ́ ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ lè fipá sí ìdíẹ̀ nígbà tí màtá tó lọ bá Jésù pé mọ́ wulẹ̀ dààmú ara rẹ mọ́ o ti ń rò kí ló fà tó fi sọ bẹ́ẹ̀ nítorí pé ọjọ́ ti lọ lórí Lásàrù nínú kòtò in fact ó ti dé ìpele tí ara ti ń bẹ́ tí òkú bá kú lẹ́yìn ọjọ́ kẹrin yóò bẹ̀rẹ̀ sí mọ́ bẹ́ ní ara yóò wà mọ́ rùn ó ti ń wọ ìpele yẹn lọ ṣùgbọ́n Jésù sọ pé arákùnrin wa òkú ó sùn ni ẹ wá ẹ̀jẹ̀ àlọ́jì ní tí Jésù sọ nìyẹn nígbàtí Jésù dé ibojì Lásàrù ó lé gbogbo àwọn abánisunkún ó lé wọn síta ó wá lọ sẹ́nu ọ̀nà ibojì yẹn ó wá pariwo pé Lásàrù jáde wá bíbélì sọ pé lọ́gán òkú tó kú ó sì jáde bó ti ń bọ̀ èmi ò mọ bó ti rìn jáde nítorí aṣọ wọn kọnu bíbélì pé a fi aṣọ òkú dì lójú a fi dì ní ọwọ́ àti ẹsẹ̀ bíbélì ọ̀nà ló tún sọ pé ó sì jáde wá ẹ̀sà nítorí pé tí a bá di ọwọ́ ènìyàn bí ìrànlọ́wọ́ bá dé ẹ̀sà ohun tá a bá kó fún kò ní dànù bí a bá di ẹsẹ̀ ènìyàn tí ò mójú ọ̀nà tí ìrànlọ́wọ́ bá dé ẹ̀sà nkankan yóò gbòfò yóò sì débi tó lọ kò ní ṣe tán fi dá ọ dúró kò ní ṣe orúkọ tán pè ọ kò ní ṣe irú ayé tó ti gbé kò ní ṣe tó bàjẹ́ lọ́wọ́ rẹ kò ní ṣe tó dàrú ìrànlọ́wọ́ lè tún ṣe ẹ̀sà ẹnìkan ní dádì àdúgbò tí mo wà orúkọ mi ti bàjẹ́ ńbẹ wo bí ìrànlọ́wọ́ òde ni bí ìrànlọ́wọ́ bá dé àwọn ènìyàn lè gbàgbé bẹ́ẹ̀ ni sà ìrànlọ́wọ́ a máa yí ìtàn ènìyàn padà ìrànlọ́wọ́ a máa fúnni lórúkọ tuntun ìrànlọ́wọ́ a máa change ayé ènìyàn ìrànlọ́wọ́ a máa fúnni ní àwọ̀ tuntun ìrànlọ́wọ́ a máa jẹ́ kí ìyàwó èèyàn togotogo tí wọ́n ń pè ní ìrànlọ́wọ́ nìyẹn ẹnìkan lara mi sí ní àárọ̀ yìí ẹ̀yin tá a gbaṣọ ìrànlọ́wọ́ lára ayé nígbà kan èmi sọ ó àṣẹ àkọ́kọ́ leléyìí bọ́ bá jẹ́ ò ṣàmì lónìí gbaṣọ ìrànlọ́wọ́ padà lónìí gbaṣọ ìrànlọ́wọ́ padà lónìí gbaṣọ ìrànlọ́wọ́ padà lónìí gbaṣọ ìrànlọ́wọ́ padà èyàn ní ìtàn rere ẹ sọ fún pé kó bèrè ìrànlọ́wọ́ bí ìrànlọ́wọ́ bá dé ìtàn rẹ̀ máa yí padà ènìyàn ní ọjọ́ ayọ̀ rí ẹ sọ fún pé kó bèrè ìrànlọ́wọ́ bí ìrànlọ́wọ́ bá dé ẹsà ọjọ́ ayọ̀ máa dé ènìyàn kò rẹ́rìn látàárọ̀ dalẹ́ rí ẹ sọ fún pé ìrànlọ́wọ́ ló ní gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lábẹ́ ìpayé keke gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lábẹ́ ìpòrúru ọkàn gbogbo ẹ̀yin tẹ́ ń gbé lábẹ́ ìfòyà lábẹ́ ìpọ́njú èmi sọ nígbà kejì àṣẹ ẹlẹ́ẹ̀kejì nìyẹn bó o bá rí àmì ṣe lónìí ìrànlọ́wọ́ gbé ọ jáde ìrànlọ́wọ́ gbé ọ jáde ìrànlọ́wọ́ gbé ọ jáde ìrànlọ́wọ́ gbé ọ jáde ìrànlọ́wọ́ gbé ọ jáde sórí iṣẹ́ yẹn tí ìrànlọ́wọ́ bá dé a lè tún iṣẹ́ yẹn ṣe fún ọ ohun tó nílò fún iṣẹ́ rẹ yẹn ìrànlọ́wọ́ ló ní mo bí ohun tí màá sọ fún ọ ni pé kò gba ìrànlọ́wọ́ ẹ gbọ́ mi láàárọ̀ yìí kí làwọn ohun tó ń fà á tí ènìyàn ò fi máa ń pẹ́ láì ní ìrànlọ́wọ́ kí ni tó lè fà á tí ènìyàn ò fi gbé pípẹ́ láì rí ìrànlọ́wọ́ kí ni tó lè fà á ohun àkọ́kọ́ òun ni wípé tí ènìyàn bá ń bẹ lábẹ́ ọ̀run ṣíṣe ẹ̀sà mo bí bíbélì sọ pé èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi ò àti wá ìrànlọ́wọ́ kì í wá láti inú olè ìrànlọ́wọ́ kì í wá láti inú àpáta ìrànlọ́wọ́ kì í ti inú omi wá ìrànlọ́wọ́ kì í ti inú oko wá ìrànlọ́wọ́ kì í wá láti inú igi ìrànlọ́wọ́ kì í wá látọwọ́ ènìyàn láti òkè mi ò ẹ̀mí àwọn wọ̀nyí ẹ̀sà tí òkè ò bá ti fààyè gba ìrànlọ́wọ́ àwọn tó ń gbé nínú ilẹ̀ lórí ilẹ̀ wọn ò lè rí ìrànlọ́wọ́ abájọ tí wo oní sáàmù fi sọ bẹ́ẹ̀ pé èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi ò àti wá ẹ̀yin kan ń gbọ́ mi láàárọ̀ ẹ̀ ń gbé lábẹ́ ọ̀run ṣíṣe kí ló lè fà á kéèyàn máa gbé lábẹ́ ọ̀run ṣíṣe bóyá ìyá àti bàbá tó bí ọ bóyá ìkánnu wọn ń bínú sí ọ bóyá wọn ti ṣépè fún ọ bẹ́ẹ̀ tí èpò òbí bá ń bẹ lórí ènìyàn ọ̀run ènìyàn máa tì nítorí pé sórí àwọn tán bí ọ àwọn ni wọ́n kó kọ́kọ́rọ́ ọ̀run rẹ dání àwọn ni wọ́n ṣílẹ̀kùn ọ̀run fún ọ láti wọnú ayé nígbà tó ń bọ̀ so ọwọ́ wọn ni kọ́kọ́rọ́ wà tí ọ̀run èèyàn bá tì ibi tí ò kọ́kọ́ lọ yẹ̀wò nìyẹn torí tọ́run bá tì ìrànlọ́wọ́ ò lè wá kọ́run dẹ̀ tó lè tì àwọn tó lè fà á ni mo sọ yẹn ẹ̀yin kan ń gbọ́ mi láàárọ̀ ìsà ìjà tó ń bẹ láàrin ìwọ àti àwọn tó bí ọ bó o bá ṣàmì májẹ̀mú máa parí ẹ̀ a fẹ́ gbàdúà láàárọ̀ gbogbo ẹ̀yin tí àdúà kì í sú ẹ porúkọ jésù fà ẹ pin ẹ̀mí mímọ́ ẹ yọmí lábẹ́ ọ̀run ṣíṣe olúwa mú mi jáde lábẹ́ ọ̀run ṣíṣe èyí tí mo gbé lábẹ́ ọ̀run ṣíṣe ti tó ẹ yọmí ẹ fà mí jáde lábẹ́ ọ̀run ṣíṣe ó yá àdúà
1: orúkọ jẹ́
0: ayé adáde gẹ́gẹ́ bí ọ̀pọ̀ alágbàtà yá olúwa yọmí ṣíṣe yọmí ẹ yọmí ẹ yọmí ẹ yọmí olúwa yọmí ẹ yọmí bàbá mi. Obi, mo ti sọ fun yin laimoye igba. Ọpọ yin e ti se. E ti tapa sofi awọn to bi yin. E ti kọsẹ lara awọn to bi yin. E wa nwa oju rere awọn iranse Ọlọrun. E sa ti iya re ba gegun fun ọ. Obi, pastor re o le mu ku o. Ti baba re ba binu si o, wo bi pastor re o le gba o lowo o. Tori wi pe ni ojo ti o fe wa saye, pastor re ko si nibe. Ni ojo ti ileko aye fe sile, to fe wa saye, iya re ati baba re lo mo nipa e. Wa wo bi sa, in ti ma so fun eni pe baba pe iya re laje mo mu binu o. Tan ba so pe oso abi emere ni awon to bi o mo mu binu o. Bo ba mu binu, bo ba gegun fun o, wo bi pastor re o le yi pada o. Menaka barua bahadaya, eniyan ti wa ba mi ninu office ri ko tele omo re wa. Omo re si ru bi igba ti won ba da imisi iye lara esa o si wole. Mo si ni ki lo run bayi e kokko jade na, mo le omo ye jade sita. Iya re de joko, mo ni mama iru aisan wo lo somo yin to run bayi. O ni e mo da lo ngba ti o gboro mo mo fi aisan buku kan. O na lo mu wa waju mi o, o na lo da ikan buruku sare. O ni mo kan mu wa si waju yin ke kan gba owo owo re lasan ni. E wo bi bo ti n ba lo yen ni o mo ba lo, afi to ba se ti mo fe. Mo ni mama ki le fe, mama ba ni eni bayi ni mo fe ko fe. O si lohun oni fe, mo si fi ile pe ko ma gbe oro kaakiri. E wo bi iwule gbadua mo kan pe omobirin yen ni pe eni bayi lo ma fe. O ni se Oluwa so niyen, mo ni se Oluwa so. O lo fe gbo abi ki orun to nbe lara re ko kokko fi ole na. Mo le nti mo ni o lo fe, lo fe. Esa mi o ni je ope ki wa ma gbadua ki orun ku o lare. Nigba ti iya to bi so pe ohun o ni je ko gbadun. Menaka barua bahadaya, ohun ti mo so ni pe lo pari ija to nbe laarin iwa ati iya e. Lo pari ija to nbe laarin iwa ati baba e. Tori pe die ni talaba ninu ibeji. Eyin ti oro yin ti e gbọ oro ase laaro yi, be ba sabi orun sisi majemu orun sisi o bale eyin o. E je gbadua elekeji, ohun to le fa ki eniyan ma ri iranlowo ohun ni pe ti eniyan ba n gbe ninu ti won pe ni agbara alale. Esa awon kan n be nibi agbara alale ile won ni o je kan ri iranlowo. Omi akoko ti won mu lojo ti won bi won, ohun lo so pe won o le ri iranlowo. Esa keke akoko ti won fi we won lojo to bi won, ohun ni o je kaye le ran won lowo. E wo bi sa akobi ni o ni le baba e, akobi ni o fun iya re. Igba ti iya re bi otan, iya re o raye lati tomo. Tori won la akobi ó gbé ọ̀nà fún ìyá àgbà, ìyá àgbà ló tọ́jú ẹ, ọjọ́ kan ló ń ké ni ìyá àgbà sọ pé ìyá rẹ ò sì ń bí, ọyàn mi ti gbẹ. Ìyá àgbà gbé ọyàn gbígbẹ sí ọ lẹ́nu, ó sì fa omi kíkorò láti ọyàn gbígbẹ lára ìyá àgbà. Abájọ tí ayé rẹ fi rí ìkorò, a fẹ́ gbàdúrà láàárọ̀ yìí, ẹ̀yin tí agbára ò nílẹ̀ tó ń yọ lẹ́nu, ẹ pi orúkọ Jésù sá, ẹ pi ẹ̀mí mímọ́, ẹ gbà mí lọ́wọ́ agbára alálẹ̀ ilé wa, ẹ gbà mí, fàánú yọ mí, fàánú gbà mí lọ́wọ́ agbára alálẹ̀ ilé bàbá ó yá àdúrà.
1: Orúkọ Jésù
0: jẹjẹ bàrà bàrà
1: jẹjẹ
0: bàrà bàrà bàrà bàrà bàrà Jesu Oluwa wa
1: e be e be.

0: adua ti prayer life mo le ma lo jeje ije agbajo ni leyi ti pade ojo adua 300 days in ti olorun gbe kale fun oni kini to pe je jesu se bere o lo fe ni leyi lati jo ma gbadua papo ti fi dara ke dara po mo olorun keke prayer group lori whatsapp yi ma sare kiri mo ni yaba e office tabi lenu se be iwa ti ma gbadua pelu ogunlogun awon omo olorun lori whatsapp group olorun kokon je ba fe dara po ni wa e send message yi sori whatsapp number yi 09025020724 wa se alaba pe ba se gbadua ti testimonies n tele loruko jesu
1: ma kan tanu mo eleyi gbogbo eni to ba ni ori ofe lati gbo mi ni aro yi oni ojo ipade olon kankan ni gbogbo eyi ti eni ori ofe lati wa ni ilu ibadan fun igba koko lati igba ta ti bere ipade awe ati adua yi ma ni ori ofe lati gbadua pelu ogunlogun awon eniyan ni church wa ni Iwo Road iyen ni aro yi gbogbo eda to ni ori ofe lati gbo mi oluwa ni omo e bere fun angelifa osu kefa la wa yi wo bi mo so fun wa pe ni osu kefa angeli gabriel wo ile maria o si ta lo re e kiyesi eyin kan wa nbi baba mi lo ran mi ni aro yi a o du mo ma gbadua papo si ogede wa gbogbo eyin te ba ni ori ofe iwo na wa ogede eyi to le je di ajo fi gbadua ni aro yi ago mefa ni aro kutukutu ni ipade yi o ti bere titi di ago mesan ma ma gbadua pelu ogunlogun awon eniyan ni aro yi bi oluwa ti ran mi gbogbo eyin ti e n gbe ni agbegbe Iwo Road boya akobo lo ti n gbo mi abi o n gbo mi ni sango eyin ti e wa ni olorun sogo gbogbo eyin ti e wa ni muslimu gbogbo ibikibi to sumo agbegbe ni Iwo Road ni aro yi o ma kun fun agbara gbogbo ibi te ba ti n bo te ba ti de ori bridge Iwo Road e bere pe ile epo poplar filling station lori bridge yen ni o ki se nisale nigba to ba ti won ti na west ye to ti de ile epo yen egbe ile epo yen ni street church wole legbe ile epo yen bere lowo enikeni pe church olohun kankan lo n lo o ma kun fun agbara ni aro mo layo lati so pe ola ni ipade ebiniza ni ilu abekuta mo ti n pariwo e lati bi ojo bi melo ko ni si pade olohun kankan ni aro la ni abekuta gbogbo ipade ti di ale fun ipade ebiniza e kiyesi sa oluwa ni omo pe akori e ni aga mi ati aye mi wo bi maama so n to ni agbara nipele ibe yen ni ale ola gbogbo eyin omo olorun ni abekuta wo bi oluwa lo ran mi o oluwa ni fun won ni iwe pelebe ni oru ola ye ki gbogbo eniyan kan ti won fe ni owo eleda won ma so awon nkan kan fun won ninu ipade yen ti oluwa ran mi o kun fun agbara ororo ti mo gbe bole latori oke o ni ma fi anointi ogunlogun awon eniyan ti won ba wa ninu isoru yen ni ale ola ni abekuta gbogbo eyin ti e n gbo mi lati oke lewo ni abekuta eyin ti e n gbo mi lati kuto eyin ti e n gbo mi lati iyana mosuari eyin ti e n gbo mi lati lafenwa gbogbo ibikibi to wa to ti n gbo mi eyin ti e wa ni sapon ni ola ale ola ma ko fun agbara sapon lati ma pejo fun adua ninu post office o ma ko fun agbara iwo na darapo ko wo ti oluwa yo se ibikibi to ba ti n bo gbogbo eyin ti e wa ni ifo te fe darapo mo ipade yi gbogbo eyin te wa ni papala ntoro gbogbo eyin ti e wa ni sango to gate eyin te wa ni oju ore o fe darapo mo ipade ni oru ola iwo na ma bo ni abekuta to ba ti de sapon bere pe post office to wa nbe wa ti ri awon eniyan ti won lo be iwo na darapo o kun fun agbara wo bi mo so bi ojo bi melo mo ti n tenumo e lo wa aworan tuntun wo bi fọ́tò ló máa mú dání ní alẹ́ ọ̀la àwòrán rẹ àti ₦900 gẹ́gẹ́ bí ẹni tó rán mi ti sọ wo bí a fẹ́ gbàdúà ní òru yẹn a fẹ́ gba àyè wa àti ibùjókò wa padà mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ ìyẹn ní àárọ̀ gbogbo ẹ̀yin tó jẹ́ pé nínú àwẹ̀ ẹ̀ ń dá ọrẹ yín pamọ́ nínú àwẹ̀ bá a ti gba àwẹ̀ yẹn ó dẹ̀ sì ní ọrẹ tá a lò nínú àwẹ̀ yẹn lọ́wọ́ ó dẹ̀ ń bẹ ní ìlú abẹ́kúta wọ́ ṣáà máa kóbọ̀ nínú ìpàdé yẹn tó bá ti débi ìpàdé màá máa sọ̀rọ̀ lórí ẹ̀ a máa gbàdúà papọ̀ ní òru ọ̀la ó máa kó fún agbára o ẹ gbà mí gbọ́ ẹ̀yin kan wà ń bí oṣù ìní oṣù ìfà oṣù tí ẹ lélẹ́yìí oṣù tí áńgẹ́lì ìfà ń ṣiṣẹ́ mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ ẹ̀yin kan wá wà ó lè darapọ̀ bóyá ìbàdàn ló wà ó dẹ̀ fẹ́ fi ọrẹ tó lò nínú àwẹ̀ yẹn ṣọwọ́ ó ní lọ́wọ́ rẹ ó dẹ̀ fẹ́ sẹ́ǹdì ẹ̀ account number tó lè lò fún ọrẹ yẹn lélẹ́yìí 02-71-96-92-04 ẹ jẹ́ tún pé 02-71-96-92-04 wema bank ni o wema bank tèmi tọpẹ okùn adé aládé ìwúra gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run o fẹ́ pè fún ìjúwe láàárọ̀ yìí pé ẹjúwe bí màá ti dénú ìpàdé ọlọ́run kankan ní ìbàdàn nọ́mbà ilé ní kò lò àti ẹ̀yin tẹ́ fẹ́ darapọ̀ mọ́ whatsapp prayer group wa ibi tí mo ti ń gbàdúà fún àwọn ènìyàn lójoojúmọ́ lórí whatsapp o fẹ́ darapọ̀ nọ́mbà yìí náà ni wàá lé ní orí ọ̀fẹ́ láti lè fi darapọ̀ 090-25-20-27-24 090-25-20-27-24 thank you

0: èmi ò bá sí kí ló dé tí èmi ò ní sí ẹ kígbe ní baba mo dúpẹ lọwọ rẹ fún ìkan òjò kan àánú fún májẹmú àti àtìlẹyìn rẹ agbé ọga èmi àwọn wòlíì ogo ni fún ọ jésù gbogbo ẹyin ọmọ ọlọrun ẹ dìde ńlẹ ẹ make sure pé ó dìde ńlẹ mọmi ẹ dìde ẹ kàn dúró lórí ẹsẹ yìí ẹ wájú àjọ kí hallelujah ńlá mẹrin àti ògo mẹfà àjọ képọ láti fi dúpẹ lọwọ bàbá mi ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ ọlọrun ìjìnlẹ ìfẹ ẹni tó ń fọwọn agbára ẹ kàn gbé ọwọ yẹn sókè ẹni bàbá mo dúpẹ lọwọ rẹ o ṣe ibi tó bá wà dé so mọmi ẹ jájọ kí hallelujah just for and àmọ̀mọ̀ kí hallelujah mẹ́rin yẹn lẹ́yìn ìgbà tá a bá kí hallelujah ńlá mẹ́rin a ṣe ògo mẹ́fà sí òní ni four oṣù kẹfà láti wà somebody shout hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹ jẹ́ ṣe ògo mẹ́fà ògo ògo ògo ògo ògo ògo fún mẹ́sáyà ọlọ́run gbogbo àwọn tí ń yìn ọ́ gbá mi rángẹ́lì sí wọn ẹ̀yin àyànfẹ́ àjọ síde ìwàásù yẹn ni èmi àti iná lájọ mú bọ̀ láti ọjọ́ monday mo wá sọ pé angels mo ní their messenger nínú èdè ebéèrù màláíkà ni wọ́n máa pe áńgẹ́lì màláíkà túmọ̀ sí òjíṣẹ́ ẹni tí wọ́n lè ránṣẹ́ that is the meaning of angel in hebrew form màláíkà ni so gbogbo bí táyà bá ti ń bọ̀ mi mo fẹ́ kọ́ áńgẹ́lì rẹ̀ ńṣẹ́ ẹnìkan ní wòlíì ẹ ṣúọ̀ pé mo lè dá áńgẹ́lì ránṣẹ́ hebrew chapter 1 verse 14 ó ní áńgẹ́lì oníṣẹ́ ìránṣẹ́ ni wọ́n tí wọ́n máa ń jẹ́ iṣẹ́ fún àwọn ajogún ìgbàlà nǹkan ẹyọ kan tó pè wá ń bẹ̀ ni pé bọ́ọ̀bà nígbàlà wọ́n lè mọ́ jíṣẹ́ fún ọ but tó o bá dá jésù mọ̀ gẹ́gẹ́ bí olúwa àtolùgbàlà òjíṣẹ́ rẹ ni wọ́n and iṣẹ́ mẹ́wàá sí mọ́kànlá ni áńgẹ́lì máa ṣe nínú ayé èèyàn alákọ̀ọ́kọ́ ó ní pé wọ́n máa wá jẹ́ iṣẹ́ fún yàn ẹnìkan níbo ní ṣe wá mọ̀ tá áńgẹ́lì bá dé n tí ó di ọmọ rèé jẹ́ kí n fún ọ ní àpẹẹrẹ màá tàn tún sáré digress nínú ẹ̀ tí n bá ti ṣetán nìṣe màá bọ́ sórí facebook á tó ṣe nǹkan kan tó yàtọ̀ lórí youtube àti facebook àti tiktok ẹ̀mí ọlọ́run sọ pé ikàn mi ẹ tó ṣe nǹkan kan tó yàtọ̀ ẹ jẹ́ n kà jáde láti inú ìwé luke chapter 1 ẹ jẹ́ n kà verse 19 luke chapter 1 verse 19 ẹ gbọ́n tí bíbélì sọ ń bí ó ní áńgẹ́lì náà sì dáhùn ó wí fún pé èmi ni gabriel bó ṣe sọ nìyẹn mo kà jáde lánàá tí ó máa ń dúró níwájú ọlọ́run èmi ni ó rán wá láti sọ fún ọ àti láti mú ìyìn ayọ̀ wọ̀nyí fún ọ wá iṣẹ́ áńgẹ́lì ni pé kó mú ìròyìn ayọ̀ ìyìn ayọ̀ kó mú wá bá ọ àmì wá gbọ́ ìkìlọ̀ yìí tí n bá ń dáko áńgẹ́lì tí mò ń kíbi áńgẹ́lì áńgẹ́lì ò ní yọ kó gbé ìyẹ́ wá o torí ẹlòmíì bẹ́ẹ̀ mo ṣe ń kíbi áńgẹ́lì ọyọ sí ọ ohun tí ń retí ni pé kó yí kinní kan tó dàbí white tí yẹ ń bẹ lọ́wọ́ tí ń bẹ lẹ́sẹ̀ tí ń fò bọ̀ that is not angel kì í ṣe bí ó ṣe rí nìyẹn èèyàn ni ó wọnú ẹ̀ torí pé tó o bá fojú ka áńgẹ́lì tó kàn rí lẹ́ẹ̀kan náà wàá dákú áńgẹ́lì sùn tó bí wọ́n tóbi tí wọn ò bá parada inú ilé rẹ ni ò lè gbà wọn bọ̀ nígbà míì wọn a mọ kéré ẹ wọn ò sì mọ gànà áńgẹ́lì ọmọ pé ilé kan bẹ ń bì kan wọn sì ń tẹ̀lé o gbogbo ẹni tó bá jẹ ajogún ìgbàlà nínú angelology and demonology ẹ̀kọ́ kan ni wọn ò jẹ́ ó di mímọ̀ fún yín wípé ẹnì kọ̀ọ̀kan ní tọ́ngẹ́lì méjìlá méjìlá ti ń tẹ̀lé and tí áńgẹ́lì rẹ ètò jẹ́ oníròyìn ayọ̀ bá dé olùfẹ́ yóò paradà ni lọ́wọ́ báyìí bá a ṣe ń gbàwọ̀ ẹ lọ ẹ̀yin kò rí pé ìyípadà ńlá dé bá ọ wọ́n kàn bí ọ wò lójijì and táńgẹ́lì bá dé ó lè wá ní fọ́ọ̀mù ọ̀fọmọdé ó lè wá bí obìnrin ó lè wá bí ọkùnrin kò sọ́ra tí áńgẹ́lì ò lè fira rẹ̀ dá tí wọ́n bá fẹ́ ràn sí ọ ìgbà tó fẹ́ yọ sí elizabeth ẹ jẹ́ àjọ yẹ̀ wò nínú ìwé luke chapter 1 yìí kan náà ní verse 11 títí wọ 13 òun àti sakaraya ẹ wo bí wọn ṣe mú ìròyìn ayọ lọba ó mọmì kí n tó kabẹ yẹn ṣó lè dìde tó rìn lọ wájú tó rìn lọ sí ẹyìn bí mo ṣe ń bá lọ yìí yin so pe a se nkankan o lo je so pe pepe yo pomo ni 77 enowo yen mejeji soke eke angeli mi dide ba ngbe royin ayo mi angeli mi dide wa fun mi ni royin ayo olorun jo angeli o ni royin ayo si mi ko to dale to gba o se yo to tan angeli to ni royin ayo mi lowo e yo si mi lojiji o de kuku so bayi ko su yo to pari eyan angeli te mu royin isu atenu moroki jona eke loruko jesu mo foruko jesu pase fun won because won ti won bo niyan awon angeli kan be to je pe ta ba ti kibe at the name of Jesus they bow. The Bible say at the name of Jesus every knee shall bow awon angeli won fulfill niyan won ti select awon angeli kan to je pe to ba ti kibe oruko jesu won sare kunle won teriba a to number si oloju to ba mo tin lo nu emi on lo fi je wi pe mi ati eyin te je ajogun igbala ko si ta be lowo e lo sinu ogbo yen nibi ti won ko awon mo pamo si angeli mi ati yin ni alagbara olorun ani pe gba iroyin ayo mi ni dake odijo ta awon mo yen ba to de bi o ko se nje ti olorun enowo eke angeli oniroyin ayo angeli oniroyin ayo wa jiye ayo wa royin ayo fun mi mo fe gba iroyin ayo ko to dale kusu yo to pari kodun yo to tan mo fe gba iroyin ayo oh my god awon yen gba iroyin ayo e je kuku so bayi angeli ti won yin e je nka bayi ninu iwe Luke chapter 1 e wo verse 11 won ni angeli kan e so pa angeli kan bibeli so pe o si fi ara han o duro ni apa otun pepe turari iyan ni pe eni ti won pe ni sakaraya nsise nu church lojo yen ko si service angeli bayosi he na manusa angeli e dinna ko was the church e wo verse 12 nigba ti sakaraya ri ori e wule e wo si ba because won yosi angeli ye yosi bo se yosi bi eyan na lo se ri o but in to jo mo ni pe ko se ni kankan nu service iru aso tin be lorun e ori e wuwu jeyin ti angeli yan ba tete soro ibadaku to ri yan o bo lo se angeli to mo si eki e wa wo n to so ni verse 12 nigba ti sakaraya ri ori e wule eru si ba verse 13 sugba angeli na wu fun pe ma beru o ma beru sakaraya bo se popo e la ki no wa wi o ni nitori adua re gba iroyin ayo elizabeth aya re to ti pe 79 yo bi omokunrin kan fun o iwo si so oruko re ni joanu iwo iroyin wo lo to yen kenin kan kan de ko ni fisa re bosi kenin kan kan de ko ni we si o esi to tin wa lojo pipe ti bosi iwe igbelu re jade ki won so fun o pe gbo ati kole kan fun o ki won ni wa owu oja re re iroyin ayo to to yen laye yo si eke baba angeli gabriel mi igba ta trace angeli a discover with gabriel na ni ise ti e ni pe ko mo mu iroyin ayo kiri angeli oni iroyin ayo mi angeli gabriel mi ni bo lo wa ma bo aisha igba to ba de o le wa raja oja yo kan ta yato eh oni ni ojo kerin ibi ti angeli ranlowo mi ba wa ibi ti angeli inu re mi ba wa ibi ti angeli oniroyin ayo mi wa ibi ti angeli owo mi ba wa ma wa mi bo kini o to su ẹwọ ojú mọ̀mọ́ ìṣọ́.
1: Bàbá mi ká ara sa èmi lọ́mọ ìjọ yín lórí afẹ́fẹ́ o. Mo ṣẹ̀rọ̀ pé lánàá bá a ṣe ń gbàdúrà kángẹ́lì wa yọ sí wa. Mo gba ìpè kan rẹ̀ ń gbani àwọn nígbà níṣẹ́ kékeré kan fún mi. Ó dẹ̀ ti máa ń ṣe wá tó mọ̀ ọ́n sọ pé márùn-ún gbogbo wa di next day. Mo ṣáà mo ṣe ìwọ bàbá mi nínú ọ̀n mẹ́rin o. Mo ṣáà jèrè 100,000 orí iṣẹ́ yẹn bá ń gẹ́rí mi o bàbá mi. Ìpè yìí ò ní dà bí kò ní bàjẹ́ ọ̀rọ̀ aṣọ yín lárúgbó o ní ẹ̀dá mi kí máa náà.
0: Nice! Kì í sowó tó dọ́gba ń bẹ̀ lọ́pọ̀ bí ò ṣe language yẹn èèyàn tó wá bí áńgẹ́lì. Bó o bá ṣe àmì wá ṣe kùngi aláàánú. Tó o bá ṣe àmì jẹ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lọ áńgẹ́lì rẹ yóò ṣe ọkílẹ̀ tó sun lónìí. Tí wọ́n bá ti dé wọ́n wá ṣe ọ́ lóore ni táńgẹ́lì yẹn bá dé ó múròyìn ayọ̀ wá ni ọlọ́run bá ń gbọ́ kì í ṣe bẹ̀yẹn nìkan bí ẹ bá jẹ́ olùkà bíbélì kì í ṣe sakaraya nìkan wọ́n yọ sí maria nínú ìwé luke chapter 1 verse 26 ninu we Luke 1 isele angeli po ninu we Luke so n to ba imu se fe nikan o do le se fe nikan o tun le se fe lomi na Luke 1:26 o ni li osu kefa n to je amura sosu ni ye asi angeli Gabriel lati odo Olorun lo si ilu kan ni Galilee ti a n pe ni Nazareti si wundia kan ti a fe fun okunrin kan ti a n pe ni Joseph ti idile Davidi oruko wundia na si ma je Maria won to dapo en ti ran si o ni angeli na si to wa o ni alabukun ni fun o iwo eni ti a koju sise lore ta ni ogboru language ti ni o ni dun iroyin ayo won ma mu kini agbogbo eyin te ba le foke ni igba mefa laaro yi to le si ami lera lera loruko Jesu angeli oniroyin ayo mo pa lase koyo si o koyo si o koyo si o koyo si o koyo si o koyo si o koyo si o in the name of Jesus bo ba si ami ni asiko to gbo mi lowo lowo bayi angeli oniroyin ayo yo si o in the name of Jesus Christ ekebe angeli mi yo si mi ore o kini oyin ayo to fun angeli na si wi fun pe ni verse 30 ma beru Maria nitori iwo ti ri oju ere lodo Olorun sa si kiyesi iwo loyun ninu re iwo si bi omo kunrin kan iwo si poruko re ni Jesu owo po omo oga ogoju lo ni a o ma pe ah o bere si so n to da si ti n pase eni ti o son to dun mo eni ti o soro ti o mu odunnu eni ti o mu omo re jana mo pa lase ki won yo si o mommy she ri n ta n boy nigba to ba di 77 ori si paper meji ni won ni kin fun yin meji ikan be te so sinu omi ikan be te mu dani e te mu dani yen mo ko orisirisi ese bibeli te ka sinu omi ato nje yin ha afiti iba so lohun lo ran mi loku kini o to sele ki n to so yen eja tun mu omi e gbe to ka bi kan fun yin si angeli sumo waju ba se ro lo oni ni awe wadi number 4 eyin wo le ti so re majemu yin mo nbo eje n sari gbon ti baba iso bo lo angeli si ba se ogbon wo le da so ro.

0: ẹ̀sùn mọ̀ tó pẹ́. Sista mi ló introduce mi sí ìjọ ní ohun pé kí n máa tẹ̀lé ìjọ ọdẹ kún yẹ̀ pàápàá wípé èmi náà máa rí ìyanu ọlọ́run mo rí ìyanu ọlọ́run mo rí o mo rí o àti bọ̀ máa rí ìyanu ọlọ́run lórúkọ Jésù.
1: Bó ṣe wà nìyẹn, ẹ kígbe áńgẹ́lì tèmi náà ń bọ̀, ọlọ́run bọ̀. Nọ́mbà 1428 ní bó bá ṣe wí, létí èmi Olúwa ni màá ṣe ṣe. Oníṣẹ́ ni wọ́n, ẹ̀yin wo lẹ̀ tí ìsun rẹ̀ má jẹ̀mú? Ìwọ náà wàá rọ́jú, wàá gbìyànjú. Sọ tiẹ̀, kábù tí wàá sọ tiẹ̀ sàn táwọn ọmọ rẹ̀. Òní ìlú pé nọ́mbà 4, mo sọ nǹkan kan. Lẹ́yìn ọjọ́ méje mi ò ní sọ̀rọ̀ rẹ̀ má jẹ̀mú mọ́. Ẹ̀mí Ọlọ́run ló ní a máa ṣe bẹ́ẹ̀. Nínú ìwé Psalm 50 verse 5, ó ní kó àwọn àyàn fẹ́ mi jọ, jẹ́ wọn ó fi ẹbọ bá mi dá má jẹ̀mú. Ṣébí èèyàn mọ́, ó ní dán wò lóbi ìyá ọ̀kẹ́rẹ́, ìwọ náà dán wò. À ń fi ṣe rédíò program ni tó lọ́n bá fún ọ ní agbára láti ṣe. Ẹ̀yin tẹ́ sì ti sọ rẹ má jẹ̀mú yóò lè san ìdá mẹ́wàá. Ẹ jẹ́ ń fún yín lákàtí nọmbà church 1966 36 38 73. Ẹnìkan ní kí n gbọ́ 1966 36 38 73. Access Bank ni Comfort Life Mission International ni ó gbé jáde. Ẹ wo kó ohun tí ó ṣẹlẹ̀ bí ni ọba wọlé lo ilé 2017 42 90 47 2017 42 90 47. First Bank nìyẹn, Comfort Life Mission náà ló gbé jáde. Account number church náà ni. Bí ọba ṣe ṣe bẹ́ẹ̀ ni ó lọ sí radio station. Gbogbo ẹyin tẹ ní ìpinnu láti ṣe bẹ́ẹ̀ kan dẹ̀wò láàárọ̀ yìí kó àwọn àyànfẹ́ mi jọ. Òní ìlú pé nọmba 4. Ẹnìkan ní wòlíẹ̀ tí ìṣọ̀n tá fi break lágbára ọlọ́run pọ́pọ̀ ìbẹ́pẹ àti ẹyin méjì méjì. Àní ìsìn mò ń lọ sórí Facebook. Àwọn tí ẹ mọ̀ tí ẹ ń tẹ̀lé mi lórí YouTube àti Facebook wọ́n rí n tá à ń dánwò àti Facebook àti TikTok. Bí n bá ti wọlé ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ testimony la fi ń ṣìde. Ìwọ náà wà á dẹ̀wò wá wo ohun tí bàbá mi ológun àjọbọ lè ṣe. Ọ̀dẹ́kùnrin Epaphras lẹ́ ti pàdé mi. Ẹ tún wo nǹkan o. Mo ní áńgẹ́lì máa ń pín ìròyìn ayọ̀ ni. Ó sì padà gba ìròyìn ayọ̀. Ẹ wo ohun tí Bíbélì sọ nínú ìwé Luke. Nínú ìwé Luke chapter 2 ní verse 10 and 11. Luke 10. Wọ́n ní áńgẹ́lì náà. Ó sì wí fún wọn pé áńgẹ́lì náà. Kí ló wí? Ẹ má bẹ̀rù. Ṣáàwó, mo mú ìyìnrere ayọ̀ ńlá fún yín wá. Tí yóò sì ṣe ti ènìyàn gbogbo. Kì í ṣe nìkan lónìí, but torí báwọn áńgẹ́lì wọn ni wọ́n ti kọ́kọ́ lọ bẹ́ speaker fún wọn. Ẹ wá wo ní verse 11. Nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú Dávidì tí í ṣe Kristi Olúwa. Ìròyìn ayọ̀. Gbogbo ẹ̀yin ọmọ náà wá dìde níbi tẹ́ ẹ bá dúró sí. Rìn lọ síwájú kó o rìn lọ sẹ́yìn. Sọ ní ìgbà mẹ́fà. Màá gbá ìròyìn ayọ̀ kó tó dalẹ̀. Màá gbá ìròyìn ayọ̀ kó tó dalẹ̀. Màá gbá ìròyìn ayọ̀ kó tó dalẹ̀. Màá gbá ìròyìn ayọ̀ kó tó dalẹ̀. Màá gbá ìròyìn ayọ̀ kó tó dalẹ̀. Ẹ pàbí àwọn agbá ìròyìn ayọ̀ kó tó dalẹ̀. Wá fọwọ́ báyà lẹ́ẹ̀kan sí. Màá gba ìròyìn ayọ̀ látọ̀dọ̀ áńgẹ́lì mi kó tó dalẹ̀. Ẹ wo ohun tí ìyá yìí sọ. Tí n bá ti pún bí ní ìsìn, mò ń lọ sórí Facebook. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run gbọ́ mi o. Gbogbo Sona Church 77 ti wà lọ́tẹ̀ yóò yí padà díẹ̀. Ẹnìkan ní báwo la ṣe fẹ́ ṣe? Gbogbo Sona Church àti ní Wema ibẹ̀ ni 77 ti wáyé. Ẹnìkan ní ibẹ̀ lẹ́ẹ̀tì fún alánà ìtì hàn yìí. Ibẹ̀ lẹ́ẹ̀tì fún alómi 77. Bẹ́ẹ̀ni ibẹ̀ ní sì ti fún yín ní pépà tí mo ní mo fẹ́ fún yín náà. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ibẹ̀ lẹ́ẹ̀tì gbàna ìtì hàn yìí lọ́fẹ́ ni. Ó di ọjọ́ Sunday. Ní gbogbo Sona Church wa pátá èmi lè kó ni o, èmi lè gbọ́mọ̀sọ́ ni o, èmi ní lọ́rí ni o. Màá wá júwe ibi tí olúkúlùkù ibi tí sáfíìsì ó ti wáyé. Ẹnìkan ní wàá yìí torí ìṣẹ̀lẹ̀ náà ni. A gbọ́dọ̀ gbọ́n bí ejò ká so níwà tútù bí àdàbà. Gbogbo wọn wà ní gbogbo àwọn Sona Church. Màá sọ dáadáa rẹ̀ nígbà tó bá dọ̀la ní agbára ẹni tó ní ayé àtọ̀run. Ẹ múra o. Ẹ jẹ́ sáré gbọ́n tí àwọn ọmọ náà yìí sọ kí n máa fi ṣe lọ.
2: Bàbá mi inú mi dùn gan-an ni. Àwọn tó pọ́lọ́wọ́ Ọlọ́run, mo sẹ́ndì testimony ní ọjọ́ Thursday, last week Thursday, but mi ò bóyá mi ò gbọ́ lórí rédíò. Mo sọ mo give testimony nípa bí mo ṣe ń wáṣẹ́ pé bọ́lá ṣe ṣe ìránṣẹ́ kan fún mi, but mi ò padà àṣẹ̀tẹ̀ gẹ́gẹ́ mo ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run because mo ti sọ fún ọlọ́run pé tíṣẹ́ yẹn bá bọ́ sí i pé tó bá fún mi lọ́fà lẹ́tà pé mo máa ṣe testimony. So mo sẹ́ndì testimony yẹn fún ọfà lẹ́tà yẹn. ipe at least ipe mo gba falẹ pa yen igba ti mo wa ri salary ko to iye ti mo respect ti mo fi bise ti ise yen fun ami so lo igba ti mo se testimony yen sha mo si gbo kan kuro lori oro ise mo bere business ni so business ni mo ise okunrin ni aso okunrin ni mo won so mo se si brand mi ni ana ni ana la mi sha ni mo se brand ni ti mo je kawon eyan mo pe ke nse ti mo se lele nkan kan be yen ha baba bi mo gba first order mi le ni ah inu mi dun inu mi dun mi ti expect mi ti expect mo ko pade here for the first time mo de se gba wo ojo keji ti a wa ni eni mi o ti eni pe ka gba so awon ojo keji le ni o ha baba mi mo ran gele mi eni yi o send owo sin account mi fun aso mi ji like o mo mu ri o de se ile kekere ni mo je lori ise yen o de send owo mi ji si mi da you know, I can't be just like that. Just like that. Want to for me 2 weeks, no matter what, I shall go no problem. I'm gonna know you do. You need me do because I'm going to launch business lead to with them to with the market to do the friendship and to my doubts me to cause so we immediately. Ah, we know you do. I'm gonna be walling you, walling you.
1: Nice. Yeah, one angle here, one say, one low wale yon. Nti mo nko yin na niyan. Eke, angle mi wale yon. Bambi e to mi. Angle wa de yon. Lo tu a wama ton beni oboma sole. Ni biti one day wama. Satin ban so yon angle yon wa ni bi e yon. To yito ba wabi angle wa daku. Eje nfele ise lo.
2: Baba mi mo dupe mi o ti leri mo ti de landlady mo dupe lowo Olorun ojiji Olorun ti o dojo ajura ti mi atigba ti mo ti mo ipe yi lati 2024 ni aye mi yira ni 2024 Olorun gba wa se odojo ajura ti mi o mu ilosiwaju ba oko mi wa ti mo ti jo ipe yi nkan te ba ti ni ka se a se lori ise oko mi mo dupe lowo Olorun asuko to ni March last month ni awa naa ko de ni March 28 mo di landlady mo dupe lowo Olorun to pe mo ti ni se testimony last year February mo ma dupe lowo Olorun pe end March na ko lo si ile wa tawa naa ti di landlord and landlady mo dupe ni week ta ko lo le wa ohun tuntun sele tori pe week yen la gbadura te sọ fun wa pe ka gbadura fun double double things mo dupe pe double nǹkan dọ́gbùdọ́gbù lọ́lọ́ ṣe ní wíìkì yẹn ọlọ́run tún ṣe kí ìwé ogún tẹ̀síwájú bá ọkọ mi ti jẹ́ second person as ọ̀gá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó pé nígbà tọkọ mi débi iṣẹ́ yẹn kò tí pé ọdún mẹ́ta rárá wọ́n ti sọ di ọ̀gá nísìn mo yẹ ọlọ́run ológo gbogbo ọlọ́run ga mo yìnyín ológo orí iṣẹ́ ọkọ mi mo dúpẹ́ nọ́mbà mi tẹ̀síwájú gbogbo ohun tó bá ní ká ṣe mò ń ṣe mo dúpẹ́ mo yẹ ọlọ́run ológo.
1: Inú mi dùn sí tí mo fi parí ẹ̀ láàárọ̀ yìí. Ẹ jẹ́ máa lọ sórí Facebook jẹ́ a lọ jẹ́ a tún lọ. Ṣé ẹ rí n tí ó ṣẹlẹ̀ lóṣù yìí yóò kọjá òye ti ẹ gan torí páńgẹ́lì lọ ránṣẹ́. Bíbélì ni oníṣẹ́ ìránṣẹ́ ni wọ́n fún àwọn ajogún ìgbàlà. Mọ́mí nǹkan kan la tún ti bẹ̀rẹ̀ yìí o. Ẹ múra nígbà bá di ọjọ́ Sunday àwọn nǹkan kan bẹ tí màá fi lé yín lọ́wọ́. Wẹ́mà láti ṣe 77 báyìí o. Wẹ́mà láti ṣe 77 lọ́tẹ̀ yìí o. And ni gbogbo Sona Church láti ṣe 77 o. Omi 77 first time wọn gbé débẹ̀. Lágbára ẹni tó láyé àtọ̀run ó gbé wá báyìí. Anointing oil wọ́n ń gbé bọ̀ wá báyìí. Gbogbo àwọn chọ́ọ̀tì wa tó wà nìbàdàn bí gbogbo ẹ̀yìn ti bàdàn ẹ̀ pàdé mi ń wẹ́mà. Màá sì sọ iye táìmù tá a ṣe. Bíbélì ní ká gbọ́ bí ejò ká so níwà tútù bí àdàbà. Inú mi ń dádùn ẹ múra o gbogbo ilé pátápátá. Ọdẹ́kúnlé ẹ̀ pàfàṣẹ lẹ́yìn ti pàdé mi lórí Facebook. Mo fi o ti ẹ̀ ṣe nǹkan kan láàárọ̀ yìí. Dánwò mú dá mẹ́wàá mú ọrẹ májẹ̀mú ọmọ tiẹ̀ náà jáde. Kò síbi tó lè rán gẹ́lì ẹ̀ o lè ràn lọ bọ́mọ ẹ̀ ti ń bẹ ní Kano. O lè ràn lọ bẹ́ ọmọ ẹ̀ ti ń bẹ ní US ní Canada. Mú ìdá mẹ́wàá mú ọrẹ májẹ̀mú fi sọrí nǹkan kan tó fẹ́. Kan dánwò láàárọ̀ ìka wo tí ó ṣẹlẹ̀ òní ló pé nọmba 4. Mo sì ti sọ ohun tó àbí bírèkì yìí fún yín pé pọ́pọ̀ ni. Àkáǹtì nọmba chọ́ọ̀tì ni 1966-36-38-73 Access Bank Comfort Life Mission ní ògbé jáde. Bí ìyàn bá wọlé lo eléyìí 2017-42-90-47 2017 42 90 47 Comfort Life Mission International ló ló gbé jáde First Bank wà nìyẹn. Wọ́n ẹnìkan ní wòlíì ẹsẹ̀ Bíbélì wo la fẹ́ kà? Psalm 101:106 Psalm 101:106 Ẹyin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí ẹ wá kúnlẹ̀. Áńgẹ́lì rẹ kọ́ wá bí èèyàn. Ẹ̀yin tẹ́ máàkì wẹ́bí anniversary yìí, áńgẹ́lì yìí kọ́ wá bí èèyàn. Kò sọ nígbọ̀wọ́ yín. Ó ti rẹ ojú yín fún ìwòke. Ara mi yìí, mo ní kí Ọlọ́run kò sọ nígbọ̀wọ́ yín. Ẹsẹ̀ Bíbélì kan mọ̀ kà yẹn fún yín. In Jesus name, happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Ẹ wo Nàìjíríà. Bọ́ fẹ́ bọ́ ọkọ̀, áńgẹ́lì kọ̀ọ̀kan wa yóò tù wá lẹ̀. In Jesus name, a bọ̀ kúrò nínú ìjọba agbóhùnsìn. Mo sọ lẹ́ẹ̀kan náà, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi káàkiri àgbáyé, ẹ rí pé ìtúsílẹ̀ yóò dé. In Jesus name, ẹ jẹ́ à lọ sórí Facebook 6:30 ni màá wá bẹ̀ nísìn. Tó bá tún di 12, a tún pàdé. Mọ́ mi gbà àwọ̀ yìí, yá bí áńgẹ́lì lọ́wọ́ ẹ̀. In Jesus name. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run fẹ́ send testimony ẹ lo number ẹ̀jẹ̀ loud kó neat 080-8-71-65-66 ẹ wo ẹ jẹ́ máa lọ sórí Facebook àti TikTok. It is well. God bless you.

0: jókè. Ògo ni fọ́ba àwọn ọba. Ọlọ́gbára tí a ò rí diẹ rí. Àìkú ẹ̀ka ìsàkódà. Ọlọ́run gbogbo àgbáláyé. Ìmọ́lẹ̀ ńlá tó mọ́. Eléyìí tó kù kò lè borí ẹ̀ láyé. Adé ògo padà fórúkọ rẹ. Olúwa máa jẹ ọba náà. Ògo ni fọ́lọ́ ló tọ̀. Olúwa gba ọ̀pẹ. Gbogbo ibi tó bá ti ń gbọ́ mi pátápátá. Báyìí ni Ọlọ́run mo gún ní kí n wí. O ò ní kú sínú ìyà. Àpò mọ́ ìṣàmì dáadáa. Ẹlòmíì ṣe wàhálà ṣe wàhálà. Ó kú sórí mo ṣe ṣe ṣe. Ènìyàn ni mo wọ́n ló kú májẹ̀ kú sórí mo ṣe ṣe ṣe. Májẹ̀ kú sórí mo jìyà mo jìyà. Ràkàkà ìtàkùn ọ̀dà ni màá bá ẹ̀jẹ̀ ọ̀dà ni à. Lọ́dọ̀ ẹ̀mí gbàgbọ́ àìtó rí tiẹ̀ lo. Mo náà ní ṣiṣẹ́ kú sórí yà. Àní ṣiṣẹ́. Àní ṣiṣẹ́. Àní ṣiṣẹ́. Àní ṣiṣẹ́. Àní jìyà. Àní jìyà. Àní dàrú. Ọkùnrin kan bá mi sọ̀rọ̀. Mọ́tò ló máa ń tà. Ìjọ ọmọ tí ló ṣẹlẹ̀. Ohun tó sọ. Ó ní pé àtẹ mọ́tò ló ń pa síwájú yìí láti bí oṣù márùn-ún kò dẹ̀ yẹ́ ọkọ̀tà. Fífi ẹ̀ tó mọ́kànlá níbẹ̀ àwọn eléyìí tí wọ́n kó fún àwọn náà tún lọ bí àwọn báyìí ọ̀ náà kò dẹ̀ rí kankan. Bó ṣe ní ọkọ̀ lọ́wọ́ mọ́tò tó fẹ́ tà tó. Àwọn mọ́tò gidi ni ó. Lexus Jeep wà nbẹ́ o. Lexus car wà nbẹ́ o. Toyota wà nbẹ́ o. Ayinu àwọn ilọ̀gà wà bẹ́ o. Kò lẹ́yìn ra ẹyọ kankan bẹ́ẹ̀. Ó wá ń yàwó ìrọ̀lẹ́ ni o. Ẹgbẹ́ ohun tó wá ṣẹlẹ̀ nígbà tí mo débẹ̀ tí mo wò sí. Ẹ̀mọ́ náà ní kí n sọ àṣírí méjì fún un nígbà tí mo sọ. Bàálí ẹ̀kẹ́ṣẹ́ kàkàrà ìwà ẹ̀jẹ̀ nígbàgbọ́ àfẹ́ni yìí. Ẹni yìí àjẹwọ́lẹ̀ rẹ ló mẹ́kú wa tó bá ti jẹ́wọ́ ní gbogbo nǹkan. Ó lóun òun ọbí tó ti jáde. Mo ní bẹ́ẹ̀ nọ́ọ̀sì tó máa rí. Wàá kì í ṣàrí wípé àánú máa jáde. Every morning ọkọ̀ tó bá wọ́pọ̀ sí. Ṣé o máa ń ṣàkíyèsí ẹ̀? Mo ní ọwọ́ ayé ló wà níbẹ̀. Mo gbé ìgbésẹ̀ báyìí lọ. Ẹgbẹ́ mi sà. Ó ní láti oṣù kẹfà. Mo ti dààmú. Ẹni tó ń mọ́dà mọ́tò mẹ́wàá. Tójú ló fowó ẹ̀rọ ọkọ̀ níbi. Sọ̀rọ̀ sí orí igbá. Àtẹ́lẹ̀ kò ta ọkọ̀ ẹ̀yọ kan. Ẹgbẹ́ ọ̀ kí ni ìwọ náà ń ṣe? Mo rí wá ní ìgbẹ̀gbẹ́ ọ̀fẹ́ lákòókò. Kí ni tó ń ṣe gan-an tó rẹ̀ jẹrẹ láti jọ yìí? Ó yá lọ ní ìṣẹ́gun lórí ẹ̀. Mo ní kò lọ ní ìṣẹ́gun. Mo ní kò lọ ní ìṣẹ́gun. Ìdá ni mo ti wọ̀. Mo dẹ̀ bá mi sọ̀rọ̀ lóde ní yóò. Ọyàn ló ń bẹ̀rẹ̀ ti lẹ́sàn-án fẹ̀lẹ́ báyìí. Ọyàn tó dẹ̀ ní ọwọ́ ayé ni o. Ọwọ́ burúkú tó fẹ́ máa ní ọ lára ni o. Ọwọ́ tó fẹ́ sọ ẹ́ dìdàkudà ni o. Ọwọ́ ẹ̀yìn tó nà sí ẹ. Kò sí tó fẹ́ ṣe tó fẹ́ fi ní gbogbo ogun ẹ̀. Gbogbo tó ní pátápátá. Wọ́n fẹ́ kó wé sí ẹ̀ lórí àìsàn. Tó ń bẹ̀ tí wọ́n máa dagun láìsí láìpẹ́. Mákàtọ́ gbogbo fẹ́fẹ́ ti sọ ẹ́ dìdàkudà ẹ̀mọ́ fún oníṣègùn lórí mo rí oníṣègùn lórí ẹ̀ wúmọ̀ nǹkan mo rántí ògbó ló ti wá ó tó bí abo ẹ̀ 12 years ago báyìí ló bá di wípé ọyàn ló bẹ̀rẹ̀ sí dùn ó mà ní agbára o. Ó máa ní agbára o. Ẹ̀rú wa ń bà á ó máa ń gbé ọyàn yìí àdéǹdò dìde àṣẹ kìí ṣe ohun tó ń rò àṣàjẹ ló ń dà láàmú tó ṣe àjẹ kó ní owó dànù níjẹ ní owó dànù olúwa kòtò wípé ní kò lọ ṣe nǹkan báyìí kò lọ ṣe nǹkan báyìí ó ṣe nígbà náà lóògùn yẹn tó ṣe ọlọ́gbà ìdúrà fún wọn kan kí ayé fẹ́ kó máa ná ànádà rẹ àṣẹ ni mo fi sọ̀rọ̀ ó yẹ gba ìtútù náà lé wàá máa gbà yín dandan lórúkọ orúkọ ni mo sọlẹ̀ orúkọ ni mo lé CAC àtàmátàsí sọ́lọ́n bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ kalẹ̀ sí olúwo tó wà lọ́nà tó gé tẹ́gbẹ́ra. Gbogbo ọjọ́ kẹwàá nínú oṣù ni máa ń ṣe o. Every on the 10th. Olúwo tó wà lọ́nà tó gé tẹ́gbẹ́ra. Wọ́n ti ṣe ní Wednesday on the 10th June. Ti June ni o. Lọ́jọ́ bàtẹ́ lọ́yẹ́ àjọ mi. Ìgbéra títí aago mọ́kànlá báyìí o. Àwọn wá fẹ́ ju aago méjìlá. Kò sì dé. Ìta alápò ló ń bọ̀ o. Ìta alápò. Ìta alápò. Ìta alápò. Ní akíkọ̀ mi dé ọ̀rọ̀. Kí ni fẹ́ wá ṣe? Mo fẹ́ wá gbẹ̀dúà. Mo dẹ̀ fẹ́ gbé ọwọ́ mi kí fi gbé òróró fi ta lé lórí. Owó tọ̀rọ̀ lé mi lórí. Ó ní aago mi sìnkú àkúrọ́ sílẹ̀. Ó ní ìtòtọ́ irí àti àánú. Yóò dẹ̀ máa tẹ̀lé mi lẹ́yìn. Ní ogude nja won mo ijo kaka kan so won so bi aye awon baba nla wa education of body of Christ is dey true ara olorun eya kristi e o ti se ma bibeli so nipa ninu iwe efesu ori ekerin to ba mo lati verse 11 o ni ti fun awon kan fun ibi apostoli ati awon miran bi iwe olusori meji awon miran bi oluso agutan soju meta awon miran bi olukọ ni ati awon miran bi evangelist so aye onikaluku wa lọtọọtọ evangelist fi pe ẹhun omi bayi pastor naa ti gbọdọ ti pe ẹ lapọsu ohun to jẹ ki yàn máa jẹ àwọn agutan lọ iṣẹ pastor olùsọ agutan kó gbójútó agutan láti ṣe ohun lè rí kí n pera mi ní pastor ẹgbẹ wọlé ẹkọ pastor tí mo bá sọ fún ọpọlọpọ pé àmì full time training. Àmọ̀dé mi nínú àpapọ̀ ayé àmà ìjáde kí lóde ẹ̀ nílùú ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n kì í ṣiṣẹ́ ìránṣẹ́ mi bàbá mi wájú lẹ́nu náà ọlọ́run ò yẹn níbẹ̀ o ìwé mo bá lọ́bẹ̀ o iṣẹ́ tọ́lọ̀ ń fi yẹn ní kó padà aláṣìṣẹ́ ti dẹ́nu pé tí mo bá sọ̀rọ̀ mi ò kì í ṣe ti máàkì mú lẹ́jà ń bàbá bàbá tí mo gbàbẹ́ wọn kọjá àtàwọn tó tọrọ lé mi lórí wo bí ọlọ́run ti mọ̀ pé wòlíì máa wà láyé wòlíì wòlíì wà ní ààyè wòlíì kò dẹ̀ sí ọgbọ́n tá a rí dasu láti sọ ẹ̀tọ́ ti sọ yíwo kúrò nípòrí ogun ẹ̀sọ́gun ó lẹ́ni bá gba wòlíì bí wòlíì lórí ẹ̀jẹ̀rẹ̀ wòlíì àwọn kan gbọ́ náà ń gbọ́ dáadáa bẹ̀tì bí bẹ́ẹ̀lì ṣàlàyé wípé ẹ̀rí ìwé kúrò nípòrí ni o orí ogun ẹ̀sọ́gun ni o ó ní tọ́ ọba gbọ́ náà ń gbọ́ àábìdì rẹ̀ nílẹ̀ ni o ìbí wọ́n lè sábì ní ṣọ́ọ̀ṣì wo dà ẹ̀mọ̀ wọ́n mọ̀ pé orí ẹ̀bùn wọ́n mọ̀ pé orí ṣe déédé wọ́n mọ̀ pé wù ara ìjọ ni ọ́ wà ìyọ déédé ẹ̀ gbogbo ìfẹ́ ló lọ tó dé àmọ́ ohun tó ń fẹ́ olè mọ́ni gbà tó sọ pé àátùn fìdí rẹ̀ múlẹ̀ rẹ̀ tọba gbọ́dọ̀ gba fìdí múlẹ̀ àmọ́ tọ́ ọba gba wòlíì bí wòlíì wà á wá jẹ́ èrè wòlíì èrè wo ló wà nínú èrè wòlíì òun ni tí kú àṣírí ogun ayé èèyàn that is the difference èrè tí olúwa ti kó àwọn kankan sínú ayé wòlíì for a purpose ni lọ́bọ̀ sọ pé wòlíì lẹ́nu yìí bọ́ ọba dọ́dọ̀ ẹ̀ ọ̀ṣẹ́ ní láti máa ṣàlàyé ohun tó bá wá tí wòlíì ni kó tó àṣírí ogun ẹ̀ okùnrin olóṣèlú kan wá bá mi sọ̀rọ̀ yẹn gbà àwọn olóṣèlú àtàwọn yẹn pàtàkì ló mú wa ó fẹ́ di ipò kan yìí bó ṣe dé wájú mo ní ìrọ̀lú àbẹ̀ o ò lè rí kó jẹ mo ní ṣùgbọ́n máa fẹ́ lọ́nà kan o mo ní lọ gbìyànjú kó lọ sọ́sọ̀ fẹ́ o ò lè rí sẹ́ńdẹ̀tọ̀ gbọ̀ngbẹ̀ o ò lè gbọ́ sẹ́ńdẹ̀tì o sì lè di gómìnà inú bí lọ́jọ́ yẹn ẹni tó mu wọ́n ṣoṣo kó máa gbọ́ mi lórí lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n láti ìgbà yẹn ó kọ̀ ọ́ léwo lọ́sọ̀ fẹ́ kò kò rí kẹ́kẹ́ fún mi ìyàrá àti wòlíì ló máa ń sọ kàn ọ́ lọ́rọ̀ ohun tó máa ṣẹlẹ̀ ohun tó gbẹ̀rẹ̀ owó wòrà lè rántí ìgbésẹ̀ òní ká gbé sọ́sẹ̀nsì ọ̀gbẹ́ ẹnì kan wá sọ́dọ̀ mi jẹ́kìn nàní ọlọ́mọwé ni sáàsì ìbàdàn ló ti jáde ó wá fẹ́ lọ sílùú òyìnbó ó ń ṣàṣeyọ iṣẹ́ kan lábẹ́ ara gbọ́n kò yẹ níṣẹ́ bí náà ló fi ń fọṣọ ní amára ó wá lọ sílùú òyìnbó ni olúwo sọ fún tómi òyìnbó ló ti máa mú èké ẹ jáde ẹgbẹ̀dúrà òǹkọ́pẹ́ fẹ́ fi ń ṣe pé àkúkọ́ fún ọ̀tàwọn èèyàn wọ́n máa lọ sílùú òyìnbó wọ́n máa ṣe mo ní mi ò sọ fún tẹ́gbà ló ti máa mẹ́kẹ̀ ó bí ní wa ẹni pé ẹlòmí ò fẹ́ gbé òótọ́ tó bá gbéra ó lọ ní ìmọ̀ gbọ́tọ́ bá dá sí ẹgbẹ́rẹ́dì ìdílé ó ti wọ amẹ́ríkà ó ṣẹ̀wọ̀n díẹ̀ lọ amẹ́ríkà kò tó wálé ó tó padà wá bá mi kò bá mi oṣù kan ní amẹ́ríkà yìí tó fi rán ìwà ìmọ̀ ó wá padà wá lé sí àdúrà rẹ ti wá gbà kò tí ì lọ́dún méjì àbọ̀ tó ti kọ́lé ó ti ṣe dáadáa ohun tí wòlíì wà fún mi rẹ bíbélì sọ ọ̀rọ̀ kan jáde ó ní gbogbo àwọn tí a bá sepasẹ̀ mí ní mọ́tọ́ ó ní àwọn gan-an ni ọmọ ọlọ́run ó bẹ́yẹn àwọn gan-an là ń pè ní ọmọ ọlọ́run sórí àánú ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe mí ní owó mórí kẹjọ ló ti sọ̀rọ̀ ní ẹsẹ̀ ìkẹyìnlá ó nítorí iye àwọn tí a ń ṣe àmọ̀nà fún láti ẹ̀dọ̀ ẹ̀mí ọlọ́run wá àwọn oníṣẹ́ ọmọ ọlọ́run ọmọbọ mi èṣù because èṣù máa kú ẹṣì mọ̀ á kú ẹdì ìyà á bẹ̀ láàmú ẹlẹ́lẹ́ mi báyìí gbogbo iṣẹ́ ti dàrú gbogbo ìrìnàjò ti dàrú nítorí pé kì í ṣe ibi tọ́lọ́run rẹ̀ lọ pìpíà o gbéra títí aago mọ́kànlá báyìí o àwọn wá tẹ́jú aago méjìlá kò sì dé ìta alápò ló ń bọ̀ o ìta alápò ni akíntọ́ mi dé ọ̀ má jókòó lé ó ti pé o ti ń lọ bí ẹ̀dúrà ó ṣáàtì lọ káàkiri orí ikọ̀ náà ló bó sí gbéra títí aago mọ́kànlá báyìí o àwọn wá tẹ́jú aago méjìlá kò sì dé ìta alápò ló ń bọ̀ o ìta alápò ni akíntọ́ mi dé ọ̀ gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ ti yọ̀ tó ti dì
1: ìyọ̀dọ̀
0: àlọ́ ra ò ní mẹ́ni ó dì
1: ìyọ̀dọ̀ àbí
0: ìdí tó ń tó ti dì síbẹ̀ ọwọ́ kan ló dì yọ̀ ọwọ́ kan ló máa dì yọ̀ olúwa nítorí wípé àwọn tí ayé ti so mọ́lẹ̀ àwọn tí ayé ti dínà mọ́ àwọn tí ayé ti dàgbà mọ́ àwọn tí ayé ti tilẹ̀ kù mọ́ àwọn tí ayé ti jẹ̀
1: mọ́
0: olúwa
1: ló fẹ́
0: ti wọ̀ sílẹ̀ ọwọ́ kan bá ti dì yọ̀ ọwọ́ mi ni ó máa ń lọ́g dara o iwo ni ko mo joko sile akoko solution ti de tete de mo ba mo ba de na ni ma jawo amo bi ti mo lo re mo ba se tete de si na lo se tete ma lo ori number lo ma mu to ba si ba number ibe ta to ba je ko gbe ma de so fun mo yo gba du agbanu mo awon ta n gba du a lo n ko mo ni de ni awon gan o joko ka ka ma gbe du a iwo 1725
1: yes sir
0: wọ́n kọ́lá ti bá ṣètò wá ṣètò tí ìyá ìyẹn yà gà ẹ wọ́n ti sọ nípa ṣètò wá wọ́n ní sákìsì bẹ olúwa fún ajá rẹ̀ nítorí ó yàgò olúwa sì gbọ́ ẹ̀fẹ́ rẹ̀ òjò ká ya rẹ̀ lóyún ẹ̀rọ àwọn àbí àtúnṣe ibi tó lè ṣiṣẹ́ bàbá tó lè ṣe nígbà tó bá ṣètò tí wọ́n ní àwọn ọmọ sì ń dàbùnú nínú rẹ̀ ó fi pé bí ó ṣe pé bẹ́ẹ̀ ni yóò rí èéṣe tí mo fi rí báyìí ó sì lọ béèrè lọ́gbọ̀n mi ọgbọ́dọ̀ béèrè ọgbọ́dọ̀ béèrè bẹ́ẹ̀ ni mo sọ fún ọgbọ́dọ̀ béèrè bí bẹ́ẹ̀ kọ́ wa kọ́ máa gbàgbà nàìjíríà ọlọ́run yìí já gbàgbà nàìjíríà nínú ìwé first samuel chapter 30 wọ́n ti kó ọmọ àwọn kátiwọ́lá níbi syria wọ́n ti wá kó ọmọ dáfídì gbogbo ọmọ ẹ̀yìn oyè ọmọ ẹ̀yìn dábìlì ọdọ wọ́n wá sukusukusuku olùwàyè kò lọ ká o wọ́n wá sukusukusuku nígbà tó yá dábìlì wa ló yá bí a tó dì wá ló gbé kalẹ̀ wọ́n béèrè olúwa ṣé kí n lé wọn olúwa ṣé màá bá wọn olúwa tí bá tí wọ́n bá wọn ṣé màá rí ẹrù nígbà padà ìjọba àwọn ọmọ ọlọ́wọ́ bọ́lọ́ ti lọ béèrè ìgbèsè dé tó wádìí kí ló fa gbèsè ó rọmọ bíṣọ ti wádìí sí òkúgbàgbà kákiri nígbà kan ó ti ná gbogbo owó ọwọ́ ẹ̀ eré àpáta ló wà oh my god gbogbo tó ní kátá ló ti ná ẹgbẹ̀mí o oh my god ó ti stop ṣọ́ọ̀bù kò lọ́mọ kò tiẹ̀ lè lọ àìsàn yẹn bẹ́ẹ̀ ti ṣe ó ní agbára ó tóbi tí àìsàn ṣe gan iṣẹ́ àti kọ́kọ́ dá ìwé fún jẹ gbèsè àti ẹni fẹ́ lé nísọ̀bù lé wọ́n ti wá fi ìfín síbi ìṣòro my god ní sọ́ọ́ ti bẹ̀rẹ̀ ayé mi nígbà tó wá sábẹ́ iṣẹ́ rẹ̀ a kì í gbàgbọ́ program tẹ̀ sí lọ́wọ́ rẹ̀ èmi ọlọ́run bá tó àṣẹ obìnrin yìí ó gbẹ́ nìkan sọ́dọ̀ kò pẹ́ tó fi lọ nílọ tó lọ tó lọ bẹ̀rẹ̀ àìsàn ilé ẹ̀mí ọlọ́run sọ fún mi pé ó wá bá fi kankan sí mi ṣọ́ọ̀bù ẹ̀ ibẹ̀ ni ẹ̀sìn wà mo ní orí ẹ̀rọ lọ́nu ilé ó tún fi kan sílé fún lọ́gbígbèsè báyìí lẹ́yìn ìgbésẹ̀ ni ara mú mọ̀ ẹ̀ sọ́wọ́ ara rẹ̀ rà nígbà náà ni ṣòwò ṣòwò ṣòwò ṣòwò ṣòwò ṣòwò ṣòwò ṣòwò ṣòwò ṣòwò ṣòwò ṣòwò ṣòwò ṣòwò ṣòwò ṣòwò ṣòwò ṣòwò ṣòwò ṣòwò ṣòwò ṣòwò ṣòwò wọ́n máa ń wáwò ní lọ láti lọ béèrè lọ́wọ́ ẹni nínú ìlú àwọn ọba kejì orí ẹ̀kẹjọ tó bá wo ẹsẹ̀ ìkejì ó ní ẹ̀lẹ́ka sí wá sí dámọ́sù bẹ́ẹ̀ ádádi ọba síra sì ṣe àìsàn oríṣàìsàn a sì sọ fún un pé ènìyàn ọlọ́run dé yìí yìí o ibàtẹ́ ọba sì fún ásẹ́ẹ̀lì pé mú ọrẹ lọ́wọ́ ọ̀rẹ́ sì lọ pàdé ènìyàn ọlọ́run náà tí o sì lè lọ́wọ́ olúwa lọ́dọ̀ yìí pé èmi ò sàn nínú àrùn yìí nǹkan ṣe báyìí ó ti náwó náwó ó ti lọ sọ́dọ̀ dọ́tọ̀ ṣé o ti lọ bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run ṣé o mọ orísun bíi táìsàn gbà wá ṣé o mọ ìgbésẹ̀ tó yẹ kó o gbé ṣé o mọ ọ̀nà tó yẹ kó o gbà o kò jókòó ń bọ̀ níbi o ti lọ rí òkè o ti lọ programu bí 100,000 ló wà nínú programu máa tó ń gbàdúrà tó ń sọ̀rí ṣé wọ́n ti lẹ́nu ó ń sọ̀rí ó kà ń káàkiri mọ̀ gbọ̀dúà ojú ẹ̀ máa là iyì ẹ̀ máa ṣí wàá jẹ̀ tó nira ìdá nínú òkè ṣe. O ò bọ́ nípa ọkùnrin kárí mi sọ̀rọ̀ ọba àkọ́kọ́ ní ilẹ̀ Ísírẹ́lì kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá ẹ̀ ló sọnù ló bá bẹ̀rẹ̀ sí wa wọ́n wá wá ẹwọ́ ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹrẹ ní ìwé fẹsẹ̀mẹ ṣẹta náà lọ́wọ́ ẹ̀fà sọ́ọ̀tà sẹ́mù nígbà tó dọ́dọ̀ wòlíì ló sọ̀rọ̀ wípé wọ́n ti rí nílé o aláì mọ̀ wípé ìgbẹ̀jọ̀ ọlọ́run ti fẹ́ mú kádà rà ṣẹ̀fẹ̀ lọ́sẹ̀ lọ́sọ̀rọ̀
2: orúkọ mi ni bẹ́ẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀ ni bí wọ́n bí wọ́n ti rí láti wọ́n ti rí nígbà pàtàkì pàtàkì pẹ̀lú mi tó o bá kéésù bá program yẹn nínú lójú mi tó o mọ̀ dẹ́sí ń bá nǹkan kan yíra ti di ọdún mẹ́rin ọdún mẹ́rin kí ni bẹ́ẹ̀ ló jẹ́ ìgbà tí wọ́n ti kọ́ mi fi kúta náà mo ti dá sójú ní àgbà mi ò sọ kí ìmọ̀ náà máa ṣe bí bí òun ní ìwé mẹ́sàn-án tó ń ṣe wá wá ń ṣe ń lọ kọ́kọ́ wá ní òun.

Ogun ni ọlọ́run ṣe ta ta mi. Bọ́lá yìí ṣe máa ṣiṣẹ́ yìí. Jẹ́ àtúgbẹ́ ẹ̀mẹ̀ mí kò náà ti sọ̀rọ̀.

ọdún ní sẹ́ńtà ní jáde ó wá tó kò sí ìdíje ìjọ ní àgbà ilé olúwo lọ́nà tó jẹ ẹgbẹ́ ìdájọ́ ní àgbàmátà ọjà bí ìjọ orí tí wọn kò rí wọn ọkọ̀ tí wọ́n ti jẹ nílò rẹ̀ kókó jẹ sọmọ ọjọ́

Fight!

0: Olú FM 96.7. Ejago.
1: Ẹkú ojú mú. Irú yẹn afẹ́mọ́jú ni ó dé sí tí ìgbóyún láti ìkànnì ti máa gẹ̀ẹ́ lọ́nà 6.7 FM òkè gájúkẹ́. Táàtà kan mọ́lẹ̀ ìsúnlẹ̀ fún bọ́lá olódùgbò fẹ́lẹ̀lẹ̀ ní Ìbàdàn. Àdékúnlé Yusuf lórí ìròyìn ìṣàjò ìgbókòkò tó wà nínú ìròyìn náà. Orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti kéde àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà ilé ìtàn tó 50 ni tí wọ́n dá padà wá sí orílẹ̀-èdè yìí. Àjọ NAFDAC náà ni ti sísọ lójú àtẹ tuntun kan. Ilé tí ìgbéga ti dé báyìí lójú náà ti gbógun ti ayédèrú ogun òyìnbó. Kò dín ní àwọn èèyàn ilé tí wọ́n tó 21 ti dágbére fáyẹ̀ pódògbó ṣe níbi ìṣẹ̀lẹ̀ iná ilé tó ṣẹlẹ̀ ní ìlú Delhi. Lẹ́ka ti eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù ti orílẹ̀-èdè DR Congo tó ń ti Chile. Ilé ìtafẹ́ ní ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sọ̀rọ̀ náà ti gbégi dé báyìí látàrí ìtànkálẹ̀ àrùn

tele wi pe awon olodo wa Nigeria ton lo bi adofa ni olodo ruko won ti wa lara won ti ro da pada wa so orilede bakan na ni awon eyan ile itan to mere ile ni adorun ona ton wa lati orilede Liberia ona lan si tan lati da pada so orilede ti won na bakan na lagbon ti orilede Ghana lati ra awon eyan to bi 30 ni ye bakan na lo si je pe Senegal ni awon eyan to bi 19 ona ni o da pada si orilede ohun lára àwọn orílẹ̀-èdè ta tó ti rí àwọn èèyàn tí wọ́n dá padà láti rí orílẹ̀-èdè Cameroon eléyìí tó láwọn èèyàn tó tó bíi 15 Gambia tó láwọn èèyàn 14 orílẹ̀-èdè Ivory Coast tó ní àwọn èèyàn tó tó bíi 14 náà bákan náà la rí orílẹ̀-èdè Mauritania tó tó àwọn ìtàn láwọn èèyàn tó lọ bíi 12 Cape Verde àwọn èèyàn 11 Burkina Faso a rí àwọn èèyàn eléyìí tó jẹ́ 9 ni bákan náà orílẹ̀-èdè Niger láti rí àwọn èèyàn 8 Guinea-Bissau ara àwọn èèyàn 6 tonti orílẹ̀-èdè Togo àwọn 6 bákan náà látòrí àwọn 5 láti Mali àti ẹyọ kọ̀ọ̀kan láti Benin àti orílẹ̀-èdè Togo gẹ́gẹ́ bá ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn èèyàn náà ná fi ẹ̀sùn kan wípé wọ́n dúró ní ìlú ọ̀hún látàrí bó ti jẹ́ wípé wọ́n ti ré kọjá ààlà eléyìí tí ìwé tó fi wọlé tó gbé kalẹ̀ láti dúró ní orílẹ̀-èdè náà bákan náà ṣàlàyé pé àwọn èèyàn ọ̀hún náà ná tún jẹ̀bi ẹ̀sùn ilé tó fi kàn wọ́n wípé ńṣe náà ni wọ́n tẹ̀lé ìlànà àtẹ̀lé eléyìí tó fi wọ orílẹ̀-èdè náà ní gẹ́gẹ́ bá ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé gbogbo àwọn èèyàn ọ̀hún òun náà ti ṣetán báyìí láti dá padà sí orílẹ̀-èdè kó wa wọn ẹni tí ń ṣe olùdíje sí ipò rẹ̀ láti inú ẹgbẹ́ òṣèlú ti adc Atiku Abubakar ló ti bẹnu àtẹnu ìjínigbé eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí a ti rí ibi tí àwọn ajínigbé ti jí àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ wọn gbé eléyìí tó sì kàṣàkàwé ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ètò ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ látàrí àìsí ètò ààbò eléyìí ti ń ba orílẹ̀-èdè wa Nàìjíríà fínra nínú àtẹ̀jáde eléyìí tó fi léde ní ọjọ́rú Wednesday látọ̀dẹ̀ tí ṣe olùbádámọ̀ràn pàtàkì ẹ̀ lórí ètò ìròyìn àti ìkànsí aráàlú ìyọ̀n Frank Siaibu níbẹ̀ ni Àtíkù ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọ̀hún eléyìí ló jẹ́ ìtúbanilọ́kànjẹ́ tó sì ṣàfihàn wípé ìjọba kò ní ìkápá láti gbógun ti àìsí ètò ààbò eléyìí ti ń lọ lórílẹ̀-èdè yìí ọ̀gbà bẹ́ẹ̀ ló tún fi àǹfààní ọ̀hún láti sọ̀rọ̀ lórí bí ìròyìn kan ṣe ń jáde wípé ìṣẹ̀ náà ni ìjọba kó àwọn nǹkan eléyìí tí ó tún mú kíkó rọrùn díẹ̀ fáwọn èèyàn ọ̀hún níbi tó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé nígbà tí wọ́n jí àwọn èèyàn gbé tẹ́tún lọ rèé kó ìrẹsì fún wọn wípé eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ pàápàá lábẹ́ bó ti wulẹ̀ wó mọ́ni Àtíkù ẹni tó sọ̀rọ̀ tẹ̀síwájú wípé àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn tán jí gbé ọ̀hún òun náà náà wà nù òpòrúru ọkàn àti àbalẹ̀ ọkàn bákan náà ló sì jẹ́ pé àwọn tán jẹ́ òbí iyún pàápàá jùlọ àwọn ìyá tí wọ́n jí àwọn ọmọ gbé lọ òun náà ni wọ́n wà láyé nígbà tí wọ́n sì láàyè gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ tẹ̀síwájú níbi tó ti ń ran ìjọba láti tètè gbé ìgbésẹ̀ kíákíá lórí ẹ̀ pàápàá jùlọ ààrẹ Bọ́lá Tinubu láti rí dájú pé àwọn ọmọ ọ̀hún tó ń ti gbogbo àwọn tán wà lákàtà àwọn ajínigbé òun náà ná dóòlà tó ń kálukú sì padà sílé kó wa wọn. Àjọ ti NAFDAC òun náà ni ti sísọ lójú àtẹ tuntun kan eléyìí tí ìgbéga ti dé bá báyìí lójú náà ti rí dájú pé àwọn èèyàn ń ṣe ìfisùn àwọn oògùn ayédèrú sórí àtẹ náà gẹ́gẹ́ bí ẹnu àtẹ̀jáde eléyìí tó fi léde látọ̀dọ̀ ẹni tí ń ṣe ọ̀gá àgbà yẹyẹ fún àjọ ọ̀hún ọ̀jọ̀gbọ́n Mojisola Adeyeye níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àtẹ tuntun ọ̀hún òun náà làwọn tó ti ṣe ìgbélárugẹ sí láti rí dájú pé àwọn èèyàn náà ni wọ́n ń ṣe àmúlò rẹ̀ tí ó sì rọrùn púpọ̀ púpọ̀ láti lò lójú náà ti rí pé gbogbo ayédèrú oògùn eléyìí tó bá ti kẹfin òun náà ni wọ́n fi sùn lórí àtẹ náà gẹ́gẹ́ bó ti ń ṣàlàyé ọ̀rọ̀ níbi ìṣọ́ lójú àtẹ ọ̀hún níbi tó ti ń jẹ́ kó di mímọ̀ wípé oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ òun náà ni wọ́n ṣẹlẹ̀ lágbọ́nrin tó ní ṣe pẹ̀lú oògùn lílò níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àìmọye èèyàn eléyìí tó ti dágbére fáyé yìí pọ́ dìgbò ṣe látàrí àwọn oògùn eléyìí tí ò mọ̀yá lórí tó ń ti àwọn oògùn eléyìí tí kò ṣiṣẹ́ pàápàá lábẹ́ bó ti wulẹ̀ wó mọ̀ níbi tó ti wá ń ṣàlàyé ọ̀rọ̀ pé àìmọye ẹni tí ń gba ìtọ́jú àmọ́ tí ìtọ́jú ọ̀hún tí ò ṣiṣẹ́ kankan lára rẹ̀ látàrí pé gbogbo nǹkan tán lò pátá tó jẹ́ ti ìmọ̀ṣègùn òyìnbó eléyìí tán lò ló jẹ ayédèrú gẹ́gẹ́ bó ti wá ń ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn ti ṣetán báyìí láti rí dájú pé àwọn gbógun ti irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ táwọn sì rọ gbogbo àwọn èèyàn láti ṣe àmúlò àtẹ tuntun ọ̀hún eléyìí tí ìgbéga ti dé bá láti rí pé wọ́n fi sùn àwọn nǹkan tí wọ́n bá rí eléyìí tí ò bójúmu tó ń ti àwọn oògùn eléyìí tọ́jọba ti lọ lórí ẹ̀. Ní báyìí láti ilẹ̀ òkèrè iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní olú orílẹ̀-èdè India
òun náà láti kéde rẹ̀ wípé kò dín ní àwọn èèyàn lè tán tó mọ́kànlélógún ní iye tí wọ́n ti dágbére fáyẹ̀ pódìgbò se níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà eléyìí tó sọyọ nílé alájàgogoro kan tó wà ní gúúsù Delhi gẹ́gẹ́ bá ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ pé gbogbo àwọn èèyàn ọ̀hún òun náà náà di àtàn ó níwà tán wá látàwọn orílẹ̀-èdè gbogbo eléyìí tán fi wá gba ìtọ́jú ní orílẹ̀-èdè India gẹ́gẹ́ bá ti ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn èèyàn ọ̀hún òun náà náà wá láti apá gúúsù Asia tó ń ti ilẹ̀ adúláwọ̀ níbi tán ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé gbogbo àwọn èèyàn ọ̀hún náà náà tẹ̀lé àwọn èèyàn wọn wá eléyìí tán wá gba ìtọ́jú ní orílẹ̀-èdè India látara bó ti jẹ́ pé ilé ọ̀hún òun náà ló wà ní agbègbè Mahavijayanagar eléyìí tí àwọn tí wọ́n bá tẹ̀lé àwọn aláìsàn wá tán máa ń láǹfààní àti dúró sí bákan náà ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn aláìsàn kọ̀ọ̀kan náà mọ́ ń dúró ní ilé ọ̀hún látara bó ti jẹ́ pé ilé ìwòsàn tán ti ń gba ìtọ́jú súnmọ́ ilé náà àmọ́ ṣá ibi ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà eléyìí tó ṣẹyọ nílé ọ̀hún ló jẹ́ wípé àwọn èèyàn tí wọ́n lọ bí 40 níye òun náà náà ti fara ṣèṣe tán sì ti gbé wọn lọ sílé ìwòsàn fún ìtọ́jú àmọ́ tó jẹ́ pé àwọn èèyàn tán lọ bí 21 náà ti dágbére fáyẹ̀ pódìgbò se látara bí àwọn àjọ tó ń ti iléeṣẹ́ ọlọ́pàá ti kéde rẹ̀ wípé àsìkò ìgbà tí náà fi ṣẹlẹ̀ àwọn ò tí ì lè sọ iye èèyàn eléyìí ti ń bẹnu ìlú ọ̀hún ní pàtó nínú ìròyìn eré ìdárayá ìfẹsẹ̀wọ́sẹ̀ ọlọ́rẹ̀ẹ́ sọ̀rọ̀ eléyìí tó wọ̀yẹ kó wáyé láàrin orílẹ̀-èdè democratic republic of congo drc tó ń ti chile ní orílẹ̀-èdè spain òun náà ni wọ́n ti fi gígún báyìí látàrí ìṣẹ́yọ àjàkálẹ̀ àrùn ti ebola eléyìí tó wáyé ní apá ilẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe alákòóso ìlú eléyìí tí ìfẹsẹ̀wọ́sẹ̀ ọ̀hún ti fẹ́ wáyé eléyìí tá a mọ̀ sí la línea òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ ìyún john franco níbi tó ti jẹ́ kó dìímọ̀ wípé òun ti gbégi lé báyìí tó ti kéde rẹ̀ pé ìfẹsẹ̀wọ́sẹ̀ tó yẹ kó wáyé ní ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún tí a wà nù rẹ̀ yìí náà ni òní láǹfààní àti wáyé mọ́ látàrí bí ó ti jẹ́ wípé àwọn tí wọ́n jẹ lẹ́tọ̀ lera tán wà ní agbègbè ilé tí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún ti fẹ́ wáyé ti rọ ẹni tí ń ṣe alákòóso ọ̀hún láti jọ̀ọ́ jàre fi gígún ìfẹsẹ̀wọnsẹ̀ náà látàrí bó ti jẹ́ pé àwọn èèyàn tán lo bí 75% òun náà náà wà ní agbègbè ọ̀hún eléyìí tó sì wà ní ààlà ẹnubodè gibraltar níbi tá ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé irúfẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ bẹ́ẹ̀ òun náà ló lè léwu fún ètò ìlera àwọn èèyàn eléyìí tó wà mú kí wọ́n gbé igi lé ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún bó tilẹ̀ jẹ́ pé àwọn akọ ẹgbẹ́ ìlú ti orílẹ̀-èdè dr congo òun náà náà ti balẹ̀ bàgẹ̀ tí wọ́n sì wà ní belgium láti rí dájú pé wọ́n ń ṣe ìgbáradì fún ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó fẹ́ wáyé ọ̀hún kó tó di kí wọ́n gbé igi lé èyí ló pín ìròyìn àfẹmọ́jú wa fún tìrọ àmọ́ kó tó di pé ìmọ̀lẹ̀ ọjọ́ mú àwọn kókó amẹ́nubà wá fún yín lẹ́ẹ̀kan sí i nínú ìròyìn àfẹmọ́júmọ́ tìrọ mo ti jẹ́ kó dín wọn pé orílẹ̀-èdè amẹ́ríkà àti kéde rẹ̀ wípé àwọn orílẹ̀-èdè wa nàìjíríà tó ń lọ bí 50 níye náà ṣetán láti dá padà sí orílẹ̀-èdè yìí bákan náà mo jọ di mímọ̀ wípé àjọ navac sísọ lójú ìgbéléwọ̀n àtẹ tuntun kan eléyìí tí ìgbéga ti débá láti dájú pé wọ́n gbógun ti ayédèrú ògùn òyìnbó láti ilẹ̀ òkèrè mo ti ń gbé sí létí pé kò dín ní àwọn èèyàn tán lo bíi 21 eléyìí tán ti dágbére fáyẹ̀ pódìgbò se níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá eléyìí tó ṣẹyọ ní delhi lẹ́ka ti eré ìdárayá mo ti ń jẹ́ dímọ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ lọ́rẹ̀ sọ̀rọ̀ tó yẹ kó wáyé láàrin orílẹ̀-èdè dr congo tó ń ti chile ní orílẹ̀-èdè spain náà ti gbégi dá báyìí látàrí ìṣẹ́yọ àjàkálẹ̀ àrùn ti ebola fún ẹ̀kúnrẹ́dẹ̀ àwọn ìròyìn wọ̀nyẹn lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagelufm.com bákan rẹ̀ darapọ̀ mọ́ wa lórí ìkànnì x wa lagelufm 967 lórí ìkànnì àbánidọ́rẹ̀ ti facebook lagelufm 96.7 tunde ọ̀làwùwò lólótú ìròyìn tẹ́gbọ́n tàyẹ̀ pẹ̀lú ìpínlọ́wọ́ ìbùkún olúwa ọ̀làgunjú adékúnlé yusuf ló ti mú ìrìn wá sí ti gbọ́yìn ẹ kú ojúmọ́lẹ̀ kan sí o ẹ̀sìn tí ẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì t

0: jókè.
1: Lájú ẹ lórúkọ ètò yìí mo mọ̀ pé ẹ ti wà ń bẹ̀. Bó ṣe kéré mọ ẹ̀ mo mọ̀ pé ẹ kìí gbégbó ẹ̀. Ilé gangan ń pè ní Atakiri Ìyọ̀dùn. Tó bá wo Ọlọ́run nínú àánú ẹ̀ tó bá ní kí àsìkò ẹ̀kọ́ tó fi ojú jìnnà ìlú. Èmi àti yín náà ni o. Tó bá dẹ̀jẹ̀ pé bó ṣe máa máa lọ náà rè ẹja máa fìfẹ́ gbà á ká máa fún mi ẹjẹ́ kọ́kọ́ mú commendation wá lórí ètò tí mo ṣe níjẹ́jọ́ lórí ètò yìí inú mi dùn ara mi yá ọkàn mi balẹ̀ pé àwọn èèyàn gbọ́ ètò yìí àwọn èèyàn dẹ̀ ń tẹ́tí sí ìròyìn dáadáa ẹjẹ́ máa kí wòlíì ọlọ́run adékúnlé rẹ̀ nìyẹn epafra bàbá epafra mo dúpẹ́ lọ́wọ́ yín. Lára ẹkún tí mo ké lára ariwo tí mo pa nídìí lórí ètò yìí pé kí làwọn ìránṣẹ́ ọlọ́run ṣe ǹjẹ́ wọ́n ti ẹ̀ mẹ́nu bá lórí àwọn ètò wọn lórí rédíò ìṣẹ̀lẹ̀ ǹjẹ́ wọ́n ti ẹ̀ mẹ́nu bá ǹjẹ́ wọ́n ti ẹ̀ ṣe prayer rárá lórí ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ wa tó wà ní akata májínibí. Nígbà tí máa gbọ́ bàbá epafra láàrin wọ́n mẹ́nu bá God bless you sir, wọ́n àná ti sá. Ẹ̀yin wòlíì tó ṣẹ́kù ẹ̀yin náà ẹ̀ lè emulate nǹkan rẹ̀ ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀. Bákan náà lórí ètò tá a ṣe lánàá lórí ètò ṣọwọ́ ìyá rẹ̀ náà ti rẹ̀ ní a ké sí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ aládàáni pé tó bá ṣe é ṣe àwọn náà lè join àwọn tó ń gbélé ìwé wọn ti pa tó ń gbélé ẹ̀kọ́ wọn ti pa yẹn káwọn náà gbìyànjú mo ṣe ọjọ́ kan mo ṣe ọjọ́ méjì kán mọ̀ pé àwọn náà ń kẹ́dùn dánrò àwọn náà dẹ̀ ń protest lórí àwọn ọmọ yìí ẹ̀bùn àtìgbà tílẹ̀ fi máa mú láàárọ̀ yìí mo ti rí àwọn sákúlà àtàwọn ìkéde kan nípa àwọn iléèwé kan kò nílò kí n dárúkọ ilé ẹ̀kọ́ yẹn. Ìkan wà ní agbègbè challenging bí táwọn ọmọ tèmi ti ń lọ wọ́n ti gbé síbẹ̀ pé kán ra dúró lé o léni àti lọ́la ìyẹn dàbí ẹ̀. Inú mi dùn torí pé àwọn èèyàn ń gbọ́ ètò yìí wọ́n dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń tẹ̀lé ìmọ̀ràn eléyìí tó jọ máa ṣe gbogbo láǹfààní ọyà wa gbọ́ eléyìí o kò kí ń ṣèròyìn mọ́ gbogbo wa láti gbọ́ ti àbúrò former minister Adébáyò Adélábù ìyẹn àbúrò wọn arábìnrin abilékọ Olúwàbùsáyọ̀ Adélábù eléyìí tí wọ́n jí gbé pẹ̀lú àwọn ìbejì wọn lánàá ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́rọ̀ yìí dáadáa o ṣe pé lájú ẹ̀ ni mo pe ètò yìí ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ni o ṣe rí mo fẹ́ bẹ̀ wá lórí ètò yìí láàárọ̀ ẹ má jẹ́ ká kú lẹ́kìlúkú tó dé o ẹ dákun ẹ má jẹ́ àkúdẹ́kú àní kú báyìí bó ṣe pé tẹ bá gbọ́ he tẹ bá gbọ́ ìkéde kan tẹ gbọ́ nǹkan kan ẹ ṣèwádìí ṣé lóòótọ́ ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ kẹ́ ẹ tó mọ fún rere ẹ kiri now èmi ń sọ fún yín láàárọ̀ yìí o ẹ gbọ́ mi dáadáa o ṣe rí ó ṣeé ṣe o kọjá pé ìṣẹ̀lẹ̀ ti àbúrò bàbá wa Adébáyò Adélábù yìí ó ṣeé ṣe o kó jẹ́ pé kì í ṣe àwọn bandit bẹ́ẹ̀ni ṣe mọ̀ pé rògbòdìyàn gbogbo ọ̀rọ̀ òṣèlú náà ti wà ń gbòòrò ẹ ti get ó ṣeé ṣe o kó jẹ́ pé ìbọn òṣèlú ni.
2: Bẹ́ẹ̀ kẹ́ tọ́jú tí ẹ là máa lọ fi ń ṣọ́rí.
1: ó pọ́síbù bẹ́ẹ̀.
2: Àsìkò ojú ara ohun tí yóò tán mọ̀ wá ṣẹ́gun ọlọ́run ìgbàgbẹ́ kẹta.
1: Mo wá ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ẹbí àwọn òkìnàkìnà tó máa ń ṣe bẹ́ẹ̀ tọ́jú aládìẹ kì sínú iná ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin kan àwọn oníṣẹ́ ẹbí kan wọ́n ti gang up sí àwọn ibì kan tó jẹ́ pé wọ́n ń gọ sábẹ́ ìṣẹ̀lẹ̀ bandit yìí tó fi ń jí àwọn èèyàn gbé béèrè ransom. Èmi náà pọ̀ wá tẹ̀ wọ́n o ọwá tẹ̀ wọ́n. Wọ́n á dẹ̀ kẹsàn ìwà wọn. Tá a bá ti wá gbọ́ pé ìjínigbé báyìí a wà á máa láǹfààní àti ronú lọ sọ́dọ̀ àwọn bandit tó dẹ̀jẹ̀ pé kì í ṣe àwọn àwọn kan ti ń gan sábẹ́ ìṣẹ̀lẹ̀ yẹn láti mọ̀ fi ṣiṣẹ́ ibi yìí bàbá ògo láti sọ mi ìmú kí yín ẹ̀mí dànù báàmì abdulkabir jalaruru mi lè máa kí gbogbo yín tán bàbá kúkù torí àná àsìkò lórí ètò yìí tí mo dẹ̀ fẹ́ ṣe lórí ètò yìí pọ̀ ẹ̀mú yẹn dá níbẹ̀ o. Ṣé rí àwọn ilé ẹ̀kọ́ pàápàá àwa tá à ń gbé láwọn site àtàwọn ilé ẹ̀kọ́ tó wà ní site láwọn ibi tó dá tó máa dákẹ́ rọ́rọ́ yẹn nírú àsìkò bí irú eléyìí mo fẹ́ bẹ̀ wá e dakun tori olohun e mo ra ni weyin mo ra ni weyin e awon bi ti awon ara bi bayi tin sise ju lawon bi site awon bi inu igbo awon bi oko awon bi eyin odi ilu e je ka gbiyanju ka mo ra ni weyin ka mo ni arin weyin mo be wa ni o se wa ri eyin opolopo ijo olohun te wa leyin odi ilu lawon bi ni site te se soru to ba se se te ba le suspend the show lowo yin bi be ba de ko te ba le wa awon iko alabo olopa iko amotekun e jo ma se show e dakun to Olorun e je kan gbo lawon enu ona church aba wole eyin church egbe church e ti get e jo tori Olorun Shewari follow kan wa bi mo fe tesi wa leti ah sojo ti lo abojo si wa omo ya fe e ba eh mo fe tesi wa leti o seri mi ti se be fi se be le fi die mule se ngo mi o seri gege bi akose mose agbo safefe so ti yin ta ba riru fun na be lori social media a man se be lati se iwadi a man se be se iwadi so wo to ni sele yi so wo to loro yi ko to di pa gbe so le fefe she get but sorry ma kan je kakan gbo die won o jo gati ko jo gati o fe se mejeji ti ru o to ni iro ni ko si gba ti a ni fe gbo ko si gba ti mi ni fe tesi wa leti tori pe o se dede n to sele lakoko yi iro wa ni o ooto ni o e sa je ka ti ati egbo abi ati get me so
0: ti da da lajo oruko jesu ale ri wa la le ri ba lojo ejo bi information se n dodo mi le nina ni ki toto pass se yo we need to be very careful igba wa ta gbe ni ona akala expressway yi akala ayego odolo kekere arapaja benye academy but then yeah we need to be very careful that our people yet to walk around lara won landlord adugo wa bi lo pere to so fun mi nisin get everybody wa very careful won ni what we aso soja ni won ma wo won ma wo soja so ni pe soja ni won won le dro city ti won le dro senu bi e ejo gbogbo wa ta ma rin ni ale ta ma rin ni ori for the meantime ma rin ni ale ti shop re ko ma lo le to yan ba le mi ara re lu owo owo gun emi owo gun je mi eniyan lo o a ma fowo le saye ni o ma risk emi ara re especially akala exist yi jo tori olorun ale to ba ti se tan bi se gbali e lo ma sa se ju o fe taja duru o fe taja di o fe taja olorun ma je ki yan taja ki yan so jata please let's be very careful ti olorun ba so yan ki eniyan na ma so ara re o ibi to o ni le dagbere fe yan ma lo be o mo fi kristi be wa
1: ojo ti lo ni o ye ki nse je ka gbo pari buwa ni ka koko popo won ni ti ko lo njo ku fun ala koko seri ojo gati ko jo gati e sa je ka sora wa emi o mo se dandan ni ke lo lati aro ke wole loru ni emi se dandan ni ke wole lale patapata ni mo nbere ni o debi te nji lo yen se le je ki le mu ni e jo na o e wa gbo eleyi e jo tori olorun re belu mo ti yin na iwo to ba je ore mi mo fi mi paro o ibi to n lo o so ara e o ba possible ke ina so fa mo re yin be o hello mo fe de odo yawo mi ayo mi ife mi mo fe dodo omo yafe ọ̀rọ̀ ọmọ ìyá àfẹ́dì kọ́ ọdẹ́ ẹ̀kọ́ ni mò ń lọ ṣé mọ̀ pé tó bá ọlọ́mọdé ká rin àrìn fẹsẹ̀ sí nǹkan kan bá lọ ṣẹlẹ̀ níbi tí mo lọ ṣé mọ̀ pé wọ́n lọ ṣé mọ̀ pé ìyàwó mi ọ̀ lọ sọ́dọ̀ ọmọ ìyá àfẹ́ ọ̀dọ́ ìgbẹ́lẹ̀ bá dọ̀rẹ́ lòun lọ bá àwọn ọkọ mi o ọ̀dọ́ ẹ̀rọ sọ pé òun lọ ọmọ ìyá àfẹ́ mọ̀ fi mi parọ́ bi tó lọ o ẹ sọ fáwọn ẹ̀yẹ yẹn ọ̀rẹ́ yín bẹ́ẹ̀ o ara ọ̀rọ̀ burúkú òun àti ẹ̀rín mo ti gbọ́ mo fi mi mo fọ̀dọ̀ mi mo n kensi o e de so ba won re yin o ibi to n lo gangan ni ko so pe n lo lasiko yi agbodo sora oju la kan fi sori agbodo sora agbodo ma rarin we yin o hey hey big map present bi n pariwo ojo ti lo ojo bi a mo le ri pe kan omo ya fe ba n wo pe kan dakun ya mi ni pe kan je n sare gbe pe kan ki to ma lo hello ekaro
3: hello sir
1: 30 seconds papa sir
3: God bless you mo pe na n kan te so nipa o be kule papa laaro yi oli wa
1: ni
3: yi se adekunle papa mo be kule
1: odekunle papa e se odekunle papa e se
3: odekunle e papa baba mi
1: babao baba o baba
3: baba bito e loruko mi
1: olorun ojiji e se
3: to kilo wa God bless you. I love you. I love Lagi Lu FM.
1: Thank you. I love you too. God bless you. Ọmọ yafe ọmọ jẹri o ti yiwo bi awọn ọlọpa ọdun titi yẹn oluwa re mi lekun adesina big man presenter mo wita re mo dake laju e po mi o akoko ina ni baje ki tun so igudu jomejo ọmọ yafe lajo nse laaro yin nkan bi ise mi e Kenneth Igbeje K Boogie lo lotu eto yin re mi adesina ruko mi lekun si 08168988951 08168988951 atemi anteyin ani bosowo ajini bi omo wa ni bosowo ani kondan la ban thanks so much and God bless you.

láti UK o náà ló ń lò padà lọ ó dẹ̀ dé jábọ̀ ó má sọ fún ma lórí ìrẹ́kọ́ láti yàpọ̀ ó wá ń pariwo ó ń pè mí bàbá wàhálà wà o mo ní wàhálà gẹ́lọ́ wà ṣé bí mo ti ní kó o ká parí báàgì mi kó o tó máa lọ mo wá lórí ìrẹ́kọ́ dání orí ẹ̀ ló wà ń bẹ̀ orí ẹ̀ ló wà ń bẹ̀ ó dẹ̀ padà síbẹ̀ the same counter tí a ti sọ pọ́lí ìrẹ́kọ́ kí wọ́n tún sọ ma lórí ẹ̀ náà nítorí pé má jẹ̀mọ́ ọlọ́run ò ń bọ́ pẹ̀lú mo gbàdúrà ibi tó ti ń yọ ẹ lẹ́nu orí ẹ̀ gbàwòsàn báyìí orí ẹ̀ gbàwòsàn olórí ẹ̀ gbàwòsàn nàmbà 3 sọ́sẹ́sì máa dẹ̀tì ìsà àṣeyọrí máa dẹ̀tì ìsà fẹ́ni tó ń yọ lẹ́nu Matthew oh my god kò ní lè ṣe graduation ó máa lọ sílé ìwé ṣùgbọ́n kò ní sàṣeyọrí ẹni orí bá ń yọ lẹ́nu

0: Jesu.
1: Mo gbadura
0: ori o ne ba ojo
1: mi,
0: ori o ne ba owo mi, ori o ne ba owo mi. Nimo ti tori re ba wa wa important number 1 to gbogbo mo gbori re si Matthew baba ma gbi ori re si abi adua.
2: Yes sir.
0: Ori re si kini mo ko
2: abi adua.
0: So wa ri bo se ngbe sabi adua.
2: Yes sir.
0: Ke se gbogbo eyan lo lanfani ati fowo kan ori
2: re ni sir.
0: E baba kan gbowo njo kan o lo fe gbadura fun o fe gbowo ni mi ni owo wo ni leta. Ori owo temi ori temi te fe gbowo ni se ti bere lowo emi olori
2: sir.
0: Mo ti ni ka se kini o emi mo ni nkan mi o eyin le de lowo
2: yin sir.
0: E ma impact nkan buruku sinu aye mi
2: sir.
0: Tori paye ti ga o ni bi adua
2: ni sir.
0: Baba fe gbele lori baba
2: o ma gbele lori
0: Matthew
2: baba mi wo lo le desire
0: sir lati gbe ori re
2: si bi to ba wo re
0: mo gbadura ori o ne ba ojo
1: mi
0: o sa mu ni ori o ne ba ojo mi ori o ne ba ojo mi ori o ne ba ojo mi to bi le ja gbadura o sa yi adua na koko e pariwo ayo ma so pe iwe eleda mi o gbodo da won lohun bibi ti a ti n ba oja o ya so gbadura mẹ́rin má fi wẹ́ ẹlẹ́dà mi ó gbọ́dọ̀ dá wọn lóhùn ibi tí wọ́n ti ń bá ọjà ó gbọ́dọ̀ dá wọn lóhùn ìwọ orí mi ó gbọ́dọ̀ dá wọn lóhùn ibi tí wọ́n ti ń bá ọjà jésù olúwa wa jésù olúwa wa wàá rí tó bá ka numbers 22 wàá ka ìwọ̀jà bálámù àti bálákì ibi wọ́n ti ń pe orí rẹ̀ ní israẹli àbúgbò ẹ̀kọ́ bí ọwọ́ ní orí rẹ̀ ẹ pe orúkọ jésù gbogbo bí ọ bá ti pe orí mi ẹ pẹ olúwa máa dá wọn lóhùn ibi tí ọ bá ti kí ni o
1: ọ bá ti
0: pe pẹ olúwa máa dá wọn lóhùn ẹgbọn àdúrà rẹ gbogbo ibi tí ọ bá ti pe orí mi láyé pẹ pẹ olúwa máa dá wọn lóhùn gbogbo bí ọ bá ti pe orí mi láyé pẹ pẹ olúwa máa dá wọn lóhùn gbogbo bí ọ bá ti pe orí mi láyé pẹ pẹ olúwa máa dá wọn lóhùn. Jésù olúwa wa ẹgbẹ́ lẹ́kẹta ìwé ẹlẹ́dà mi lànà fún mi níbi tí o sọ náà
2: níbi tí o sọ náà
0: ṣé kí ni mo gbé o
2: yọ
0: ìgbóhùn àdúrà rẹ in the name of Jesus ìwé ẹlẹ́dà mi lànà fún mi níbi tí o sọ náà lórúkọ Jésù olúwa wo lànà fún mi in the name of Jesus lànà fún mi níbi tí o sọ náà ìwé ẹlẹ́dà mi lànà fún mi níbi tí o ti sọ nù láwọnà fún mi níbi tí o ti yéésù olúwa wo ẹgbà ẹlẹ́ẹ̀kẹrin
2: yéésà
0: ẹ sọ fún olúwa wà bá orí rẹ sọ̀rọ̀ wà ní orí mi lọ gbé nǹkan rẹ ṣe
2: bá
0: orí mi lọ ṣẹ́gi nìkan ṣe yẹ jẹ́ gbọ́n àdúrà rẹ ayé kàtí mi wà yìí wọ orí mi lọ gbé nǹkan rẹ ṣe lọ gbé nǹkan rẹ ṣe lọ gbé nǹkan rẹ ṣe lọ gbé nǹkan rẹ ṣe láyé tó wà yìí ìwọ ẹlẹ́dà mi lọ gbé nǹkan rẹ ṣe ó yá lórúkọ jésù lọ gbé nǹkan rẹ ṣe lọ gbé nǹkan rẹ ṣe ìwọ orí mi lọ gbé nǹkan rẹ ṣe ìwọ ẹlẹ́dà mi jésù olúwa wa jésù olúwa wa ó wàá gbé ọwọ́ lórí ẹ̀ ó wàá sọ pé ìwọ ẹlẹ́dà mi kí ilẹ̀ tó mí ọ́ o gbọ́dọ̀ mílẹ̀ ẹgbẹ́ sí mi ìwọ ẹlẹ́dà mi ẹlẹ́dà kẹlẹ́bù ọlábìrán olúlàdé kí ilẹ̀ tó mí ọ́ o gbọ́dọ̀ mílẹ̀ ẹgbọ́n àdúrà rẹ ìwọ ẹlẹ́dà mi kí ìwẹ́ tó mí ọ́ o gbọ́dọ̀ mí lọ jésù olúwa wa ọ̀sọ́ ilé yìí pèsè olúwa tó kórè tèmi náà dàgbé sí
1: olúwa
0: tó kórè tèmi náà dàgbé sí ẹ ń gbó àdúrà rẹ ẹ ní ma ó kúlẹ̀ àdúrà rẹ jẹ́ kórè mi ó dàgbé sí orí mi di àpèsè jésù olúwa wa oṣù yìí máa gbé ọ ó ràánú pa orí òní tàbí orí òní ẹgbẹ ọgbẹ orí ẹgbẹ àpèsè orúkọ bàbá ọmọ àtẹnumọ orí ẹgbẹ àpèsè lọwọ olúwa orí ẹgbẹ àpèsè ayé ẹgbẹ àpèsè ìṣẹdá rẹ ó di àpèsè lórúkọ bàbá ọmọ àtẹnumọ orí ẹgbẹ àpèsè ó máa ṣe.

0: ara fún
1: ọ.
0: Wọ́n náà máa bọ̀ sínú ìpàdé fi ayé rẹ fún Kristi. Yàjọ gbàdúrà papọ̀. Tó o bá dé ní ìpàdé lónìí, wàá gbọ́rọ̀ Ọlọ́run. Àjọ gbàdúrà, àádẹ́jọ mú ìlérí sẹ. Orúkọ Jésù, ìlérí ọ̀sẹ̀ fún ọ. So ní àárọ̀ ọ̀la, mo máa wà ní ẹgbẹ́dá ní chọ́ọ̀chì wa tó wà ní ẹgbẹ́dá ní ìlú Èkó, ní Water Bus Stop, nílùú Èkó, ní aago méje sí aago mẹ́wàá. Gbogbo yín pátápátá, mo bá sùúrù fún yín, màá tún gbòòrò orí lórí kí n tó máa tẹ̀síwájú. Lágbára Ọlọ́run, mò ń lọ sí Jerusalemu ní ọjọ́ keje oṣù kẹsàn-án. Ẹ jẹ́ àjọ lọ, bí ò bá tí ì dé tọ̀hún rí, jẹ́ àjọ lọ tayé. Àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ. But tó o bá máa bá mi lọ, ẹ máa mú òróró méjì lọ́wọ́. Ọ̀kan bàbá ti fẹ́ wọnú Jọ́dánì, olúwa ni dàlẹ́ lórí. Èkejì tá a bá ti jáde inú Jọ́dánì, olúwa ni dàlẹ́ lórí. Omi yẹn kan náà ni Jésù fi ṣe baptism. A máa dé òkú òkè kan tí a ń pè ní Sinai bá a ṣe ń lọ yìí. Mo gbàdúrà yóò dára fún ọ. Lẹ́kọ̀ọ́ òbí rẹ ò lọ wo ẹnìkan tó mọ̀, pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ. Abẹ́nìkan tó ti ṣe ọ́ lóore òun náà lọ sí Jerusalemu. Oore rẹ̀ wà níbẹ̀. Báwo la ṣe máa lọ oṣù kẹsàn-án? Kámọ́rọ̀rọ̀ méjì lọ yóò dára fún ọ. Fóòn nọ́mbà yìí ẹ pé tàbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ́jì. Èmi náà fẹ́ lọ Jerusalemu. Wọ́n jọ ìní mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ. Oore náà lọ́wọ́ o. Oore rẹ̀ o ṣẹlẹ̀ o. Jésù Olúwa wa. Fóòn nọ́mbà ẹ lo fóòn nọ́mbà 08 1 4 5 5 0 8 0 6 6 4 8 1 4 5 5 0 8 0 6 6 4 8 1 4 5 5 0 8 0 6 6 4 8 1 4 5 5 0 8 0 6 6 4 8 1 4 5 5 0 8 0 6 6 4 8 1 4 5 5 0 8 0 6 6 4 8 1 4 5 5 0 8 0 6 6 4 8 1 4 5 5 0 8 0 6 6 4 8 1 4 5 5 0 8 0 6 6 4 8 1 4 5 5 0 8 0 6 6 4 8 1 4 5 5 0 8 0 6 6 4 8 1 4 5 5 0 8 0 6 6 4 8 1 4 5 5 0 8 0 6 6 4 8 1 4 5 5 0 8 0 6 6 4 8 1 4 5 5 0 8 0 6 6 4 8 1 4 5 5 0 8 0 6 6 4 8 1 4 5 5 0 8 0 6 6 4 8 1 4 5 5

Assalamu alaikum gbogbo muslimu ile ise akoniyan ajo sile ninu Anjana Travels ni ki gbogbo wa papa julo gbogbo awon ti won ti le wa lo si Hajj 2026 won ni Olorun gba ni bada fun gbogbo wa o anetuno anegba Olorun se won wa ni kara wa ni ti o ni pe atete sin atete ji fun gbogbo ele to fe ba wa se Hajj 2027 yala awon ti o lanfare lati lo lodun yi won ni ifunko sile ti wa bere bayi ipari osu November 2026 ni gbogbo pepe pe wa se fun ile ise Anjana Travels gẹ́gẹ́ bí àlàkalẹ̀ ìjọba Saudi ọwọ́ tó di pọ́ kẹsẹ̀ ńlẹ̀ àǹfààní ti wà fún gbogbo àwọn tá a fẹ́ bẹ̀rẹ̀ láti darapọ̀ mọ́ ètò sọ díẹ̀ díẹ̀ pay small small nílé iṣẹ́ Anjana Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Eléwúrẹ́ bus stop Ìbàdàn kálẹ̀ bàjọ gúnlẹ̀ sórílẹ̀-èdè Saudi Arabia fún ti Hajj 2027 fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa pe 0904-444-4945 ẹ sì lè bẹ̀rẹ̀ wáwò lórí www.anjanatravels.com pẹ̀lú Anjana Travels Hajj 2027 when the moon to the evening light.

ẹ̀kú ti tó láti gbẹ̀rù sí mid-year cash flow tí yóò sún kẹfà yìí. Ogbó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀. Gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú lẹ́kẹ̀ dúpẹ́ owó lọ́sùn lọ́sì. Lórí Splash FM, *347*1004#. Lórí Ládélú FM, *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.

0: káàbọ̀ padà látọjú ọjà ìkànnì lágẹlú rèé lágẹlú 96.7 fm òkè gajò kí ilé falábẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn òòyà jẹ́ kẹ́mọ̀ lẹ́tọ̀ ìròyìn eré ìdárayá ilé tó dùn ti gbẹgbẹ nǹkan sí ọba ẹgbẹ́ wọ́n sì ń darapọ̀ mọ́ wa ó léwu 1100 níbi kíbi káàkiri àgbà ńlá ayé lọ kẹni ìbánidọ́rẹ̀ẹ́ facebook ìkànnì lágẹlú 96.7 fm lórí jẹ́ kẹ́mọ̀ fan family ọwà ń bẹ̀ lórí tiktok ọmọlẹ̀ rokoṣọ́ lálẹ̀ wò ó bílà lápá abẹ́yẹ òòyà let's go there pápápá mo sọ̀rọ̀ káṣẹ́ fi gbọ́bọ́ bá dago mẹ́wàá kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nínú oṣù tá a wà 50 million naira ló máa jẹ́ pínpín pàápàá jùlọ tó bá di ọjọ́ kẹrìnlélógún ìyẹnú oṣù yìí jackpot media jackpot tún máa wáyé níbi táwọn èèyàn ó tún ti fi owó ńlá wọn ó ti gbé mílíọ̀nù lọ àárò mílíọ̀nù 1 million naira fẹ́nìkan lọ́jọ́ yẹn ṣùgbọ́n síwájú ìgbà yẹn lẹ́ni báyìí láàárọ̀ yìí àwọn èèyàn ó tún gbé owó sọ̀rùn o mọ́rin lẹ́ǹtì mọ́wá àrò *347*1004*2# ni kóòdù yẹn ń lọ ní zẹ́rẹ́rẹ́ ń wẹ̀rẹ̀ bí mo ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí mọ́wá àrò mọ́rin lẹ́ǹtì mo ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí kóòdù yẹn ń lọ kó tó di pé yóò di bí aago mẹ́jọ mẹ́sàn-án tí ó ti di jálù jápọ̀ ẹ tó sọ ẹ̀ka kíní ìyá ọmọ lọ ń lọ ìwọ ló tètè ṣe bó ṣe yóò ṣe ẹlòmíì tiẹ̀ ti lè gbàgbé òní ló sì wàá kàn wọ náà ó máa wá wo sí ọlọ́run òní lọ́kàn ọ́ o ṣùgbọ́n ní tọ́kàn yẹn ló ń dàtọ̀ ara rẹ ọsọ ààrẹ di doubting thomas àbí bàbá ní ọmọ rìn lẹ́ǹtì ó ní ń tá a rí o torí pé ní tẹ́yìn ẹ bá ti ń ṣe tọ́ bá ti tẹra mọ́ bọ́ bá dọjọ́ kẹ yọ padà jájú ọ̀nà ó kẹ̀wọ́n náà lónìí nù náà sọ pé èmi lọ́kàn bọ́ bá ń dojú kò ṣòro kan àbí míì lórí bó ṣe fẹ́ play cash ẹ̀ látàrí àtúnṣe tó dé bá platform wọn ó lè pè wọ́n lórí nọ́mbà kí wọ́n lè ṣàlàyé fún ọ dáadáa bó ṣe ṣe 020-1330-6194 020-1330-6194 tàbí 090-2602-6314 090-2602-6314 whatsapp nìyẹn bí nǹkan ṣe rí nìyẹn ni ti cash ẹ̀ o *347*1004*2R láàárọ̀ ibi èèyàn mẹ́fà ó gbọ́ pé ẹ mọ̀ jẹ́ àgbọ̀ òsì ń bẹ̀ abẹ́rẹ́ lórí 50,000 naira 100,000 naira 150,000 naira àwọn àparí ẹ̀ sórí 200,000 naira ọlọ́fà àgẹ̀ ìwọ lọ́kàn láàárọ̀ yìí ó yẹ gbẹ́gbàgbá láti bẹ̀rẹ̀ àṣìdẹ́gbò járí àwọn ìfigagbẹ́ga kẹ̀kẹ́ bí tí ó wáyé ń gbé jẹ́ pé ó ń wáyé lánàá friendly match ó wáyé lánàá friendly match ó tún wáyé lẹ́ni o ó yẹ gbẹ́gbàgbá abẹ́ẹ̀yẹ bàbá tó dé ògún jì mí èwo ní bẹ lọ́rẹ̀
1: àwọn ìfìjàpọ̀ka tó wáyé lẹ́nu àti tó máa wáyé lẹ́nu.
0: ok
1: orílẹ̀-èdè haiti fìyà jẹ netherland mẹ́rin sódò ni
0: òtítà
1: ikọ̀ gbígbàbà náà
0: netherland àbí
1: bẹ́ẹ̀ni ikọ̀ abẹ́lẹ̀ náà ríyà ilé orílẹ̀-èdè israel lónìí amẹ́ríkà òdodo sódò ni dr congo àti kọ́tí denmark ọmọ ayé òdodo ni luxembourg náà ríyà italy lónìí mọ́lẹ̀ amẹ́ríkà òdodo ni bákan náà netherland náà ríyà algeria lónìí ayé òdodo ni poland àti nigeria ọmọ ayé méjì wọn gba lẹ́nu orílẹ̀-èdè panama fìyà jẹ dominican republic mẹ́rin sí méjì south korea náà fìyà jẹ savada ayé òdodo ni tó bá ti ń di ní ọ̀sán ìní ikọ̀ ti kenya àti orílẹ̀-èdè kenya àti orílẹ̀-èdè ti lesotho aago méjì ọ̀sán ni orílẹ̀-èdè ti burundi àti equatorial guinea aago márùn rọ̀lẹ́ orílẹ̀-èdè netherlands àti guinea aago márùn rọ̀lẹ́ orílẹ̀-èdè slovenia àti cyprus aago márùn rọ̀lẹ́ orílẹ̀-èdè iran àti mali aago márùn àbọ̀ orílẹ̀-èdè ti sweden àti greece aago mẹ́fà ìrọ̀lẹ́ bákan náà orílẹ̀-èdè ti spain àti iraq aago mẹ́jọ aṣáálẹ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
0: ó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn kó tó di páàrọ̀ ojú ọjà ẹ̀jẹ̀ ń sáré gba bí yìí lọ nínú ikọ̀ madrid ibrahima konate confam apart rìndìnrìndìn ó ti tọwọ́ bọ̀ wí àdéhùn pẹ̀lú kọrí àmàdẹ̀rẹ̀ àdéhùn ọdún mẹ́rin sangiliti ó lọ tọwọ́ bọ̀ báyìí o bákan náà ó nìkan kọ́ o dumfries denze ọmọ orílẹ̀-èdè netherland yẹn ti ń gba owó ọ̀tún lọ́wọ́ ẹ̀yìn right fullback fún kọ inter milan òun náà ti tọwọ́ bọ̀ wí àdéhùn wọ́n ti activate clutch tiẹ̀ ni. class ti e class to wa lori ti e 20 million pounds ni won ti activate e iyen iko ti Madrid le to tumo si pe o je player meji bayi sugba official announcement ma waye leyin igba ti eto dibo ba waye tan lojo Sunday e mo pe lojo Sunday yi eto dibo ta ni o di are iko Madrid fun another 4 years o ma waye o maybe ti Enrique Riquelme governor tabi owo pelu Florentino Perez ojo Sunday le to dibo waye Florentino Perez ni no shaking ese ru Enrique yi Riquelme e no wa ma so pe kubi to won gba pe en ti o to ni mu to re de na de ni ni loro re ajaku ya ni oje ko re bere lowo an to ti gbe gbaru eseyin ohun mo ni ohun Pires ninu ko Madrid ohun ti da abata o ti digi arabata pa o le ka mo o ibo ojo Sunday yi oni orisirisi ebo la fi qualify re ngbo ba di Monday bi one up atawon ebo won tun fi ma qualify te eyan ba pa eyan le bi eran na eh mo ma fe gbe awon ololufe mi debe oye je a tun se ri opolo awon ebo won fi ma qualify te eyan ba pa eyan le bi eran emi ti mu kan wa one up nabi oye yin na e ma mu wa lori era yin ja mo tun fe mo bo se debe si oya flawless o tun ti nlo annihilate on lo be gan won je ri awon ololufe mi won gbe mi debe humiliate massacre white wars ami mo lawon ololufe to debe teyeye ti se iye won teyeye o si je pe awon gan na won ki se ode dismantle humiliate inconclusive bo kilo de bayi o to ni inconclusive overwhelming flawless eliminate your lo eliminate your lo dispute your lo ira kolo oda mo ti fan ti mo fe fayo mo ri pe ti gbe mi debe pe lawon ebo lori sirisi ololufe mi gbo gesi o se je niyan o lagba be yen oye gbagba gba lati be o se morio o ti na kasi agba bolu ninu ko ti ko gbonazi o on na kasi wipe a wa ninu ijoba mi o bi an ba kede mi to gori pe morio na won ni leyin ibo ti o waye lojo Sunday ikede ti e na ma waye won fi celebrate jawe olubori ni o e ba wa gbagbe agba bolu kan be ninu ko gbonazi lowo lowo baye Ricardo Calaviori kalakanu Ricardo Calaviori kalakala be ba gbagbe je sare gbe yin debe o se morio lo ta gba ballu ifi kan ti FC Basel to wa ni elede Switzerland iko morio o lo ta morio o se morio lo ta fun gba ti morio wa ninu iko ti Roma gba yen ge lo lo si ta 1.5 million pounds lodun 2022 ni o ta fi ko Basel FC Basel ni 1.2 million pounds sugba after odun meji yen ngbo di 2024 Basel ta fi ko ti Arsenal 42 million pounds leyin odun meji ti won ta ni 1.5 fun Basel ta fun Arsenal 42 million pounds sugba bayi morio ni omo yin ma wulo ninu ijoba o iyen gba to ma kede re tan lara awon gba ball ti morio fe gbe niyan o e ma gbagbe pe Ricardo Calaviori o le gba ball lowo egbe alaafia iyen left back o tun le gba lati inu iko ti lati center back Bologna ti en ti ra yen Basel lo ni ni Bologna alaye Basel lo ni bo se je ru Basel lo ni bo se je niyan lagba be yen o ya gbagba gba lati be agba ballu ti mo fe soro re yi mo fe ki gbogbo iwo to n gba ballu ni grassroots ko tetinu beleje wipe eje ngbe yin debe iwo grassroots player mo rora re pin o sori football ton gba yi nkeke lo ro mo football sori football o le gbe yan from 0 level to 1000 level yes to ba relent ni o to relent to je ki nkeke o da omi tutu si olokan yi pe agugo ngba na ni ari koko iwo ni ko mo sun ko si mo wo ra re ran football le gbe from 0 level a de gbe de 1000 level laarin ka diju ka yaju oro agba balu ti mo fe so yin ni mo fe fi gbe yin debe be ba gbagbe nbi ose bi merin meta bi merin seyin o so npa agba balu kan fun yin omo lede Nigeria ni o da wa lara awon agba balu ti won pe fun idije unity cup sugba kon lanfani ati wa tori pe ara re sese nya fun igba ifarapa o ni ifarapa ese wa fit ibo die die ko ti fit to iko re wa ni rara ejo fit te mo wule pe fun vidagbage eleyi bo ba di gba mi e ma pe bo so nipa Zadok Johanna agba bolu iko AIK lo lede Sweden ni o mo so fun pe baba so nipa awon modern winger ele winger to je pe eyin okan si balẹ lori re pe agba bolu re omo yi ni o omo odun mejidinogun ni 18 years of age yo sese pe 18 yen gan ni June 29 to ma po omo odun mejidinogun be ba gbagbe mo so npa re bi 3-4 weeks ago pe agba bolu yi baba potential de vole de Nigeria o se wa agba bolu ti mo nso yi se fe gbon iko egbe agba bolu ti nle pa re bayi nile Europe baba kale ni eji won to mewa oda Real Madrid wa nu won iko Chelsea wa nu won baba so nipa Zadok Johanna yi tori gbe lowo lowo bayi iko Brighton and Hove Albion baba sese ko gbe gba rope se mo yi gbe iru agba bolu pelu ojo ori re opodo lo bi ti prayer o ti wa fun o le lanfani ati develop dada Brighton ti be se eto re tori gbe 20 million pounds o na ni ko ti AIK ni so yi gbe awon fe ta sugbon ni kasu ti be jagba lowo won o bekedere iko Chelsea na won yoju iko Tottenham Hotspur iko Real Madrid na wa nbe o se fe gbo won gba ifigagbaga kan koju ko ti Kama FF 32 scout lo wa wo bugome 32 scout from different clubs nile Europe 32 scout na wa wo game e ti won ti gbon pare tan wa wo omo ti mo nso fun yin idi ma fa fayo ni pe jeje mo yi pe gbogbo odun 2025 ni last year o si ngba monkey post in kaduna Zadok Johanna yes omo bibi o ilu Bauchi ni sugbon bi omo odun metala lo ti ku o Bauchi lo ti wa ni kaduna o si ngba ball ofin ko Ekon Ala FC Football Academy Ekon Ala e baby adobi meji seyin o gbiyanju under 17 sugbon won drop e won ni omo ball o gba under 17 Nigeria won drop e asiko yi e kini kokon fe domi tutu so mo yi lokan ipe gbogbo to hun se ohun o tun ma gba sugbon ko sore tinu gbogbo last year o to ri pe iko AIK won kan ri potential ara e pe o mo yi ma ball gba awon fi wa gbe lati nu ko Ekon Ala from grassroots na ti gbe ke se gbe boya on gba ko ti igba ko da ko gba ball fun MPFL keke from grassroots football ibe won ti gbe Ekon Ala FC AIK ti gbe pe mo bo ninu ko jewewe wa sugbon gba to denu ko jewewe won tan won ri pe eleyi so agba ball ti ma gba ball nu ko jewewe o won introduce e si senior team yen lo ti wa wo mo won lowo tan yen se fe gbo left footer ni ta ba so nipa awon potential to ni ta ba so nipa ere sisa pace yen o lagbara po bi igba ti mona ba koja be ni se ma koja iyen akoko elekeji o wa highly technical se wa ri eleketa yen lo wa buruku ju 1-on-1 eyan mu ye leyin yo ge to ba je 1-on-1 bayi emi ati ere ikajo wo lara bayi 1-on-1 be yan ba mu ya re leyin ni baba re na o duoti Zadok oge gbogbo awon potential yi lopolopo awon egbe o luri gbe a se wa ri bo se wa je winger yen o tun le play as attacking midfielder o tun le play as attacking midfielder se ri be yen omo yi omo tin gba grassroots ni ta odun to koja o ti wa di nti 120 million pounds ile bayi iyen lodun football lagbara ge ke wa se football nikan gbogbo se ni tori gbogbo se to ba nse to da oloju daada mo ya ku oni di re te pa mo tera mo sa tera mo igbe lojo kan ojo kan mo si sole mo si sole mo si fi mo fi tan fala pe eyin eh akuku gbowo nbe akuku gbowo nbe ja mo se baba se wa jare awon kan wo o awon kan wo o wi pe potential eni mo ni potential sugbo le je gbe ijo ti won mo ni tore tan yanyan ijo yen na wa mo se ra mo fi se ohun tan fala pe eyin okuku fun alowo nbe every day me is a because he go to the igbe ara anugba o si nsise ni le ise igbo nsa fe marun la igba kobo yes ile ise igbo nsa fe marun at a time as a freelancer marun in si da kobo no marun yen yen gba salary but mo se gaga bi passion ti mo ni fun ise yi o se se temi o si mo pa won kan wo mi bi pe eleyi ni potential sugba ni gbe igbe yin nigba tan ti o gbe mi o pada gbe mi wi e lagelu lagelu yi be yan ma gba salary lagelu mo ti bere si gba salary asiri mo nso fun yin o mo si sugba kin to de lagelu mo si se ni media houses marun marun in si gba kobo sugba n je ko ti riro tori pe passion ti mo ni mo si mo gbe se kini yi se n ta jo nse yi e foro le en ti o na mi mi ni di ise yi kese tenu o kese tede boli o e mo pe beyan bo bo ba ni o mo po gaga lara re o mo po ni abi to ba discover ara re loku bo se je niyan o awon eyan kan ti e tin ko awon eyan mo mi o won tin ko ti mo ro gbe mi nikan mo mara mi e tun ti bo gbo bi mo ti bo se je niyan lagbara lowo olorun mo rin lent ni gbogbo nto ba nse mo rin lent bo se je niyan ka doju oja ka ti loju oja keji oya ji asare lo ka pada de ka wa tesi waju e ku kale
2: 26.7 emi omo yin na ni o jali jani mo wa ni tabaji lati lo mo bi awon eyan se se damo magic chicken flavors yi o ya esi pe ni salami
3: s e l a r I e
2: salami bo dami esi pe so se pe ni o di salami o ya lo pe ni esi pe ni turmeric
4: t u r m e r i c turmeric
2: e ka re

0: ọdún. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ. Àti pé àwọn tó ju ọgọ́ta ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jura rẹ lẹ́nu. Lókù ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí i, bẹ́ẹ̀ làǹfààní rẹ pọ̀ sí i. Wednesday 24th of June yóò ju ọjọ́ ayò ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàgbẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Ìdílé cash pot ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Mo ti cash yẹ. Mo ti cash yẹ. Cash yẹ.
1: Bàbá ìgbàrúgbà oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pépé pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìgbàrúgbà tó sì fi ojútùú ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́ egun làkú ègbé àbí kọ́mọ kò rí ó máa múná lọ gbárí àìrórunsùn déédé bí etí bá ń wóye àbúfẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ yẹn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópè lọ́dọ̀ bàbá ìbárúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lẹ́tẹ́ Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girls Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
3: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Magic Chicken Flavour sí. Ọya ẹ̀sìn pẹ́ ni Sẹ́lẹ̀mì.
4: S-E-L-E-R-R-I-E. Sálámì.
3: Bọ̀dá mi, ẹ̀sìn pẹ́ sọ sí pé ẹ̀lì náà di sálámì. Ọya lọ́pọ̀ ìgbìyànjú, ẹ̀sìn pẹ́ ni Turmeric.
5: T-U-R-M-E-R-I-C. Turmeric.
3: Ẹ káre. A ní ohun ìṣẹ̀bẹ̀ Magic Chicken Flavour kan fún yín.
6: Ohun ìṣẹ̀bẹ̀ Magic Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa. Olùyípadà ayọ̀.

0: opo lo je pe nti nwa o se se ko ma je nu la la ni o ti ri
1: ninu certain second
0: eh ise mi a mo so nkankan ti mo ri latara awon baba wa ti won je money money moyan moyan nile yoruba won mo so wi pe ise nse eyan o le mo la yan sugbe eyan le ti di ise yen la
1: tori pe won ri pe nsise yi
0: o nsise yi won ba oloju kan lojojumo
1: o sa nse o sa
0: te ba koja okunrin kan benbe o vulcanizer ni e ma wa nbe
1: lojojumo
0: ota o kota kota o wa nbe ninu ojo ninu oro e ba nbe ni
1: o fara pe nti bo se la
0: idi ise un lo se se ko je pe ngba won ba fe fi ore wa wa ibe na ni o pada ba o le ma jore pe ba mi tu tire moto
1: eni kan gande ni lati di
0: o kan fe kankan lo ni se le ba mi se nkan bayi
1: bi jamni ni o ti de ni okan ni ba se tire yi mo ma ri yin nigba yi se ti ma ja tire sodo yin se le ma ba
0: o pari aye pada ede ifa ti eniyan
1: o fe ma import tire lati Germany
0: mo le nilo eni to ma moju
1: to
0: yo kan bere yin lowo awon eyan na ni e jo se mo ma yin o ti to gba o de ni ah lati bi 28 years ago lo ti wa nbe yen
1: pa jo kan je ri
0: toda gbogbo olu lo mo emi ne pe gbogbo olu mo
1: okay
0: so ti mo ba ni kan ma ba mi moju to business bayi olowo si se da ko to wa ni salata ko kan kan be njo
1: na le nfe bo e ma mo npa tire dada
0: tire
1: wo lo ma move ni Nigeria to
0: mo na ba deyan na na
1: okay ti n ba ko wole se le moju to
0: baba
1: okay eja agba store eja agba
0: oda eh ibi se mo nduro si sa le ri aye se wo da won shops abi ile ta le fi se
1: store
0: baba lo npe ah baba la mo fe ta eyin kule won nibe hun eh baba to era ewo ile e fi cost off baba for gana oji fanti enu la la se organizer ko lo la sugbon ise idi ise yen ni ifa ti o la lo pada de ba lo je pe bo ba nsi ise re loni mo ruju koko ise yen le mo lowo lori
1: a lo fara pe nti mo la roi
0: o le mo lowo lori sugbon ore a mo pada ba yan de elomi o ti e mo awon 30 mo joko ti e mo ka paper wa ju shop e o se se ko jara won lo ti pada je yan iru won le mo bo ra jara ra o kan mo joko le dabi oni wahala yo ni damu kan o se se ko jo ni o mu iru ara ilu oyinbo yen abi omo baba olowo kan ti nwa ile ise te fe dale ladugbo yin de waju e to je pe o wa gbon olohun si de ko tara re si orire
1: bo se jade yen iyen ni an pe ni pe mo relent lori gbogbo nto oba nse mo relent ojo kan ojo kan temi tayo yen ladun be nbi aboro patako efo ti tajale mi kakakakan di ba the black
0: black
1: hunter o de dudu boni
2: adupe olohun ba
1: ati ku gbogbo ese nlo
2: ere bayi loju ori
0: ase dumare
2: nire nire ni a ma soro nipa re
1: beeni
2: nire nire ina mo ti
1: wo fe mu aya jo dani
0: e mu aya yoruba ni
1: e wa ni ọba ijo aya jo ni
2: orukọ ti elede n jẹ ki n sa ki n jẹ
0: ka ara ori
2: ara de wa ni o
0: ase
1: ọdọ ni esa aya jo
0: aya jo ko oro yoruba ni o
2: to si ni ya ele fi ma kore wole
1: tayo
2: to si o ni awo fi mu
0: ase ase gbede na ni mo ro koko na pada lagbala ọlọrun
1: o je ki mi de be
0: ara de wa
1: ebe ni esa aya jo
0: ara de wa
1: iwọ ri iwọ ri
0: so
1: mo pe mo ri ni basiri ori
0: be ni
2: e kan owo ni
0: mo ma basiri owo abasiri ese
1: tọtú tòsí lẹyìn lè fi ṣe kí ẹdẹ ní ẹsà yàtọ
0: ẹsẹ lẹsẹ ní òkú fi rìn ìwọ kòtò ọwọ ọlọwọ lọmọ tuntun fi jẹun
1: sínà
0: ọlọrun yẹdùnmá rẹ
2: ìjà àfàgbé ìjà àlùkò ọjà
0: ìjà àfàlùkò
2: orí tèmi tèmi táyọ
0: orí tèmi sínà láyọ
1: orí tèmi náà
0: kọjá fún mi lónìí kọjá fún mi lónìí
1: ọdẹ ní ẹsà yàjọ
0: ẹmí gbogbo wọn lè pín láyàjọ bóyá bọ́ọ̀bá ń ṣe àdúrà bóyá ni mọ́sálásí ni àbí ní sọ́ọ̀sì àlùkò ni mọ́ gbére pàdé
1: ọlọ́sàn
0: atágbé àtàlùkò ẹ mọ́ gbére pàdé àwọn yóò mọ́ ọ̀dọ́ mi ni ẹ mọ́ gbé bọ́
1: ọ̀dọ́ mi sínà
0: láyọ̀
1: ẹjẹ́ mọ́ ọ lọ
0: ẹ mọ́ gbé bọ́
1: wọ́n ti gbé mi kọjá àbí tí mo lérò
0: wọ́n lọ jẹ́ àṣàdúrà ìdílé onílọ́jọ́ bọ̀ tọ́sídẹ̀ kíre gbogbo ọmọ sùn wá bọ̀ ìwọ ọmọ ṣàmúlò tí ọlọ́run fi sáàyè kẹ́ ẹ̀ kó fi mọ̀ bẹ́ẹ̀
1: tayo
0: kíni
1: ẹjẹ́ mọ̀ wá débi lọ
0: yorùbá gba wọn bá ṣe kó mọ̀ wọ́n kó obì kalẹ̀ báyìí wọ́n mọ̀ tí ilẹ̀ wọ́n mọ̀ fi gbogbo ẹ̀ ṣàdúrà
2: atare kì í dimọ tiẹ la
0: bẹẹ ni
2: àṣepé orin ọlọrun fọ
0: àmì ọlọrun àmì odidi orin ni kọlọrun
1: oṣù fa ni conclusion o ọlọba àgá o mọsà mi máa wò rẹ
0: ìwọ máa wò rẹ
1: máa wò rẹ
0: pé wo fi ti ẹsìn ọdọ rẹ sí
1: máa ta ààrẹ

0: ìrìnàjò ńlá láti ṣàlékún imani tẹlẹbàjẹ ayéjìrì àlìkìyàmọ tó ti wá ṣí sílẹ níléeṣẹ àjọnà travels fún gbogbo mùsùlùmí tí kì í fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tálọ ní July 21 lápadà ní July 30 ìfowókọọlẹ ti bẹrẹ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ nílẹ ó gbọdọ jẹ umrah mawlud lẹ fẹ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọọlẹ lójú ọjọ mú parí ẹ ọkan sì tún wá ní umrah December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí àjọnà travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Eléwúrẹ́ bus stop Ìbàdàn kó tó kásẹ̀ nílẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ní aláwọ̀ ń bá wa tò tó gúnrégé ní àjọnà travels èyíkéyìí umrah tẹ fẹ́ bá wa ṣe ní àjọnà travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at ajonatravels.ng pẹ̀lú àjọnà travels ìfọ̀kànbalẹ̀ ní umrah lílọ.
1: Atótó arére o. Ẹgbẹ́ Yorùbá Kọ̀yà Initiative ń pe gbogbo wa síbi àpérò àti ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ àti adarí ẹgbẹ́ Yorùbá Kọ̀yà. Ẹgbẹ́ tó ń lépa àlàáfíà fún ìfẹsẹ̀múlẹ̀ ààbò nílẹ̀ wa. Kókó àpérò ni wíwọ́ ojútùú sí àìfiẹsẹ̀múlẹ̀ ètò ààbò ní ẹkùn ilẹ̀ yìí. Yóò máa wáyé lọ́jọ́ Sunday June 7 ní gbọ̀ngàn Divine Grace Event Center, New Ife Road, Ìbàdàn. Aago mẹ́wàá àárọ̀ lẹ̀tọ́ bẹ̀rẹ̀. Àwọn àlejò pàtàkì ọjọ́ náà ni aṣojú ààrẹ wa, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, GCFR, gbogbo gómìnà ìpínlẹ̀ Ìwọ̀ Oòrùn, àwọn aṣòfin àgbà, àwọn orí adé ilẹ̀ Yorùbá. Níbẹ̀ la ó ti bu ọlá fún Alhaji Mujidat Folashade Ojo Tinubu, Ìyálọ́jà General. Gẹ́gẹ́ bí ìyá ẹgbẹ́ Yorùbá Kọ̀yà, Sunday June 7 láago mẹ́wàá òwúrọ̀ lẹ̀tọ́ máa bẹ̀rẹ̀ ní Divine Grace Event Center, New Ife Road, Ìbàdàn. Ẹ wá ẹ jẹ́ ká jọ ṣe olùkéde Aṣíwájú Sunday Akinyemi aka Yellow National President àti Alhaji Razak Folonso Director of Organization Yorùbá Kọ̀yà. Ìyà kì í ṣe tèmi.
2: Ọlọ́run bàbá lọ́lá.
3: Ogbó kan ò lè lelele tọ́lọ̀ mọ́sẹ̀. Ìjọ CAC Miracle City ló pe gbogbo ènìyàn sí síbi ìpàdé àdúrà àfikàn kan oníwákàtí 99 hours prayer. Àdúrà ẹ̀rìnà ló kápá orúkọ kàmìtì. Bẹ̀rẹ̀ látàgo mẹ́sàn-án àárọ̀ ọjọ́ Monday June 8 títí dàgo mẹ́rin ìrọ̀lẹ́ ọjọ́ Saturday July 11, 2026. Níbi táàtì mọ takú Jésù Operation Push la pè é. Pray until something happens. I have made it. Mo ti yege làkórí tọdún yìí 2 Timothy 4:7. Ìpè àwọn bàbá bàbá nínú CAC máa ṣiṣẹ́ àgbẹ̀ àtìyanu Pastor S.O. Ọládélé, Pastor E.O. Ọ̀dẹ́jọbí, Prophet Ezekiah Ọládèdì, Pastor D.S. Dada, Pastor P.O. Sódẹ́kẹ́, Prophet T.A. Adékúnlé, Àṣẹ Kìkì Ọ̀rọ̀ Ọmọ Bàbá Miracle, Zion City District Superintendent, àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run mi ni ó ṣiṣẹ́ ìránṣẹ́. Àwọn akọrin Zion City Glorious Choir máa forin dábìrà èrò wìtìwìtì ní CAC Miracle City, Sanctuary of Holiness Power, Zion City District, dàpọ̀ Láyọ̀dé Street, off Ọbáfẹ́mi Awolowo Road, opposite Solution FM, Òkè Àdó Ìbàdàn. 799 hours prayer. Èsù ò lè kọ́lé ti Jésù.

0: ke kaabo pada edo ki iroyin te siwaju ikani lagelu 96.7 oke to gajoke ni fele le nbadan na le tin te ti gbo wa o e ma gbagbe lati darapo mo wa lori Facebook lagelu fm 96.7 e sawari nbe be se nwo o ni ke ba wa pin ko kari to lori tele mu oya o e ja bere iroyin o wa yi loju iwe ogun ti iwe iroyin Nigerian Tribune o ni iroyin o wa ti se lalaye wipe nise mo ni awon agbebon ti won je ni laabi kan ni a tun se saka ni ilu Ibadan ati ilu Ogbomoso lana ode yi lojoru Wednesday ni o nibi ti o ti je wipe nile Ibadan won ni se oni won ji enikan to je aburo obirin fun oludije ti o jade lati fi ife han pe ohun fe dije dupo gomina labi asia egbe oselu All Progressives Congress APC ni odun 2027 oloye Adebayo Adelabu ati awon omo re meji ti awon eleyin je ibeji ni agbegbe Elewura ni challenge ni Badan lana ojoru Wednesday oni isele o sele o be o na ni pe isele labi mi to tun je ti jinigbe mi o tun waye ni ile ise ti ajo to ri si wole wode nile yi Nigeria Immigration Office NIS ile to wa nilu Ogbomoso nibi ti won pe awon olubi ohun won tun ji awon iban ati awon nkan ija iban atota won pe gbogbo e oni won jigbe lo ni office awon ajo ohun eni to wa je aburo lobirin si oludije to fi feran lati dije dupo gomina labi ase egbe oselu APC ohun Adelabu eyi ti won pe oruko aburo re obirin ohun ni abileko Olaide Busayo Adegoke John Paul ni pe atun ati awon ibeji re ti oju okunrin Peter ati Paul oni won ni won jigbe o nibi isele ohun obirin ohun na ni onko awon omo re won yi lo si ile eko ni nkan bi ago meje abo aro oju ona ona ni won lo wa o gege bi oro eleyi ti awon ti sele ohun soju won ti won fi lede o won pe nise ni awon kan dede ngbo ti awon agbebon yi bere si yinbon taku taku taku ni agbegbe na lati le fi le awon olugbe ebe ati awon eyan ti an ba nbe ni oju popo ohun seyin lasiko na ko ma ba je pe won di awon lowo ise laabi eyi ti an fe se o bakan na ni pe un to si fa ta won fi sare bota lati mo pe won ji eyan gbe oni ro ibon eleyi ti awon gbo lagbegbe awon eleyi to sajeji si eti awon tele ewe nigba ti isele yi to sele tan gbogbo awon eyan ti se karakata ni agbegbe ohun ati awon ti n se ise mi lagbegbe naa ni ko wa awon neri atiti so agadagodo si ibudo ti ko wa awon ti n sise nigba ti ko wa to sa asala fun emi re sugbon leyin oreyin oni pe ohun ti awon pada ri ohun naa ni pe obe kan eleyi ti o ku omo meji lowo oni awon olubi eda yi ni o ko atohun ati omo re ti o si ko won lo won pe obirin yi tipatipa oni won fiwo jade ninu oko ayokele sonata eleyi to je eya oko ti kia eleyi to wa ninu re won ni eleyun lo fi nku omo re lo sile eko ko to di pe awon agbeni yi ti an fi gbe ti an si ju sinu oko ta won gangan gbe wa ti an si fi gbe lo nigba to ma fi di isele ohun mule eni to je oluranlowo pataki ti oloye Adelabu Femi Awugboro o so di mi mo pe John Paul ti oje aburo obirin si eni to fi igba kan ri je minister fun eka ina manamana nile yi oni won jigbe o gege bi isele ohun se waye to si fi di e mule wipe ki awon eyan ki won mo kaya oke o looto ni isele ohun
1: o da be lori eto abo to nfojojumo meesi ni Nigeria na mo tun ni o leyin odidi odun mefa gbako ti won ti se idasile eko alabo kan ta mo si Western Nigeria Security Network ti o ko re nje amotekun sibe eto abo lekun yi o si meesi na ni o nitori pe ikọ amọtẹkun wọn o ni ikapa lati koju ro si awọn ajinigbe to nti awọn to je adigunjale to nti awọn ọdaran mi ni ẹkun ile Yoruba nbi lati igba ti wọn ti se idasile ikọ amọtẹkun lọdun 2020 to ye pe awọn gomina mefefa ni ẹkun iwo oorun gusu Nigeria ni wọn pawọpọ ti wọn da sile won pe in to sokunfa re ngba na o ni pe ijoba apapo to nti awon lajo lajo electoral bo to je ti ijoba apapo o na ni won o to be lo je pe opolopo won won o ni imo nipa agbegbe ti won fi won sowo si le ti o npe fun pe anilo awon olopa ile ti won ma sogbo anilo awon mi te ma wa loju opo na ma ruse anilo awon ti o ma wa ni ese kuku ni awon igbiriko lati le ba koju oro si awon niwo dan to ba fe sose lawon apa abe won ni to be ju be lo iko amotekun to ye pe ngba won dale awon eyan fo fere ni bi pe awon eleyi o na ni won gbede won o si mona daada awon ma gbo agbegbe ile to ba fi han so si sibe o babo o na lo nja si won wa fide oro mule pe oro to wa o he nigba to je wi pe alanode yi won ni awon to je ajinigbe won ma to gbe abile ko busayo John Paul ele to je aburo lobirin si alakoso fun ina mona mona tele oloye adebayo adelabu to nti awon abeji re ni ile ibadan bi lagbegbe lewura won ni to ntenu e lo je pe ko pe sigba na ti awon agbebon to sose o ti won yalu ile ise to risi wole wode ayo ile to nbe ni ogbomoso immigration service ni ti won pe won se awon sebe ni sibasi bo be ni won gbe awon kan jagun lo o awon to je akose ma se electoral nigba won ma se alakale re won ni pe awon ipinija to gbopan ile to herente ina ni nkoju iko amotekun abeyin omo ni pe amotekun won da bi olopa tabi ile ise omo ologun ile wa Nigeria nitori pe ofin ofun alaye lati ma lo awon kan jagun ile to lowura daada ile to ye pe nise ni won wa ni ikapa lati koju oro si awon to je ajinigbe to nti awon agbeban ile ti awon gbe awon aban here te lowo le ta ti ri bi iban to je AK-47 ati ju be lo ile to ye pe ipa awon to je amotekun le ka awon to si je pe won ni mo won loye nipa eto abo ni won fi oro ta bayi so pe ara isuru ti ipa amotekun ni o na ni pe o fi ofun laye lati ise bo se to ati bo se papa julo lati lo awon nkan jagun ile eto lowura ninu iwe iroyin Disney nche nibe ni ambassador Olufemi Ajadi Ogutoyinbo na ti wan kesi ijoba apapo le wa Nigeria abe idari are Bola Tinubu to nti legbimo asofin agba le wa Nigeria ipe ta ba da itojo oju kan yo susunsun ni o ta ba si fapa kota ito pini nipe ki won jo ise po lati pese ofin eleyi ti yo ru awon gomina ni Nigeria ni agbara lati le ni idari lori ile ise omo ogun to nbe ni ipinle ku awon lati ba yanju isoro to nkoju eto abo lasiko yi Ajadi eleyi ti ohun na je oludije fun egbe APM lati soju Oyo Central Centurion District in lo safomo wipe oro ijinigbe ti wa n papo ju to n toro awon agbeban ati awon iwa odaran to n waye ni tibuturo ile wa Nigeria be inu wipe ile n pe fun atunto si eka eto ato abo ni Nigeria iye nation security system le to n pe afin ki ijoba apapo nipase ilegbimo asofin agba ki won tubo ro awon gomina ni gbogbo ipinle to nbe ni Nigeria ni agbara ni o lati le ba dari eto abo ni ipinle ko wa won be ini o fi di oro mule pe se re oro eleyi ti gomina ipinle Oyo so ni ju ni gomina Seyi Makinde wipe e kan wo ni ade nlagun iye ni o je kamo wipe won ba o ni awon gomina se nitori pe ko si dari eto abo gan lo wa won taratara awon o le pase bo se wa won fun awon to je ile ise omo ogun Nigeria kura ti mo ile ise olopa nitori pe ijoba apapo ohun lo ni won fudi ele to npe afi ki ilegun asofin ki won ete kan ete gbe igbese lati ri daju pe idasile olopa ipinle o waye te je pe awon gomina won ni ikapa lori ato eto abo to nbe ni ipinle ko wa won be lo n safomo wipe ele nfi yan wipe nkan ti lole gan o nipa ato eto abo le wa Nigeria fun ojo to ti pe be lo je pe an gomina ile opolopo mo adimo lorun gbengbe pe e pese abo nitori pe eyin na lo lori eleto abo ni ipinle ko wa sugbon gomina yi oni bi ta na tun le ba ise de won ni Ajadi sore di mo pe ara in ti n ba leru jojo ni pe ni joni ijoba abile orire ni won ti jiyan gbe onla na ìlú ìbàdàn gangan tó ń tògbúmọ̀ṣọ́ ó ní ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ilé tó tún mú ìpáyín gẹ́gẹ́ tó ń ti ìbẹ̀rù bójú kó wà nílùú tó sì ń pè pé dandan ńlá àfi kí ìjọba àpapọ̀ tó ń ti ilégbìmọ̀ aṣòfin kẹ́ẹ̀tì gbé ìgbésẹ̀ tó tọ̀ lásìkò tó yẹ bẹ́ẹ̀ ló ń pé àsìkò yìí kì í sàsìkò táàmù dẹ́bi ru ẹnìkan wípé ìjọba kan ní ti tọ̀hún ni àsìkò yìí ká pawọ́pọ̀ ká lè ba àlé àwọn ẹlẹ́yọ́rọ́ jìnnà ká lè borí àwọn tó jẹ́ agbébọn agbésùmọ̀mí àwọn ajínigbé ní ẹkùn ilẹ̀ yorùbá ń gbé o.
0: lójú ìwé kẹta nigerian tribune nípa ọ̀rọ̀ ètò ààbò òun náà sì láwà o onídàájọ́ emeka nwite ti ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó ń jókòó nílùú abuja ló ti gbé ìdájọ́ kalẹ̀ nínú èyí tó ti kéde rẹ̀ wípé kí wọ́n lọ rí yẹgi gbẹ̀mí àwọn èèyàn mẹ́rin kan eléyìí ti ọjẹ́ àfúrásí láàrin àwọn márùn-ún eléyìí tí wọ́n pe àwọn gangan ni ọjọ́ fẹ̀sùn kàn pé wọ́n lọ́wọ́ nínú ìkọlù gbẹ̀mígbẹ̀mí tó wáyé ní ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2022 nínú ìjọ mímọ́ ti francis tó jẹ́ ìjọ àgùdà tó wà nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ ondo nígbà náà bẹ́ẹ̀ bá gbàgbé níbi tí àwọn tí wọ́n jẹ́ olùjọ́sìn 141 tí wọ́n ti di èrò ọ̀run tó sì jẹ́ wípé àwọn èèyàn bíi 140 míì ni wọ́n farapa yánnayànna ní ìgbẹ̀yìngbẹ́yín tí ìṣẹ̀lẹ̀ náà wáyé àwọn mẹ́rin eléyìí tí wọ́n pe wọ́n yẹgi pa nínú wọn òun náà láti rí idris abdulmalik omeiza ọmọ ọdún 25 alkozim idris òun jẹ́ ọmọ 20 ọdún jamiu abdulmalik ọmọ ọdún 24 abdulhalim idris ọmọ ọdún 25 nù nígbàtí ẹnì karùn-ún tó jẹ́ àfúrásí mọ́mọ́ otuo abubakar tó ń jẹ́ ọmọ ọdún 47 tó sì jẹ́ pé òun tiẹ̀ ilé ẹjọ́ túlẹ̀ pé ọmọ ọlọ́lé wọ́ọ́rọ́wọ́ kọ̀ lẹ́jọ́ jẹ́ nítorí pé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ dss wọn ò lè fi ìdí ẹ̀sùn kankan múlẹ̀ nípa eléyìí tí wọ́n fi kan òun ní tiẹ̀ ni onídàájọ́ yìí lo ìpè kó máa lọ lé wọ́ọ́rọ́wọ́ ń tiẹ̀ torí pé kọ̀ lẹ́jọ́ jẹ́ kò sẹ́bì lọ́rùn rẹ̀ onídàájọ́ nwite nínú ìdájọ́ rẹ̀ eléyìí tó gbé kalẹ̀ ní ọjọ́rùú wednesday ló ti wá pé àwọn mẹ́rin tó kù lórí gbogbo àwọn ẹ̀sùn mẹ́sẹ̀sán eléyìí tí wọ́n fi kàn wọ́n tó ní ṣe pẹ̀lú pé wọ́n hùwà ti ìgbésùnmọ̀mí eléyìí tí ó lòdì sí òfin tó dènà ìgbésùnmọ̀mí ní orílẹ̀-èdè nàìjíríà terrorism prevention and prohibition act ló sọ di mímọ̀ wípé lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni pé wọ́n jẹ́ ọmọ ikọ̀ al-shabab èyí tó jẹ́ igun kan nínú ikọ̀ iswap bẹ́ẹ̀ ni wọ́n sì pé ikọ̀ yìí ó jẹ́ ikọ̀ tí ìjọba ilẹ̀ nàìjíríà tó ti fi òfin dè bẹ́ẹ̀ òun náà ni wọ́n dìtẹ̀ láti lọ rí hùwà ìgbésùnmọ̀mí tí wọ́n sì ń lọ rí jẹ́ àwọn èèyàn gbé tọ́jẹ́ pé wọ́n tún gbẹ̀mí àwọn èèyàn tó lé ní 40 tí wọ́n jẹ́ olùjọ́sìn nínú ìjọ ti eléyìí tó wà nílùú ọ̀wọ̀ ọ̀hún o bákan náà ni wọ́n sọ di mímọ̀ wípé àwọn oríṣiríṣi àwọn ìgbẹ́jọ́ eléyìí tí ó wáyé ọ̀hún nínú ẹ̀ òun náà ni ẹni tó jẹ́ ọ̀kan tí ó jẹ́ wípé ẹlẹ́rìí ló jẹ́ fún ìjọba pàápàá jùlọ ti àjọ dss wọ́n ní ẹni ọ̀hún tí wọn ò fi orúkọ ẹ̀ léde àmọ́ tó jẹ́ ọ̀kan pàtàkì tí ń léwájú láàrin àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìwádìí nílé iṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ dss nílẹ̀ yìí ló sọ̀rọ̀ níwájú ilé ẹjọ́ nípa ọ̀nà tí àwọn olubi ẹ̀dá yìí tí wọ́n fi bẹ̀rẹ̀ iṣẹ́ wọn wọ́n pé ohun tó sọ òun náà ni pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ẹnìkan ló léwájú ẹni tó léwájú ọ̀hún ni wọ́n pè ní ọ̀dọ́bà wọ́n ni òun ló ṣe ìpàdé pẹ̀lú àwọn èèyàn ní 30 oṣù karùn-ún ọdún 2022 ní ilé ẹ̀kọ́ girama kan tí wọ́n pè ní government secondary school tó wà ní ìlú ọ̀gàmìnana ní ìpínlẹ̀ kogi wọ́n ni níbẹ̀ ó ní ọ̀dọ́bà ló ti sọ fún àwọn èèyàn wọ̀nyí wípé níṣe lòun fẹ́ o bí wọ́n lọ rí kọlu ìjọ st francis catholic church tó wà nílùú ọ̀wọ̀ pẹ̀lú pé ó sì ṣàlàyé fún wọn pé táwọn fẹ́ kí wọ́n ṣe òní wípé wọ́n gbọ́dọ̀ lọ síbẹ̀ ní ọjọ́ àìkú sunday àwọn èèyàn tí wọ́n sì wà ńbẹ̀ táwọn fẹ́ kí wọ́n rán lọ́rùn lára wọn tó jẹ́ àkọ́kọ́ ó ní àlùfáà àjọ náà àti gbogbo àwọn èèyàn míì tí wọ́n bá tún ti rí níbẹ̀ wọ́n ní ó sọ di mímọ̀ pé alkozim idris ó wà lára àwọn èèyàn táwọn jọ ṣe ìpàdé ọ̀hún ọwọ́ padà sí omiláfíà àti omilenge ní ìpínlẹ̀ náà níbi tí àwọn yòókù tí wọ́n jẹ́ ọmọ ikọ̀ al-shabab ti won pe awon eleyin joko si ti won ti wa lo fin ti so ni ogamnana ni ipinle Kogi to won leti pe in ta won fe lo rin se nilu Owore o leyin e won ni atun lo rin se ipade mi ni ojo Friday to je ojo Jimo leyin irun Jimo eleyi ti won se ni ilu Adavi won ni nbe o na ni won ti se ipade ohun o ti a so won ni kan lara awon je omo imam masalasiun o lo wa pada wa joko leyin irun Jimo tan lo wa salaye fun to ku pe awon lo lu owo lati lo re sise la bi awon won pe bi won se sere ti an fi so opolopo awon eyan sinu ibanuje ni ojo ti isele la bi to waye ni lu owo
2: Oyedele Wafe 96.7
3: Irúfẹ́ àkókò bí èyí àdúrà ló gbà bí ìpínlẹ̀ bá bàjẹ́ kí ni olódodo yóò wá ṣe ọgbọ́n kígbe tọ̀tàn kẹ́pẹ́ mi èmi ó sì dáàmì olúwa wí bí bàtà ọ̀tá ìgbáyégbádùn àti àbọ̀ ẹni bá ń ro pọ̀lápọ̀lá àtakú ti àdúrà ọ̀pọ̀ abiyamọ tó bí àlàyé ènìyàn gbogbo ẹ̀yin abiyamọ bíi esther abigail àti deborah oyè dìde nítorí pé òrìjọ wa kì í ṣe ti ara ṣùgbọ́n ní agbára nínú olúwa láti wú ẹbí gíga palẹ̀ gbogbo obìnrin ìpínlẹ̀ ọ̀yọ́ o tó fi dé tòkè sílẹ̀ orílẹ̀-èdè nàìjíríà àkókò tó ẹ̀jẹ̀ ká kórajọpọ̀ níbi àkànṣe àdúrà àti ààwẹ̀ wákàtí mẹ́ta pẹ̀lú àkòrí tí àwọn ènìyàn ní èyí yóò máa wáyé ní sátidé ọjọ́ kẹfà oṣù kẹfà bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán ti aago mẹ́ta màmá dr bọ́lá rẹ yóò máa fòrè fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ women intercessory network wing ń pe gbogbo obìnrin lápapọ̀ jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ àti orílẹ̀-èdè nàìjíríà láti kórajọpọ̀ ní gbọ̀ngàn ńlá amphi theatre ní pápá ìṣeré ńlá lẹ́kọ̀ọ́ sàlámì adámásigba ìbàdàn wákàtí mẹ́ta ìgbésẹ̀ ìgbàgbọ́ àdúrà ló ń gbà
4: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Magic Chicken Flavour sí Oya Ẹsí Pẹ́ẹ̀ni Sẹ́lẹ̀mì
5: S-E-L-A-R-R-I-E
4: Sẹ́lẹ̀mì Bọ̀dá mi Ẹsí Pẹ́ẹ̀ni Sẹ́lẹ̀mì náà di Sẹ́lẹ̀mì Oya lọ́pọ̀ ìgbìyànjú Ẹsí Pẹ́ẹ̀ni Turmeric
6: T-U-R-M-E-R-I-C Turmeric
4: Ẹ̀ka rẹ̀ a ní ohun ìṣẹ̀bẹ̀ Magic Chicken Flavour kan fún yín
7: ohun ìṣẹ̀bẹ̀ Magic Chicken Flavour pẹ̀lú èròjà àwùjọsà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa ohun ìyípadà ayọ̀
8: Ọ̀rẹ́ afẹ́mọ̀ kó má jẹun àmì tí mò ń róye ẹ̀. Nínú ọ̀dọ̀ ara mi yóò hàn mí léèmọ̀. Ara máa ta mi bíi pé mo fomi atapara. Ara ń já mi jẹ. Nǹkan máa rìn tàbí gbò mí jẹ káàkiri ara. Ara máa yún mi. Mo bá ń darí ẹni ti pajápajá. Ó máa ń mú mi lọ́wọ́ àtẹsẹ̀. Ṣùgbọ́n irọ́ ló ń pa. Mi ò ní bá wọn kúkú ọ̀wọ́ wọ̀. Torí pé alágẹmọ yìí kú kékeré ó ṣì wọ̀. Ọ̀rẹ́ o jẹ́ bẹnu ẹ̀ dákẹ́. Sọ̀rọ̀ fọ̀wá yẹ yíyá àbí àárẹ̀ ara tó ń bá ọjà. Ṣé wọ̀ngọ́ nípa bí àsì kàfù ni? Egbòogi tó jẹ́ òun gbogbo ìyàn ń lò. Tó bá ń di pé ara ń tani. Ara ń yán ni. Ara ń já ni jẹ. Nǹkan rìn tàbí bu ni jẹ káàkiri ara. Tàbí pajápajá tó ń múni lọ́wọ́ àtẹsẹ̀. BNC capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìlú Ìbàdàn. BNC capsule wà ní Danax pharmacy Adamasinga. Tanimọ̀lá pharmacy Òkè Àdó. Aslam pharmacy Mọ́kọ́lá roundabout. Bosco pharmacy Àpáta. Solution pharmacy Agbeni. BNC capsule wà nílùú Ìsẹ́yìn. Ọ̀yọ́ Ìkirè Ìwó Ẹ̀dẹ́ àti nílùú Ògbómọ̀ṣọ́. Àbí nọmba 30 Adékọ̀yà house. Àǹfààní road roundabout Ring road Ìbàdàn. Iléeṣẹ́ Tẹ̀mẹ́tayọ̀ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ gangan ibi káyọ̀ ti lè rí BNC capsule rà ládùúgbò yín. Ẹ pé 081-03369-434.
9: Dábàdà tí ń sọ̀rọ̀ sí lọ́wọ́ àánú ní túnmí sílẹ̀ ó wà lágbára tó bá fẹ́ jogún jáde tọ́lá ni tọ́lá ò fi bú àánú lè fi rẹ́ tètè wá gbàdúrà kó wá bèèrè fún àánú tí fani kúrò nínú ẹ̀gbọ́n àtẹ̀kẹ̀ ìdílé ìdí rèé tí ìpàdé àdúrà tó lù gbóní ọdún sí èyí tí ó wáyé ní friday àkọ́kọ́ ní oṣù kẹfà tí iṣẹ́ pàtàkì tákòrí rẹ̀ jẹ́ àánú láti bá kúrò lọ́wọ́ ìpè alágbára númẹ́rì 23 Kristi gbèkè nínú ayé Prọfẹ̀tà Akintaye Yusuf Kẹ̀gbọ̀ ó sì máa rọ̀jò àdúrà ní gbogbo ẹni tó bá wá lórí ọ̀pọ̀ ikọ̀ àti ìrìnjú olóńpọ̀ bíi Prọfẹ̀tà Ṣẹ́gun Ọ̀jẹ̀dílé Prọfẹ̀tà Iyo Ọmọ Àgbélẹ̀gbú àti Evangelist Ẹ̀ríṣẹ́un wọn náà jẹ́ àjọ pàdé ní Friday ọ̀sẹ̀ yìí aago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán ni ìpàdé àdúrà tó bá wáyé gbogbo àwọn tó ti wá ni wọ́n jẹ́rìí sẹ́gbà Ọlọ́run nínú John Wick Jesus Evangelical Ministry láti bí kíbi ẹ̀ríjẹ̀gẹ̀dẹ̀ tàbí orí tẹ́mẹ́rì tí ó yà ẹ̀sùn fún lọ́pẹ̀lá kọ́ máa gbé dàbí síwájú ọkọ̀ yìí bọ̀ wá sí Wigan City International tó wà ní Fọ́rọ̀gùn 0805-135-0649 Jésù lọ́lúwẹ́.

0: ẹkùn náà wọn pé àwọn tó jẹ àwọn elétò ààbò òun náà ni wọn ti fọwọ́ sowọ́pọ̀ ni pé àwọn alájọ lájọ yìí ti mọ àwọn tó jẹ ọdẹ ìbílẹ̀ òun náà ni wọn kóra wọn jọ pọ̀ léyìí tí wọn ṣiṣẹ́ ọ̀hún ní ilé ẹ̀kọ́ kan tá a mọ̀ sí aláọ̀ community secondary school tó wà ní abúlé aláọ̀ àti ilé ẹ̀kọ́ kan tó pè ní prospect high school ó wà ní àbá ńlá wọn ní gbogbo agbègbè yìí iná èyí ló jẹ́ ìjọba àbílẹ̀ olóyọ̀lẹ̀ tó jẹ́ ward 8 ọlátúnjì eléyìí pé òun náà ọ tọpinpin ìgbésẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ àjùmọ̀ṣepọ̀ tí àwọn elétò ààbò tí wọ́n ṣe ní ìjọba àbílẹ̀ rẹ̀ ọ̀hún lásìkò tí ó ṣe àbẹ̀wò sáwọn ilé ẹ̀kọ́ tó ń bẹ̀ láwọn bíi àrọkúnbẹ̀ láti rí dájú pé ààbò tó péye ó wà bẹ́ẹ̀ ni ọ̀fọ́n kan kò sì ní fi ìrìnàgbà àti láti rí dájú pé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń jókòó ṣe ìdánwò òun náà ni wọ́n ṣe pẹ̀lú ìbàlẹ̀ àyà àti ní àyíká ilé ètò fihàn lọ́kàn balẹ̀ tí àti ṣe ìdánwò gan yóò ti lè wáyé tó pé tí wọ́n kà wọ́n lè máa rántí rẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tó ṣe pé ètò ẹ̀kọ́ náà sì ni ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìdàgbàsókè èyíkéyìí àwùjọ tí ó sì jẹ́ pé gbogbo èèyàn pátápátá gbogbo aláṣẹ ló gbọ́dọ̀ rí pé ààbò tó péye wà o fún àwọn olùkọ́ àwọn akẹ́kọ̀ọ́ àwọn tí ó jẹ́ pé àwọn gan ni wọ́n ń ṣe ìdánwò àwọn tí wọ́n mójú tó tamọ̀sí examination officials bẹ́ẹ̀ òun ni ó pe láìsí pé ìdúmọ̀ru tàbí ìbẹ̀rùbojo ó wà fún wọn ó pe bípa ààyè bá wà pé àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ wọn ò ní lè jókòó ṣèdánwò débi pé àwọn tí wọ́n ń ṣètò ìdánwò ọ̀hún wọn ò lè wá máa kó ìbéèrè káàkiri lọ sáwọn ilé ẹ̀kọ́ wípé kò ní í ṣeéṣe o léyìí tó ń fi dánilójú wípé lábẹ́ tòun o àwọn ńlá kàkáwadìẹ́ ńlá gùn ìyẹ́ òun náà ni ò jẹ́ ká mà àti wípé àwọn ń gbé ìgbésẹ̀ láti rí i pé ààbò tó péye ó wà ní ìjọba àbílẹ̀ olúyọ̀lé.
1: Ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ kan tó ń jókòó nílùú Àbújá lánàá ọjọ́rùú Wednesday ló sún ẹjọ́ kan eléyìí tí Nephew Bala Gombe tó pè tako àwọn igun tí wọ́n ń darí ẹgbẹ́ òṣèlú náà ẹgbẹ́ òṣèlú ADC ní abẹ́ David Mark eyín Senator David Mark sí ọwọ́ iwájú nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress wípé ẹjọ́ ọ̀hún ò ní wọ́n tún máa jókòó gbọ́ ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún 2026 yìí onídàájọ́ Peter Lifu ò ní ó sún ẹjọ́ ọ̀hún síwájú lẹ́yìn tí ẹni tó jẹ́ agbẹjọ́rò Ogunbe Robert Emupeoruo tí ó ti bèèrè fún pé kí wọ́n sún ẹjọ́ náà síwájú nítorí pé àwọn tí wọ́n jẹ́ olùjẹ́jọ́ àti àwọn míì tí ẹjọ́ ọ̀hún wù pé àwọn náà fẹ́ lọ́wọ́ nínú rẹ̀ tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ wọn ò rán ọ̀kan nínú àwọn agbẹjọ́rò wọn wá sílé ẹjọ́ nígbàtí wọ́n pe ẹjọ́ náà wọ́n pe àjọ elétò ìdìbò ilẹ̀ yìí INEC nìkan ó ní ẹni tó jẹ́ aṣojú tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ nílé ẹjọ́ ṣùgbọ́n tó jẹ́ pé àwọn yòókù tí ọ̀rọ̀ ẹjọ́ ọ̀hún kàn ti hàn pé àwọn náà fẹ́ mójútó bí nǹkan ti ṣe ń lọ níbi ẹjọ́ ọ̀hún àwọn ò rán agbẹjọ́rò wọn kankan wá sí ilé ẹjọ́ wọn á fìdí ẹ̀ múlẹ̀ wípé nígbà tí ẹjọ́ ọ̀hún fi ń lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ni wọ́n ti fi ìwé ṣọwọ́ sí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí INEC wípé kó o náà máa bọ̀ kó sì mọ̀ pé ẹjọ́ báyìí tọ̀kàn ọ fẹ́ lọ níwájú ilé ẹjọ́ bẹ́ẹ̀ ni àwọn ikọ̀ míì tí àwọn náà pe nígun tàwọn o àwọn náà fẹ́ wà níbi ìgbẹ́jọ́ ọ̀hún wọn ni wọ́n pe fún ìdí kan àbó míì wọn ò mú ìwé ẹjọ́ ọ̀hún dé ọ̀dọ̀ tiwọn èrè ìdí sínú tó ì jẹ́ wípé àwọn ò ní agbẹjọ́rò ní ilé ẹjọ́ ní àsìkò náà ẹni tó wá jẹ́ agbẹjọ́rò fún ẹgbẹ́ òṣèlú ADC Shaibu Arua tó jẹ́ agbẹjọ́rò àgbà òun náà wá pè fún ó pe ilé ẹjọ́ sí àkíyèsí wípé kọ́dàkùn kó jẹ́ kí àwọn ọmọ bí ìtàn ẹjọ́ ọ̀hún ti ṣe ń lọ látilẹ̀ tó sì ran ilé ẹjọ́ létí wípé bí ọ̀rọ̀ yìí ṣe rí àwọn kan wulẹ̀ ti wà tí ó pe àwọn nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ ìgbẹ́jọ́ ọ̀hún àwọn èèyàn ọ̀hún ó dàbí pé ìwé ò tí ì dé ọ̀dọ̀ wọn ò sọ di mímọ̀ pé onídàájọ́ Emeka Nwite eléyìí tí ó ń gbọ́ ẹjọ́ ọ̀hún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní ó gbé ìgbésẹ̀ pé kí wọ́n kọ ìwé ránṣẹ́ sí wọn láti jẹ́ kí wọ́n mọ̀ nípa bí ẹjọ́ ṣe ń lọ láti ìpìlẹ̀ bí ẹjọ́ sì ṣe ń tẹ̀ ẹ́ síwájú báyìí kò yẹ kó sẹ́yìn irú àwọn èèyàn náà.
0: Ó dá o ká máa fi eléyìí ṣe lọ ìpàdé ìgbìmọ̀ aláṣẹ àpapọ̀ kejì ti ẹgbẹ́ òṣèlú NDC ìyẹn Nigeria Democratic Congress léyìí tó wáyé ìlú Àbújá lánàá níbẹ̀ wọ́n pe àwọn ìkàn ninu egbe oselu na ni won joko sibe lara won lati ri eni to je adari apapo fun egbe NDC senator Siriake Dixon nibe lo ti fi oro ta o wi pe se ri egbe oselu ohun o je egbe to ti duro wa mu bayi lati gba isakoso ni 2027 o safo mo oro dimo wi pe oludije fun ipo are labe oselu tawon NDC ogbeni Peter Obi o na la mo pe yo jawe olubori nitori pe ipe Peter Obi o je ikankan lawujo adari ele to ni imo to si ni oye ni o ni irele o si setan lati farajin lati te Nigeria si waju si papa julo ku lo fi ibi ti Nigeria bara re bayi be ilo wi pe ngba ti o ba de 2027 ipe egbe oselu NDC o na ni o we ti o si yan kankan ti o si gba ijoba kuro lowo egbe oselu egbe APC egbe olosusu owo ile to ye pe o pe o ti mu ebreyin bale wa Nigeria
1: ora ibi ni awode ta ti mo dide nle fuya lori edoki iroyin laaro yi o tun di lago mejila nigba te pade awon akegbe wa ni lori gugugbe iroyin oluwa sina alayo ogun ede ofo ma le so pa loruko temi nje olohun eledumare yo si le ku dunu fun gugu wa loni
0: temi sayo ye ladun aboro loko mi e ja pe gban o ka ma ba pe gban jini jini bi eni ojuramu aboro to fomo luabi to ba denu e yo dodidi ani sonu ka to sonu ateyin atemi ani fakakan je ko o si ni nje be ko ni tale wa

jọ̀wọ́ ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde iléèwé Community Grammar School Mọ́kọ́lá Ìbàdàn 1988 set. Èyí ni láti kéde fún gbogbo wa wípé àwọn akẹ́kọ̀ọ́ jáde ti iléèwé Community Grammar School Mọ́kọ́lá Ìbàdàn ti ọdún 1988 ń pe gbogbo àwọn akẹ́kẹ́gbẹ́ wa sí ìpàdé orí àtẹ ayélujára tí à ń ṣe. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí Patricia Igbenegu 0805-620-1696 Abosede Abiona 0803-376-9922 Funke Babadare 0803-216-3248 Olukede

0: ekojuma 1960 agba independence agba ominira kominira koma di ohun nira fun wa leyin odun kenidi ni adorin 66 years that gba ominira Nigeria ma ti get e a ti mo bi ta nlo pa leni pa lola tojo won ba ma fo barabara ni omo ji ni jejo mo soro kan lori eto yi na ni mo ni kini n po motalaka aye n gbe ririn mi soju ben lo sa so pe kini n fo lu mo ni ha oye to karawo n ba kare de ta ba moju to tin ben le yi se oni pada di wahala fun kaluku wa oni lo di 21 days ojo kokan le logun te ti je awon akeko ati olukoko ni orire local government won se ni won ra omo yen gba agbopo le ni ogoji akeko ati oluko ti won ti ku lo opolopo fana laarin pe n to sele ni a mo alo alo awon mo ila mo ri a mo rabo ko to ri pe ile tun mo lana ni le badan bi eni to ja aburo olusakoso fun otoro ina ni le Nigeria oloye adebayo adelabu aburo won bere won to ji awon na gbe ni gimu wa ni elewura n bi bayi ni badan bi ni challenge won ji won gbe lana pelu awon beji won mejeji ina to wole nigbati ile o fi su gege bi orin ta tun ri ka won awon agbebayi tun lo si igbogbo moso pada won lo si immigration office gbogbo nkan jagun bi iban kankan ti an nibe won ina to ti jiko lo okan kaluku o bale mo o nibo la nlo ni orilede Nigeria ijoba apapo e gba wa agboko egbe ikojide ti national security adviser Nuri Badu ti won leke wa si orire local government ni ogbomoso ipe kon ba awon eyan soro kon ba akedun ikedun ko la fe bi ko se pe bo la se ri awon omo iya ti oluko laye be gomina Seyi Makinde ana gbe ra won lo si ogbomoso adibi won se di mo oko akeko oko oluko to wa nbe ti n wo ekun mu lilo sibe awon olori wa yi ko ni ti n be nbe o bi ko se pe kon jo jare bo che je ko mi pojo ka lo kon ba wa awon omo yi jaja ati awon oluko e to sele nbadan lana na kon jo jare kon mo je pe ti mekunu ni o gbe gbogbo e kon ba wa jade okodoro oro leto eto olukodoro oro lagelu fm 96.7 ila wa nile badan alejo mi awon mo gba lalejo ni ijejo lakoko loruko lootu mi sina layo gbere amoju ero mi bosuma layede be lemi segun salam aburo yin ore yin mo ki pe akojumo akwato akoto eto okodoro ni lagelu fm 96.7 na fin baba wa adebayo akande ekerin olubadan ile ibadan kabiyesi laafin alejo mi ti de lagbara awon lagbara alejo alejo ni jejo won si se leri pe awon se ti won pe n pada lojo keta won ni awon se ta iran won awon ti gbese igbese lori e pe mo ni e ma jo je pe mi ni fe ni mi so ipe ti jise ita won ara beere won a bi won won ni nipa nkan meji a fe wa salaye honorable high chief akilabi ẹnu mi kí àwọn èèyàn
1: ẹ káàárọ̀ ẹ̀yin ìgbọ́n wa ẹ kú gbogbo àsìkò yìí.
0: ẹ ṣeun alàgbà jíde akínọlá ẹ káàbọ̀ tó dé mẹ́ta.
2: ẹ káàárọ̀ ara alẹ́ ẹ káàsán ẹ káàlẹ́ níbi gbogbo tẹ́ ti ń gbọ́ ètò wa òkodoro ọ̀rọ̀.
0: ọmọ ìpínlẹ̀ ọ̀rọ̀ ni alàgbà jíde akínọlá.
1: bẹ́ẹ̀ni
0: pàápàá ọmọ bíbí ìlú ìbàdàn ni.
1: bẹ́ẹ̀ni
0: ẹ̀sùn fi apá kan jàmọ́ tẹ̀lé ògbómọ̀ṣọ́ dáadáa.
1: bẹ́ẹ̀ni
0: ètò ààbò ó ti di fíàgan ọkàn kálukú ò balẹ̀ wọn kí ni arusi yin
2: eh ese atokun arusi mi laaro yi o yo taba ile yo taba oko
0: to
2: tori bi pe ko si nkan ti olori wa fun ju bi pe ko moju to ile re lo loto are wa labuja won je bi gege bi ofin se la kan le pe commander in chief of army forces oni won bẹ́ẹ̀ la sì ni olórí nípínlẹ̀ Ọ̀yọ́ tó yẹ pé òun ni olórí ni tó wà ní ìgbanu ètò ààbò fún ìlú rẹ̀ torí ngbà tí wọ́n búra fún wọn ní ọdún bíi mélòó kan sẹ́yìn ní tí wọ́n sọ ni wípé àwọn ṣèlérí láti àbáìdì pẹ̀lú òfin orílẹ̀-èdè láti dáàbò bo dúkìá àti ẹ̀mí àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ǹjẹ́ wọ́n mú ìlérí ǹjẹ́ wọ́n múṣẹ lórí ètò ààbò lóòótọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn wọn gbé kalẹ̀ ṣùgbọ́n ǹjẹ́ owó tíjọba àpapọ̀ ń fún wọn láti máa ná sórí ètò ààbò ǹjẹ́ gómìnà lè fi ọwọ́ wọn sọyẹ pé àwọn ná judiciously bó ṣe yẹ kí wọn ná.
0: lójú tẹ́yìn fi wá
2: bẹ́ẹ̀ni lójú tí mo fi wò ó torí àgbà míì ti máa wo àwọn àmọ̀tẹ́kùn tí ń lọ pẹ̀lú kíá kà wọ́n máa wọ wípé ètò ààbò ṣé kíá ni wọ́n gbé lọ sí ibi tí ò sọ náà ní àwọn àgbèríko ṣé kí àká ni wọ́n mọ̀ gbé lọ bẹ̀ àti wípé níjọba àbílẹ̀ orílẹ̀ tí nǹkan ti ṣẹlẹ̀ tí wọ́n bọ́ síta àmọ̀tẹ́kùn mélòó gangan ni wọ́n gbà ní local government yìí tó jọ́ mọ bíbí ìjọba àbílẹ̀ local government yìí ó yẹ kí ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ kan pe ẹni tó jẹ́ olùdámọ̀ràn wọn lórí ètò ààbò kan jọ jókòó sí roundtable pẹ̀lú àwọn commissioner of police director of dss àti commander àwọn ológun nípínlẹ̀ ọ̀yọ́ ṣe rí gbogbo àwọn vulnerable local government kí wọ́n increase àwọn òṣìṣẹ́ elétò ààbò tó wà ńbẹ̀ àfi taratara déèdì àmọ̀tẹ́kùn ní àwọn area kan ní gbòòrò bí àwọn ìgbèríko ìyẹn àkọ́kọ́ lórí ètò ìjọba àbílẹ̀ gangan pàápàá tí a bá wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá bẹ́ẹ̀ ni local government ètò ìjọba àbílẹ̀ àwọn tó ń ṣètò ìjọba àbílẹ̀ tí a bá wo ètò tó ṣẹlẹ̀ lánàá tí a bá wo nìbàdàn bí ní eléwúrà tá a bá wo òpópónà àbí tí nǹkan ti ṣẹlẹ̀ kódà mo fẹ́ lè pé ọ̀nà oko wa gan ó fẹ́ da jù lọ láàrin ìgboro ìbàdàn
0: tọ́nà ìgbẹ́ fàyọ́ bí yún
2: nítorí tó fẹ́ fàyọ́ ni wípé ìjọba àbílẹ̀ wọn ò ṣiṣẹ́ kankan wọn ò ríṣẹ́ ṣe bóyá gómìnà ló ká wọn lọ́wọ́ kò tí wọn fi ríṣẹ́ ṣe ni èmi ò mọ̀ bí a ṣe ń gbọ́ wọn ní òótọ́ ni irọ́ ni wọn ló ti lé ní bílíọ̀nù mẹ́tàlá tí ìjọba àbílẹ̀ oríire ti gbà ní ọdún mẹ́ta ẹ jẹ́ ká pẹ́ lága ìjọba àbílẹ̀ oríire kí àwọn èèyàn tí ń bẹ níjọba àbílẹ̀ yìí kí wọn ó pè wọn wípé agbọ́pọ̀ o ti gba ntọ́tọ́ bílíọ̀nù báyìí fún local government wa mo lo kó sí kí lo fi ṣe
0: ká lọ ṣe owó tí wọ́n ń gbà
2: látàbújá
0: federal location
2: ẹ jẹ́ kí wọ́n ó pè kán wálé rẹ̀ kan ìbàdàn ló ń gbé ni o oríire ní ń gbé ni o káwọn ará ìjọba àbílẹ̀ ẹ̀bẹ̀ kí wọ́n ó wà lọ kí wọ́n lọ bílèrè pé agbọ́pọ̀ o ti gba iye báyìí gẹ́gẹ́ bí allocation láti òkè mo lo kó sí nígbà tí wọn bá pariwo rẹ̀ dáadáa tí wọn bá pariwo lé lórí yóò lahùn pé òun ò gba tó bá òun òye báyìí níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fóun nínú owó yìí kò sí local government tí ò mọ̀ ń gba security vote bí state ṣe ń gbà local government ń gbà níbo ni wọ́n ń kó sí níbo ni wọ́n ń ná sí tí wọ́n wá ń fi ẹ̀mí àwọn ọmọ bíbí ìjọba àbílẹ̀ ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ tán fi ń tàfàlà local government chairman yìí gan mi ò rò pé mi ò tí ì gbọ́ nǹkan lẹ́nu rẹ̀ àti gbọ́ kankan ní ìròyìn pé alága ìjọba àbílẹ̀ yìí sọ̀rọ̀ kankan.
0: ẹṣin alàgbà akínọlá olórí bu akínlábí ẹ̀yin ni alága ìjọba ìbílẹ̀ àárín gbùngbùn ìbàràpá central ní ìgbà kan rí àníṣe pẹ̀lú tó ń ṣẹlẹ̀ káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ yìí ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ṣe ń gbójú bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ní kẹ́ lọ gbójú wò wá ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ẹ fi ránṣẹ́ sí lágelo fm 96.7 gbogbo ẹ̀ máa yẹ wo pínpín láàárọ̀ ó dárí pé àyè fẹ́ wà jẹ́ gẹ́gẹ́ bí alága rí níjọba ìbílẹ̀ ìjẹ́ sì lérò pé ìjọba ìpínlẹ̀ wọ́n lè ṣe ètò ààbò fún àwọn èèyàn tí wọ́n wà ní ẹsẹ̀ kúkú ní àwọn torí pé èmi máa wo kinní kan ilẹ̀ nàìjíríà gbogbo geographical location nàìjíríà kò síbi tí ò sí council on bẹ́ẹ̀ and we are having 774 local governments in nigeria alága ṣé nǹkan ló bó ṣe yẹ kó lò.
1: Olóòtú ẹni tó sọ̀rọ̀ síwájú mi.
0: Ok sir.
1: Wọ́n ti sọ pọ̀lọpọ̀ ọ̀rọ̀.
0: Ok.
1: Ó ṣeéṣe kí ìjọba àbílẹ̀ kó dé pẹ̀lú insecurity.
0: Ok.
1: Effectively.
0: Ok.
1: Ṣùgbọ́n wọ́n tó lè dé pẹ̀lú insecurity effectively.
0: Yes sir.
1: Ṣé ẹni tó wà nípò bí gẹ́gẹ́ bí alága ṣe ẹni tó kájú ẹ̀ ni tó mọ nǹkan tó lọ ṣe lọ́hùn.
0: Aráàlú ló dìbò yàn wọn wọ́n kájú ẹ.
1: Ṣé lọ́rùn ló kájú ẹ ẹgbà pé wọ́n dìbò yàn yàn. Ṣé bò lè yíta di fún local government election lọ́yọ̀ state. Àkọ́kọ́ ní.
0: Sáwà nípínlẹ̀ ilẹ̀ ṣe ṣàlè pé ní appointment.
1: Ẹjẹ́ ń fìyẹ́ lẹ̀. Lẹ́ẹ̀kejì. Ṣé wọ́n fún ọ lówó?
2: Tótó.
1: Tótó láti ṣe. Mi ìmọ̀ bó lórí program yìí ni ọ̀rọ̀ program kan tí mo attend níbò ní last week.
0: Ok.
1: Nígbà táwa wà ní alága. Lọ́ndà gómìnà wa Abiola Ajimobi.
0: Ok.
1: Kọ́lọ́run fọ̀run kẹwọ̀n. Àwa alága ìbílẹ̀ ń gbà yẹn la dá operation boost sílẹ̀.
0: Ní gba lásìkò kìí ṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́.
1: Lásìkò yẹn. Nǹkan kékeré ló lè ṣẹlẹ̀ ń gbà yẹn. Àwọn tọ́ọ̀gì ṣe nǹkan láàrin ìgboro. Àwọn kan lọ láti Èkó lọ Sàbújá wọ́n stop wọ́n Ìbàdàn.
2: Àwọn million boys.
1: Àwọn million boys láti sọ pé a gbọ́dọ̀ jẹ́ káwọn mọ̀ ọ̀tá gba Ọ̀yọ́ state mú wọn náà. A set up operation boost. Ọlọ́pàá wà nílẹ̀. Civil defense wà nílẹ̀. Soja wà nílẹ̀. Àwọn air force níbi ní local government ń bá wọn. Local government chairman ló monitor wọn. Apart from their salary.
0: Ok.
1: À ń fún wọn lówó mi láti mobilize wọn.
0: Láti àwọn ìjọba ìbílẹ̀.
1: Bẹ́ẹ̀ ni. A accommodate wọn. Mọ́tò wọn dẹ̀ rí epo wà nílẹ̀. Ó ní ilé epo tó ti lè gbogbo dùn. So kí problem tó bẹ́ wọ́n ti débẹ̀. Màá cite example kan. Kó tó di time tí mo di chairman ní Gbọ̀ra láàrin Gbọ̀ra Sàbẹ́kúta. Wọ́n máa ń dáná ní ẹ̀mẹrin lọ́dún kan báyìí. In fact bí èmi jìlè mi fúnra mi ni mo pàdé ni mo bá àwọn tó
0: bá lọ́rọ̀. Lè bá wọn pàdé.
1: Ṣùgbọ́n pàtà da operation boss sílẹ̀. Èmi fúnra mi mo tún wá gba vigilante over 80.
0: Nínú local government.
1: Nínú local government. Because tọrọ bá di pé àwọn wọnú gbó. Àwọn operation boss wọn gbogbo wọn bẹ̀rẹ̀ lójú ọ̀nà
0: ní àwọn
1: onílù. Bàtà fi máa lo 3 or 4 months. Ọ̀nà Ìgbọ̀ra Sàbẹ́kúta clear. Ìgbà yẹn mo ṣe mọ̀ pé àwọn èèyàn wà òpó nínú àwọn tó ń kọ̀ ní ti crime yẹn. Àwọn èèyàn tó ń da ẹran ni. Ẹ mọ̀ nǹkan tó ń ṣe.
0: Ok.
1: Gbogbo ga wọn tó wà láàárín Ìgbọ̀ra Sàbẹ́kúta. Wọ́n close down ní tàrí wọn mọ̀. Wọ́n rí lókè Ìsòwò state.
0: Ok.
1: So we dealt with them effectively. Wọ́n kì í ṣe pé mo mọ̀ ọ́ ṣe. One. Ọ̀gá wa tó ní kádà operation boss sílẹ̀.
0: Ok.
1: Àti pé owó tí wọ́n fún wa tí chairman bá ní àìdíà tó dáa ju tí mo sọ yìí lọ tó rẹ́dí àti protect àwọn èèyàn ẹ̀ tí mo bá sọ owó ń kọ́.
0: Owó sì ni tí òun bá sí ń lé kẹ́ ẹ̀ mọ́dá máa ń lé.
1: So the best thing ni pé ká wá ìjọba lọ́yọ̀ state tó máa allow state police tó dẹ̀ máa allow autonomy of local government. Ìgbà yẹn ni
0: ṣe ìjọba ìbílẹ̀ dádúró.
1: Ìjọba ìbílẹ̀ dádúró.
0: Kọ́ máa gbowó wọn látàbàjá.
1: Wọ́n
0: sì máa dawó wọn ná. Kọ́ máa jẹ́ pé bóyá gómìnà ló máa wà lé wọn
1: lọ. Wọ́n sì jẹ́ pé ẹni tó ká ojú òṣùwọ̀n ni ó wà bẹ̀rẹ̀. Bí ìkejì mi ṣe sọ, tí ọ̀nà ò bá da, ó máa ń hate the crime. Ìgbà tí mọ́tò tó ń speed lọ, á difficult for criminal láti stop ẹ̀. But ibi tó yọba ti slow down tó mà ló ayi si kan yọgun fun mo ro pe iru nkan to ṣẹlẹ ni ilewura lana niyẹn ọlọrun maa ko gbogbo wa yọ.
0: ẹ ṣeun. Mo tún rí ní àárọ̀ yìí ẹ̀yin lẹ pè mí pé iṣẹ́ tí àwọn aráàlú bẹ̀yìn pẹ̀ ti ṣe tán àti e ti gbe gbese lori e e ti kan sawon te wa ni gbanu e jagbon ti ise mejeji te le fe je
1: ise ni fi won ni wa ni la
0: ro ni mo fi won ni wa
1: tori
0: pe awon eyan ma so pe gbogbo te n bu yi sawon ijoba n gbo e kan so ti ni mo fi ye eyan ara lu pe ti a ba wa si ori eto ta ri won fajade koda ku gbo awon alaga abile te n so yi e so pe ko ma da wa lohun ta ba n pe won eyin a mo le so ti ilu n wi fun won a mo ran won le alaga enu mi awo eh mo ti ran yin ara ilu ti ran yin o ye jagbon te babo
1: mo ti fun yin labo
0: e so fun emi ko le so fun emi ko mo ran yin ara ilu ran yin
1: ise beji ni ran mi
0: eyin yen lo gboju wa ni Facebook lagelu fm 96.7 e fa teji se ran se
1: e ran mi si oloye agba barista Sharafuddin Ali
0: beni
1: to ye pe owo lo gbe asi ayin beni APC lo mo
0: okay
1: lati dibo lo to mo ati honorable Remi Hussein
0: ade Remi Hussein
1: to je pe awon no gbe asi awon fun ile igbimọ asofin agba labuja lowo beni lori oro meji akoko ni transformer adugbo kan ni Adekanye
0: ni ade no
1: Adekanye kan lo
0: ti ki na ti pe
1: ni side ni ade o awu ade Adekanye
0: ade sokan
1: ade sokan okay ade sokan lo mi ade o ni pe transformer agbe ti gbo o si se dada mo won ni di iranlowo ẹ sì sọ̀rọ̀ nípa ọ̀nà tó wá látàbẹ́kúta
0: láti omi àdìrú
1: láti omi àdìrú wípé tó bá ti dàsìkò òjò ọ̀nà yẹn ti fẹ́ èèyàn tán kódà àgbà tó dìjẹ́ ta olóòtú ètò bóni splash
0: ok ọ̀gá wa ṣọ́ akínwọlá ajọ́lọ́ ìyá ni ní ọjọ́ monday
1: wọ́n ya fọ́tò
0: bẹ́ẹ̀ni
1: wọ́n dẹ̀ fi ránṣẹ́ síbi fọ́tò tó ń yà ìgbà tó lọ́hùn máa bá wa ṣe olóyè àbí honorable wa Remi Hussein
0: okay
1: ni alága ikọ̀ ilé ìjọba asòfin àgbà lórí àtúnṣe
0: ọ̀nà ìjọba
1: àpapọ̀
0: federal rules fema
1: ọ̀nà tá a dẹ̀ ń sọ yìí rèé ọ̀nà ìjọba àpapọ̀ ni
0: bẹ́ẹ̀ ni ó tún wá fọ́ sí federal constituency tí wọ́n ń sọ
1: fọ́ sí federal constituency wọn mo send sí wọn bá ṣe kúrò ní ètò last week ìgbà tó lọ́hùn máa ṣe adípàdé ẹgbẹ́ wa kan lọ́jọ́ monday
0: ìrìnlẹ́jẹ̀rin
1: ní jerry àríra ń gbà sọ̀rọ̀ lórí ẹ̀ ìgbà tẹ send fọ́tò sí mi ń dẹ́ta mo fọwọ́ dẹ̀ sí wọn wọ́n dẹ̀ sọ fún mi pé iṣẹ́ ti mọ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn aráàlú náà pé kán tó ń sọ̀rọ̀ nítorí pé òbí ti bẹ̀rẹ̀ báyìí
0: bẹ́ẹ̀ ni
1: ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ pé iṣẹ́ construction ṣùgbọ́n ṣe lásìkò òdò ìkejì ni pé process tó máa initiate ti fẹ́ máa fi máa àpúfù iṣẹ́ yẹn kì í ṣọ̀rọ̀ oṣù kan ṣùgbọ́n mo fi dáyé lójú pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí méjèèjì àti transformer àti àtúnṣe ọ̀nà so tí n bá ti mo gbà tí wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ iṣẹ́ tí mo ló bẹ̀rẹ̀ kì í ṣe pé wọ́n ti kóru iṣẹ́ lọ bẹ̀ tó ń lọ ṣe o
0: tó torí bẹ́ẹ̀ lè rí gbà kọjá
1: yẹn rẹ̀ iṣẹ́ tó bẹ̀rẹ̀
0: ni pé máa gé yín kúrú honorable nípa wípé òjò ti bẹ̀rẹ̀ àwọn road monitoring ó yẹ kí wọ́n lè wà fún gbogbo àwọn ọ̀nà wa àwọn náà mọ̀ gbogbo èsì dàrú nàìjíríà ṣùgbọ́n ṣùgbọ́n kan bẹ níbi ojú ọ̀nà yẹn níbi jamọjẹ spọ́ọ̀tì jamọjẹ
1: ó ti dá mi dúró rí fún wákàtí kan
0: kì í ṣe pé dání dúró honorable torí wípé ètò yóò gbà gbálẹ̀ lọ́wọ́ anybody bí ọ̀rọ̀ bá ṣe rí ní okodoro ọ̀rọ̀ ọ̀sọ̀ ẹni tó bá taba kó tó bẹ̀ ṣe ìwọ́n tó bá fi etí pé òṣèlú ni tó fi gbọ́ ó kù sí ẹ lọ́wọ́ ọ̀nà tí ẹ̀ ń sọ fún wa ń sìn wípé òjò ti bẹ̀rẹ̀ wọn lè ṣe páńpẹ́ ẹkú
1: ní ìpínlẹ̀ wọn ò lè ṣe
0: wọn torí páńpẹ́ ẹkú ni ibi jámọ́jẹ yẹn fún aráàlú gbogbo àti àwọn gbére àbí tí mò ń sọ yìí ọmọ àdìo ni àwọn tí wọn gbé bàkátà rí ni gbogbo tí ń jẹ ọmọ àdìo axis àtàwọn tí wọn ń travel láti abẹ́òkúta bọ̀ wá sí ìbàdàn wá sí àpáta wá sí dùgbẹ̀ wọn mọ ibi tí mò ń sọ yìí.
1: olóòtú
0: olóòtú
1: ní ọdún tó kọjá
0: yẹsà
1: òkúrò ń bàdàn nírọ̀yìn bíi ogun márùn-ún ìlú abẹ́òkúta ó dá mi dúró fọ̀ wọ́n náà koda o fe gbe olokada kan lo
0: o ti gbo olokada lori
1: ni soju bi to olokada yen soju
0: sinu gbo yan
1: sare run skin so kan te nso mo mo en kan te bi na de ri ti mo nso yi mo ti so fun awon mejeji te run si lai pe lai jina isabire
0: to eyan ara omi adiwo gbogbo yin olugbe ati omo bibi omi adiwo ati gbogbo awa ta n gba ona bakatari lati abekuta wa si ibadan je leso ni domi adiwo ni to fi de command ti dapata odorogu aklabi won ni ojo ona ti afonrere re sita ni ijejo lori eto yi awon ti ri engineer aderemi ose ni basoro won si gbe igbese pelu federal road maintenance agency to wa ni jericho ni badan bibai bi pe won a bere igbese lori e ni jerin lemi ati oga mi se won mo akinola lajo gba awon sport yi lagba lo ta de ya fanran re ako gba wa ni imbaso re fun eyin honorable akinabi won ni pe ijoba ti awon pe aderemi ose ni honorable won ti gbe igbese lori e iwe ni ekeji eyan won ta bere transformer lati adesokan won na tun ti bere ise ni ori re ipe boya gbo te je pe ke sise asofin sugbon a ti ba senator Sarafa Ali abe koleso pe ti ba won so
1: awon mejeji
0: mejeji na Sarafa Ali ati aderemi ose ni
1: mejeji
0: won na ti ba won so lori e sugbon bi ti mo nlo laaro yi e tun je ki bi ni bere kan tori pe lenu jejo te wa gege bi omo egbe oselu All Progressives Congress opolopo nkan mi o ti sele amaye ojulu ti oro ti le ti fan ni weekend to koja ari fanran kan nibi ti ati ri alaji fatali bi kunle
1: okay
0: ti won wa pelu eyan omo egbe APC ni badu won so nkan kan fun wa pe eni te gbe fakanye ni pe won so bi yaju si bere kini aribu si lori ogun ti alaji fatali bi kunle ti won so ni ijejo yi
1: okay ikami ni weekend to koja weekend ko Monday jẹrin
0: okay ni Monday jẹrin
1: Monday jẹrin a se meeting ni ẹgbẹ sectoria
0: Ibadan bi
1: Ibadan bi ipade ni
0: okay
1: ipade yẹn si re boya won to report daada ni
0: okay
1: awọn ọpọlọpọ awọn ọmọ ẹyin olóyè Adébáyọ̀ Adélábù
0: okay
1: wọn pè wá pé ọ̀rọ̀ yé àwọn tẹ́lẹ̀ àwọn ti yé àwọn àwọn ti rí i pé olóyè Sàràfà Dín Àlì lè gbé fàkalẹ̀ àwọn fẹ́ bá wa ṣèpàdé láwọn rédí láti pọn òkú ọmọ wọn àwọn rédí láti wà lórí ilẹ̀ tí ò taṣu
0: ìhun ààrẹ ló sọ bẹ́ẹ̀
1: a ní àwọn ọmọ ẹ̀yìn olóyè Báyọ̀ Adélábù
0: okay
1: ni wọ́n sọ bẹ́ẹ̀ wípé àwọn ti rí òkodoro ọ̀rọ̀ ẹni tó sì lédi wọn wá igbákejì ẹgbẹ́ APC tẹ́lẹ̀ tó tún jẹ́ lídà àwọn tó wà lẹ́yìn olóyè Adélábù ìyẹn Aláàjì Ìsíákà Alẹ́gbẹ̀ ló sọ pé tó ẹni márùn márùn
0: púpọ̀
1: ẹ̀ máa gbọ́ ẹni márùn márùn ní local government kọ̀ọ̀kan lára àwọn tó ń jẹ́ supporters olóyè Adélábù fẹ́ bá wa ṣe pàdé
0: okay
1: wọ́n sì bá wa ti pàdé wọ́n sì ti tó àwọn ti dé àwọn ti fara mọ́ ẹgbẹ́ àwọn ti fara mọ́ olóyè Sàràfà Dín Àlì
0: okay
1: àwọn dẹ̀ ti fara mọ́ nǹkan ti ẹgbẹ́ wí so
0: ìlọ́jọ́ Monday
1: tó lọ́jọ́ Monday ibẹ̀ ni Aláàjì Fatai Ìbíkúnlé ti sọ̀rọ̀
0: Aláàjì
1: Ìsíákà Alímì náà sì sọ̀rọ̀
0: nbọ̀ etí Aláàjì Fatai Ìbíkúnlé àti Aláàjì Ìsíákà Alímì tí wọ́n sọ ẹ padà sọ ẹgbẹ́ sáré lọ sí ojú ọjà
1: kì í
0: padà bọ̀ lọ́sùn.
3: Oyin Adeleye FM 96.7. Baba Ibaru ba mi segun ibile ko pe meji jake gado ile Ibadan.
4: Ero di pepepe ninu ekunrere alaafia ni besi aye ifokan bale. Ti mu eda gbadun ise to foju aye se alaafia o si igbadun o si. Idiri yi ti oba o kese si agbe kale Baba Ibaru ba to si fi ojutu ewe ati epo ati ba ti lole won lowo agbaraga da okuta ogun ibile ti koju awoka arumale egun laku egbe abi ko mo ko ri o ma mu na lo gbari airorun sun dede bi eti ba nwoye abu fe ma se gbon yin owo ke se kan gbodo ma gbon ririri abi ki kan ma re kiri are eniyan ara tita abi ko yi o ma ko yan loju aya si le ma lu kikiki o tope lodo Baba Ibaru ba oba isanra iyana UBA bank ni molete ni badan leyin le baba deribu gagangan adoju ko people's gate grammar school 08033881008 abi 07018211111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafia ara wa ko ni gbon danu bu bi elubo
5: Bọ̀sùn ṣé òsùn òṣìṣẹ́ ni ẹ wo ọ̀kadà ká fi ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀ àṣìrówó tún ṣe mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
6: Ẹ̀yin ṣé bẹ́ẹ̀ kà wá nìwọ ni àbí apprentice ti ń kágolo.
5: Ẹ agbá bẹ́kàlẹ̀ ń wẹ̀ ẹ lọ bèrè mímú sí lẹ́kọ̀ọ́ ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹ́ mọ ṣiṣẹ́ ọ̀kadà. A jẹ́ pé ògbàriwo iléeṣẹ́ Metalize Bakery o ìlú Mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n pariwo páwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde tí wọ́n ní pẹ́gbà bẹ́kà ní ọ́n tóótọ́ owó tó kéré jù tí wọ́n ń san ní Metalize Bakery fábà bẹ́kà tó lè dájẹ̀ mú bẹ́kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù bákan náà wọ́n sì nílò àwọn abileko tàbí omi gan tó já fáfá tí èyí ti jú iṣẹ́ tó sì mọ̀ sí ìwé ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà owó tó ní ìtumọ̀ làwọn náà ń gbà wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà ètò máa ń lọ Metalize Bakery tó wà ní Malete Mbàdàn ní káwọ̀ọ̀sì kó lọ gbaṣẹ́ ẹni ní ara lògùn gbé o nọ́mbà yìí ni ẹ pèsè 08039308173 lẹ́ẹ̀kan sí 08039308173
7: My IBDC meter unit don't finish now. See bad time you. To go queue buy token now go stress me well.
8: Why you dey worry like that? Just use iRecharge.
7: Are you recharge? How that one take work?
8: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instant. You can also dial *6606*1 at iPhone.
7: Sharp like that.
8: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds or visit www.irecharge.ng. Make you start today.
7: iRecharge. Convenience. Accessibility.
9: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jà ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ mọ́tò chicken flavour sí ó yá ẹsí pẹ́ẹ́ ni sẹ́lẹ̀bì
10: SELERIE
9: sẹ́lẹ̀bì bọ̀dá mi ẹsì pẹ́ẹ́ sọ sí pẹ́ẹ́ ni náà di sẹ́lẹ̀bì ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹsí pẹ́ẹ́ ni turmeric
11: turmeric
9: ẹ̀ka re.

0: e kaabo pada lati oju oja okuduro oro leto honorable akin labi kini alaji fata bi kunlewu kini alaji saka ni kunlewu
1: alaji fata bi kunle o so ni pade yin pe tele a ni so fun awon
0: okay
1: lati gbe pe nkan le lowo
0: yan olowo ni labu
1: ipe sugbon gba to ya awon pe awon ipe to gbawon ni pe nkele won ti ri awon idi ti na o fi ni o mo
0: okay na re bola tinubu
1: beni alaji fata ide ni e meta mo pada mo do president ipe to ẹjẹ́ àlù báyọ̀ tí ní ká ṣiṣẹ́ fún tàbí aráàlú lẹ́dù ní ààrẹ sọ́kí rárá wípé ìgbà tó ń rí pé ààrẹ ò ní yípadà òun ló síbi tí ààrẹ ní kó máa ṣiṣẹ́ fún
0: un gbọ́dọ̀ rẹ ní gbogbo sí
1: ọ̀dọ̀ olóyè sàràfàdín àlè
0: sọ́ká gé pété
1: ẹ̀ma wá gbọ́
0: ẹ̀jẹ̀ tó wá dá
1: torí àkókò
0: gbogbo ìgbà yẹn
1: ọ̀rẹ́ téèyàn lè rí àárín wọn
0: okay
1: alhaji alimi
0: okay
1: àtàlhaji fatai bikunle
0: okay
1: torí pàlhaji fatai bikunle ló ń rò pé bóyá ààrẹ tún lè yí ọkàn ìpadà
0: kò tó wọ́n jẹni tí wọ́n
1: kò sọ fún alimi
0: okay
1: ìgbà tó wá di pé àwọn àgbà ẹgbẹ́ àwọn olóyè ẹgbẹ́ ní state chairman senatorial chairman secretary tó lọ lọ president tó dé
0: okay
1: wọ́n ṣe wàá sọ fún alhaji alimi ìyẹn ló jẹ́ kàlàájì alimi pẹ́ kó tó padà ìyẹn gan ló fàjà
0: ṣé alhaji alimi ti wá gbà ń sìn
1: a ní gbogbo àwọn ọmọ ẹ̀yìn olóyè adélábù ló kó wá ní monday lídà márùn-ún ní local government kọ̀ọ̀kan from the 33 local government
0: okay
1: gbogbo wọn dẹ̀ dìde wọ́n sọ pé tó àwọn ti fara mọ́ olóyè sàràfàdín àlè àwọn fara mẹ́gbẹ́ anybody ò yára síbi kan
0: so ẹtì akágbà pé ẹgbẹ́ yìí ti tò nípínlẹ̀ ọ̀yọ́
1: ẹgbẹ́ tò tẹ́lẹ̀ náà
0: ṣé ẹ̀sìn lérò pé kò ní sí ìkùnsínú
1: ẹ̀ máa gbọ́ tẹ bá tiẹ̀ wá ń sọ kò sẹ́gbẹ́ tí ò ní sí ìkùnsínú ṣé apm ò ní kùnsínú ni àbí pdp àbí adc kò sí bí tí ò sí ṣùgbọ́n ìkùnsínú ọ̀dọ̀ wa ò lè pọ̀ torí pé ìbẹ̀rẹ̀ reconciliation process ìbẹ̀rẹ̀ parí ìjà àti tún àárín ara wọn ṣe a ṣe ń bá wọn lókun sọ a ṣe bá wọn kọ sọrọ lánàá
0: ẹ ti bọ olóyè tẹsílẹ fọlárin sọrọ
1: ẹ fìyẹlẹ
0: ẹ má jẹ àfilẹ
1: ṣẹrí tó bá di ti olóyè tẹsílẹ wọn wá sọrọ fúnra wọn àdó sọrọ ti wà láàrin wa
0: ẹ ti ń bá wọn sọrọ
1: àti ń bá wọn sọrọ ọ̀pọ̀lọpọ̀ sí ẹni tó gba fọ́ọ̀mù ta àti ìbásọ̀rọ̀ tàbí kí ọ̀gá wa olóyè sàràfàdí àlè tí ò ti ìbásọ̀rọ̀
0: gbogbo
1: ẹni mọ́kànlá fẹ́ jókòó lórí àga àga kan ló wà ṣùgbọ́n nǹkan tó wà bẹ́ẹ̀ kò tó gbogbo wa pín ọlọ́wọ́n á jẹ́ káwọn ta àti ìgbà àwọn ta bá sọ̀rọ̀ tó ọ̀hún tí ìgbà ọlọ́wọ́n á jẹ́ kan
0: bẹ́ẹ̀ fò sẹ́lú lẹ̀ ìmọ̀ràn yín fáwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ láàrin ìṣẹ́jú kan kan ló
2: rè tó yàgò
1: ìmọ̀ràn tí mò ń sọ ní gbogbo ìgbà náà ni màá tún sọ téèyàn bá rí nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ tó lè mú àkóbá fún ètò ìbò ètò
0: àbòlú
1: kó sọ fúnjọba àtagbófinró nǹkan téèyàn ò bá rí kó máa sọ obí irú èyí téèyàn àwọn kan sọ dídò tó di pé jọba kó wọn.
0: ẹnìkan ti ẹ̀sùn kan ládùúgbò mi lánàá ni wọ́n ti gbọ́mọ méjì kan lókè ọlá nǹkan kan.
1: ní àárọ̀ ìgbà tí mo jí inú mi dùn torí mo tún ka news kan ẹnìkan ní gbogbo àwọn tó ń kó lóko bọ̀ṣọ́ wọ́n ti fi wọ́n lẹ̀.
0: irú ẹni ọyẹ kí wọ́n mú
1: ọyẹ kí wọ́n mú ẹni yẹn. alágbàkẹ́wọ́lá
0: níbìkan
1: níbìkan wọn tètè ṣèwádìí ọbọ wa ò ní sọnù
0: àmì o
1: ẹbí wa ò ní sọnù
0: àwa náà ò ní sọnù
1: àwọn èyí tó ṣẹlẹ̀ ní ògbómọṣọ kọlọ́hún bá wa dá wọn padà láyọ̀ àtàlàáfíà nǹkan tí mo ní sọ nìyẹn.
0: ìyá àgbèjẹ ẹlẹ́bùn sí wọn ní ẹ̀dákun kẹgbà wọn ní ìbàdàn south east pé àwọn náà pé kẹ báwọn sọ fún olóyè sàràfà àlì pé àwọn náà gbádùn ẹ̀ náà kò dẹ̀ sọ́nà ńbẹ náà ìyá àgbèjẹ ẹlẹ́bùn sí wọn fi ránṣẹ́
3: èmi fẹ́ gba ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìmọ̀ràn
0: odò ọba bolúwájí
3: mo fẹ́ gba ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìmọ̀ràn wípé ó ṣeéṣe kán ti máa gbé ìgbésẹ̀ láti kó àwọn traditional hunters.
0: Okay, our native hunters.
3: Our native hunters, vigilantes. Benye benye. Tuma tin lo bi lo re tele. Kan tun bo tun gbegbe se to da si. Kan pe won papo, kan ro won lagbara, ki le fe ki joba o se fun yin, ki ebo eto abo. Ko le tese mule ni pele Oyo ati ni gbogbo ese kuku ni pele Oyo. Awon ele awon traditional hunters ni won le se tin be nle yi. Awon ti an degbo, ti an wa iran kaakiri nu gbo won mo oju ona ta won Fulani ngba ta fi nko awon eyan.
0: Be ni.
3: Ati pe lati fe gba awon amotekun mi, kan ma gba won lori ero alelujara. Be lo ma fun uniform e lo gba won ni agbule won
0: be ni na ni ward won
3: awon ode ni kan gba ni amotekun kan ma gba awon ti o ma fi ikini ma le girlfriend boyfriend kaakiri
0: ilu to eyin eyan wa te tin gba wa lataro okodoro oro ni eto tolu kodoro lati lagelu fm 6.7 loruko olotu mi oluwasina layo a mo je ro mi busan layin ni titi ojo mejo ti a mo tun pade lori eto ninu ayo ni mo ti ba yin inu ayo na ni mo fiyin si lagbara olorun inu ayo na ni ti ba yin titi ajo mejo emi segun salam dagbere fun pe ire o

0: ìyẹn ni mo bí ń kí yín káàárọ̀. Ẹyẹ tí ó doríkodò bí àdán.
1: Ọ̀pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu.
0: Ẹ̀dá àlàyé tí ó rìn gàbí ilá ń bẹ́. Yóò sẹ́kún mú jọ̀lọ̀jọ̀lọ̀. Mọ̀ fẹsẹ̀ bí ìyẹ̀rú. O lè dàbí ìyẹ̀rú. Only because ọ̀tọ̀ọ̀tọ̀ láyà á. Èmi náà lè sí bí rẹ̀. Lágélú 96.7 FM.

rọwọ Ọlọrun lára rẹ. Mo sì rọwọ ìyàwó ẹ lára ẹ. Ẹ má fèrè àwọn wéra wọn síbi ọjọ́ ìgbakọ̀. Sọ̀bọ̀rá ò lè jọ wàlà. Lẹ́ni ẹ tún gbádùn wa bí kà sí nǹkan. Ok. Ẹ̀yin olólùfẹ́ mi sẹ́ ti wà ńbẹ̀. Ẹ̀yin ìyàwó mi sẹ́ ti wà ńbẹ̀. Ìyàwó ilé àti ìyàwó ta. Ẹnìkan náwó ẹyọ kan sókè. Bá mi Ọlátúnjọ Ọ̀pádọ̀tun ọmọ abẹ sóhun kaba àgbẹ̀ tí roko ti dákòkò sí bàbá Bìláwù. Ó ṣèwé kan. Ìyàwó ta ló pè é. Ẹ bá kàwé yẹn ẹ mọ̀ túmọ̀ ìyàwó ta. Ìtàn gbésí ayé bàbá mi Túnjọ Ọ̀pádọ̀tun òun ìyàwó ta.

0: lẹ́yìn ní kalẹ̀ òun yá sí àwọn olùgbèjà wà ń bí o àwọn olùgbèjà pọ̀ wọ́n tó márùn ún bí o olùgbèjà àkọ́kọ́ aláyànlé olùgbèjà ẹlẹ́ẹ̀kejì tó kálá burúkú pé what are you talking
1: olúwa
0: obìnrin olùgbèjà kẹta ọ̀ràn ju ni no melody òyìnbó inú wa báàmi mọ̀ ń bọ̀ mbẹ̀ yẹn ẹ jẹ́ ká polówó ọjà díẹ̀ náà ká tó tẹ̀síwájú yẹyẹ mi dá yẹyẹ ògo folódùmarè
2: èmi ọmọ yín náà ni ó jọ̀lí jà ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ magic chicken flavours yìí ó yá ẹsí pẹ́ ni sẹ́lẹ̀bì
3: s-e-l-a-r-i-e sálárì
2: àbọ̀dá ni ẹsì pẹ́ sọ sí pẹ́ ni lọ́ọ̀dì sálárì ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹsí pẹ́ ni turmeric
4: turmeric ẹ̀ka rẹ̀.

0: bọ̀sùn
1: ṣọ́ọ̀sì
0: ò ṣiṣẹ́ ni.
1: Ẹ wo ọ̀kadà ká fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀ yìí. A sì rówó tún ṣe. Mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
0: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá ní ìwọ ni àbí apprentice ti ń kágolo.
1: Ẹ agbá mẹ́kàlẹ̀ ń wẹ̀. Ẹ lọ bèrè mímú sí lẹ́kọ̀ọ́. Ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹun mọ ṣiṣẹ́ ọ̀kadà.
0: Àjẹpọ̀ ò bá rí wọn iléeṣẹ́ Metalize Bakery ní o. Ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá ní pẹ́ gbà bẹ́kà ní ọ́n tòótọ́. Owó tó kéré jù tí wọ́n ń san ní Metalize Bakery fábà bẹ́kà tó lè dájẹ̀ mú bẹ́kì iṣẹ́ tó dáa ní 150,000 oṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abílékọ tàbí omi gan tó já fáfá tí èti jú iṣẹ́ tó sì mọ̀ sí ìwọ̀ ọjà ńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó ní tumọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Ètò máa lọ Metalize Bakery tó wà ní Malete Mbàdàn ní Káwọ̀ọ̀sì. Kó o lọ gbaṣẹ́ ẹni ní ara lògùn ń gbé o. Nọ́mbà yìí ni ẹ pèsè 0803-930-8173 lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
1: Bọ̀sùn
0: ṣọ́ọ̀sì
1: ò ṣiṣẹ́ ni. Ẹ wo ọ̀kadà ká fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀ yìí. A sì rówó tún ṣe. Mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
0: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá ní ìwọ ni àbí apprentice ti ń kágolo.
1: Ẹ agbá mẹ́kàlẹ̀ ń wẹ̀. Ẹ lọ bèrè mímú sí lẹ́kọ̀ọ́.

0: tó kọjú sẹ́ nìkan. Ẹ̀yìn ló kọ sẹ́lòmíì.
1: Olókọ́sẹ́ ni Ọlọ́run ló dé.
0: Àwọn kan ń yó, àwọn kan ń panú. Àwọn kan ń jẹ àjẹyó àti àjẹsẹ́kù, àwọn kan sì ń ta kàkà.

0: àwọn kan ń wo àwọn rè
1: ilé ẹjọ́ mi ní bí ní tùmọ̀rọ̀ ìgbà lábí òré
0: àwọn kan sì wá àwọn ọ̀dẹ̀ rí dọ́mì
1: ìṣàgbára kì í ṣòògùn ọlọ́run ló dé o olùtayọ̀ ọlọ́run tó dé
0: orí ẹni tó wá tí ò rí orí rẹ̀ ò burú o
1: olóko ṣáìnì ọlọ́run tó dé
0: orí ẹni tí ń wá tí ò rí orí rẹ̀ ò burú
1: èsì láyé mi àlámà ló dé sí níṣẹ́ mi
0: orí ẹni tó wá díẹ̀ tó sì rí lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ọba rẹ̀ ló lé
1: ìṣàgbára kì í ṣòògùn ọlọ́run ló dé o
0: ẹ gbàgbé ìtàn màmá yẹn tí ọmọ rẹ̀ fọ́jú láti inú ìyá ẹ̀ ọmọ yẹn fọ ojú láti inú ìyá ẹ̀ wọ́n sì bí ọmọ náà ní afọ́jú.

0: orí ẹni tó wá wá tí ò rí
1: mo dúpẹ́ tẹ ran ọlọ́run létí
0: orí rẹ ò burú o ẹ̀yin tẹ wá wá wá tẹ rí
1: ẹ̀yin lè ran ọlọ́run létí
0: ẹ̀yin kọ́ lẹ̀ máa ṣe o àwọn kan ń sunkún lọ́wọ́lọ́wọ́ báyìí o
1: ó pẹ̀yìn tẹ́ báyìí ní ibú mi ẹ mọ̀ ṣe
0: tí ọkàn wọn ò sì balẹ̀ láàyè tí wọ́n wà
1: ètì ẹ mọ̀ ṣe kan
0: àwọn kan sì ń dúpẹ́ orí ńlá tọ́lọ́run bá mi ṣe fún wọn ọlọ́run àwámọ́rídì ẹni tọ́ tátátá tó mú òun kọ́ ló máa ṣe kọ́ ya gbẹ́nu rẹ̀ dákẹ́ kọ́ má ní ẹni tí ò tí ì ní lára
1: àìlówó lọ́wọ́ àìní máa ní
0: má ṣe làálé
1: àìníṣẹ́ lọ́wọ́ àìní máa
0: má ṣe gàlègàlè
1: àlàdé orí àìní máa ní
0: má fọmọ ẹlòmíín sákọ̀
1: àìníṣẹ́ lápá àìní máa ní ó
0: ẹni tó ní orí ló ní ó ní ẹni tí ò ní orí ni ò tí ì jẹun ní yọ padà ní.
1: ṣé ọlọ́run àìní máa ní.
0: ó bẹ ní. àníṣe rántí ìtàn yẹn nínú bíbélì.
1: fẹ́ tẹ rọrùn létí ẹ mọ̀ ṣé kan ní.
0: ọmọ fọ́jú nínú ìyá ẹ̀. láti inú ìyá ẹ̀ ló ti fọ́jú wá.
1: ọmọ fẹ́ ní tó fa ìní ní ibú mi ẹ mọ̀ ṣe.
0: wọ́n wá bí ọmọ náà láfọ́jú.
1: ọṣẹ́ ọláwọ̀.
0: wọ́n bèrè lọ́wọ́ olùkọ́ni ta ló ṣẹ̀ nínú ìyá yìí àti ọmọ tó fọ́ lójú láti inú ìyá ẹ̀ wá talẹ́lẹ́ṣẹ̀
1: bákẹ́sì
0: àárẹ̀ kà pé olùkọ́ni sọ pé ìyá rẹ̀ ọ̀sẹ̀ rárá ọmọ anú rẹ̀ náà ọ̀sẹ̀ pínpínpín ṣùgbọ́n láti fi ògùn ọlọ́run ọba mi hàn ni a gbọ́dọ̀ kún fàdúrà gidigidi lórílẹ̀‐èdè yìí a ò rí kà pé ohun tó fà á rèé tó fi bímọ láfọ́jú àwọn méjèèjì ọ̀sẹ̀ náà ń pè ní ọlọ́run àwámárìdì ohun ti ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè lọ́wọ́lọ́wọ́ ọlọ́run àwámárìdì ìwọ ni o ìwọ náà ni ìwọ ni ìwọ náà láà máa pè ìwọ ni.
1: ọlọ́kọ ṣẹ́ni.
0: ìwọ náà láà máa ké pè ìwọ ni.
1: àwáńjọ jẹ àjẹkù.
0: àwọn kan ń jẹ oúnjẹ àjẹkù àjẹsẹ́kù wọn kan sì ń wá oúnjẹ wọn orí jẹ.
1: alájẹsẹ́kù.
0: ọlọ́run ìwọ ni ìwọ náà ni.
1: wọ́n di ṣáínà di ṣáínà.
0: àwọn kan ń wọṣọ àwọ̀sẹ́kù wọn ọmọ yasọ tí wọ́n nínú kọ́ńbọ́ọ̀dù.
1: wọ́n bàtà àwọn àpò bàtà sí tòótọ́.
0: ọlọ́run ìwọ náà ni.
1: ẹni máa gbàgbà jàǹdùkú láti mórí.
0: ẹnìkan sì ń wá aṣọ tí ó wọ̀ kó tiẹ̀ rí méjì tí wọ́n máa fọ̀ tí wọ́n fi pààrọ̀ ara wọn kò rí.
1: bàbá rere bàlá rere.
0: ọlọ́run ìwọ náà ni.
1: ẹni máa gbàgbà jàǹdùkú láti mórí kan fi rí.
0: mo wá wo yáyé.
1: olóko ṣáínì o.
0: ẹja bára wa sọ̀rọ̀ láàárọ̀ ìkíláà ń wá káàkiri.

0: gbogbo wahala ti nbenu aye tori owo ni
1: oluwa lo ni ri ewa papuko
0: gbogbo anjinigbe
1: ki ori o ti ki se be
0: tori owo ni
1: oni ta mera bi o togo
0: wade atunuwa
1: emi lo ni lo ni joko baye si mo
0: abetele lo ba ti aje o ose ni o bombe o agbe loko won gba ti won laba oko ninu oko ewedu won da obirin ti oni to ti oni seku lagbale ko to de pe won kewedu fun wata loja oje abetele kan oju be lo olopa se n gba ti e ni rona olopa nlo olokada lowo owo ele to fi kolo to fi ra okada ti o ti ma bi ope bi ope ti san se ti e ninu class bomo ba ko ti ogbo ninu class eh yo si fail yo lodun merin ijoba o n gba ti e lo office lori biro ọ̀pọ̀ ń gbata nínú ọ́fíìsì bọ́ bá fẹ̀yìn lélẹ̀ o ní ní promotion
1: ọ̀nà mi a tún sọ̀rọ̀ ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ tó tẹ ọ̀gá
0: abániwálé ń gba ti wọn lójúkorojú kí a ti kà ní ń jẹ́bẹ̀ onílé náà ń gba ti ẹ̀ lọ́wọ́ kí a ti kà èké
1: òdìdí ore ló ṣe fún mi òdìdí ore ló ṣe láyé mi òdìdí ore
0: ọ̀gá ń gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ ọmọ ṣẹ́
1: mo mà mọ̀ fẹ́ mi wá òdìdí
0: kó lè bá fún ní promotion náà ni o kó lè gbé ẹni tí ò ní mà kankan lé ẹni tó ní mà lórí yányán mo wo sakun orílẹ̀-èdè yìí n ti ń dà wàhálà mú àbẹ̀tẹ́lẹ̀ ni bribery and corruption
1: èsì mọ́ òfin bọ́ràn mi ò fi yọ wọn
0: mọ̀ ń bọ̀ mo là ń kówó ọ̀hún lọ
1: òfin ríran a ò fi bú wọn.
0: bọ̀ bá ló wọ̀ ń tán ẹnu kọ́ jẹun kó yó kọ́ wọṣọ kó kún kẹ́kẹ́kẹ́ kó lò ká kó lo góòlù kó dùn wò kó ló wọ̀ ń tán kọ́ kọ́lémọ́lé
1: òfin ríran mo wá
0: kó ló wọ̀ ń tán kọ́ ọ̀rọ̀ kọ̀ mọ́kọ̀
1: ṣùgbọ́n
0: síbẹ̀ nígbà tó bá dọjú alẹ́ òní ní

ẹ̀yin àfá. Tẹ́ ẹ mọ bí ọyẹ kẹ́ẹ̀ka tẹ́ ẹ mọ bí tẹ́ ẹ ti lè kà nínú Quran tá yóò fi rojú. Tí ogun ti ń bẹ́ńlẹ̀ yìí tí ó fi lọlẹ̀ wọ̀.

0: ba ti raaye wole afejo kankan lo pe adua pe kiru ntin sele ko pokopo ko po le ki awon mo na o si diriri laye yi ni mo fun eyan le nkan awon lo soju topic gan laaro yi o ba ti pe wole ma gbo n to pe sile o bo ba tin pe kilo se ma number ọ̀pọ̀lọpọ̀ aláṣejù wà ní ti sọ nọ́mbà ó ti ń pè nọ́mbà jẹ́ kí wọ́n pè nọ́mbà tó pè òun láfírí ọ̀pọ̀ èèyàn míì tuntun tó fẹ́ pè nọ́mbà tẹ́ kì í jẹ́ ká kọ́lá yìí pè nọ́mbà 091 mú bírò kọ̀ọ̀kọ́ lẹ̀ 091-23-70-86-75 ameni ti adua ati asembe lenu e ti o gbadua wa leyin eto olorun ba ja rerin ayo lori awon omo eyin 08-091-23-70-86-75 in kan la ni line keji +234-81424-910060 tile America mi tile okere diaspora +234-81424-910060 bawo lo se ka ola si adua
1: abi
0: bele bi mon
1: Ọ̀pọ̀pẹ́ Ila Anta.
0: Buanaka.
1: Ila Kuntun. Bẹ́ẹ̀ sọ́ọ̀dúnà. Okùnmẹ́jì. Ẹgbẹ́ àtúnṣe pé La Ila. Ila Anta.
0: Subhanaka.
1: Ubuntu. Nana Solomina.
0: Nana Solomina.
1: Ẹgbẹ́ sọ pé La Ilaha. Ila Anta.
0: Subhanaka.
1: Ubuntu. Nana Solomina. Oruko mi ni Aliyah. Sadamati, I have to do all that to me.

0: Long. Hello. Hello. Ole beto.
1: Hello.
0: Hello.
1: Eka o sao.
0: O jare soro.
1: Ako eto.
0: E ma.
1: A se rin be lara bi amo lojo ko le. Ti fi ran bi layo atalafia. A se yin o to awon omo yen lo laaro ibe. O si gba itusile. O gba ominira. Won la suwa na ro bi ka. Probably fast amaya si funa. Wa salam alayhi salam. Allah.
0: Amen ya Allah. Hello.
2: Hello.
0: Hello.
2: Ako eto.
0: Esoro.
2: Oluwa ba wa ti
0: won.
2: E ga ta, po bo ka ti eleyi ke joro mi di place afula bi la ti bora. O ba wa ke je ti gogo Christiani message jade. Ni church todo wa lojo Sunday pe ago mejila. Gere ke lojo Sunday. Ki gogo Christiani go soke. Ni pe ki Olorun ko fi agbara to fi ji Olorun ko fi ri awon omo yan. Kúrò ní títí wọn wà. Ọlọ́run lè yípa àti agbára rẹ̀ kó fi tún wọn sílẹ̀. Ó jẹ́ ìbẹ̀rù fún àwọn tó ń jí wọn gbogbo ẹyí pé Ọlọ́run ṣì ń bẹ lórí ìtẹ́. Ẹgbẹ́ bá wa kéde rẹ̀.
0: Mo
2: gbàdúrà lórí ẹ̀yìn pé lórúkọ Jésù àṣẹ abiyamọ tí ìpè ọmọ wáyé yóò tún àwọn ọmọ yẹn sílẹ̀. Bẹ́ẹ̀ ló sì máa rí lórúkọ Jésù Jésù Olúwa wa.
0: Ẹ ṣeun. Ẹjẹ́ ká gbàgbọ́. Ẹjẹ́ ká gbàgbọ́ gbogbo ohun tá a ní ìní
2: ojú kan.
0: Ẹ̀lọ́ ẹ̀lẹ́.
2: Ẹ káàárọ̀. Yẹ̀sà Aziz ní ìgbà tó orúkọ mi látọ̀yọ̀. Ọlọ́run ọba tó láyé tọ́lọ̀ mi. Wọ́n wọ̀ láàrú pé onígbé mi ni.
0: Kò sẹ́lòmíì.
2: Wọ́n ka àwọn ọmọ ilẹ̀. Wọ́n èsì ni wọ́n dé àtàwọn olùkọ́ wọn. Ọlá ti tóbi Ọlọ́run. Ọlá ìwúkú Ọlọ́run. Ọlá pé kò sí ọba kan lẹ́yìn Ọlọ́run. Láha ọlá wọ̀ la kò wá tá.
0: Ìlà
2: bí ìlà àbí ìlà ìlà.
0: Ẹ ṣeun.
2: Ọlọ́run ó ti wọ́n lẹ̀. Láì fún ó dùn.

0: orúkọ mi ni Ọláṣàánú Kẹ́hìndé Ozeyin Látọ̀múyìn.
1: Ṣé wò ní ní?
0: Àáfà ni mí.
1: Àáfà kan ti pè, ẹ jẹ́ kí wòlíì pè báyìí. Àgbà wòlíì. Ẹ̀lẹ́ o. Ẹ̀lẹ́ o.
0: Yẹ́tàn.
1: Ṣé wòlíì ní ni àbí àfá?
0: Bẹ́ẹ̀ni, pẹ́fẹ́fẹ́ sì ni mí.
1: Ọ̀yà.
0: Mo gbàdúrà lórúkọ Jésù Ọlọ́run gba ọpẹ́ wa. Ọlọ́run gba ẹ̀yìn wa. Nítorí pé orílẹ̀-èdè yìí ẹ̀tí ìjẹ́kówó, Ọlọ́run gba ọpẹ́ wa. Nítorí pé àwa sí wà láyé àwà láàyè, Ọlọ́run gba ẹ̀yìn wa. Ìjẹ́ gbogbo ẹ̀fẹ́ tá a sọ lórílẹ̀-èdè pápátá Ọlọ́run dáríjì wá. Onímọ̀ ìfẹ́ àti onídìyà kò sí, Ọlọ́run dáríjì wá. A mọ̀ pé ìdìyà ẹ̀fẹ́ ló ń bẹ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀-èdè yìí, Ọlọ́run dáríjì wá. Orí àfààní gbà wá, ẹ̀mí má dáríjì wá, ogun ọ̀run dáríjì wá. Mo wá bèrè fún ìtúsílẹ̀ àwọn ọmọ ìyá àtàwọn olùkọ́ wọn Ọlọ́run fún wọn sílẹ̀. Àṣẹ agbára ńlá tó fi tú sí náà òun Pọ́ọ̀lù sílẹ̀ nínú ìṣubú wọlé àṣẹ náà kó sàn kalẹ̀ kó lọ fún wọn sílẹ̀. Nínú ìgbèkùn tí wọ́n wọ ogun ọ̀run fún wọn sílẹ̀. Agbára tó sàn kalẹ̀ sínú náà ìlérú pẹ̀lú Sájátì ní Sátì àti Àbẹ́dì Nígbò nínú náà ìlérú agbára náà kó sàn kalẹ̀ wá kó lọ bá wa tún wọn sílẹ̀. Láì farapa, láì kú, láì dààmú, Ọlọ́run tún wọn sílẹ̀. Agbára ńlá tó yọ Dáníẹ̀lì kúrò ní òkè ní kó lọ tún wọn sílẹ̀ ní ìgbèkùn yìí. Ọlọ́run tún wọn sílẹ̀. Mọ́jọ wọn pa wọn, mọ́jọ wọn farapa. Mọ́jọ wọn kálápá, mọ́jọ wọn falójú, mọ́jọ wọn rọ lọ́fẹ̀ẹ́. Ọlọ́run tún wọn sílẹ̀. Nígbà tó o bá tún wọn sílẹ̀ wá fẹ́ gbàdúrà ká mọ̀ wọnú ìgbèkùn ayé lọ. Ẹ̀yin tó ń ṣètò ẹ̀yin náà ẹ̀mí wọnú ìgbèkùn ayé lọ. Ẹ̀mí mọ́ gbàdúrà. Láfẹ́ sí bàbá tọmọ tí ẹ̀mí mọ́ Jésù Kristì Olúwa wa. Aleluya.
1: Aleluya.
0: Ẹyin ló gbé.
1: Ogo fọlọ́dún mọ́ rẹ̀. Babaláwo ńlá kan ó pè sọ́mi ìjọ. Ẹ̀lẹ́ o. Ẹ̀lẹ́ o.
2: Bàbá Adéjì.
1: Ṣé Babaláwo ni yín?
2: Bẹ́ẹ̀ni sà.
1: Kí lorúkọ yín?
2: Adéníyì ọmọ Ògùnjẹ́miluwa.
1: Mi gbọ́ yín dáadáa sà.
2: Adéníyì ọmọ Ògùnjẹ́miluwa.
1: Ẹ jẹ́ kí n gbọ́ yín.
2: Ṣé rí kò sí ìjìyà kankan lọ́wọ́ ẹnìkankan tó lè fi jẹ èèyàn? Gbogbo ń tà ń ṣe ìjọba ó mọ̀ nípa rẹ̀. Ẹ má bínú.
1: Àdúrà ni mo ní ká ẹ ṣe mí ní ká ẹ sọ ọ̀rọ̀ rẹ̀ kankan.
2: Ó dà lágbára Olódùmarè ọba tó dáyé ọba tó bá ọ̀run akíọba wòlú lọ́dún akífàlà wòde fàlà òpèsè àkọ́ṣà wòlòdì àdéyìnbó gbogbo àwọn ẹ̀rọ òde láyọ̀ lágbára Olódùmarè ọlọ́run alba tó ní ayé tó ní ọ̀run yóò mú wọn dé láyọ̀.
1: Ọwọ́ tẹ́ ẹ fẹ́ sọ nípa Tìfánú, ẹ jẹ́ kí n gbọ́ àgbáwo kan náà kó tún bá mi sọ̀rọ̀. Àgbáwo ní Nàìjíríà kí n ò pé bì kan ní Nàìjíríà tí ó dára ẹ̀ lójú tẹ́lẹ̀ ń bẹ lẹ́nu. Ẹ̀lọ́ ẹ̀lẹ́ o. Ẹ sọ̀rọ̀ sókè. Ẹ bá ń sọ̀rọ̀ sókè. Ẹ̀lẹ́ o. Ẹ̀lẹ́ o. Ẹ sọ̀rọ̀.

0: wa fun baba la o laaye ka won wi nkankan nkan na to tele lo hello mat ma mo ni se baba la o won pa kya
1: aye tile
0: aye agbawo ko pe hello
2: alaji adara fun ibi tọgbọn ati oyin yẹn ti wá sí ibi yín sí àgọ ara yín láti máa gbé ipò kalẹ̀ kò ní tán bẹ̀ lórúkọ jésù.
0: Wòlíì ní sàn. Àgbà wọn kò pè.
3: Àbúrò báyìí.
0: Ẹ lẹ́ abọ́ ìbọn ṣiṣẹ́ o, ó gbọ́ atọ́ o.
3: Ò fún wa tún. Lágbára àwọn tó ní láyé.
0: Kí lorúkọ yín sà.
3: Lágbára ọ̀sẹ̀ méjì tó tẹ́ Ìbàdàn dúró. Ìfàṣàánú Kẹ́hìndé. Kọ́kọ́ kán báyìí lórí iná jẹ́ ọmọ wàràwàrà lọmọdé máa ń tó kùsì síbọ̀ ilé ìgbọ́ọ̀nù ìgbà níṣẹ́ ìwé ara àgbà ọjọ́ ọmọ kékeré bá jẹ́ ọlọ́yìn tayọ ọjọ́ nù fojúkọ tòde ọ̀run làkọ̀ sí bákọ̀là ní dérán mọ́tẹ̀. Ọjọ́ àmúrẹ́jú bá gún ni ọjọ́ nù lórí ẹ̀ta ní ọjọ́ tó bọ́ba fojúkọ náà ọjọ́ nù nígbà. Òjọ́ lórí atáta nẹ́nu ìjọ lórí ọdún lọ ìjọ lórí àkekè tayọ̀. Adìẹ tá a bá pa lóòjọ́ wọ́ ìyàwó wẹ̀ lé lórí. Lágbára òní ilẹ̀ Ìbàdàn, lágbára òní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tó ti mú wọn. Pẹ̀lú ògùn Ọlọ́run, pẹ̀lú ògùn Ọlọ́run, pẹ̀lú ògùn àwọn tó nílẹ̀. Kó tó tó ọ̀tún la àwọn ọmọ yín kù ńbẹ. Nǹkan kan ò ní ṣe wọn tẹ́ mọ́ báyìí tá a dẹ̀ tó pèsè bọ̀ wọn ó dè.
0: N ta fẹ́ kí àwọn èèyàn máa ṣe bí a ṣe ń ṣe ní nínú gbogbo ìdílé kọ̀ọ̀kan ẹ máa ṣe àmì 1345 million àmì ètò ọlọ́run ó gbòòrò. Ẹ máa wá lọ́ọ̀kì nísìn àìdá wòlíì o àfa o tàbí babaláwo tó bá lọ́ọ̀kì nísìn képe ọ̀wọ́lé. Hello, the last call lanu. Hello.
4: Ẹlẹ́dàá yín tó ní ká gbẹ́tò ìkalẹ̀. Òun ga tí ó ti fọwọ́ sí pé àwọn ọmọ yìí ó jáde. Lágbára ọlọ́run ọba àti ìṣẹ̀dá yín tẹ fi gbẹ́tò ìkalẹ̀ tẹ́ni kó máa ráyé súre fún ìrìnàjò àwọn ọmọ wọ̀nyí. Ọlọ́run ó fẹ̀ ní sàṣẹ lágbára Kristi. Kò sí ẹni tó yẹ kó tọrọ lọ́wọ́ ọlọ́run tó pàdánù. Ẹ tọrọ àlàáfíà fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ni kì í ṣe pé ìlú Ọ̀yọ́ state nìkan. Torí pé ẹsẹ̀ léyìí ọ̀nà ìlọ́po lọ́lọ́run ó ti dìyí lámùlọ́wọ́ ayé òní kayé. Àwọn ọmọ náà tún á ní ẹ̀yà dàbí lókù tó bá jẹ́ pé ọba tí ń jẹ́ àjàgúrà màtá jàjà máa kú tàràbá tájú ọba àtẹkọ́ ẹ̀jàgbà kìjàrú bàràbọ́là elíji ọ́fàṣà anúbànjí àjìlá ọlọ́run àgbàṣe àdúrà. Aláàjì ó fẹ́ ní ẹsẹ̀ àṣẹ wípé kó súre kó gba àwọn ọmọ ìkalẹ̀ látàgọ́ rẹ̀. Mo pa aláṣẹ ni mi ò sọ lọ́rọ̀ tó pọ́ máa láṣẹ lẹ́yìn sí Aláàjì. Pẹ̀lú ọwọ́ agbára àṣẹ ọ̀run tú àwọn ọmọ yẹn sílẹ̀ lórúkọ Jésù Kristì. Ìránṣẹ́ tá a pè ní wòlíì Ọlọ́run ikọ̀ Ọlọ́run ni ọ́. Àwọn tá a pè ní pásítọ̀ tá a pè ní kinní kan kí ni wọ́n ṣe àwa tá a pè ní wòlíì gan kí la ṣe. Ọlọ́run wá tẹnu ẹ ó ti ọkàn ẹ ó ti àgọ́ra ẹ láti gbéṣẹ́ ìkalẹ̀ lọ́dún òní ti ṣe ọjọ́ Àlàmísì. Mo sọ lórúkọ Jésù gbogbo ibi táwọn ọmọ yẹn bá wà Ọlọ́run kó lọ fọwọ́ ba gbogbo àwọn tó dè wọ́n mọ́lẹ̀ kó lọ tú wọn sílẹ̀ lórúkọ Jésù Kristì. Ìrànlọ́wọ́ ní ìwọ orin lárun gúúsù àti àríwá kó lọ gbà wọ́n jáde kúrò nínú àhámọ́ náà lórúkọ Jésù. Ọlọ́run ìṣẹ̀dá tó ní omijé àti ìṣẹ̀dá ìwọ̀n ìyá àti bàbá tó bí wọn àtàwọn tó jẹ́ tíṣà wọn mo sọ lórúkọ Jésù ni ò dá sọ. Mo rí ara mi bọnú ẹ̀jẹ̀ Jésù pẹ̀lú Aláàjì. Mo sọ̀rọ̀ àṣẹ jáde fún ìtúsílẹ̀ àwọn ọmọ wọ̀nyí. Gbogbo ẹnikẹ́ni tó wà lórí pé wọn ò ní gbà láti tú àwọn ọmọ sílẹ̀ tàbí tó lè máa sọ pé ẹ̀sẹ̀ tí Mákindé sí àwọn ní tó sọ pé àfi tó ń bá gbẹ̀san lórúkọ Jésù Ọlọ́run gbàgbọ́ra lọ́wọ́ wọn lórúkọ Jésù Kristì. Ó ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yóò sì rí lágbára Kristì.
0: Àṣẹ ẹ jẹ́ ká polówó ọjà ẹ ṣe púpọ̀.
5: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavours yìí. Ọyá ẹ̀sìn pẹ́ ni sẹ́lẹ̀bì.
6: S-E-L-E-R-R-I-E sálárì.
5: Bọ̀dá mi ẹ̀sìn pẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lọ́kùnrin gbìyànjú ẹ̀sìn pẹ́ ni tumeric.
7: T-U-R-M.
1: fi turmeric ẹ̀ka re.

0: ọlọ́pàá ti lówó lọ́wọ́ ẹ̀dá òlówó ńlú ìlú gan-an lọ́ba ògbó ògbó
1: àtàbàlà tó jẹ́ kí n máa bò bí agbá ẹ̀
0: ó yá wá jẹ́ kí n já ẹ̀ sí i ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí bá a ṣe ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú bẹ́ẹ̀ ló ń fi ẹyọ̀ kún ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan láti ní ìyá cashport sí valentine cashport easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport ilé ìtú gbóná gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ lótìtú àti lódodo ẹ ti mọ káà ṣe pẹ̀lú ojú ọ̀nú tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tọ́ fún mid-year cashport nínú oṣù june owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ àti pé àwọn tó ju ọgọ́ta ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan má ṣe fàsẹ́yìn má jura rẹ lẹ́nu lókù ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà bó ṣe ń ta tó o tún ta sí i bẹ́ẹ̀ làǹfààní rẹ pọ̀ sí i wẹ́rẹ́ ìdí 24th of june yóò ju ọjọ́ ayò ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347 *1004 *1# lórí ìlàjẹ̀lú fm *347 *1004 *2# bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng.

0: our boys alone to you. Remy at Remy. Remy additional big man presenter. When you read my budget, the MC General. The argument for that schedule. The argument fire on any good boy to Friday. Nick Tony Ladilu 96.7 FM. Entertainment program. Total and big kish. A to tattoo shake. But I'm a weekend. A day. Asha. Fe. And Yan Takiti. Lemama Baba de Lurito. Miliki special. La bala la bala lito. A bala. Oh, to read the fair. Nibi Tire Mertre. To mama bring you the bed. But you are money and to Jibobo. A bala kiji kilu shele. La duboni. Nibi Tetish. Shani office. La nore meji. A woman money in there. A fefe dosu. Babi kaba do baso. Luri a duboni. A pewoli kaba yidasi. A bala keta yu pepe yoro. Nibi la uti ma fioro. Kota biki nishile ti. Nelson Baba Wadasi. Shet one egg. Bolo man boy to little Miliki special. Pen Remy ati Remy. Lujo Jimose. Miliki special. Eto Baba Eto.
1: Javis P.R. Ikea Foundation. No logo data ta. Upe ti ime logo bwe ya badata bebe. Eja ma la wale tipe. Bobo to luwa dada adani. Subani batada ye. Onakata be onami. Ta mba lura wa. Uman soku faru lokon o jokin sa gwara. Subani no bobo ya la oju lo bala. Edi kwa takre ete a jo Javis P.R. Foundation. Se mkwi a kezi bobo ya niyan. Top bani pe nija oju. Lati tala sasa wadara po. Ma itu a ye wo. Oju to lolo wala wa. Ni Javis P.R. Ikea Foundation. Amfani la bale yi. E rongba tu wafi bekale kumuni radani. 1000 naira kbere. Lowo kadi. Ofesi la ye wo oju. Green glasses lofe fun gbogbo n ba nilo e ani se ofe laye o fun gbogbo n to ba fe ma bi oro ku fun ni pa oro oju run gbogbo olu ko pa to ni pe ni ja oju ma se sagbe kale charity ikea foundation ni gbogbo tun wa gbogbo to ti ra ni gba lai si ni ra owo nge lo tun duro se ori ran gara ko ma de ni ti won pa ni kete ko na loju popo ma fe ni o ma lo tara lo saye oju re ni number 94 opposite unity bank charity consult building yana agbala bus stop ni to si olowo tun fo sanu shopping complex iwo road ibadan lojoju ma ni o ago mesa aro sa ago merin role to bere atalaye pe 0905444 8444 oju lo bara o ni dindo mu alagbari
2: Ibadan Mega Kusi 2026. Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of Christ calling for all souls ministry ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta. Èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkòrí rẹ̀ jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yóò máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni ilé ìwé ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashonuru, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ìlú ìránṣẹ́ rẹ̀, Prophet Odedoyin Olaumi Ezekiel ti ṣetán láti gba gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Àlọ́ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Odedoyin Olaumi Ezekiel. Ṣetán láti gbọ́ Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn pọ́sì ọ̀fẹ́ wà láti gbé ọwọ́ sí ibi ìpàdé láti ìwòrò Mọ́fọ́lá challenge ọjọ́ ẹgbẹ́ra spirit. Ìgbà rẹ ti dé. Ó wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Odedoyin Olaumi Ezekiel. Má ṣe padà sẹ́yìn. Ọlọ́run ń dúró dìọ̀.

0: ṣàlàyé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wàwà.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láwọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa?
3: Báwo náà ṣe fún ra wa?
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Bàbá Túnde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá ńlá ńlá.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ fi ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèké fún wọn. Kókó mọ́ nínú ìrànlẹ̀. Máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ là ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́. A sì máa tún ẹrù dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Ìwọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0807.

0: rántí ọ̀rẹ́ mi. Mú dàsírò ọlábìyí bọ̀bọ̀bì. Àlejò mi ti wà ń kalẹ̀. Mo pè é ní nínú ayé. Nígbà tá a jọ ń ra wa láyé. Kí là ń ṣe lẹ́yìn tá a bá kò láyé? Ṣé àwọn tá a jọ wà wọ́n rántí wa mọ́? Má ṣèlérí ńjọ́ tó ń tì bá kú. Ìpínlẹ̀ àdúró tì yín. A ṣe dáadáa sí yín. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ láàmú sí. A tọ́jú ọmọ yín. Ìyá má bínú. Làgásẹ̀gbẹ̀ má bínú. Kò ní tó jọ mẹ́fà tí ó fi máa ṣe kọ̀lọ̀kọ̀lọ̀ lọ́dọ̀ ìyàwó ẹni tó kù. Wọ́n fẹ́ máa gbá ń tábà nù. Ilé ayé náà ni. Ẹ ǹlẹ́ ọ̀rẹ́ wa, Alhaji Taofeek Salami ti gbogbo ayé mọ̀ sí Mangosi. Ẹ kí gbogbo ọmọ Nàìjíríà.
1: Tọ́, Sàlámù Aleikum Ramtunayi Barakat. Mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jákèjádò gbogbo Nàìjíríà bákan náà mo sì kí

0: si jọ gbogbo ntan fẹ ile din ari se o
1: amen
0: iku ojijo ni pa wa o ani bo so ba di ti o
1: amen
0: ani ji wa gbe o agbaru olorun yo ran fun wa o la la ni wa la ku ata ina na ni azim
1: alaje tafik salami
0: na
1: iwe yan wo ni eje si alaje mu da suru ola bi ni gba yen
0: Alaji Mudasir Alabi Bobobi ore mi timo timo ni ore mi timo timo ni ti mo ba bi lowo Alaji Mudasir Alabi ni eku si interview ti won le to le lo se tan ba bi le pe who's your best friend you ni ore to ni we know the top one, but best friend tends to be Alaji Tafik Salami to be doing in the scene. Could I see in that meeting, many of you look see the key business in the booming, many Alaji Mudasi Babu Lee. Only meeting my team. You're
1: talking about that better, eh?
0: Ah! Baba, what you pay? Ah, only what you might see my old girl, you might see my good job again. Ah, only what you pay, up which is a day.
1: They will let you pay any.
0: Emi ku bobo bi nse ti sa
1: olukoni
0: emi wa lo nse ri ni school ti mo ti mo lo mo lo nse stage ni school ti mo ti nse ri so ba se ti ti nse ti sa beta ti pade nu ta ti dore
1: so ku bo nu
0: ko to di pe
1: so ku bo nu
0: ah ni to si odo yin be na ni
1: re fun
0: re fun
1: yes re fun yes re a ma lo le yin gaga
0: omo badan na ni ọmọ bíbí ìlú ìbàdàn ni
1: ṣùgbọ́n ṣẹyìn àti bàbá
0: bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣẹyìn pé kọ̀ọ̀ṣùfà sábà sọmọ ìbàdàn tí èlò kó
1: bẹ́ẹ̀ni
0: ọ̀yànà òfààfà ní
1: ẹ̀mí náà lóko àgbékanì lákẹ́lé àgbékàbí ọ̀gán
0: lágẹ́lú lágọ́gbọ́n ẹni tọ̀dọ̀
1: lákẹ́lé
0: ní ìyànà
1: òfà nígbà tẹ bẹ̀rẹ̀ ìbéèrè tẹ mọ yàtọ̀
0: ọlọ́run àpẹẹrẹ nígbà
1: nígbà yí ẹ̀ tẹ bẹ̀rẹ̀ báwo lọ́rọ́ ṣe múlẹ̀ tó kí sì ní tẹ ẹjọ́ fẹ́ràn láàrin ara yìí.
0: Bóbó bi ọ̀rẹ́ mi ti mú ti mú mi kò sí tẹ bá rí aṣọ tẹ bá rí lọ́rùn mi lẹ́rìn lọ́rùn ọ̀rọ̀ mi tẹ bá wù bàtà tí n bá wò tí ẹ bá ṣàkíyèsí irú ní ẹ̀bà lẹ́sẹ̀ wọn bákan náà ni fìlà asumara ba tọpọ tọpọ tọpọ kaluku ti wa mọ saizi ẹ aisi ìdásómi ta obìnrin méjì bá ń lọ wájú báyìí.
1: mo gbọ́pọ̀ ìdásómi rí.
0: ah baba
1: bẹẹni
0: kò sẹlẹ̀ rí.
1: àní mo gbọ́pọ̀ ìdásómi rí.
0: ah baba
1: ẹ pé mo súnmọ́ ẹni tẹ̀ ń wí.
0: ẹrísìn tá kì í ṣe bẹ tá fi ilé ìdásómi ni pé kaluku ti mọ saizi ti.
1: bẹ́ẹ̀ saizi wọn ti.
0: ẹjẹrè tí obìnrin bá
1: ń lọ
0: tóbi méjì bá ń lọ tabari kan tí ọlọ́run pe àyà fún a ti mọ̀ pé bọ̀bọ̀ bíi lónìí kò bá àwọn ẹni dìí kọ́sà ti láyà kó ṣe rùmúrùmú ọ̀rẹ́ mi á ní àní kó gbó líle kó máa mí èmi ọ̀mọ̀ pé kí ni ọmọ ọmọ mi.
1: èmi ọmọ yìí náà lẹ́ẹ̀tọ́ gbọ́ ẹ.
0: ṣùgbọ́n tọ̀dọ̀ mi tèmi ni pé kí ni ṣáà ti ṣe rogodo kò bá àwọn ẹlòyàn kò bá àjẹkù kọ́sà ti rọ
1: kéèyàn
0: fọ́ wo
1: ọsẹ yìí ọwà ní manu ara yín ni wọn sọ pé abala yìí tí mo gbé dé yìí abala tí a ti máa túbọ̀ ẹpẹ́ rẹ̀ ni ẹja sóbìnrin rí.
0: bàbá mo wà pẹ̀lú yìí ẹja gbọ̀.
1: ẹyin lẹyìn ọ̀rántí ẹbẹ́ ọ̀rántí ni ẹ sọ pé ọ̀rántí.
0: tí bòbò bì.
1: ẹyin ní location. má parọ́
0: obì.
1: ibi àwọ̀ yìí.
0: bàbá ibi tí àwọ̀ yìí àgbọ̀dọ̀ parọ́.
1: ẹyin náà lẹ ti ń pa díẹ̀ díẹ̀
0: yìí. bí ọmọ gbàgbé
1: ẹ ṣàbùsí ń bẹ nù.
0: bàbá mi gbọdọ ṣàbùsí kálukú ti mọ ṣáìsì ẹ.
1: láàrin ẹyìn àti bọbọ bì í.
0: ẹyọ
1: kí ló ṣe fún yín tó dùn mọ inú jù láyé tẹ ẹ máa rántí lóyún pé ẹni lọyọ mímú ewu.
0: ẹni tó ṣe fún mi mọ̀ pọ̀ gan.
1: nífẹ̀ẹ́ gbọ́ bí méjì mẹ́ta.
0: ẹ máa ṣàlàyé fún yín. àkọ́kọ́ bóyá kí n sọ̀rọ̀ ńgbà tí mo ní accident. Baba nígbà tí mo ní accident ní year 2014 July 1st mi àti nọ́mbà nìkan kí nígbà tí wọ́n gbé mi dé olùyòrò nínú agbára ẹ̀jẹ̀ wọn á bí mo lè pè ta ni mo lè pè ọmọ tí mo bí inú mi àti nọ́mbà yìí
2: ori ti daru
0: iyawo ti mo fe si nle mi ati number yi mo wa bi pe number ta ni mo ni wallahi tan lazima sawa ni mo bi ni mo ati mi yo je bi je si nda tolo tolo mo wa pe number mo ni owo eto ni ma ti lo mo wa pe number mo ni ba pe lo mi si pe bo bi lo ni mo le wa oni mo wa ni ona ni sa pun lo si ni sa ba n fe lo si lo ki sa ni sa ah mo ni phone fun mi mo ba so mo ni elu bo bi a oni ti oruju mo lo ti ruju o a oni bo mo se so ra mo ni kura hospital mo wa ba ewo na gba re je mo wa mo ni accident to de po gan kura mo ni nde mo na nbe nkan kan ti mo le pe ruju number mo ni kan na lo a mo la wa ba olohun lo ni sa ah oni lagba lo na di lo le bobo bi ah a je pe to ba pe la lo ba de
2: o ko
0: a je bi pe olohun ka ra pe a ni foju kan mo ni o bye bye bye bye to gbo yen ba o kan ju phone le ni pe mo sa gbo ti phone jabo nbo nkan kan mo ko pe mo kan se ba ma bi wan to wa legbe mo sa n gbo tin pe duro de mu phone yi emi n gbo phone gbo jabo o ma mu phone yi wa na to ri du a ki lo sele ga mo ni mo la ja hospital mo wa bayi ko da emi kan mo se wa yi to ba je ko la lo ba de a je pe lo ti ka ra pe ani ra mo la yi nu
2: la pa
0: wa ni la ta zan se bo bi pada bi to wa oh god e ko bo mi ma ndu mi ga
2: o bi pada
0: ni be lese kese lati bi to lo si se o de pada o bi wa ni kun to de o o lo pe egbon kan o wa pe egbon kan boda yen na wa ni baba sale o ko la bayi o ka pe boda yen o sa mi ki mo wo ni ipo n ti n bo but 19 la ni said man so ni ma ni to ma rescue mi ah mo lo ke ko pe mo kan ni ti boda yen de ni o ti gba bi ko boda yen boda yen san pe mo bi ta fix ara ni mo bi ta fix ara ni ah mo ni ni ni ni na gba re je wọ́n wá dé wá ní gbogbo obìnrin ní kókó mọ̀ọ́dún ọ̀yà ọdẹ ẹ̀ mọ̀ tọ́jú ẹ̀ gbogbo ìjọ gbàgbà ẹ̀ ní iye kíye ẹ̀sà mọ̀ tọ́jú ẹ̀ wọ́n gbé mi kò lẹ́lẹ̀ ìbìtẹ́ gbé mi sí lẹ́sẹ̀ wọ́n gbé mi lẹ́sẹ̀ wọ́n wá bẹ́ẹ̀ lẹ́sẹ̀ wọ́n wá bàbá kò pẹ́ bàbá obìnrin ọ̀dẹ́
2: ọba yín lẹ̀
0: ọba kò dọ́ ọdẹ bó ṣe dé ẹ̀dẹ̀ pọ́
2: ẹ̀mí

0: ìgbà náà hospital náà lè parí rẹ̀ sí.
1: Hospital ẹ̀kọ́ owó rán níbẹ̀ náà ni a ti wá gbé mi. Ìsábà ń bẹ ìjọ kìnìyàn kejì ibẹ̀ ni a ti wá gbé mi lọ sí doctor lọ́sọ̀ doctor kan wá dé lọ́sọ̀ wípé tẹ́ bá fẹ́ kí ọkùnrin yóò gbádùn pẹ̀lú òun sí ìwé yìí pé náà ni máa kú wọ́n tẹ́ bá fẹ́ kúkú ipò hospital kan wà tó ń fẹ́ jùwọ́ fún wọn tẹ́ bá lè máa lọ sọ jíjà púpọ̀ tó ní hospital yẹn o mo sì sọ̀rọ̀ nìyẹn ó ní ìtẹ̀ mọ́ náà owó bíi ní ẹ̀lú ṣé yóò gbádùn kò ní kú oní kò ní kú ọlọ́yà ká máa gbọ́ lọ́sọ̀ tútù yẹn ní bá pẹ̀ lájú gbé gara wà wọ́n pe ogun abẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí ọkùnrin àbábá ẹ̀ wo ni
2: ìyọ́rọ̀ ìgbà làwà ọ̀wọ́
1: ìyọ́rọ̀ kìnìún náà ṣe kí sáà kọ́nà lórí mẹ́rin kọ́nà mọ́ fún ọ̀bà nígbẹ́ kankan ẹ̀ àmì ẹgbàá ní wọn náà
2: ẹ máa bọ̀rọ̀ níbọ̀
1: ní ṣe gbé mi lọ níyẹn sí gbàǹdé hospital
2: kílẹ̀gbẹ́
1: akọ́bá ń bí ni
2: bá ń bí
1: hospital akọ́bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run so ìyẹn nípa àkọ́kọ́ nípa ọ̀rọ̀ bọ̀wọ́ bíi ẹlẹ́ẹ̀kejì tó tún wá sí ni pé
2: àwọn owó ni wọ́n tún dìde tó wò fi
1: bẹ̀bọ̀yà
2: bọ̀wọ́ bíi lówó tó bẹ́ẹ̀ gbà náà
1: bọ̀wọ́ bíi kò ní wú ṣùgbọ́n ní àjò àwọn tó tún wá dìde gbà náà ẹnìkì ń bá ẹ rúnṣojúkà wọn ni gómìnà wọn gbà yẹn so rúnṣojúkà dìde alájigbe gara wa ni gbọ́ omi dìde alájigbe gara wa lọ pé baba afa kan báyọ̀ pásítọ̀ kan pásítọ̀ méjì kàṣà yìí lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n pè wọ́n ìpẹ̀lọ́ àwọn ọkùnrin kan tí òrùjú wọn ní pọ́bẹ́mù kan kí lọ́n ṣẹlẹ̀ oyin ṣẹba lẹ́sẹ̀kẹsẹ̀ baba yẹn ṣe di 150,000 lẹ́sẹ̀kẹsẹ̀ alájigbe gara tuntun in fact bobi gbogbo àwọn rose gbogbo àwọn sọkọ tí everybody gbogbo wọn sì bẹ̀rẹ̀ sí dídé nìyẹn
2: àkójásíkò àárẹ̀ kìí sẹ́kù gbogbo ẹnikẹ́ni tó wà ní ipò àárẹ̀ lọ́wọ́lọ́wọ́ àárẹ̀ kìí sẹ́kù ẹ dìde ẹ fẹsẹ̀ yín lọ́wọ́ máa jẹ́rìí sàgbára
1: ọlọ́run
2: kílẹ̀ tún lè rántí
1: ẹni tí mo tún lè rántí
2: ẹni náà tún lè dì í
1: ẹja gbọ́
2: ẹja gbọ́ kò sí ìgbàgbọ́ bẹ́ẹ̀ náà
1: ṣé kí n mọ̀pá rọ̀ fún yín
2: ok
1: ọdún ìsàfihàn jù wọ́n ṣe rí ń gbà kan
2: location wo lẹ n lọ.
1: àlọ location baba jílẹ̀ yẹ lọ́sọ̀gbọ́.
2: lọ́sọ̀gbọ́.
1: lọ́sọ̀gbọ́ location baba jílẹ̀ yẹ ni. wọ́n ní àwọn ènìyàn tí wọ́n fi ọwọ́ dé wọ́n ní àmọ́jú sọ́run ọ̀gbọ́n múra. mo sáré pé mo lè fẹ́ ìyàwó mi kan gbà yẹn. adéọlá lórúkọ ẹ ìyá mi sùúrà.
2: ẹ n fẹ́.
1: gbogbo ẹ ní mi.
2: gbogbo tí a bá ti lọ.
1: ọwọ́ ni mi gbà náà.
2: ilé lọ́wọ́
1: mo láìtàrà tó ní mo ní kíní kan báyìí mo ní pẹfúm kan báyìí láìtà ni èyí ò lè dá mọ.
2: kẹ́ẹ̀bá ti gbà sórí tán.
1: ti má gbà sórí tán ti má tó ra tẹ̀ sí báyìí ti mú wọn sí báyìí ọ̀tán. bẹ́ẹ̀ bọ́ bẹ́ẹ̀ ṣe close tó kò mọ̀ kó nǹkan yẹn ṣẹlẹ̀.
2: pẹ̀lú gbọ́
1: kọ́ mọ̀.
2: so à ń gbọ́ yín báyìí.
1: ni ọ̀rẹ́ rẹ̀ ló ń yàwó ni. ló wà pé obì ló bá sọ fún wọ̀nyí láì ní sí olórí náà ní sí mu ọmọ tí wọ́n jọ lọ sọ gbàgbọ́.

0: kí ẹ tó dìde àwọn olólùfẹ́ yín pọ̀ káàkiri àgbáńlá
1: yìí
0: ẹ sì fọ̀rọ̀ kan tó mi létí láwọn àgbà tá a jọ ń sọ̀rọ̀ pé ẹ lọ síbì kan ẹlẹ́ẹ̀lọ́ọ̀bì kan ẹ dẹ̀ sún fún ẹ ní location kan lẹ lọ nígbà ẹ dé location yẹn ẹ parí tán ẹ fẹ́ máa lọ ẹni tó pè yín síbẹ̀ wá ní à ẹ jẹ́ kí a ṣe àpèjẹ ráńpẹ́
1: ìgbà
0: tí wọ́n fẹ́ dìde lọ ní à ẹ fún. Ẹ̀yìn mi ò lẹ́wọ̀n mẹ́rin mẹ́fà ni.
1: Ọkà mọ́tò ti ń bẹ ní
0: lókèṣà
1: yẹn. Mọ́tò yẹn wá jẹ́ mẹ́fà.
0: Mẹ́fà.
1: Ẹ ẹ wá ní gbogbo àwọn tó wà ń bẹ ẹ̀yìn mẹ́fẹ̀fà kan fún ọdún dẹ́rẹ́ tààzọ̀ kan tó fi lè pèsè mọ́tò wọn.
0: Ẹ tún repeat ẹ ọkọ̀ tí.
1: Ọkọ̀ tó wà ní lókèṣà yẹn mẹ́fà ní mọ́tò yẹn tó wà ní lókèṣà. Wọ́n yẹn wá tó wá wáyé
0: lókèṣà gbọ́
1: wọ́n ní mọ́tò tó wà nínú kìsìn yìí pé mọ́tò yìí lè wọ́n tó wà ká mọ́tò mọ́tò yẹn jẹ́ mẹ́fà wọ́n ní ọ̀rẹ́ òkèké ni òkèké bu àwọn ẹlẹ́wọ̀n àrùn sísè ń bẹ̀ ní òkè ní àwọn mẹ́fẹ̀fà mọ́tò mẹ́fẹ̀fà yìí kọ́ fún wọn ní
0: 100,000
1: wọ́n
0: fún
1: wọn bàbá mo ti ọsidẹnti ní ilé
0: ọmọ olóògbé
1: olóògbé ní ọmọ bẹẹni bàbá
0: kí ló fẹ kún àná
1: bàtà ìṣọ
0: bí ló fẹ
1: ọlọmọba ká ní wípé
0: ẹ ti sọrọ pé èmi ọ sọrọ ẹ dẹkun èmi ọ lánfààní àti bọ́ọ̀dẹ tàùsàn ìṣòro tí mo ní nìyí kí ló tẹ̀tẹ̀ dákẹ́.
1: Bàbá mo dákẹ́ mi sọ̀rọ̀ kí ni kí ni èsì sẹlẹ̀.
0: Tọ́ o ti tó mi dá sọ́dẹ̀ yẹn gbogbo ẹ̀ dátó máa máa dùn sígbà dídí ṣiṣẹ́ èrò lọ́kọ̀ ní orí tọ́lọ̀ ń ṣe fún yín ní diaspora tẹ̀sí ń fẹ́ràn wọn. Ẹ̀sọ́ nọ́mbà yín ẹ rí àánú gbà lónìí
1: láti
0: gbà ara ṣẹ̀dá
1: ọ̀hún.
0: Ẹ̀sọ́ nọ́mbà yín lẹ́ẹ̀mẹta kẹ́tọ́ dìde.
1: 08034014383
0: ẹ tún wí.
1: 08034014383
0: ẹ tún wí.
1: 08034014383
2: odowo agba odowo agba agba leni o odowo agba bakuko bako laye egbe agba lorun odowo agba agba leni o odowo agba agba leni o odowo agba
0: gbogbo e pelu akoko ni lowo ta wa ilaarin bi seju marun edumare mi je ki n waye asan mo sì bẹ̀wò olódùmarè nípa ìsànsìn mi kò wá síbi ẹsẹ̀ lè lágbára tó àgbàdo kò ní gbogbo kókó ní àwọn kálù mo sì pé nǹkan kékeré kan kọ́nu tó parí èyí tí ò ní ala kò ní ṣe wá èèyàn ṣe tó máa ń gbà wòsàn bì kan tí ó tó máa rú bẹ́ẹ̀ ẹ káàbọ̀ mọ́
1: ẹjọ́
3: gbogbo àwọn tá a wà nílé tá à ń gbọ́ mi níbi ìwé ìpè báwọn ọ̀rọ̀ kí n kó gbọ́dọ̀ ọjọ́ ṣe lé lọ́dọ̀ pé ọláyìn kan náà yòrò kò tẹ̀mí wá ṣojú ilé iṣẹ́ multistream tm limited ilé iṣẹ́ tó ń ṣe ewé àtẹ̀gùn tí wọ́n fi kó pọ̀ tí wọ́n pè ní ginger herbal extract àti irú antiseptic herbal soap kínní kan ni tí bá ti wá tẹ́lẹ̀ ginger àti irú soap la máa ń sọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n ní ìsìn àwọn nǹkan kan tuntun kan téèyàn ń mọ̀nà lójoojúmọ́ ilé iṣẹ́ ọ̀hún tó ti wá ń
0: pèsè ìgbẹ́
3: kò ní ìdí ẹni à ń gbéyàwó bọ̀ wá bá kò ní garun láti bí ọjọ́ mélòó kan sísìn a máa sọ pé tó tún ń ṣe nǹkan báyìí tó tún ń ṣe nǹkan báyìí ṣùgbọ́n inú mi kìíní kan ẹ̀yẹ ẹgbẹ́ ẹ̀yà àfẹ̀yẹ pamọ́ ginger herbal extract tewétegbò la fi ṣe tó ń ṣe ìwòsàn oríṣiríṣi àìsàn àti fi wo àìní iye àìsàn nítorí ewé tọ́lọ́run fún wa ó lágbára débẹ̀ kéèyàn tó wá kó 76 kó fi ṣe ìgbìn yẹn ọ̀kan ẹ̀rùn pẹ́ṣẹ́ ńlá ni ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwa tún ń sọ ìyẹ̀wò kìíní yìí a tún ń sọ dowó bí o la ṣe ń sọ dowó à ń bá lè ṣe dowó pọ̀ àbába ti bá lè ṣe dowó pọ̀ tán ní ká ṣe ń tà ń ṣe friday ni wọ́n fi hàn láti jí wa láàárọ̀ ẹ̀yin náà wá wà ní ẹ́nìs.
0: o kọ kẹtìrì.
3: Àfi yóò tún máa kẹjú sí yóò tún máa fẹ̀ sí ni ṣùgbọ́n ẹni tó bá fẹ́ mọ̀ pẹ̀ dáadáa a níbi tá a ti mú ṣe ìdánilẹ́kọ̀ọ́ tá a jókòó àwa àtẹ̀yìn tá a jọ ní
0: ọsán. Ẹ tí ọba fẹ́ wá tí ọba lè dánilẹ́kọ̀ọ́ yẹn tó fẹ́ rà kí ni n fún gbadun
3: àyè. Ẹ yóò máa fi nọ́mbà tí ó fi tí o fi
1: ìyá ti kárí ayé gan
3: o ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni iṣẹ́ ìmọ̀ tí mo sọ
1: ọmọ ti kárí
3: tí mo sì sọ pé ṣe ìbẹ̀rẹ̀ ni pé tí ilé iṣẹ́ tí wọ́n á gbé jáde ní ìsìn àwa tá a ti ń ṣe tẹ́lẹ̀ mo kí wa kú oríire pa àti join àwọn tí ò tí join mo kí wọn kú oríire in advance lẹ́yìn tí ó bá join lọ́la
1: ẹ̀yin ọ̀ra ògùn yẹn jinja ọ̀ra fún ìwòsàn tí ń ṣe lágọ̀ ara
3: rẹ̀ tó bá ti wá rí ìwòsàn tó lanu sọ fẹ́ lomi tẹ́lomi ti pàṣẹ wà bá iléeṣẹ́ tó pọ̀ yóò bá dowó fún
1: un yóò máa gbádùn
3: yóò tún máa lówó ẹ mọ̀ pé àlàáfíà méjì ló wà
1: ẹ mọ̀ jẹ́ ìyàngbọ́ ẹ kọ́ mi.
3: ẹyà ní ìlàjọ ń sọ rẹ gbogbo àwọn èèyàn tó bá fẹ́ wá gbọ́ kí wọ́n bọ̀ lọ́la níbi ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe lókè àdó kọmọ bá gbọ́ náà ní ọjọ́ sọ ẹ máa bọ̀ ní ọ́fíìsì wa tó wà ní ẹgbẹ́ iléepo dove lókè àdó lọ́la ibi ìwú tẹ bá ti ń bọ̀ ẹ kàn bẹ̀rẹ̀ iléepo dove lọ́nà tó lọ láti mọ̀lẹ́ tẹ́sí dùgbẹ̀ kò ní méjì complex tó fẹ̀ dẹ́ ti ń gangan
1: gbogbo àti àti ń wá bẹ̀yẹn láti gbà yìí
3: ǹjẹ́
1: complain rárá
3: àfi tí wọ́n bá complain pa àwọn arúgbó àwọn tó lálàáfíà àti máa ń sọ tẹ́lẹ̀ pé ẹni tó bá lò tí ò bá rí iṣẹ́ rẹ̀ kó pè láti sọ pé mi ò rí àbí ó bá ilé iṣẹ́ ìdòwòpọ̀ wá pàdánù wà náírà tó wá complain pé mo pàdánù owó kó ṣẹlẹ̀ rí nítorí pé n tọ́lọ́run fún wa kì í ṣe awúrúju n tí ó pẹ̀ dáadáa tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń lò ní ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ lọ lọ́la òde yìí ẹ máa bọ̀ níbẹ̀ yẹn níbi ilé ọ́fíìsì wa tó bá wá rí ọ̀nà ibẹ̀ ẹ jẹ́ ká fi fóun nọmbà tẹ́ ẹ fi tá a fi júwe
1: fún ẹ kọ́ júwe náà
3: ta bá ń bọ̀ láti dùgbẹ̀ tá a lọ mọ̀lété ẹ bọ́lẹ̀ ní ilé epo dove
1: ẹ
3: òun ló tẹ̀gbẹ́ ti ilé epo dove ń gbogbo wọ́n jọ kọjú sí ilé epo míì ap tẹ bá jẹ́ pé mọ̀lété náà lẹ́yìn tí ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní ilé epo ap ẹ wá cross sódì kejì ẹ rí òun àti dove lẹ́gbẹ̀ kejì
1: kẹ́ni ayé abẹ́
3: ẹ ti rí wọn ta bá tì nísàlẹ̀ wọn ta oríṣiríṣi nǹkan
1: sàlẹ̀
3: ẹ ti rí signboard jìnjá gbangba gbangba ó wà níwájú tún wà lẹ́gbẹ̀ẹ́
1: aago mélòó
3: lọ́ba aago mọ́kànlá láàárọ̀
1: lọ́la
3: kẹ́mi bọ̀ ẹ máa ẹ wá sórí rere kún orí rere
1: ọkùnrin nìkan ni
3: gbogbo èèyàn ẹni tó bá ti mọ̀ pé ò nílò owó
1: ta ni kẹ́ ẹ ṣe
3: àtẹnitó nílò owó àtẹnitó nílò àlàáfíà ayọ ẹnikẹ́ni kódà ó tún dá wa lójú pé a máa tún fáwọn èèyàn ní jìnjá àmú lọ́fẹ̀ẹ́ tó bá wá ṣiṣẹ́ kan máa bọ̀ kan wá kan wá
1: dùn
3: ẹ wá fẹ́
1: ntí ọláyanjú bá fi dúró tì nǹkan ó kọ gbọdọ̀
3: báyìí alágbẹ̀dẹ yóò mọ̀ dáa fún yín ọlọ́run ti bá wa ṣe débì kan 08072991935 lẹ́ẹ̀kan sí 08072991935 tí màá fi kalẹ̀ odo ẹjọ odo eje eji ẹsan ẹsan okan ẹta
1: de
3: ẹsan zero zero 7299-1935 ẹ ṣe àmọ́ retí yín lọ́la
1: àlàáfíà wa àwọn nílé fi àfíà àmọ́ fèyí ṣe lọ.

0: níbẹ̀ lóní lágẹ̀lú ẹ̀fẹ̀ ní kẹ́ ẹ máa gbọ́.
1: Lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7. Gúdúgbẹ̀.

0: kundanu na ama ma so meji lo won
1: e we mi jade
0: o ya kile jalo jalo ja ku li be
1: e ka so ni
0: ameni
1: ko ka kiri agbaye
0: akiri o dare
1: o ja kan ni wa ni ayin lagelu 96.7 FM okay to gaju ki to nfe de o ka gudu gberin lagunle si
0: bebe
1: ibe le tin gbo wa jale jaku kaaki
0: beni
1: igumerin agbaye
0: beni o
1: saju ngbogbo timi tayo yin ladun aburo iloko mi o le wa nsele nju a
0: nsele nsele
1: ara ti le gan sin gbo won pa mo ra ajalu la bi abura yi oni ka go
0: ami ami ase edumare
1: awon isele to je kayefi ti bi ati ta dale aye o la tun mu ko yin photo ni ta pe ni gudugbe ni kan lagilu fm okay to gajuki okan ojo kan awon iwe iroyin ojojumo le wa nigeria won se be won ti wadi
0: won wadi
1: iwe iroyin daily post onbe waju ti be ni punch ugbeyin ajo akore njo le wa nigeria na wa di photo
0: ni
1: be ni mo ri iwe iroyin the guardian le ti ona lekwe
0: won le
1: waju ti a photo
0: won le si be
1: se o te ro ti wa e ma gbagbe ko be se ngbo wa kete kete on le lori ofe lati lo gboju o wa life and direct ke wa e ma wa share ko kan ile
0: o da na emi fi anfani kiyin lapodo temi wipe kabo sorry iroyin le ta pe ni gudugbe ni kan ni lagelu 96.7 fm okay gajoke gudugbe labi ko ni se lona odo ti wa awon eyin to ti wa se lorilede nigeria olorun ba yo ba ni da si o ki awon ijoba na ki a si tun ba wa moju to kini on ko ni baje fe ni kokan wa fola shade ajalan loruko temi ti mo nje
1: akomo gudugbe rin to nbe nwaju ti ni photo ni se mo pe ba ba ti nside gudugbe rin àwọn abílẹ̀ ń já orí ẹ̀ tó jẹ́ gudugbe
0: òun
1: la ọkọ̀ máa fi torí létí náà kó tó di pé a bẹ̀rẹ̀ sí máa kó àbàrá bó ṣẹkẹrẹ tí ó máa pọ̀ tọ̀ fún ẹ̀ sílẹ̀ àkọ́mọ́ ẹ̀ tó ń bẹ ní iwájú mi ló ń ṣàfọ̀mọ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kogi ti jẹ́rìsí ikú akẹ́kọ̀ọ́ kan o eléyìí tí ó ti wà ní ìpele àṣekágbá ní ilé ẹ̀kọ́ fásitì lọ́kọjà léyìí tó kọ ní jẹ́ sara ojúdùmù ìdókò wọn ní lóòótọ́ ìlú dàgbìnrin fáyé ilé tí wọn déédéé rí òkú ẹ lẹ́bàá ọ̀nà nínú kọjá ìròyìn ń bọ̀ lórí ẹ lẹ́kùn kẹ́kẹ́ o.
0: ìròyìn yìí tó wà níwájú tèmi ẹ mo rí ìròyìn náà láti inú ìwé ìròyìn ti the guardian nílé tó wà níwájú mi o ìròyìn ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ajínigbé wọn tún ti jí àwọn akẹ́kọ̀ọ́ mẹ́fà míì gbé ìyẹn ní sàǹfàrà léyìí tó jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà ti wá pariwo síta wọ́n tún ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò eléyìí tí ó ń ṣe fi àgàn báwo ni ìròyìn yẹn bó àwọn ló ti ṣe lọ ìròyìn yẹn làwọn pè ní gudugbe lọ́sàn-án tò ní ẹ̀yìn ó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ló jẹ́ òun.
1: ó dá ẹ jẹ́ kí èmi náà ó túmọ̀ mí ìkò yìí ní pápápá ìròyìn ló ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ di mímọ̀ wípé àwọn ọmọ ogun lẹ wa nàìjíríà kan tó ń ti àwọn èèyàn míì tí wọ́n jẹ́ márùn-ún ó ní wọ́n ti dágbére fáyè níbi ìjàmbá ọkọ̀ ojú owó tó wáyé ní ìpínlẹ̀ àdámáwá àsìkò tí ebi bá ń pọ̀nà àwa ò ní rìnà o ogun orelé kò dé ilé oroko kò dóko ó ti òkòròkò dóko òkò tó lé kùmárì kò ní jẹ́ ìpín tiwa o.
0: àmì àṣẹ ìdùmàrè yìí tó tún wà níwájú tèmi tó jẹ́ ìròyìn gudugbe yìí òun náà ló mọ̀ jẹ́ ìròyìn tí ó bani lọ́kàn jẹ́ o wọ́n ní ó kéré tán àwọn èèyàn tí wọ́n jẹ́ olùjọsìn tí wọ́n jẹ́ márùn-ún níye eléyìí tí àwọn tí wọ́n jẹ́ ajínigbé tí wọ́n pé wọ́n jí gbé lọ ìyẹn ní ilé ìjọsìn ti ecua níjọsí ṣé ẹ gbàgbé wọ́n ní ó kéré tán àwọn márùn-ún nínú àwọn tí àwọn ajínigbé tí wọ́n jí gbé lọ wọ́n pé wọ́n ti dágbére fún ayé pó dìgbà ó ṣe o ìyẹn ní àkàtà àwọn tí ó jí hàn gbé wọ́n níṣẹ́ rí àwọn tí wọ́n jí hàn gbé náà àwọn gan o ni wọ́n ṣekú pa àwọn èèyàn o ìròyìn yẹn lọ́sàn-án tòní ó ti di ìròyìn tá a pè ní ìròyìn gudugbe ẹ̀yin ó sì máa gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́.
1: ó dá ẹjẹ́ lọ tààràtààrà o ìyẹn sí ìpínlẹ̀ míì
0: ìpínlẹ̀
1: wa nàìjíríà ìpínlẹ̀ pẹ̀tù gan lọ́kàn nítorí pé tilé tukun náà ti gbèjò ìwà àbàjẹ́ àti ọ̀daràn ó ti di tọ́rọ́ fọ́kálé ní nàìjíríà wọ́n wí pé wọ́n ti gbẹ̀mí ẹnìkan tí wọ́n sì bá ọ̀pọ̀lọpọ̀ sáré oko jẹ́ nínú ìkọlù alágbára tó wáyé ní bákínládé àti ní ìlú.
0: ó dá ẹ jẹ́ kí n lọ sí inú ìwé ìròyìn punch eléyìí tí ó kalẹ̀ níwájú mi pẹ̀lú àkòrí kan èyí tí mo tún rí wọ́n ní àwọn ọmọ ogun orí ilẹ̀ nílẹ̀ wa nàìjíríà ó ní won tun tin se tomo oko ile to yato si tomo ale o ni se ri iko awon ti won je omo ogun ori ile ti adinkai iroyin si je ko di mo wi pe won ti se ku pa awon eyan kan ile ti won pe won ti fura si han gege bi agbesumomi iyan ti ko ti swap won pe awon adota niye lara awon agbesumomi yi o na ni won mu bale kan niwo wa ni won ti pada mu bale bawo ni iroyin to ti se ro papo mara won iroyin gudugbe o la wa pe nbi eyin gbo basiko ba ti to lori e
1: o da eja lo tara si ipinle yobe ile ise olopa ni ipinle na o ni won ti ke fi ibudu kan ti won ti ro ibu labele report school no le to yori si bi won se gba awon afurasi odaran na ti won ro ibu nile yin meji ototo agbenuso ile ise olopa ipinle na ipinle yobe ESP Dungos Abdul Karim ilokedi
0: sari iroye yi to wa niwaju temi oja iroye gudugbe sugbon oja iroyin ta le kogbon be won ni enikan se poruko re ni Yusuf Usman en odun marun le ni ogoji o ni ojo ori re o won pe ohun gan solu bayi o ni o mo se ninu kanga won ninu ninu kanga omi eleyi ti o wo lohun won ni se ri kanga ohun e n gbianju ni lati mu ero bare ni soro re eleyi ti ojabo si ninu kanga yen won ni afisholom ton na wo be oni o mo pada fi dagbere fun aye pe o digba o se ipinle Kano oni isele yen lo ti sele na ni o difa fun opolopo awon eyan mi ngba ti won ba fe fo oko ni ojo ona morose tayo iwo ko yi ni nkan ba jabo lowo won mo ba tun fe sare pada lati wa du nkan hun emi lo kokko se pataki e si mo mu fonu yin lo si egbe kanga debi pe yo jabo sinu kanga debi pe wa mo gbianju ati yo olodum ja resu o kon kaluku na sore ni iroyin elosan toni iroyin gudugbe lape o eyin gbo basiko ba ti to lori e
1: o da be ni ipinle kasina enikan to je olusu aguto ni ipinle na ti ke gbagari latari bi awon to je agbeban se fiti pati ku oku dada won ko lati mo ki won ti awon ile ijosin to tun mewa pa iyen ni ti buturu awon agbegbe kan ni ipinle kasina awon agbegbe wo ni nigba ta ba doju agba mi gudugbe rin foto ni ibi lati jere tan
0: awon alakolo n kigbe kan oni owo loma tite o kini to sele sibe won ni nse ni won ti so gbogbo awon ara ile wipe awon ara ile ti jade leyin eyi oni won ba se solo sinu ile onile amo nko won o mo wipe awon eyan won si nwo won owo pada ti awon eyan yi o awon meji ninu won ni nigba ti owo te won nko e fe gbon ti won so losan toni le yin o gbo ro yin yen ninu royin leyi ta wa pe ni gudugbe gangan
1: o da okan re to nbe niwaju temi to ri pe ko si bo se le ri kori won ni pe kankan ki omo olore ko si ko jin si koto mana mana yo pada sise iyanu ni o ati pe olooto ko ni ko si ipoka oni ile ejo ti won ti nbeju awon esun to ro mo ibalopo ati idi ajeni to ro mo takuntagun ni ipinle Eko to wa ni Ikeja oun lo ti pe ki Dauda Salami ti won fi esun ni pe o fi tipa ti kuku won ni ise na lo fi jiran soko si omo bi nkan ati pe o tun ji onito n gbe pe ko ma ba le e lo pe ko je bi esun ti won fi kan won pe awon ti won fi esun kan yi ni won kuna lati fi emi ma je ni nsu lede o
0: o da iroye yi to tun wa niwaju temi na lo mo to salaye oro won ni enikan ile to je pe olusire owo ni won ni onitan owo pada te ni papako ofurufu ile si nbe ni ipinle Eko lori esun kan ile ti a fi kan o esun wo wa ni won ni esun awon ki eyan ma lo awon owo kan ma ara owo ohun ti a ni o to milionu milionu ile mo po gan ni milionu die o lo fi din ni igba ni milionu owo naira oni ri lakata onitohun bawo wa lo ti sese to fi gbe aduru milionu yi to fi ro ma ara re ti a fi ri pe ohun gangan oni won pe ni afurasi oni wo daran gbogbo e losan tun ni o ti di royin ta pe ni gudugbe shoki ba inu eti gbo tin o na ni o pada bo si
1: e je ka tun lo tara sinu we royin daily post
0: okay na
1: lori oro awon agbebe ina mo tun ni o won pe lana odi nkan mo tun nbe ni ipinle Kogi awon agbebon to ju won komo ko le to le kokoko won na ni won ti ji iya kan gbe tun tun ni ebi ko lo alagbara to waye ni ipinle Kogi lohun agbegbe wo gan lo ti waye nigba ta ba doju agba ni gudugbe ìmọ̀ láti jẹ yín tán.
0: ó dá aṣẹ́ rí ìròyìn eléyìí tó wà níwájú tèmi yìí ó ń gan la wàá máa ń pè ní ìròyìn múso múso múso múso o wọ́n ní kò dín ní àwọn ọ̀dọ́ ilé tí wọ́n lọ bí ọgbọ̀n níye ìyẹn ní ìpínlẹ̀ Edo ilé ìtọ́jà wípé wọ́n ti kọ́ ní ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ bó ni àwọn ẹ̀kọ́ bí èèyàn ti ṣe lè jẹ́ aṣáájú rere àwọn ẹ̀kọ́ bí èèyàn ti lè ṣe máa ṣe ìjọba eléyìí tí ìṣèjọba rẹ̀ tí ó mú yányán tí ò sì ní í ṣe ha pẹ̀lú àwọn aráàlú eléyìí tó jẹ́ pé orí òní máa ta àwọn aráàlú wọ́n ní ṣe wá rí àjọ àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn lágbàáyé eléyìí tí ó jẹ́ àjọ àwọn orílẹ̀-èdè aláwọ̀ funfun wọ́n pé òun náà ni wọ́n ṣe àtìlẹ́yìn fún ẹ̀kọ́ kíkọ́ eléyìí tí àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n lọ bí ọgbọ̀n yìí tí wọ́n lọ kọ́ ò báwo wá ni ọ̀rọ̀ yẹn ti ṣe lọ gan tó fi wá di múso múso múso inú ìròyìn tẹ́wà ń pè ní gudugbẹ̀ lẹ́tùn ti láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lọ́sàn-án tù ní.
1: ó dà bẹ́ẹ̀ ẹ já lọ sí ìpínlẹ̀ Ògùn
0: ó yá nìṣó
1: mo ti mú ìròyìn kan o tó ń wí pé àwọn tó jẹ́ olùgbé ní agbègbè Akimbo tó wà ní ìjọba ìbílẹ̀ Ewékorò ní ìpínlẹ̀ Ògùn òun ni wọ́n ti kọ̀wé ẹ̀hún nù sọwọ́ sí ìjọba ìpínlẹ̀ Ògùn lórí ẹ̀sùn wípé iléeṣẹ́ kan tó ń ṣiṣẹ́ tiẹ̀ ní agbègbè ọ̀hún ó ti ba omi ilé tí wọ́n ń lò jẹ́ ilé tí ò sí omi tó mọ́ gaara má tó sara lálàáfíà ní agbègbè náà tí wọ́n sì ń kígbàjáde wípé àfi kí ìjọba kó bọ̀ lọ́wọ́ sí i tó ń tẹ́nu ẹ̀ ó ní wọ́n pé gómìnà Mbà ti ìpínlẹ̀ Enugu
0: òun
1: ló jẹ́ pé àwọn aṣojú ilé ẹ̀kọ́ ASUT lọ́hùn-ún tá a mọ̀ sí Enugu State University of Science and Technology òun ló ti fi wọ́n sọwọ́ o sí dùnmá lọ́hùn láti lọ rí kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ìgbàlódé àtọwọ́dá tá a mọ̀ sí AI Innovation Knowledge wípé àwọn ọba ní báyìí wọ́n lè lo ìmọ̀ tán gbà ń bẹ̀ láti mú kí ìtẹ̀síwájú tó ń bá wùjọ ní ìpínlẹ̀ tìtò ní.
0: ó dá ẹjẹ́ ká kọjá lọ sójú ọjà ń ti wa bọ̀ sóti wà ń kalẹ̀ ẹni tí ó tajà tiẹ̀ ẹjẹ́ kó tajà rẹ̀ kó polówó ọjà kó sì tún ṣe ìkéde gbogbo eléyìí tí àwọn èèyàn tí wọ́n ti fan owó fún nígbà tó bá wá lọ tá a bá wá padà wá ń kọ́ á wà bọ́ sáà ní gbogbo ìròyìn eléyìí tí a pè ní gudugbẹ̀ gangan àmọ́ rírì yín pẹ̀lú.
1: ẹ ṣeun ọ̀kan náà tún rèé kó tó di pé àdàkà lọ sẹ́ka polówó ọjà àwọn ìkànnìkàn láwùjọ tí wọ́n ń pé àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun kó ṣe bẹ́ẹ̀ kọ́ wí o ìwọ́n ti ké sí ìjọba lẹ́lẹ́kàjẹ̀ka wípé káyọ̀tì máa jígìrì sí ọ̀rọ̀ ìdíyàjẹni tọ̀rọ̀ mọ́ akọ òǹtabu pàápàá jùlọ ti máa tọwọ́ àwọn ọkùnrin wáyé sí àwọn obìnrin ẹ máa ṣe wọ́n ní ìṣekúṣe wọ́n ṣàfọ̀ mọ́ pé wọ́n bá ń gbé ìgbésẹ̀ tó ń dákaakì tí ìyàtọ̀ sì gbópọ̀ wà fún àwọn akọ tàbí ọkùnrin ilé ìtọ́ bá ń dí àjẹ àwọn ìyàwó wọn lábẹ́ òfin yóò túbọ̀ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kò sì wọ àgbèjẹ wọn ẹjẹ́ akólówó ọjà àárín gbogbo gúdúgbẹ̀rùn láti pàdé ìpadàbọ̀.

0: What are the what we want?
1: Admissions are now open. Training season runs from June 1st, 2026 to May 31st, 2027. Visit us today at B30 Grand Mall, opposite Abishekola Albarika Shopping Complex, Bojija, Ibadan, or call 0806-246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.org.
2: Reliance Future Football Academy. Ipele awon ogun ojo ola.
3: Bọ̀sùn ṣé òsì òṣìṣẹ́ ni ẹ wo ọkọ̀dà ká fi ṣiṣẹ́ náà ló ti daṣẹ́lẹ̀ àṣìrówó tún ṣe. Mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún ìyànlówó gidi.
4: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá ní ìwọ ni àbí apprentice ti ń dágolo.
3: Ẹ agbá bẹ́kàlẹ̀ wọ̀ ẹ lọ bèrè mímú sílẹ̀kọ̀ ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ̀ jẹ́ mọ̀ ṣiṣẹ́ ọ̀kadà.
4: Àjẹpọ̀ ìbáríwo iléeṣẹ́ Betalife Bakery ni o. Ìlú Mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n pariwo páwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá nípa gbà bẹ́kà ni ó ń tòótọ́. Owó tó kéré jù tí wọ́n san ní Betalife Bakery fábà bẹ́kà tó lè dájẹ̀ mú bẹ́kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omi gan tó jáfá 48 jù iṣẹ́ tó sì mọ̀ sí ìwé ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó ní ìtumọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Ètè máa ń lọ Betalife Bakery tó wà ní Malete Mbàdàn ní Káwọ̀sì. Kó o lọ gbaṣẹ́ ẹni yára lògùn gbé o. Nọ́mbà yìí ni ẹ pèsè 0803-930-8173 lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
5: Jẹ́ ẹ ti gbọ́.
6: Kíkíní.
5: Wípé ìròyìn ti dé fún gbogbo ẹni tó fẹ́ san owó náà tàbí ra tókì.
6: Báyìí ṣẹ̀ṣẹ̀ lọ ọ́fíìsì IBEDC.
5: Pẹ̀lú ìlànà iRecharge.
6: Lójú ẹsẹ̀
5: ni o.
6: Báwo la ṣe lè máa lo iRecharge?
5: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín.
6: Ẹ ṣí iRecharge app yín.
5: Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókì sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti san owó yín ní sẹ́gbẹ́ aya. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní ọ̀pọ̀ àṣùwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ̀rọ sì ti sanwó sórí ẹ̀.
6: Lẹ́gbà IBEDC tókì yín.
7: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
8: iRecharge sanwó náà ní rọrùn.

0: tayo Ọlọrun Ọlọrun o saanu re gbogbo eto ba safile itagbara re ba file ka ni ko da se bosu oju ti
1: nta jo nfa la
0: eh mejeji na ni ejo mo ara yin to a ni ko si jo si nle
1: pa ori yen to so
0: mi ori tan o
1: to ko jo
0: mi ori tan o da bobo
1: okay
0: wala
1: gba ni se wo te Ọlọrun
0: kilo kemi semi emi ko mo ni abigi ni to wa kemi nbe e ka bo pada jare lati
1: eyi te n gbo wa
0: ni oju oja lohun
1: ma wo bi kini npa wa lerin bayi
0: eh a mo mo poti e
1: koja e ko
0: nbo a mo mo poti e yan mo gbodo ki ko to de iku to le mo wa teyin o ba ti ti o ba nke sara to si wa pada para
1: ah e la se ga awon egbemi
0: e dakun e jo la bi oni sele si olohun o ba ni dasi o ye ja ma tese waju pelu iroye le ta wa npe ni gudugbe ni kan ni lagelu 96.7 fm ke gajoke mo bo si inu iwe iroyin ti the guardian eleyi ti o nbe niwaju tebi nbi won ni awon ajinigbe mo to ti se mi o iyen ni ipinle safara nibi ti won ti di awon kan ti won je akeko ti won lo bi mefa niye won pe won ji won gbe ni bayi awon ti won wa je asofin lorilede wa nigeria na to ti pariwo lori awon oro eleyi ti o n lo pelu eto abo lorilede wa nigeria bo ti n lo wi pe afi ki Ọlọrun ko mo ba ni dide si ki ijoba ati gbogbo awon toro kan ki mo dide si oro ede o iro yen o nsalaye oro wi pe awon ti won je ajinigbe oni won je awon ti won je akeko iyen nile eko ti politi federal polytechnic ti nbe ni Kaura Namuda iyen ni ipinle Sanfara ti won je agbe lo iro yen o nsalaye oro wi pe nigbati awon ajinigbe yi ti a ti lọ si ilegbe eleyi ti awọn akẹkọ ma n gbe ṣugbọn to jẹ pe kii ṣe inu ọgba gangan ni ilegbe ọhun wa to jẹ pe lawọn agbegbe kan iyen ni ilu ti Kaura Namuda ibẹ naa ni wọn lọ ti a ti lọ ṣe ṣaka wọn ni ibẹ ni wọn mọ lọ o eleyi ti wọn tun ti lọ gbo ewuro si oju awọn ọmọ ọlọmọ ẹnikan to jẹ alaga fun ijọba abilẹ ti Kaura Namuda nibẹ un iyun ni Minero Aidara iyun ni Kaura to ṣalaye ọrọ to si fi idi iṣẹlẹ ọhún múlẹ fun awọn oniroyin o ṣalaye wipe awọn ti wọn jẹ oṣiṣẹ eleto aabo òun naa ni wọn ti bẹrẹ si ni ṣe iṣẹ takuntakun lati ri daju wipe wọn gba awọn ti wọn jẹ akẹkọọ yii eleyi ti awọn ajinigbe ohun ti a ji lọ wọn ni wọn ti n ṣiṣẹ lori ẹ lati gba wọn pada ẹnikan èyí tó jẹ pé akẹ́kọ̀ọ́ ni ní ilé ẹ̀kọ́ náà ìyẹn Ibrahim Muhammad òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ o wípé ìkan lára àwọn tí wọ́n jí gbé lọ́hùn tí òun jẹ́ akẹ́kọ̀ọ́ ni ọ̀rá pálákúò ní àkàtà àwọn tí wọ́n jẹ́ ajínigbé yìí o wọ́n ni ó sì wá fi àwọn mẹ́ta eléyìí tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ní ìnà tí wọ́n jẹ́ ọkùnrin wọ́n ló fi wọ́n sílẹ̀ nínú àkàtà àwọn ajínigbé àti àwọn obìnrin míì náà eléyìí táwọn náà tún jẹ́ mẹ́ta ìtí gbogbo wọn tí wọ́n ń bẹ nínú ìgbèkùn àwọn ajínigbé o nígbà tí ìròyìn ọ̀hún tó ń ṣàlàyé ọ̀rọ̀ síwájú iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ Zamfara ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ o wípé àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ elétò ààbò ó ní wọ́n ti ń ṣe iṣẹ́ takuntakun láti rí dájú pé àwọn rí àwọn akẹ́kọ̀ọ́ yìí gbà padà kúrò ní àkàtà wọn tí wọ́n jẹ́ ajínigbé nígbàtí ẹnìkan tó ti ń gbẹnu sọ ìyẹn fún iléeṣẹ́ ọlọ́pàá níbẹ̀ ọ̀hún ni dsp yazid abubakar ti ń ṣàlàyé ọ̀rọ̀ ó sọ̀rọ̀ síwájú oníṣẹ́ rí ìkọlù èyí tí wọ́n ṣe sí àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ọ̀hún ó ní wọ́n mọ̀ ṣe sí wọn o ní agbègbè kan ilé ìtọ́jú pé kìí ṣe inú ọgbà ilé ẹ̀kọ́ gan lọ́wà ṣùgbọ́n tí àwọn akẹ́kọ̀ọ́ ń kọ́ tí wọ́n rà ń forí wọn pamọ́ sí ìyẹn ní agbègbè ti Kaura Namuda gẹ́gẹ́ bó tún ti wá ń ṣàlàyé ọ̀rọ̀ síwájú àti síwájú sí ó ní kan lára àwọn ọmọ yìí náà ló ti jàjàbọ́ kúrò ní àkàtà àwọn tí wọ́n jẹ́ ajínigbé yìí tó sì wá jẹ́ pé àwọn mẹ́fà nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ náà ti ń bẹ ní àkàtà àwọn ajínigbé ọ̀hún àwọn sì ń bẹ ńbẹ gẹ́gẹ́ bó ti ṣe ṣàlàyé wọn ni lọ́wọ́lọ́wọ́ báyìí wọn níṣẹ́ rí ilé ẹ̀kọ́ ọ̀hún òun náà ni ó ti dúró déédéé o léyìí tó jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ elétò ààbò ńbẹ wọn ti dúró wámúwámú tí wọ́n sì tún ti mú ọwọ́ ètò ààbò wọn tí wọ́n tún ti fà á lé dandan sí i àmọ́ ṣá àwọn tí wọ́n jẹ́ aṣòfin nílẹ̀ wa nàìjíríà ó ní wọ́n ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé tọ́ ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ààbò nílẹ̀ yìí ó tún ti di k ka moju to kini ohun bo ti to ati bo ti ye o
2: o da be o kan re ti o nbe ni waju temi na o lo nsafun oro di mimo o wi pe awon eyan mefa ni won ti dagbere faye nibi ijamba oko oju popo kan to waye ni abala nwoke ni oju opopona yola zong ni ipinle adamawa o abo iroyin to ntun lowo lo npe ijamba oko yi lo ni se pelu oko kan ti se oma bus ati oko tawon omo ile ise ogun nigeria ti won fi nwode eki military patrol vehicle ile ti won so ni mara won ni oju opopona mu won ni nkan bo lati apa abi kan ti keji si nbo pelu ere lalala ti won si lo re dagun ara won enikan ti se le suju re ni pe awon irun marun ototo inu nbe ninu won ma bo si yi ile ti won fi di oro mule pe won juna ni ewu ni o ta yo mimo teni e ko le dan won mo nitori pe oko na o gbina loju ese nigba ti won dagun ara won ni be ni won pe omo ogun le wa nigeria kan na dagun faye ni bi ijamba ohun eni keji won na won fi di oro mule pe won na fara pa yen na yen na be ni won pe nse lo wa ni ipo yoku yo ye bayi ijoba ipinle adamuwa na pajulo igba keji gomina ipinle na ọjọgbọn kalitakwa fọrọta ohun ló ti fìdí ọrọ múlẹ pé òun ga ń bẹ lójú ọnà ọhún sí mubi fún àwọn iṣẹ kan ó ní pàápàá jùlọ lásìkò eléyìí tí ìṣẹlẹ alágbára ọhún tí ó ṣẹlẹ tó sì pe rẹ láàrin ògán ní ibẹ ẹnìkan tó wá jẹ ìrànlọwọ pàtàkì sí igbákejì gómìnà ọhún ìlú fìdí ọrọ múlẹ wípé lójú ẹsẹ eléyìí tí wọn ti gbọrọ náà ó ní ìjọba ti darí àwọn èèyàn lọ́kọ̀ òjò kan láti lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ láti lọ rí kó àwọn tó dágbére fáyé ńbẹ̀ lọ sí ilé ìwòsàn kan tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ ọ̀hún tó wà ní yola kí èyí tó sì farapa yánnayànna kó rí ìtọ́jú gbà.
0: ó dá ìròyìn èyí tó tún wà níwájú tèmi ló ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹnìkan tẹ́ porúkọ rẹ̀ ní usman yusuf ẹni ọdún márùnlé ni ogójì òní ọjọ́ orí rẹ̀ o wọn ni onítọ̀ òun ó ti dágbére fáyé pé ó dìgbà ó ṣe o lẹ́yìn ìgbà tó há sínú kànga kan ìyẹn ti ń bẹ ní ìjọba ìbílẹ̀ ti dawanki tó fa ní ìpínlẹ̀ kano wọn ni ó há sínú kànga òun láyìn ìgbà tó ń gbìyànjú láti mú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ eléyìí tí wọ́n pe ó jábọ́ sínú kànga náà ìṣẹ̀lẹ̀ yìí náà lọ́ṣẹlẹ̀ tí wọ́n sì fi sínú àtẹ̀jáde kan èyí tó jáde láti pasẹ̀ iléeṣẹ́ panápaná ti ń bẹ ní ìpínlẹ̀ kano láti pasẹ̀ ẹni tó dúró gẹ́gẹ́ bí alūkkóró wọn ìyẹn lápá abẹun ìyẹn saminu yusuf abdullahi gẹ́gẹ́ bọ́rọ̀ wọn ti ṣe jẹ́ kóde mímọ̀ fún ni wọn ni ọjọ́rùú wednesday ní nǹkan bíi aago mọ́kànlá ó kọjá àṣẹjú mẹ́tàlá òun náà mọ̀ ni wọ́n mọ̀ fi àtẹ̀jáde ọ̀hún tí wọ́n fi síta ò pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́ṣọlẹ̀ bẹ́ẹ̀ iléeṣẹ́ panápaná ní ìpínlẹ̀ kano ló ṣàlàyé ọ̀rọ̀ wípé òun mọ̀ déédé rí ìpè kan gbà ni o ilé ìtọ́ jẹ́ ìpè yàjóyàjó láti pasẹ̀ ẹnìkan ilé ìtọ́ jẹ́ òṣìṣẹ́ fún iléeṣẹ́ náà ìyẹn kàbírù tààtà gẹ́gẹ́ bọ́rọ̀ wọn ti ṣe wá ń tẹ̀ síwájú wọn ni lọ́gán tí iléeṣẹ́ panápaná ní ìpínlẹ̀ kano tó ti gbọ́ ọ̀rọ̀ òun pé tọ̀ ẹnìkan ó mọ̀ ti há sínú kànga o wọn ní pápápá o náà ní iléeṣẹ́ ọ̀hún ìlókù àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ rẹ̀ àti àwọn èròjà gbogbo eléyìí tí wọ́n máa ń lò láti fi dóòlà ẹ̀mí wọn ló di alele náà sì lọ sí agbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ wọn ní ìlú kan eléyìí tí wọ́n ń pè ní ìlú kóa ní ìpínlẹ̀ náà ní ìpínlẹ̀ kano ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ o gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọ̀hún bó ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ wọn ní nígbà tí àwọn débi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí ó ti ṣẹlẹ̀ wọn ní iṣẹ́ rí ọmọkùnrin náà ń ṣe oní fóònù rẹ̀ ní ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ rẹ̀ ló mọ̀ jábọ́ sínú kànga o ló bá kúkú wá wò wípé kíni ọkùnrin lòun òun náà lè ṣe ìbí òun ó sì wọnú kànga lọ tí òun ó sì lọ mú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ òun lè tó jábọ́ síbẹ̀ wọn ní bó ṣe lọ sínú kànga yìí rèé o nígbà tó wá ń gbìyànjú láti padà sókè láti gun òkè lẹ́yìn ìgbà tó ti wọ inú kànga ọ̀hún tán wọn ní bí kíní ọ̀hún bí ò ti ṣe lè ṣe é ṣe nu ni o tí yóò fi dágbére fáyé pé ó dìgbà ó ṣe lọ́wọ́lọ́wọ́ ìròyìn ti jẹ́ kó nínú wípé ara olóògbé ọ̀hún wọ́n ti gbé fún olórí agbègbè kan eléyìí tí ń bẹ ńbẹ yìí ni alhaji muktar kọlọ́run bá kọ́ dákun kọ́ jọ ọ́ kọ́dọ̀ lè fẹ́ yẹn.
2: ẹ já lọ sí ìpínlẹ̀ yobe pápápá wọn pe iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ni wọ́n ti tú àṣírí ibùdó kan wò eléyìí tí wọ́n ti ń rọ ìgbín lábẹ́lé ní porting school níbẹ̀ náà ni won ti mu awon afurasi meje ototo agbenuso le ise olopa ipinle yobe ESP Dungus Abdulkarim o sapejuwe ise ti awon se ohun gege bi aseyori nlanla ma pa julo latari igbogun ti awon to je odan amoran iyen ni ipinle ohun gege bi alaye e o pe awon osise le ise olopa to wa ni ekun Porting School ni won fowo sowopo pelu ile ise olopa ti o wa nibe be lo je pe won sise ohun lase talaka se pe ni ojo keji osu kefa oran ta wa latari itanran mo tun gbe mokan ti won fun ni ise olopa mo pe a n fi tun ile titi ile ise olopa ti Porting School ti won ri gba inu sokun fa ifowo sowopo awon olopa ni ekun jekun tun sumo ebe lati jo sise ohun ti won si se ni aseyin ti alaka won se po be ni won ri pe awon kan lo ibugbe awon ti won ti ro iban ni ile wa Nigeria bi be lo je pe awon afurasi meje kuran si eda ini awon gba mu ni ebe loju ese be ni Abdulkarim fi kun amoye e bi pe awon sise ohun won di barako ya lu won awon lo si agbede kan ni to je pe o wa ni Tasha Hadra ni oju bika oju ona bika to pe ni Danchu One Porting School nigba ta won di agbede yi sade iwa ni won ran be kini so ko kini se ada oju ese igbe afewe ina la won sa awon afurasi meje ohun toto pelu awon nkan jagun lorisirisi won ni awon ibran ile ti won ro labele to je meji to je iniwo won gba pada awon ni awon ibran kan na won ni won to bi mẹrin le ni ogun won gba pada ati orisirisi awon nkan mi to je ibran won ni ti mo awon ibran eletun to je ti ibile won ni won gba pada ninu won won ni koda anda ti n ko ona ko yin to ti awon nkan oloro mi ni won gba pada bee ni komisanna ọlọpàá ti ipinle ọhún usman kan fari jibin inú ti pàṣẹ fún àwọn ọlọpàá wípé ọrọ wọn ká mọ fi ọwọ ẹrẹ ẹrẹmù kí wọn wádìí ẹdí bíi gẹẹkọ ìbá ti gba wọn kòrò sí ẹdá míì tó yẹ pé iṣẹ tí wọn ṣe láti máa ran ìgbọn lábẹlẹ ilé tó sì mú kí ètò ààbò ilé wa kò yẹ sí.
0: tó ìròyìn yìí tó tún wà níwájú tèmi òun náà ni wọn jẹ ìròyìn bọsùn ń gbọ bọsùn.
1: járe ìpolówó ọjà.
0: ṣé kíni. Ọ ní ká máa lọ ọjà ní kí lọ ṣẹlẹ̀ gangan. ṣe rí ìròyìn eléyìí tó wà níwájú tèmi bí òun náà ni ó jẹ́ ìròyìn so ní kí n mọ́ lọ ni. ó dáa náà ìjà mọ́ lọ
1: lé wa. tèmi táyọ̀ yìí ládùn àbọ̀ olóko mi.
0: ó dáa náà fọláṣẹ
1: bí àjà wà lórí kọ́ ni. ìpolówó ọjà kan ìyẹn tún mú
0: mi. ó ti dà wọ́n
1: wa ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.
0: àmọ́ rírì yín pé ẹ̀ ń gbọ́ wa níkànnì lágẹ̀lú náà ti sítọ́ sẹ́wọ́n fẹ́ mu kè gájòkè ojú òní tèmi kọ̀ọ̀kan wa. fọláṣẹ bí àjà wà lórí kọ́ tèmi ìpàdé dalẹ́ láago mẹ́jọ àbọ̀ lórí ètò ìlera.

0: bí wọ́n bá ń sọ̀rọ̀ pé èèyàn làwọn lò nínú ayé bí wọ́n bá ń sọ̀rọ̀ wípé èèyàn rí tajé ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń rò wípé èèyàn tẹ́ǹdì ni bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹ́ǹdì kó tó di wípé ó làwọn lò right information nìkan ni eyín kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ́ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mọ́ wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú òmìnir lórí agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kínní yìí gẹ́gẹ́ bá ń dárúkọ yín àti iléeṣẹ́ tẹ wá ṣojú
1: orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ni Atiwa.
0: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
1: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní rárá pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi hàn àwọn èèyàn tí wọ́n lè fi máa make we owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa wò pé báwo ni àwọn tó make ẹ ṣe make ẹ.
0: lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́ irúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ni tí wọ́n sábà jẹ́ náà ni sógundogójì ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global.
1: eléyìí ò kì í ṣe sógundogójì ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ eléyìí tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa eléyìí ṣètò gbogbogbòjì rárá.
0: bí ò wá la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global.
1: èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ǹdì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
0: ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòòwò lẹ́fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
1: eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòòwò ní tó yàtọ̀ sí sógundogójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà àbáyọ míì.
0: a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà láà wá fún níléeṣẹ́ The Essence Global.
1: eléyìí ò kì í ṣe sẹ́mínà pure business presentation nílẹ̀ business briefing nílẹ̀ kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing nílẹ̀.
0: bá a bá fẹ́ darapọ̀ mọ́ Essence Global bó la ṣe tata tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
1: nọ́mbà tí àwọn èèyàn sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
0: ẹ bá ń tún nọ́mbà ń pèlẹ́ ẹ̀kan sí.
1: 09075101004.
0: ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kì í ṣe sógundogójì lẹ́yìn gbé dání iléeṣẹ́ ti
1: rí. rárá o eléyìí ò kì í ṣe sógundogójì rárá.
0: for the opportunity of those joining us that doesn't understand Yoruba, what do you have for us from your company, sir?
1: The Essence Global Project, we are not governmental initiative that show selected individual the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral. and we are launching in the city of Ibadan, that is why we come on here today.
0: so is this not Ponzi scheme?
1: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have much with you or you haven't make money before. But this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
0: So how do we join the Essence Global Project?
1: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call for you now.
0: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
1: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end at the comfort of your home soon.
0: So how do we join the Essence Global Project?
1: By mere sending your name and your location to this very number that I want to call now. 09075101004.
0: The number again, sir.
1: 09075101004.
0: àǹfààní ńlá ni wọn náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ The Essence Global Project. ó lè yìí kì í ṣe sógundogójì bẹ́ẹ̀ ni kì í ṣe tàlágbèdá ò nílò kó o mú èèyàn kan wà bẹ́ẹ̀yàn méjì wá kó tó di wípé wọn náà jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà lè máa fún èèyàn tó kúrò nínú kòsíkòsí. gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global Project. ojú òpó ńlẹ̀ kan sí ni 09075101004 09075101004. ẹ ṣeun o.

odowo agba odowo agba gbalẹ ni o odowo agba bakuko bako laye.

0: Ami olo. Ẹjẹ́ olo ilé ẹ̀kọ́ ni ilé ẹ̀kọ́.
1: Tewa le taro tun.

0: ẹ gbé ẹ ṣá wò bó ló ṣe sọ
1: ọmọ kẹ mọ kẹ mọ kẹ lákẹ bàjẹ
2: nǹkan tí pàṣẹ sọ pọ
1: ọmọ tó bá kẹ lákẹ bàjẹ máa ń mẹbi òbí ẹ ní òbí gbóná ni
0: lọjọ ọkẹ kó gbé fún ìdíkọ jẹ wọn mu ìfẹ ni o
1: ọdà bẹẹ o
2: ẹ ṣeun jàrá
1: ọdà bẹẹ o ẹ jẹ kó nídìí ìjókòó
2: ẹ ṣeun
1: tọkàn yín ní ẹ lè balẹ lọjọ ọla.
2: Thank you, ma.
1: Ẹ ṣeun
2: láti rúwà mi
0: ẹ ṣeun ma
1: ọpọlọ yín ò ní dàrú.

0: kò lọ gbà fọkọ ọmọ ẹ.
1: Ó kàn fẹ́ mọ bó ṣe ń lọ ni.
0: Kọkọ máa wá gbé kóun náà máa yọjú sí wọn lóòrèkóòrè.
1: Ṣé ẹ mọ̀ pé ọkàn péré ló bí ogún náà kan ṣoṣo mà ni tí ò sì wájú tí ò sì lẹ́yìn. Omi apá ti á jẹ́ ìyá mi torí ọlọ́run nínú ọ̀rọ̀ ọmọ yìí náà abiyamọ mọ̀ ni.
2: Hello.
3: Hello sir.
2: Yeah.
1: Ẹ ká sọ sá.
3: Ṣé ẹ mọ̀ kí èèyàn bá lámujú kúrò nípa ọmọ tó bá wà nílé ọkọ tó jẹ́ pé òun yọjú irú obìnrin bẹ́ẹ̀ ò ní pẹ́. Adé bayi ọmọ yẹn jẹ́.

0: kì í kú sọ pé ẹ̀dọ́ ẹkújọ́ mẹ́ta o ámújọ́ mẹ́ta o àmọ́ tó bá ti di pé wọ́n jà ní ó máa bì so ọdọ́ ó lè yàtọ̀ sí gọ́tẹ́ sọ bọ̀ sí part of gọ́tẹ́ sọ náà bọ̀ ṣe rí.
1: ẹ ṣeun sá.
0: hello.
1: hello sá.
2: hello.
3: ètò.
2: yes ma.
3: sùlànà sọ̀dí platọ yá.
1: iye bàdá sẹ.
3: kò ní bàjẹ́ fún yín o.
1: àmì ọlọ́run.
3: ọ̀rọ̀ tó gbé wá lọ́sàn-án ẹ̀kọ́ náà ni. gbogbo tó ń ṣẹlẹ̀ nínú ìdílé ni. ẹ̀kọ́ lẹ̀ fi ń kọ́ wa ká kọ́ ká mọ̀ dáadáa. lóòótọ́ yìí mi tẹ́sẹ̀ bá yín ní ẹni ètò nísìnyìísìn náà ni o.
1: bẹ́ẹ̀dá.
3: ẹ péjọ.
1: ẹ ṣeun.
2: ẹ ṣeun ẹ ṣeun ma. hello.
4: oyè
1: àtàkùn
4: lè ṣe. ẹyin yóò ìdílé bẹyẹ ìlú ọmọ bẹyẹ ọmọlókun ló máa ń àlàáfíà.
1: ọmọlókun ti ajẹ bàá
2: mi ọmọ yìí dẹ ọmọ ní
1: sèse kọnà sin ọmọlókun ọmọ kí lè rò dáná ọmọye dádì wa.
4: ọmọlókun ló máa ń dà tó bá ti yá ìwé wọn sọ pé kò tí mo bẹ sí ni kò mọ kàn sí so ìyá dẹ jẹ ìyá tó jẹ wípé ìgbà tó fẹ́ fi ọmọ
2: ọmọ fẹ́ fi ọkọ
1: ọmọ ìyá yà fẹ́ ọkọ ọmọ
4: lókun ló máa ń gbà lẹ́nu olú máa ikẹ́dọ̀ owó ọmọ bẹ́ẹ̀ ni àtìyá yẹn ọmọ yẹn máa dá ìkó mórí ìyá yẹn nígbà tó bá da lẹ́nu. ẹ̀ló.
2: àlò àlò.
4: ẹ̀hẹ̀ so ọmọ yẹn ó máa dá ìkó àgbà lérí ìyá yẹn báyìí pé ó dẹ̀ta kìíní jẹ́ torí tó ń sọ. ọkọ mi ni pé o fẹ́ fẹ́ mi pẹ̀lú ìmí àtọkọ mi báwo bí tó bá yé mi jẹ́jẹ́ ńsì tó inú àwọn ìdílé bẹ́yẹn irú ìyá bẹ́yẹn kò tọ́mọ̀ yẹn rí kò wáyé tó dáa fún ọmọ yẹn rárá ó pa.

0: Sonia Tomato Sachet. Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.
1: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rìrì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
3: Lagilu FM 96.7.

0: Wagyu FM 96.7.
1: I'm in love.
2: Hey, what's your fella? Sonia Tomato Sachet. Oh, Sonia. My friend of Sonia Tomato Sachet gone. Oh, redodo. Oki. Oh, don't. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. I worry out on yo. Onje mi adusi. Sonia Tomato Mix. Inje ki onje do.
3: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà?
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000 0807-112-4000.
3: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: I can't balance, don't check in my boot, got right.
1: Oh yeah, what you do, yeah, see. Lọ́tí tún àti lódodo, ẹ ti mọ ká ṣe pẹ̀lú òótọ́ ọ̀nù. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mid-year cash flow nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ. Àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó ṣe ń ta tó tún ń ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò jẹ ojú ayò ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mid-year cash pot ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti cashier? Mo ti cashier.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: S-E-L-E-R-R-I-E. Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.
6: Ode o, Temi Tayo, Oye Ladu Aporo.
7: Bó ṣe ń lọ, ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ti gbọ̀nyín níkànnì Lagelu 96.7 FM òkè Gájòkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Fún òun wa ló ṣe ń lọ.

0: who are very bad.
1: Eshiu, madam.
0: Tara.
1: Eshiu.
2: She can ye she omonye kalubun. Mọ̀nbẹ́ ṣe ká lọ́mọ yẹn gbóyún tí yóò ṣe ìgbéyàwó pé mo fẹ́ ṣe bàbá ẹ̀ máa yọjú pé èmi mo lọ́mọ yẹn.
1: Ẹ jẹ́ àtún mọ́kànlá sí wo. Hello. Yes sir, ẹ ká sọ orúkọ yín bí tẹ́tí ń pè
3: wá.
1: Ó yẹ bá a dá sa.
3: Ṣé ìgbẹ́ tó ń sọ yẹn? Kéde ni kéèkì ìyàwó kéé ṣe ni sick ọmọ.
1: Ok. Ṣé bàbá tó tọ́mọ àbí bàbá tí ó.
3: Bàbá ẹ̀ ló rẹ ní nọ́ọ̀sì lẹ́yìn kílókọ̀ ní ẹ̀rẹ́ ẹ̀lé scop nọ́ọ̀sì. Bó ṣe gbẹ fún ìjọ́ tó bẹ́ẹ̀ ṣèyàwó ilé tí mo lọ́ra máa fún mi. Àgbà ò ìtàṣe gbẹ ní pàtàkì àbíbẹ̀ bàbá ẹ̀ lójú kan.
1: Bàbá tó bàbá tí yín tó ṣe gbogbo ẹ̀ ó gbà ká mú.
3: Kí ẹ má fara ìdà ni kí wọ́n tún tó bá mọ̀ pé ṣe lórí ọmọ ọlọ́mọ ni kò ṣe. Nígbà tó ṣe ẹ̀rọ ìdàgbẹ̀ sí ojú kéèké fáàn ló ń lo ti bì.
1: Ẹ ṣeun bẹ̀rẹ̀ mi látàgbé ni èyí táwọn tó sọ ọ ní bàbá yẹn gba kámú níjọ ọ ló láwọn ló ṣẹlẹ̀ sí àbúrò bàbá àwọn ipò gbọmọ yẹn tọ́ láti nọ́ọ́dúró tó lọ sí kúrò lọ sí school of nursing lèlè bàbá tó fẹ́ ṣe ìyàwó ní bàbá tó bí òní kó jòkó kì í ṣe bàbá tó tọ̀ ọ ní bàbá yẹn ra gba kámú ni ọláwọn làwọn ra màálù náà ṣe gbogbo ẹ bàbá rọra dìde ó gbà kámú ni ẹ jẹ́ sẹ́rí lọ polówó ọjà ká mọ̀ polówó ọjà kó òǹbẹ̀ tá a bá dé àti wo náà bàbá rẹ bíbí òkàn àbí méjì mú sí i àti padà bọ̀ mọ́ ń bọ̀ wá.
4: Lagilu FM 96.7.
5: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
6: S-E-L-E-R-R-I-E. Sálárì.
5: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
7: T-U-R-M-E-R-I-C turmeric.
5: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
8: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
9: Àpapọ̀ iṣẹ́ àgbáyé tó ti kọ̀. 72 hours of God June edition.
10: Ọmọ ayé ni ẹ máa wà lẹ̀ lọ.
9: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Má jẹ́ mú àánú. Lákọjọ́ Friday 12. Saturday 13. Àti Sunday 14th June 2026. Àkòrí ti rán fún òní ẹ̀mẹ́ ta. Iwọ̀ ojúmọ́ra sọ ní orí afẹ́fẹ́. I will rebuild the devourer fire sick. Ẹ̀mí yóò sì bá kòkòrò àjẹrúurú wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ kú gbogbo ẹni máa fara hàn. Wọ́n ò ní iṣẹ́ àṣẹ dànù mọ́. Ìmọ̀ ṣẹ̀fì olólórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́. Àtàwọn ọ̀ràwọ̀ olórí ẹ̀mí ìjọsìn. Bí ìwòlí ẹgbẹ́ ẹ̀tọ́ ìwọ ojúmọ́ bá fọ́jú orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13. Wákàtí àdúrà mi sì láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June. Aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Láàbọ̀ kan pàdé pẹ̀lú ìṣòro rẹ kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣe orí ọ̀fẹ́. Láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ ìjẹ́ ni ká máa bọ̀ ní kìlómítà 80. Mercy Camp Lẹ́dí yẹn. Nípasẹ̀ àánú, a máa lé ẹ̀mí ẹ̀jẹ̀ mi rú jáde.
11: Bọ̀sùn ṣé o sí?
12: O ṣiṣẹ́ ni.
11: Ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ ọ̀nà ló ti daṣẹ́ lẹ̀ yìí. A sì rówó tún ṣe. Mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín. Tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
12: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá nìwọ ni àbí apprentice ti ń kágolo.
11: Ẹ agbá bẹ́kàlẹ̀ wò yìí. Ẹ lọ bèrè mímú sí Lẹ́kọ̀ọ́. Ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ jẹun mọ́ ṣiṣẹ́ ọ̀kadà.
12: Àjẹpọ̀ ìbáriwo iléeṣẹ́ Better Life Bakery inú o. Ìlú Mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwa nípa gba bẹ́kà ni ó ń tòótọ́. Owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́kà tó lè dájẹ̀ mú bẹ́kì iṣẹ́ tó dáa ni 150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omidan tó já fáfá tí etí jú iṣẹ́ tó sì mọ̀ sí ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. Owó tó nítumọ̀ làwọn náà ń gbà. Wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà. Tètè máa lọ Better Life Bakery tó wà ní Malete Mbàdàn ní Káwọ̀ọ̀sì. Kó o lọ gbaṣẹ́ ẹni yára lògùn gbé o. Nọ́mbà yìí ni ẹ pè sí 0803-930-8173. Lẹ́ẹ̀kan sí 0803-930-8173.
4: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
13: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
0: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
7: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
14: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence.

0: kẹ́bọ̀ padà láti ẹ̀ka polówó ọjà wa ètò tá mú wọn lọ́sàn-án tòní làwọn èèyàn mi ń para wọ́n ṣe ń para àánú ilé dẹ̀rẹ̀ ń para ń ta àmọ́ mo fẹ́ bẹ̀ wá ni kó tó di pé ń bẹ̀ wá ẹ jẹ́ ń sáré mú ẹyọ kan sí i àbí méjì ká tó mọ̀ rí lé.
1: Àtọ̀tọ̀ yín ọ̀dà.
0: Àmì ọlọ́run.
1: Ọmọ yóò ní dọmọ lọ́mọ ọkọ yóò ní dọkọ lọ́kọ
0: o. Àmì
1: orí yóò sì ní gbàbọ̀ dé.
0: Àmì ọlọ́run.
1: Olúwa ṣẹ́gun afọlábí látọ̀mí àdìo alágbẹ̀dẹ.
0: Ó yẹ bá ń dá sí
1: bí ọ̀rọ̀ làtá ẹ̀yọ̀ ọ̀rọ̀ jọ̀gbọ́n gidi lẹ gbé wà.
0: Ẹ ṣeun.
1: Ọ̀rọ̀ tẹ́ ẹ sì gbé wá lọ́sàn-án ìlú gangan lọ̀rọ̀ ayé.
0: Bẹ́ẹ̀ni
1: bó ṣe kọjú
0: sẹ́yìn kan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì.
1: Àwọn Yorùbá sì tún lólóòótọ́ ló ń kà ní.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀rọ̀ tí mọ̀mí ayò ìyàwó sọ lè gbọ́ná lára àwọn ọkùnrin olóògùn ọ̀rọ̀ tó tó láyè yóò sì. Ẹ bá ń bí gbogbo àwọn ọkùnrin tí ń sọ̀rọ̀ ohun pé tọ́ bá yí páwọn bá ni tọ́ bá di jọ́ náà làwọn àwọn ọmọ ńlọmọ tọ́ bá di jọ́ náà táwọn ọmọ òjò kò ní àbọ̀kọ ìyàwó wọn. Téèyàn bá ti sore fún yàn ẹ̀yin ìyá mi kọ́ mọ̀ retí pẹ́ dàkàn ní ọ̀sán òre fún un.
0: Àfọlọ́wọ́n ba.
1: Èèyàn lè sore fún èèyàn lè sore fún yàn kúkúrú pé péyàn gbógbó ni ọ̀sán fún yàn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ bá ti fẹ́ ìyàwó tọmọtọmọ gbogbo ntọ́ bá ṣe fọ́mọ ó ṣe fọ́lọ̀ ni. Àfẹn tóun náà bá ronú pọ́mọ tòun náà ò lè sorí re. Bàbá bá jókòó pọ́mọ ọlọ́mọ ló fẹ́ mọ jókòó ti ogún rẹ̀ ló kù. Dùgbẹ́ ntọ́ bá ń wo oríire fọ́mọ tiẹ̀ náà tó sì gbàdúrà pọ́mọ tòun náà ò sorí re. Tọ́ bá sọ oore fọ́mọ ìyàwó rẹ̀ tọ́ bá mọ̀ ọlọ́run ló ní ọmọ. Bí ọba sì mọ̀ ọlọ́run ló ní ọmọ. Irú àwa tá a dúró ní ìsìn asá ti ṣe a ti sọ irú rẹ̀ ni. Tó ipa ní oníyànjú tá a gbà lórí ọmọ. Tọ́mọ sì wà mí tọ́ da lónìí. Òun àti ara wọn lókùn tí wọ́n jọ ń jẹ́ tí wọ́n jọ mu tí wọ́n jọ ń béèrè ara wọn.
0: Wọ́n wàá rántí yín bàbá mi.
1: Tá a wá torí ẹ̀ kú. Ọlọ́run ti sọ oore fọ́mọ tíá náà.
0: Ọlọ́run ti ṣe wọn. Àdúrà táwọn
1: gbàdé tó mọ oore tọ́lọ́run bá ṣe fún kálukú. Kọ́lọ́ ọmọ fi pa wá lẹ́kún.
0: Àmì.
1: Ká mọ̀ wọ owó ọmọ ọlọ́mọ ká tó jẹun.
0: Àmì ọlọ́run.
1: Ògbò òkúlé kúré o.
0: Bàbá ọmọ ọlọ́mọ ẹ ṣeun bàbá
1: mi. Ọmọ bá mọ nǹkan bá tọ́ tọ́ bá ṣe fún bàbá kí bàbá ọgbà bí ọba sì ṣe ó kú ọkọ ọlọ́run kó fi wọ́n lẹ̀.
0: Ẹ ṣeun.
1: Olọmọ tiẹ̀ náà sọ oríire.
0: Ẹ pé ètò. Ọ̀rọ̀ tún rè yẹn la ṣe ń sọ pé ìlú gangan ó ń lọ̀rọ̀ náà bó ṣe kọ wájú sẹ́yìn kan ó kọ ìyìn sẹ́lòmí ẹ jẹ́ mọ̀ kàn yín ká mọ̀ mọ̀ náà ká mọ̀ fèrè lé. Hello.
2: Hello ẹ kú ètò.
0: Yes sir. Ẹ̀rì ẹ̀rọ àdáṣe ló ní pápápá orúkọ yín ibi tẹ̀ tí ń pè wá.
2: Orúkọ mi ni ara títà òbí kadimola àwọn èèyàn máa ń pè mí ní alùbáríkà láti omi àdùn.
0: Ẹ̀rì ẹ̀rọ àdáṣe.
2: Ẹ má bínú bí mi ti fẹ́ wo ìwòye sí ètò yìí. Now ṣe rí obìnrin tó gbé ọmọ lọ sí ilé ọkùnrin ní ìlọfẹ́. Ó fẹ́ túlé ibẹ̀ ni o.
0: Ó fẹ́ tú.
2: Ẹ̀tọ́ ẹ̀ ni láti gbé ọmọ yẹn sí ilé ọkọ tó bí sí.
0: Ok. Ọmọ gbé dání.
2: Tó bá ní nìkà pa kó lọ mọ fún ọmọ yẹn níbẹ̀. Ó dáa ju kó gbé ọmọ ọlọ́mọ lọ. Òbí wẹ̀ ló ń ṣẹlẹ̀ yìí o. Ọkùnrin tí ó wá fọmọ ọlọ́mọ sílé ìwé tó yẹ pé orúkọ ọkùnrin ló wá ń jẹ́ pé kò ti kílèmù ọmọ ọlọ́mọ mọ́ títí ẹ̀. Tó náà nà bò síṣá.
0: Ṣé mọ̀ pa mọ́ àdọ́tì náà? Kí lè ti àdọ́tì ẹ̀?
2: Màmá àbòsí ló fi pilẹ̀ ọ̀yọ́ yẹn lọ́yẹ fọmọ yẹn náà tabò lọ́jọ́ iwájú. Tó torí ìdí èyí ó dáa sí single mother láyé òde òní ká sọ̀rọ̀ ká tó fẹ̀wọ̀n. Bí ọmọ síbi tó o ti bí n tó bá ní nìkàpá lọ́mọ fún mọ́ bẹ̀. Àbúrò máa bí ọmọ lọ síbò mi yóò yọ ọmọ rẹ̀ ń bẹ̀. Ọmọ yẹn bá yá àbí nǹkan ṣé wọ́n ti nílé sí bàbá ẹ̀ fúnra wọn.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ẹ ṣe mo dá mi. Ẹ ṣe o.
2: Kò sí tí o lè ṣẹlẹ̀.
0: Ẹ̀dá ẹ ṣe mo bàbá mi. Onírúṣe ọlọ́bẹ̀ ṣe eléwédú ṣe alámọ̀lá ṣe gbogbo yín báyìí làkí lórí ètò ayé obìnrin lọ́sàn-án tó bí sùmọ̀ gbogbo ní ta mú wá lọ́sàn-án tó nìyí náà kálukú owó ti rí ọ̀kọ̀ọ̀kan èjèèjì tó yẹ ká dìmú àmọ́ mo tún fẹ́ bẹ̀ wá ni kò ṣẹ́ṣẹ̀ nínú kábọ́ lọ́mọ tọmọ o kò ṣẹ́ṣẹ̀ nínú kábọ̀ tọ́ bá yẹn sọ pé fáyìn pé a ṣe tiwa fọ́lọ́ ni àìmọye ọmọ náà tá a mọ̀ rí tí ìṣọmọ ìyàwó wa tán gbé wá tá à ń bá wọn tọ́ láwọn ilé ìjọsìn láwọn àdúgbò tá à ń ṣe náà ẹ jẹ́ lọ́kàn pé mo ṣe tèmi mo ṣe fọ́lọ́run wọ́n fún wa o wọn fún wa o wọ́n ṣe wọn ṣe o ká mọ̀ bọ́ lọ́run pé ọmọ tiwa náà yóò yàn yóò yanjú ọlọ́run ó sì sàn wá náà lẹ́sàn-án re a sì ní ṣoore tí ó bu wá lọ́wọ́ láṣẹ Èdùmarè a nílò jù báyìí lórí ètò ayé obìnrin lọ́sàn-án tò ní màṣẹ máa ń sọ fún jẹmẹjẹmẹjẹ problem no dey finish make sure you eat kamilọ́lá òrólú ó wà ń bí pẹ̀lú mi ẹ olúwa tóbi lọ́ba balógun àwọn yẹra gẹ́rẹ́ tóbi lẹ́ ọ̀pẹ́yẹmí àdìsá wọn náà lájọ ṣe tó ń bí lọ́sàn-án tò ní ti gbọ́gbọ́dùn tó kan sí èmi náà ti ní tòótọ́ adéròǹkẹ́ sunshine ire o.
3: Lagilu FM 96.7. Ere lo ni go F.
4: ẹfọn ló lọdọ aláǹtakùn ló ní poro owó pátákó kì í ṣe gbé páálí tó bá jẹ ti àṣà tàbí dè lágelo 96.7 fm kórópe tàn yẹbẹ kùlala òkè tiwá gajàwó òkè kan lọ nílẹ̀ yìí.

ẹ kúrọ̀ lẹ́ o àsìkò iṣẹ́ látàárọ̀ ìròyìn àgbáyé la mú wá sí etí ìgbóyín láti kànnì lágilo 96.7 fm lèvùnbáláwo fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ ìbàdàn àbídé èmi àkàndé lóníròyìn yín ṣáájú ẹ gbọ́ kókó tó wà níròyìn náà. Atiku Abubakar ló ti bẹnu àtẹ lu ìjọba àpapọ̀ fún bí wọ́n ti kùnà láti kẹ́kọ̀ọ́ láti ara àwọn àṣìṣe wọn. Ìgbòho ló ti dúnkokò láti fi okọ àwọn olóṣèlú eléyìí tí wọ́n ń bẹ nídìí ìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lédè. Ìjọba orílẹ̀-èdè Ísírẹ́lì náà ló sì ń tẹ̀wájú láti máa ṣe ìkọlù alágbára lẹ́yìn tí wọ́n ti kọwọ́ bọ ìwé àdéhùn jogúnmi sí ilẹ̀ Lebanon. Àwọn adarí nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City ni wọ́n ti dúnkokò láti gbé ẹgbẹ́ ẹni tí í ṣe ọmọoyè fún ipò ààrẹ látinú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid lọ sí ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ tí wọ́n lò fi léde wípé òun ṣetán láti kọwọ́ agbábọ́ọ̀lù àwọn Haaland bọ ìwé àdéhùn. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ nígbà kan rí tó ń ti ọmọ òye fún ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú Bọ̀mílọ́wọ́ kí n bọ́ lọ́wọ́ ni ADC nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Atiku Abubakar ló ti bẹnu àtẹ lu ìṣàkóso ààrẹ Bola Ahmed Tinubu lórí bí wọ́n ti ń fi ọwọ́ yọ̀bọ̀kẹ́ mú àìfẹsẹ̀múlẹ̀ ètò ààbò nílẹ̀ yìí. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn agbésùnmọ̀mí tó ń ti àwọn ajínigbé àti báńdíìtì òun náà ni wọ́n ti ń lo oríṣiríṣi ìlànà ọ̀tun láti máa fi ja ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lógun àmọ́ ṣá tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kùnà láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ ìkọlù tó ti wáyé sẹ́yìn kí wọ́n sì fi mú àyípadà ńláńlá dé bá ìlànà gbogun ti ìgbésùnmọ̀mí. Wàyí o Atiku Abubakar ń lo fi ọ̀rọ̀ léde wípé ìwà ìgbésùnmọ̀mí àti ìjínigbé òun náà ló ti ń tàn kúrò ní agbọn àríwá níbi tí àwọn èèyàn mọ̀mọ́ tẹ́lẹ̀ lọ sí ọ̀pọ̀ agbọn bòmí ní orílẹ̀-èdè Nàìjíríà èyí tí ó sì ń fi ìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò òun náà ni wọ́n ti kùnà láti pinwọ́ irúfẹ́ ìgbésẹ̀ náà. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ìbéèrè tó yẹ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ béèrè ni wípé ṣé ìjọba àpapọ̀ ṣe wọ́n ṣe bó ti tó àti bó ti yẹ. Ẹni tí í ṣe olóyè kan nínú ẹgbẹ́ òṣèlú ADC ọ̀hún ló wá ṣe kìlọ̀kìlọ̀ wípé àwọn orílẹ̀-èdè Nàìjíríà wọn lè bu ẹ̀kẹ́ diwọ́ mọ́ ó sì yẹ kí ìjọba àpapọ̀ kí wọ́n mú ìyípadà dé bá ìlànà tí wọ́n fi ń gbógun ti ìwà àgbésùnmọ̀mí nílẹ̀ yìí tó ń ti mímọ̀ ró àwọn òṣìṣẹ́ elétò ààbò lágbára bó ti tó àti bó ti yẹ. Àtìkú tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìṣàkóso eléyìí tó ti ń jẹ nílẹ̀ yìí ó lè ní wọ́n rọ̀gbọ̀ kulẹ̀ ìlànà àtijọ́ eléyìí tí wọ́n ń lò láti máa fi gbógun ti ìwà àgbésùnmọ̀mí eléyìí tó ní ó kù díẹ̀ káàtó láti gbógun ti ìwà àgbésùnmọ̀mí náà. Ó ti wá rọ ìjọba àpapọ̀ nílẹ̀ yìí láti gbé ìgbésẹ̀ akin lórí bó ni ìgbésùnmọ̀mí yóò sì dínkù jọjọ lórílẹ̀-èdè Nàìjíríà.

amòye fún ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú National Democratic Congress NDC ìyún Peter Obi ló ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà láti mọ́ jẹ́ kí ẹnikẹ́ni kó lo ẹ̀sìn tàbí ẹ̀yà láti fi pín wọn nílẹ̀ yìí Obi ló fi ọ̀rọ̀ yìí lédè lójú ìtàkùn X rẹ̀ lọ́jọ́bọ̀ Thursday lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ̀rọ̀ kọ̀ bákùngbé sí ẹni tí í ṣe olùdásílẹ̀ àti olùṣọ́àgùtàn àgbà nínú ìjọ onírapadani ìyẹn the Redeemed Christian Church of God olùṣọ́àgùtàn Enoch Adeboye lórí àìfẹsẹ̀múlẹ̀ ètò ààbò nílẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ nílẹ̀ yìí ni wọ́n ti ń ké sí Adeboye láti fi ọ̀rọ̀ léde lórí ìwọ́de tí ń lọ lọ́wọ́ tí àwọn èèyàn sì ń pè tako ìjọba àpapọ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ wípé kí Adeboye kó wá ṣàlàyé fọ́nrán àwòrán kan eléyìí tí wọ́n ní ó fi òun àti àwọn èèyàn kan eléyìí tó sì ń gbé àkọlé dání nínú ìwọ́de tó wáyé lábẹ́ ìṣàkóso Goodluck Ebele Jonathan ìjọ onírapadà ẹ̀mí ọ̀hún RCCG òun náà ni wọ́n ti wá fi ọ̀rọ̀ léde wípé àwòrán tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí lórí ayélujára ọ̀hún òun náà ni olùṣọ́àgùtàn náà yà lábẹ́ ìṣàkóso ẹni tí í ṣe ààrẹ àná Muhammadu Buhari eléyìí tí ò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwọ́de òṣèlú Obi tẹ̀wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé olùṣọ́àgùtàn náà lọ jẹ́ ẹni tí òun bọ̀wọ̀ fún púpọ̀ àti pé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n mọ̀ jẹ́ kí ẹnikẹ́ni kó lo ẹ̀yà tàbí ẹ̀sìn láti fi tú wọn ká lásìkò yìí.

ẹni tí í ṣe ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn ni títún ṣe ajìjàgbara fún ilẹ̀ yorùbá sunday adeyemo eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí sunday igbowó ló ti dúnkokò láti fi okọ àwọn olóṣèlú eléyìí tí wọ́n ń bẹ nídìí bí wọ́n ti lọ rí jẹ́ àwọn olùkọ́ àwọn olùkọ́

kúrò níbi kọlọfin wọn àmọ́ sá tí ìjọba ìpínlẹ̀ ti kùnà láti fún un ní àǹfààní irú ẹ̀ ó tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun fìgbà kankan bèrè owó lọ́wọ́ ìjọba gómìnà Ṣèyí Mákindé láti lọ rí gba àwọn èèyàn ọ̀hún tí wọ́n tó bíi mẹ́ta dín ní àádọ́ta sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé wàyí o ẹni tí í ṣe ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn ilé tó fi ìdí kalẹ̀ sí ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀hún ló tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba àpapọ̀ ló ti fún un ní yọ̀ǹda láti lọ rí fi ó kọ iléeṣẹ́ ètò ààbò òun ilé tí wọ́n ń pè ní ìlú ẹkùn lélẹ̀ àmọ́ sá tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kò tí ì fún un nírú àǹfààní ẹ̀ tó sì ní ìjọba ló ti ṣe kìlọ̀kìlọ̀ wípé gbogbo ìgbìyànjú eléyìí tí wọ́n máa ń gbé láti lọ rí gba àwọn ọmọ ọ̀hún sílẹ̀ ló ṣeé ṣe kó mú ikú àwọn ọmọ náà dání

gómìnà wọn ní ìpínlẹ̀ Kogi òun náà ni ó ti ṣe bẹ́ẹ̀ ṣe ìfilọ́lẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá gbọ̀ngàn nínú wọn eléyìí tí ó ń gbógun ti ìwà ìjínigbé ní ìpínlẹ̀ náà àti àwọn ìwà àbàjẹ́ míì nígbàtí ó ń fi ọ̀rọ̀ léde níbi ètò ọ̀hún ẹni tí í ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kogi ìyún bello kankarofi ló fi ọ̀rọ̀ náà léde níbi ètò ọ̀hún tó wáyé nílùú lọ́kọjá níbi tí wọ́n ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ìgbékalẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá náà ó ní ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ìyún ọlátúnjídé sù lọ́pa láṣẹ ó tẹ̀ wájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìgbékalẹ̀ agbọ̀n kan nínú iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún òun náà ni ó mọ mójútó ètò ààbò àwọn èèyàn mímọ gbé ìgbésẹ̀ akin láti mọ ṣe ìfìmúfilẹ̀ kí wọ́n sì mọ gbé ìgbésẹ̀ lójú ọgán bí wọ́n bá ti ké wọn ké sí wọn wípé ìṣòro ètò ààbò ó ti yọjú láwọn àgbọ̀n kan ẹni tí í ṣe kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ọ̀tọ̀ láti ṣe àgbékalẹ̀ agbọ̀n kan nínú iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún lásìkò yìí kí ètò ààbò kó lè bá a fẹsẹ̀ múlẹ̀ sí i wàyí ó ti wá lu ìjọba ìpínlẹ̀ Kogi lọ́gbẹ̀nu fún bí wọ́n ti ń ṣe ìkùnlọ́wọ́ alágbára.

ní báyìí ìròyìn ilẹ̀ òkèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ti farapa yánnayànna nínú ìkọlù ojú òfurufú eléyìí tó wáyé látọwọ́ orílẹ̀-èdè Israel nígbà tí wọ́n kọlu ọkọ̀ kan ní ilẹ̀ Lebanon lẹ́yìn tí ìjọba orílẹ̀-èdè Israel àti ilẹ̀ Lebanon tí wọ́n ti kọ́ bọ ìwé àdéhùn láti jẹ́ kó gun omi lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe ní ilẹ̀ Washington DC ṣáájú ìkọlù náà ó ní àwọn Hezbollah ni wọ́n ti fi ìkéde léde wípé àwọn ti ṣe ìkọlù alágbára sí àwọn ọmọ ológun ilẹ̀ Israel pàápàá jùlọ lágbọn gúúsù ilẹ̀ Lebanon tí wọ́n sì fi ọ̀pọ̀lọpọ̀ ìjàm̀bá ṣe wọ́n lágbọn bẹ́ẹ̀ wàyí o ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ní ilẹ̀ America òun náà ni wọ́n ti dìbò gbé ìjọba ààrẹ Donald Trump lẹ́sẹ̀ láti lọ rí ṣe ìkọlù sí ilẹ̀ Iran wàyí o wọ́n ti wá fi ọ̀rọ̀ léde wípé mọ́júmọ́ ilé iṣẹ́ ọmọ ológun lórílẹ̀ Israel náà ló ṣe ìkọlù alágbára sí ilẹ̀ Gaza tí wọ́n sì pa àwọn ọmọ ilẹ̀ Palestine tí wọ́n tó bíi mẹ́sàn-án eléyìí tó ní àwọn ọmọ wẹ́rẹ́ mẹ́rin nínú

lákòótán nínú ìròyìn eré ìdárayá àwọn adarí nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City ó ní wọ́n ní àwọn ti ń dárò láti gbé ẹni tí í ṣe ọmọ oyè fún ipò ààrẹ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid lọ sí ilé ẹjọ́ lẹ́yìn tó fi ọ̀rọ̀ léde wípé òun ó ki ọwọ́ Erling Haaland bọ̀wé bí wọ́n bá fi lè dìbò gbé òun wọlé ẹni tí í ṣe ọmọ oyè ọ̀hún fún ipò ààrẹ Enrique Riquelme ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń sọ̀rọ̀ ọkọ̀ bákùngbé sí lẹ́yìn tí òun náà sọ pé òun fẹ́ lọ́kìtì pí àga rẹ̀ mọ́ Florentino Perez lọ́wọ́ nínú ọ̀rọ̀ ilé tó ti wá fi léde ó ní bí wọ́n bá fi lè dìbò yan òun wọlé òun lọ rí san owó ìyọ̀ǹde ẹni ilé ti ń bẹ nínú ìwé àdéhùn Haaland pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Manchester City léde wọ́n ti wá fi ọ̀rọ̀ jáde lásìkò yìí láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City wípé kò sí nǹkan tó jọ wípé Erling Haaland yóò fi pápá ìṣeré Etihad sílẹ̀ ní kọ̀pẹ́kọ̀pẹ́ wọ́n ti wá ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún ó náà ló ti ń gbálérò láti lọ pé ẹjọ́ mọ ẹni tí í ṣe ọmọ oyè fún ipò ààrẹ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid ọ̀hún Enrique Riquelme.

ìròyìn àgbáyé ọ̀hún kò ní jù báyìí lọ nírọ̀lẹ́ tòní àmọ́ ká tó mọ lẹ gbọ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Àtíkù ló ti sọ̀rọ̀ ọkọ̀ bákùngbé sí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí wípé wọ́n ti kùnà láti kẹ́kọ̀ọ́ níbi àwọn àṣìṣe wọn tí wọ́n ti ṣe sẹ́yìn. Sunday Igbowo ló ti dúnkokò láti fi ọkọ̀ àwọn olóṣèlú tí wọ́n ń bẹ lẹ́yìn ìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lédè. Ìjọba ilẹ̀ Ísírẹ́lì náà ló ti ń tẹ̀wájú nínú mímọ ṣe ìkọlù alágbára lẹ́yìn tí wọ́n ti kọwọ́ bọ ìwé àdéhùn jogún mi nílẹ̀ Lebanon. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City ó ni wọ́n ti dúnkokò láti gbé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid lọ sí ilé ẹjọ́ lẹ́yìn tí ọ̀kan lára àwọn ọmọye fún ipa rẹ̀ wọn tó ti fọwọ́ ìsọ̀yà wípé wọ́n kọwọ́ Erling Haaland bọ̀wé. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ wáwájú ẹ kàn sí wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagiluefm.com ẹ fẹ́ hàn sí wa lójú òpó x wa pẹ̀lú lagilufm 967 ẹ bá wa dọ́rẹ̀ẹ́ lójú òpó facebook wa pẹ̀lú lagilufm 96.7 Túnde Ọláwúwo olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa Ọlágúnjú Abídèmí Àkàndé lóníròyìn yìí ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o ẹ má yí kúrò ń bẹ̀.

0: balẹ̀ pẹ̀pẹ̀.
1: Ta ló take?
0: Ta ló take?
1: Aláfidà. Ó yá gbé wa débẹ̀ gbé wa kọjá bẹ̀.
2: Ṣé ẹ lè gbé gẹ̀ sí i?

0: ama kira wa ku de de akoko yi ni gbogbo bi te ti lanfani lati ma gbo ikanni ikanni ti lagelu re lagelu 96.7 fm oke gajo ke ile mo la fele le ni le ibadan lawa adupe fọlọrun to tun so wa layo ati alafia latana a de tu wa pada wa si ori eto lakoko ta wa yi anu la rigba anu ta si rigba na lo ni gba ko lowo wa o se ma je niyan o ni won ba ti e ba so me dada mo to ba ti je wi pe olohun oba ni eyin ti wa yo du gbagba tun kan si losan teni patori akoko wa lose ni arara dadu rara bo ti le wo mo a se kidan papapa bi awo baba asona loruko lo tun eto yi oga wa tunde olawuwo ales fagosi niyan osun alaide dalapa bi ta fi lori ofe asigbo mi kaakiri agba nla aye abdul qadri adelogba loruko temi alafida leyin ba tun fe wo ema lo si kani bani dare facebook si kani like gelu fe 96.7 eri bo se mole sungba ema je lapa ibe yen e ba se wo ni ke tun ma ba wa share kaakiri agba nla aye bi kan se je niyan lapa ibe yen o oya lati ibe yen number te lori ofe ati pesire lo se ni lati fi jebu falafolo lori ta lo takin e mo pe lori eto yi awon to mo pere daraya lati mo fi ebun se faje o o ba ti mo pere daraya e se wo to mo fi enu yaran so be o mo fi enu ja konfu elenu chicken e se eyin o ehn awon to le gbegesi ti oni nla pamo ni awon na gbegesi lori eto ta lo takin ni kan ni lagelu fm lo si fi ebun se faje o se je niyan lapa be yen o number te pesire 091-23-708-675 091-23-708-675 oni na bele te lanfa lati pesi abi 081-424-9106 081-424-9106 oni na bele te lanfa lati pesi iyen wole agbara bi kan se je niyan lapa be yen a to gba pe je je yin ti asise igbagbe ipele ni ni o eni ni a ba san nipa ka se e tu gbege si losan teni tori bi pe ebun owo tun ti wa nle bayi ele te tu je e bo se je niyan o re ka se ko le re ko si le subu lai lai tori pojo ojumo bayi lo n pele kesi eyin ti e tu je ebun owo losan teni tori ka se won ti tu seto owo lori eto ta lo takin won ni alafida won ni oya tu fa won ti e kan tu je owo lo lori eto losan teni en ba ta ka se eni obi eyin o ba ta ka se ko le je ka se o bo se je niyan eyin wa n bere pe ilana wo le tele lati fi ta ka se e je n sare gbe yin debe ni iseju ranpe na di lori ero phone yin ele te nlo e phone alagbeka wa on ehn e ba se 100 ke ba se iphone ke ba se tana so be iru itemi nlo yi ehn be ba kan ti jo jade e kan dai code ti mo fe pe fun yin e da e lori phone yin *347*1004*2#*347*1004*2#. Be ba ti te yo gbe lawon lana tele eyen tele awon lana yen yo wa bi yin pe ka se melo le fe ta be ba je pe meji e mo ye to je bo ba je meta e mo ye to je bo ba je merin e mo ye to je e kan teni be ba ti te bayi lowo ke ti wa lara won ta yi ko to fun e be mi si se mo nso wo to mo ta ka se lataaro ko kan e n ba ta o le je wo to sese n ta ka se lowo lowo bayi ni computer o mu be ba won to je lana igba ti o soro o lawon sese ta ni sinisin ni le to tumo si wi pe o wa ti ta ka se lataaro ko kan computer en to ba wu yi o mu gba anfani to wa nbe o mo ja esi yen 347*1004*2# ni kan se je niyan lapa ibe yen papapa adupe lowo awon to se daada fun wa lori eto Mr. Anthony Bodurin oko fun mi number to lo nda lola je soke ko je sapo baba niyan lati agbon United Kingdom of Liverpool may you never walk alone Mr. Raufo Wotutu ìjọba àtàlò àwọn bonzano nìyẹn ìyẹn nílẹ̀ ìtàlò allah madrid madrid for life ó ṣe jẹ́ nìyẹn ẹjẹ́ kọ́kọ́ lójú ọjà náà bí èèyàn mọ̀ jẹ gbèsè mọ̀ gbèsè akọkọ lọ yanjú tójú ọjà náà ní bá wá padà dé látẹ̀ka àpolówó ọjà sẹ́yìn ṣí ààrẹ ẹ máa ń ṣí ààrẹ lójú òpó ìkànnì lágẹ̀lú ẹ̀fẹ̀ ní bá dé gbogbo ara ní fi bọ̀ ẹ kú kalẹ̀.
1: Lagilu FM 96.7
2: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
1: S E L E R R I E salary
2: ah boda mi espelli espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
3: T U R M E R I C turmeric
2: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
4: ohun isebe Maggi chicken flavor pelu eroja alugosa celery ati atale pupa oluyipada ayo.
5: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one halfa at a time.
6: You won't believe what happened yesterday.
5: Seriously. And good morning to you too.
6: Sorry, I forgot. Tea before tea.
5: All right then, spill. With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
7: Tell me how you let me go.
8: Ṣe látọjọ́ Monday káwá fi weekend wá jẹ̀gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù.
9: Ó wà bẹ́ẹ̀.
10: Ó dẹ̀ sílé gbogbo àwọn sórí má fi ṣe àpá wọn.
8: Ètò tó ń múlù dùn lórí Lágẹ̀lú 96.7 FM túbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Coladex International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ láti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdù 1000. Ó wà ń bẹ̀. Ó máa super.

nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léra-léra ló ní back-to-back abẹ̀rẹ̀ látòrí new year cashport lọ sórí valentine cashport easter cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní gbogbo ayé wọ́kásídé cashport yẹn gan lọ fàfà ká má wàá tí sọ nípa iléyà cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀ káàṣ

báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashball tinú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀, gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM *347*1004#2#. Tàbí lórí website wa.

0: ṣe.
1: Iṣẹ́ kékeré owó ńláńlá.
2: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fa nímọ̀ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bówo ni kan, lásìkò kan náà.
3: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
4: Ìwọ náà kò ojúmọ́.
3: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
4: O dáná, sọ ká gbọ́.
3: Àbí.
2: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.
5: Tomato sachet. Oh, Tony, oh. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi ṣebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn orí atún yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
6: Lagiri FM 96.7.
7: Girl.
8: Láti ẹ̀ka polówó ọjà ìkànnì lágelú rè é lágelú 96.7 FM òkè gájò kì í lẹ́nu bá láfẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ẹ̀yin bá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ lè lọ máa wò mí ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ti ìkànnì ti lágelú. Ẹ máa wò live and direct ní tẹ́ bá ṣe wò ní kẹ́ ẹ mọ́ ṣí àrẹ̀ká.

wàhálà ọwọ́ rẹ̀ yí pọ̀ ọrẹ ọba jí àkànó òpó kò lè lulu fún mi kó rí mi ó wúlì torí sábà bàbá mi ni bẹ́ẹ̀yà bá kọrin tí ọmọ orí ń kọ torí mi ò wú onítọ̀ ọmọ kàbùkù.

0: 96.7.
1: I'm in love. Oh.
2: Hey, what's he your fellow? Sonia Tomato Sachet. Oh, Sonia. My fellow Sonia Tomato Sachet gone. Oh, redodo. Oki. Oh, don. Timba fi sebe. Jollof rice. Tabi spaghetti. I worry out on yo. Onje mi adu si. Sonia Tomato Mix. Inje ki onje do.
3: Ibadan Mega Crusade 2026. Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of Fight calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta. Èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Iléèwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọ́run Road, Ìdí-Àpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel, ti ṣetán láti bá gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti bá Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkàn pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwọ́ sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́dá, Brírì, Ìgbàrẹ́ ti dé. Wọ́n pẹ̀lú ìgbàgbọ́ ẹ̀sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run dúró dé ọ́.
4: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ọya ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: S-E-L-A-R-R-I-E. Sálárì.
4: Bọ̀dá mi, ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-M-E-R-I-C turmeric.
4: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
7: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
8: Gbogbo ọ̀nà ní Lipton tí fi ń fani mọ́ra láràárọ̀. Kọ́ọ̀bù kan, bóun nìkan, lásìkò kan náà.
9: Ọ̀rẹ́ mi, tó o bá mọ ohun tó ṣẹlẹ̀ lánàá.
10: Ìwọ náà kò ojúmọ́.
9: Mo gbàgbé ni, má bínú ọ̀rẹ́ mi. Tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
10: Ó dáná, sọ ká gbọ́.
9: Àbí.
8: Pẹ̀lú Lipton tí, ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. Ó ń fa àyànsán mọ́ra. Lipton tí, ó wà fún ìṣọ̀kan.
11: Labbaik Allahumma labbaik.
12: Assalamu alaikum gbogbo muslimi. Ile-ise akorinrin ajo sile mimo Aljanna Travels lo ki gbogbo wa papa julo gbogbo awon ti won tele wa lo si Hajj odun 2026. Won ni Olorun o gba ni bada fun gbogbo wa o. Alo tun lo alo gba. Olorun o se won wa ni karara wa ni ti o. Wi pe atete sun la tete ji fun gbogbo eni to fe ba wa se Hajj 2027. Yala awon ti o lanfani lati lo lodun yi won ni iforuko sile ti wa bere bayi ipari osu November 2026. Ni gbogbo pinpin o wa sopin ni ile-ise Aljanna Travels gẹgẹ bi alakale ijọba Saudi ko wa to dipo kase nle anfani ti wa fun gbogbo awa ta fe bere lati darapo mo eto so die die pay small small ni ile-ise Aljanna Travels to wa ni Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan kale ba jo gunle sorilede Saudi Arabia fun ti Hajj 2027 fun alaye lekunrere e ma pe 0904-444-4945 esi le be wa wo lori www.aljannatravels.com pẹlu Aljanna Travels Hajj 2027 wẹ

0: lajú ṣàlà ń ṣe.
1: Oúnjẹ mo jẹ́ mo kú mo ń jẹ yóò di. Ege ebi lágelu wọ́n ń pè mí.

0: ilu ibabani oke kajo ke ni le oluya denbi 96.7 sani osani frequency ti ti wa o ese te ngo wa
1: kali mode yi abolori omo salami lagilu fm 96.7 felele lawa ta tin pase bi oba
2: bibeli oro mimo
3: oro olorun wipe bi eyin ba gbagbo eyin yo ri oko olorun boro babu se gada to bu se gede teni sise rin ti teliri di egbon jesa fun aburo re adiju loro yi eto kan pataki lori kan ni lagelu 96.7 fm fele lebada ni o je npa bi esi re si o akoko isiniye akoko isiniye la peto ohun eyi ti ma waye ni gbogbo ojo bo thursday lo sose ba go meje irole 7 pm ba ti lu n le to nti ma de ti esi gbo ni pojipo eniyan fun won ni isiniye to lapanja o je gogo eyin okan to tin to pe ni Ọlọ́run ẹ̀dá tí o mọ bí ogun ti dá tó ti wá ru ara rẹ̀ pin àgàgà ẹnu gbàdúrà títí tó wá rò wípé àdúrà ń gbà àti bẹ́ẹ̀ lọ ìròyìn ayọ̀ ọbẹ̀ ni wípé ìsínìyè ló kan bàbá wa nínú olúwa apostle olúmọ̀mí awoyọ̀mí olùdásílẹ̀ ilé ìjọsìn winning souls for christ bible church number 9 lane 3 sionis estate lẹ́yìn anchor mall new garage àpáta expressway ìbàdàn ní ẹ máa gbàdé lórí ìkànnì lagelu 96.7 fm ní gbogbo ọjọ́bọ thursday lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú atọ́kùn ètò alàgbà bàdéjọ àdé àkókò ìsínìyè gbogbo èèyàn pátá lẹ̀tọ̀ ń kàn
4: bẹ́ẹ̀ ni gbogbo èèyàn pátápátá ni ọ̀rọ̀ yìí kàn àti ètò àkókò ìsínìyè gbogbo pátápátá ni ó kàn àtọmọdé ni àtàgbàlagbà àtọkùnrin àtobìnrin àti pàápàá àwa tí à ń gbọ́ ètò yìí ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹ fìdílé nǹkan o torí pé àkókò ìsínìyè tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú wòlí olúbùnmi àwòyọ̀mí màmá wa reverend mrs awoyọmi náà ni wọ́n ń ka bíbélì fún wa ẹ jẹ́ kí a tún bẹ̀rẹ̀ bí ṣe wa bàbá lónìí ẹ bá mi gbàdúrà fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe wà ẹ̀kì lọ́wọ́ nítorí pé wọ́n ní pépà kan lálẹ́ yìí alẹ́ yìí wọn ò sì tí ì kó pépà débẹ̀ àwọn kan sì ti ṣe kò sì ṣe dádìí ọ̀la wọn ó sì ṣe dandandan lálẹ́ yìí nínú sínú òkùnkùn wọn ó ṣe èèwọ̀ wà ẹ̀kì sì ni pé wọn ò gbọ́dọ̀ dá dúró dọ̀la nígbà táwọn kan tí wọ́n ti ṣe bóde sì ṣe rí lọ́wọ́lọ́wọ́ yìí tí gbogbo èèyàn ń ké gbàjáre káàkiri sọ ẹ bá mi ṣàdúrà ẹ bá gbàdúrà sí àwọn ọmọ iná àwọn ọmọ wa náà.
5: Ní orúkọ Jésù.
6: Àmì.
5: Olúwàgbọ́pẹ́ wa.
6: Àmì.
5: Olúwàgbà yẹn wa.
6: Àmì.
5: Gbogbo àwọn ẹ̀ṣẹ́ wa nínú ọ̀rọ̀ àti èrò àti ṣe wa olùwàdarí jẹ́.
6: Àmì.
5: Ẹ jẹ́ Jésù olùwàdàsó.
6: Àmì.
5: Àwọn ọmọ wa tán wà nílé ìwé tán ṣe wà ẹ̀kì lọ́wọ́ olùwàdàrà kò
6: mọ́
5: ibi kankan kò ní ṣẹlẹ̀ sí
6: àmì jésù
5: lórí wọn a ò ní sun
6: àmì jésù
5: lórí wọn a ò ní dá
6: àmì jésù
5: àtìlẹ́ tí wọn ó sin gbogbo ọjọ́ tó kù pàápàá olúwa máa sìn wọn
6: àmì jésù
5: olúwa máa sìn wọn
6: àmì jésù
5: nílẹ̀ ọ̀yọ́ state àti nàìjíríà àtọ̀ níbi máa
6: wọn àmì o jésù
5: àwọn máa wọ̀nyí olúwa dáàbò rẹ
6: bọ̀
5: àmì kún wa máa ṣe àmì ẹ̀mẹ́ olùwàgbà àkóso ẹ̀mẹ́mẹ́ mẹ́pàṣẹ
6: àlàáfíà
5: àmọ́ wa tá à ń wá ní ògbómọ̀ṣọ́ èrìà lórúkọ jésù olùwàdàrà kọ́mọ́
6: àmì jésù
5: káàkiri ibi tí wàhálà wà nípìnlẹ̀ ọ̀yọ́ àtìlẹ̀ yorùbá àti nàìjíríà ní àpapọ̀ olùwàgbà àkóso ẹ̀mẹ́mẹ́ tí wọ́n
6: sì
5: ṣe ìyanu
6: àfẹ́
5: sọ̀fẹ́
6: ẹnikẹ́ni
5: àfẹ́ sọ̀kọ́ ẹnikẹ́ni
6: lórúkọ
5: jésù olùwàgbà ìṣàkóso
6: àmì jésù
5: ọ̀rọ̀ ààbò nàìjíríà olùwàdà
6: sí
5: Jésù olúwa ràn wá lọ́wọ́
6: àmì
5: ilé iṣẹ́ náà lórúkọ jésù kò máa tẹ̀sán
6: àmì
5: àwọn ìṣẹ̀bẹ̀ náà kà máa ṣeré
6: àmì jésù
5: àwọn táwọn wátà lọ́nà olúwa dáàbò rẹ̀
6: àmì
5: olúwa dúró tiwa
6: ọ̀hún àmì
5: lẹ́ẹ̀kẹsàn àwọn táwọn nínú pépà lọ́lọ́bà olúwa dúró tiwa
6: ọ̀hún àmì jésù
5: ẹ̀mẹ́mẹ́ mẹ́sàn-án mi ìsúnmọ́ lórúkọ jésù ẹ̀dílé láyọ̀
6: àmì jésù
5: ẹ̀yin òbí ẹ̀rí wọn láyọ̀
6: àmì jésù
5: lórí ọmọ kankan àtúnṣe kan
6: àmì jésù
5: ògùn ni forúkọ
6: hallelujah
5: lórúkọ jésù olúwa wa
6: àmì àmì àmì lé orúkọ jésù kristi
4: tó kí ni àkórí tòní bàbá
5: àkórí tí aṣálẹ̀ àpè ní àṣehàn
4: àṣehàn
5: tá a tó ń dá àpè ní sikárìmì káwọn kan pè ní eye service àṣehàn àbáraka ló bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yẹn bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn bí ká sọ̀rọ̀ lórí ẹ̀ mo sì ní à ń bọ̀ ǹjọ́ kàtà sọ̀rọ̀ náà lórí ẹ̀ torí kíní yẹn nǹkan tí ọ̀dá ni bẹ́ẹ̀ni àṣehàn tàbí sikárìmì torí pé jésù àwọn tó ṣe bẹ́ẹ̀ jésù ò yìn wọn ó fún wọn gégùn ni bẹ́ẹ̀ni àṣehàn tàbí sikárìmì ibi tá a fẹ́ kà náà ni gàlátíà orí kìíní ẹsẹ̀ kẹwàá.
6: Ǹjẹ́ nísinsìnyí
5: ènìyàn
6: ni èmi ń yí lọ́kàn padà tàbí ọlọ́run
5: eyan le mi nwa oju rere re ni tabi olorun
6: tabi eyan ni emi nfe lati wu
5: tabi eyan le mi nfe lati wu ni
6: nitori pe bi mi ba sin wu eniyan
5: bi n ba nwa oju rere eniyan
6: emi ki yo le se ranse christi
5: mi le se ranse olorun o o ba se pe eyan lo nwa oju rere to wa tolorun ate pe wahala ni omo lo ma ye o bo na ba sa anu fun eyan o le sa anu fun o aba de sa anu fun an to ba se fun ye yo lenu to ba ya ti po olorun si nbe Paul apostle ni Olorun lati soro ife mi ati pe se eyan le mi nwo oju re ni tabi Olorun pe se eyan le mi fe lati wu ni abi Olorun bi n ba n fe lati wu eyan pe emi

0: Et dans le visage, je sais frère. Samuel est qui tatouage, et c'est Kenny. Samuel est qui tatouage, et c'est Kenny.
1: Sans nous, si vous faites un étio, vous avez un rare. Fait d'arrêt, vous avez un gumi. Qui a un like, call à un yi. Comment va wa gumi. A tiki, comment va l'émi. Fimiche l'aïa. Chouban, un étio, vous avez un rare qu'on fait chez Bé. N'étoile, quoi. Et rouba, gidi gidi. Sans nous, si mou, idana. Sans nous, si pas rare.
0: Sans nous, pas rare. So wa lo nda mo dure re ni o pe mo ba pa pa o ro pe da video yin ko ba npa to npa ka re pe mi ko wa da lola so wa ba mo dure ti yan to wa to lohun ewu nbe lori re o ewu nbe lori
2: awon to lohun o fe lo se
0: awon ya pe ni awon no je mo dure david ni oparo mara re so a se an eye service ko dara ma ju olorun o ati eniyan o
2: iku ni mo fa
0: pe a ma fa ku to no asiri ba tu lara nkan mi to ma fa na ni abuku ijiya egan aisan ota itiju ikorira ati bebe gba mi gan a ma fo epe se pe David eh Jesus gan gbe won se pe nuwe Matthew ni be ka to lo wo epe ti Jesus gbe won se nuwe Matthew yen e ja wo ti okunrin kan na Samuel keji ori 18 verse 19 to 30
1: Aye ba so mo so deku si wi pe je kemi ki o sure ni sisin yi kemi ko si mu yin to ba lo
0: bi oluwa
1: ti gbesa re ni ara awon ota re job si wi fun pe iwo ki yo mu yin lo loni mo yin
0: kankan lo loni
1: sugbon iwo mu yin lo li ijo mi miran
0: omo ba ti ku absolute omo ba ti ku omo bo se ku eh
1: sugbon ko lo lo so ba iwo ki yo mu yin kan lo nitori ti omo ba se alaisi
0: job
1: si wi fun ku si pe lo ki iwo ki o si
0: ro ni ko lo so fun
1: David
0: pe omo re ti ku pe wa la sele o
1: ku si si wo le fun Joabu o si sare ame so omo Sadoku o tun wi fun Joabu pe
0: jowo
1: o su ki ori emi o sare to ku si leyin
0: na de ntele ku si ma na pe ani omo lo aran o o na mo dure David ni na ni o
1: Joabu si bi pe nitro kini wa o se su sare
0: kini to wa se fi pe
1: si sare ni ona petele o si sare koja kusi
0: en tan gan ti kusi ko to sare koja re ti pe mo dure David ni o
1: David si joko le enu lenu odi laarin ilekun meji alore si goke ile bode lori odi o si gbe oju re soke o si wo okunrin kan sare o nikan alore na si ki gbe o si wi fun oba si wi pe bi o se ti ohun nikan ni irere nbe li enu re o si sumo tosi alore na si ri okunrin miran ti sare o si ko si eni ti so bode o si wi pe wo okunrin kan sare o nikan oba si wi pe eyi na pelu ninu mu irere wa alore na si wi pe emi o sare en ti o wa ni waju o dabi isare amese omo
0: en ti mo ran se ti mo dure ka kiri ni o
1: oba si wi pe eniyan rere ni o si mu irere wa amese si wi pe o si wi fun oba pe alaafia o si wo le fun oba o joju bole o si wi pe alabuku fun le oluwa olorun re en ti o fi awon okunrin ti o gbe owo won soke si oluwa mi oba le olowo oba si bere pe alaafia fun absolomo odomokunrin ni bi amese si dahun pe nigbati joabu ran iranse oba
0: ati se kusi
1: ati emi iranse re won si mo si ri opo eniyan sugbon emi ko mo idi re
0: edoko te ti to te ba ti dele e te gbo mi lo ka de 30 pe o ki lo wa so fun mi nisin n to wa mo wa nisin ko si nkan kan dun to ba so nisin o kan mo dun itiju ni pe wo ama ba te lo doko me doko jo den ti mara gan o de gan ti mara gan to ma nso so le lojokun jo de ti te kusi kini wa oju rere ki lokan re itiju
2: lokan
0: re egan abuku o ji ba ka so pe asofu ogbegba pe
2: ibi ope lo mo yen du eje o se to lo
0: eyin oni eye service e ja po bi jesu kan se fi agegun mati 23
2: igun to wa ndi e
0: be ni sir ese 14 and 20 ati 28 epe nbe ndi e egbe ni fun yin eyin akowe
1: ati
0: farisi agabagebe
1: nitori ti eyin je ile awon oporun
0: eyin de ni awon oporun
1: ati nitori ase han
0: ase po ni ase han
1: e gbadura gigun
0: ase han eye service e gbadura gigun
1: nitori na
0: ni
1: o se jebi poju
0: e debi to poju fast 28 Fast 28.
1: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin pẹ̀lú farahan ni òde ni olódodo fún ènìyàn ṣùgbọ́n nínú ẹkún fún àgàgàbege àti ẹ̀ṣẹ̀.
0: Ṣé so àṣeyàn àṣeyàn bí wọ́n ju eré lọ́dọ̀ ọlọ́run ju èèyàn lọ máa ṣe ayé sàfìsì káàkiri kúbẹ́kúbẹ́ máa bá ẹnìkan jẹ́ torí pé òun ó dúró rere ti èèyàn káàkiri kọjá ìgbẹ̀yìn rẹ̀ ọ̀dá o tábàtẹ̀ kọ́kọ́ yín ọ̀ tó bá kẹ́yìn rẹ kọ̀dá náà ti ń bẹ́ẹ̀lì tiẹ̀ sọ níbi sábẹ́ẹ̀lì kínní orí 16 ẹsẹ̀ ìkeje ẹ̀dá wo ti pé ènìyàn ń wojú
2: ọlọ́run wọ́ kan
0: wo ni àṣàbì bẹ́ẹ̀ ní tó ń ṣe é sí ọ̀bá mọ̀ pé àṣàbì sí ni ọlọ́mọ o ọlọ́run tí ọ̀sán ìrímọ̀ pé àṣeyàn ló ń ṣe o ẹ̀dá wo sábẹ́ẹ̀lì kínní orí 16 ẹsẹ̀ ìkeje sábẹ́ẹ̀lì kínní orí 14 ẹsẹ̀ keje sábẹ́ẹ̀lì kínní orí 14 ẹsẹ̀ keje Samuel kini
1: ṣùgbọ́n Olúwa wí fún Samuel pé
0: Ọlọ́run sọ fún Samuel pé
1: má ṣe wojú rẹ̀
0: má wojú rẹ̀ o
1: tàbí
0: gíga rẹ̀ o
1: nítorí pé
0: èmi kọ́
1: nítorí tí Olúwa kì í wo bí ènìyàn ti ń wò
0: Olúwa kì í wo bí ènìyàn ti ń wò
1: ènìyàn máa wojú
0: Olúwa sì máa wo ọkàn Olúwa ènìyàn ń wojú Ọlọ́run wo ọkàn ẹ̀yin ó ní eye service ẹ̀yin tẹ́ ń ṣe àṣehàn ṣe ká rí mi kò pé o inú Ọlọ́run kò dùn sí àwọn tẹ ń ṣe hàn tẹ hàn bá mọ ní dá sí bá tú báyìí náà lẹ́sẹ̀ sí tẹ ẹ jábọ́ inú kan gbé ń ṣe pé àbíkẹ́ eríku yẹn àbíkẹ́ ráìsàn yẹn ẹ tú ọkọ̀ ń bẹ̀ kọjá ẹ má ba ẹnìkan kan jẹ́ mọ́ fí máa ń wójú rẹ ẹnìkejì níwájú èèyàn míì bí èèyàn yẹn ọ̀bá rí ọlọ́run rí o bí èèyàn yẹn ọ̀bá rí ọlọ́run rí o ẹ jẹ́ sọ̀rọ̀ pásítọ̀ kan fún wa tí mo mọ̀ dáadáa so nínú ìjọ wọn wọ́n fẹ́ wọ́n ra mọ́tò láti gbé fún ẹnìkan náà lè jọsìn yẹn nínú ọkàn tiwọn oyin ti dáadáa jù wọn ti ra
2: mọtò
0: bẹẹ ni wọn ti daṣọ bò wọn ti sọgbọ ẹ fún lọla sunday ọfẹ percent mọtò yẹn fún ẹni yẹn so wọn ti sọgbọ ẹ o ti sọ fún àwọ ẹ wọn ti sọgbọ ẹ àti kọkọ àti ogbọ ẹ alẹ saturday wọdúmọ sunday báyìí pásítọ bá lálà lọba rí pé ọlọpàá wàá sọ fún pé tọ ẹ ń tọ ọfẹ fún mọtò yẹn nǹkan ni ó gbé sẹyìn àṣẹ rẹ dúró nǹkan ni ti dáadáa jù o high service ni ń ṣe o ẹni báyìí àlá tó mọ àlámọ yàtọ sí nǹkan tó mọ fẹfẹ ṣe ẹ ń tá a fẹ fún mọtò kí mọ rẹ ẹ tó lọ mọ fi hàn rẹ bó ṣe àdìjọ sẹni ọkàn chẹnjì rẹ ni ẹ tó lọ fi hàn yẹn gangan ló fún ni kọkọrọ mọtò yẹn.
2: ẹ ń tó rò pé wọn fún gan sì ti sọ fún yàn pé wọn fẹ fún
0: un. àti ẹ̀ mọ̀ bọ́ sọ fún yàn bẹ́ẹ̀ sọ fún yàn àti ẹ̀ mọ́ ọlọ́run ṣe chẹnjì ẹni ẹ ó tó ń ti pé èèyàn ń wojú ọlọ́run ma wojú rere ti èèyàn dípò tọlọ́run kọjá wojú rere tọlọ́run àti tèèyàn lọ́jà jù wọ́n bá tẹ̀sìn nǹkan dáadáa fún ọlọ́run béèyàn ọba mọ ọba yá ọlọ́run sọ pé ẹ ti ràn lọ́wọ́ rẹ o ẹ̀rọ ti pásítọ̀ ti mọ̀ sọ ní sọ báyìí ní ìsìn ọ̀tọ̀lẹ́ tó fọkàn sí lọ́dọ̀ rẹ pé o ti dáadáa tọ́lọ́ ra ọkọ̀ fún pé ń fún ní ìsìn lọ́la kí lẹ́yìn tó mọ́ ní ìsìn ọlọ́run ti ń jẹ
2: pé
0: tasaluka kini ori keji ẹsẹ kẹrin.
1: ṣùgbọ́n
0: bí a ti kà wá yẹ
1: láti ọ̀dọ̀ ọlọ́run wá
0: bẹ́ẹ̀ ni
1: àwa ń sọ kì í ṣe bí ẹni tí ń wu ènìyàn bí kò sí ọlọ́run tí ń dán ọkàn wá wò
0: ẹ̀yin ó ní eye service ọlọ́run rí àṣírí yín wọ́n mọ̀ pé eye service náà lẹ́ ń ṣe kò lérè wájú ọlọ́run kò lérè wájú èèyàn èrè tí èèyàn bá fi gan tó bá yá ọlọ́run tí máa bàjẹ́ mẹ́rin lọ́wọ́ torí náà dúró kúrò nínú àsofófófó káàkiri kúrò nínú àṣehàn kúrò nínú àṣàfìsì mọ́ bẹ̀rẹ̀ nǹkan kan jẹ́ mọ́ àwọn tó ń bá àjẹmí bàbá yá náà wọ́n ti gbé ọ sí pé pé ẹni báyìí sí báyìí ọ̀tá rẹ̀ wà pọ̀ ọ wà dẹni ìtújú àtẹni ẹ̀gàn lórúkọ jésù àní rí bí o
2: kọ́ lọ́lọ́run wò bọ́lọ́run tí ń wò kọ́ lẹ́yìn ń wò
0: èèyàn
2: ń wojú ọlọ́run wò kàn ẹ̀yìn ìyá wa tí ẹ̀ ń gbọ́ wa àsìkò ti tó lórí ètò àkókò ìṣúnníyè láti bá wòlíì sọ̀rọ̀ nọ́mbà tẹ́ ẹ pè náà ni 091-23-70-86-75. Aṣehàn tabi se kari mi o na ni akuri si oni ninu ile ijosin eh opolopo bi o ba a pere awon la ni ya ajo tabi baba ajo won fe kuda ni waju oluso agotan en ti o ti e ti ojo dada won mo wo ile ojo dada hello
0: e ka le o e seun
2: ki loruko yin bo le ti pe wa
0: Atogun State
2: lati ipinle Ogun e tun wa pe sori number ti e fi pe wa yen na 0912370867575 asehan tabi se kari mi o ni akori
0: eye service
2: ni yoruba npe hello talo wa loju opo eye service ni yoruba pe won ma wo akri kakri ati yin kini na ni are na ni yoruba npe ni yin kini pe ka ma fe jo enikan sun
0: lati baje
2: tori ko n woju re lodo lodo woli tabi oga hello
3: hello sir
2: e ka ku ole o ki loruko yin sir
3: yes sir olajimiji lati ayegan leyo ni sir
2: okay. Se kini bere yin
3: aki awon baba wa o
0: eseun
3: olo olo ama sagbara won dosi
2: abi
3: ejo eni eni to je wi pe o si dada ninu ijo
0: eh
3: sugbon to je pe o gbo ni won pe ni eyin buburu
0: eh
3: tabi oloto inu ijo
0: eh
3: to ye to o gbo ni won ko rira
0: eh
3: ejo sa to se ko ma
2: tesiwaju
3: abi
2: ko tesiwaju
3: ko continue like my worship
0: ta ba ti le ko nu church yen ko tesiwaju olo ni se re ki se yan o na la so ni sisin yi so se bi ti so pe eyan woju olorun wo kan mo soro kan lodun kan bi kan oro juba na ni pe ogun ni ma si yan mu ebe ki si yan da
3: be ni
0: pe ogun ni ma so be yan ba se buruku ta ba nsu de fun buru eh ere ta nsu fun yen epe ni fun be yan ba de se da na na a ba nse pe fun epe ta nse fun yen na ere na ni fun so kan yen contact ta ma ti le ko me contact waju ko ma se re lo olodun yo san ere re pada fun
2: eh na se han eh lopo gba hello
3: hello sir
2: e ko le
3: hello baba woli
0: sir
3: e ma ku eto e ma ku je oluwa
0: yes sir
3: eh baba
0: sir
3: emi gege bi nkan ki aka ninu bibeli pe idajo o ma bere lati le olohun
0: be ni peteru kini ore kan ese sama ti
3: wa won yan wa won fara han je gbe mo so lojo e ni pa o sha mi
0: be ni
3: o sha ni church to je pe akan a mota a de ka de jo ma lo church kan ka ma gbadura o pa mo jo ta e o na jo ta mi je mo gbe a lo assemble nkan kan ninu church ni e pe dajo ye to ma bere ninu church
2: kini di ti
3: o sa baba wa se wa ba wa tu yebe yebe
2: boya o san so pe kawon to boya o san so pe eni tin sun eni tin sun ko mo sun to si fe sun se a le pe o se ase han ba won
0: yes ase ase o san ni o
2: ise won ni
0: be ni o
2: tori pe be se soro pon o san won le ba okunrin to de o ti e je ka gbadun orun wa iye yi se oju saju tabi ase han ki si se se kari mi ase han tabi se kari mi ni akori ti oni
0: be ni
2: ba gaga bi baba se so mo to si ma fa ni ku
0: beni
2: egun abuku ijiya
0: itiju
2: egan ipe
0: korira
2: korira won korira
0: ata ma po si
2: be olohun eyan se won woju
0: olohun
2: okan le olohun wo en tin se daada olohun mo
0: beni
2: gaga bi ni le ijose kan arabere kan wa to je pe ko si ti se awon odo feran re hello
4: hello sir.
2: Ẹ mọ̀ kúrò lẹ̀. Kí lorúkọ yín sà máa.
4: Ẹ kúrò lẹ̀ sá ti sọ. Orúkọ mi àjọkẹ́ lorúkọ mi láti Àpáta.
0: Ok.
4: Ẹjọ́ ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé kẹ́nìkan bá sìyàn lóore. Kó tún wá jókòó ti ore náà. Kó wá lẹ́ni tó tún fẹ́ sìyàn lóore. Kó wá lọ máa wá ìyé yìí. Ìṣá àṣehàn nìyẹn.
0: Àṣehàn náà yẹn náà dáa. Irú ẹ̀yìn nìyẹn nìyẹn so yin oda eh
2: oda ase han tabi se kari mi gege mi o se wa so na ba gbogoti awon yoko awon pastor gbogoti ba so nikan ni hello
5: hello hello
2: e kuro le
5: yes era sa
2: ki loruko yin bele ti pe wa
5: oruko mi ni Mrs. Bolanle
2: kini bere yin
5: e je ibere ti mi fe so ko je mo gbogoti eyin so
0: eh
5: teyan ba teyan jo ngbele teyan mo teyan se fun teyan si waju teyan ki o fi o ga yan lo igba to wa ya wa ga yan lo mo mo wa so fun awon ara ni wa iya bai bai bai won ba soro si na mo ki ko da mi lo
2: e pe baba seyin leyin sin
0: Sanis Estate. Ibi kan ta wa tan pe ni Akala Road yen lati nuga lo sona ojo na lewe lo sona kola patamba yen bi kan be tan pe ni Ankomo ibe la wa ni Sanis Estate. Awa number na mele yen Ankomo yen. Awon la na city wa ni Obodo Tuesday bayi ni ago marun role si meje njo Tuesday. Ile ko bi ni ni Bible study ni yen. Ojo Thursday bayi ro ojo ni bayi la ago meje abo aro la aro titi di ago wa aro ro ni bayi adura fun gbe yen na ni yen. Iru ola bayi ti ba ti se Friday to pari osu. Toje ojo soru ro la ba ti sisin la ko meto so lati me faro ojo la na ni pade adua fa won oni tusile ta ba ti jo ni ade on tele tele pa ti jo soro tele tele ijo Sunday wa yi ago me jo aro Sunday si mesan forecast meeting ni yen ago mesan si me wa ni jo Sunday ile eko ojo si me ni Sunday school ago me wa Sunday la aro titi di ago mi ta meji la bo na ni si logo ta mo si jo Sunday a pe ni Sunday glorious service won na dara ko mo kan na won eto yi ko ri pe rere na ni oluwa number temi ni 080 080 23 23 51 51 73 73 93 93 le kan si 080 080 23 23 51 51 73 73 93 93 ese
2: ese to adua loku bayi baba
0: okay ako ba tun da ban ani da nkan yema
2: eni ko eje ka gba
0: ko
2: hello
0: eje ba ni oruko Jesu
2: ami
0: gba ope wa
2: ami
0: oluagba yen wa
2: ami
0: emi ti ma mo ni si asian ti mo ba eku ati asan pade inu aye awon yen olua le dade
2: ami
0: emi ti ma wo duro Olorun ati teniyan Olua dasna wa
2: ami
0: an bo njo mejo Olua darapo mo
2: ami
0: ile se na ko ma tesiwaju
2: ami
0: en te n gbo mi ni asale loruko Jesus era na gba
2: ami
0: alele wa ni abosa abaro aboru loruko Jesus ara woni ni
2: yin ami
0: eh ni wonu ide lo
2: ami
0: ati di ati mo ati na ati lo loruko Olua koro en Olorun
2: ami
0: ile Yoruba ipinle ojo Nigeria Olua darako mo
2: ami
0: Olua pase alaafia
2: ami
0: abo tin fi soto atosi Olua dasi
2: ami
0: awon ijoba wa Olua ko mo se
2: ami
0: le ke se awon tan be nu be Olua tun ase na
2: ami Jesus
0: awon atan si wa ke lo ba Olua darako mo
2: ami Jesus
0: Olua ti abo won Olua da abo won
2: ami Jesus
0: Olua ran wa lowo
2: ami Jesus
0: ogun foruko
2: Olua hallelujah
0: loruko Jesus Oluwa wa
2: amen amen amen loruko Jesu to ojo mejo ni etun pade wa lori eto akoko isini pelu woli Olubomi Awoyomi ati mama Reverend Mrs Awoyomi Asisi Adebola lojeke lanfani lati ma gbo wa bade oju ade loko temi looto re ati anu yo ma te wa leyin titi ojo aye awa awosu ma gbele Oluwa titi lai
0: amen
6: Lagilu FM 96.7

0: ti Oluwa nile ti ekun re aye ati awon eyan to tedo sinu re
1: odun mi ko
0: nitori o fi di re sole lori okun
1: odun mi
0: o si gbe kale lori awon isan mi
1: lara re ni
0: ta ni ogun ori oke Oluwa lo abi ta ni eniyan ti o duro ni oke ibi mimo re
1: oke tete mi o ti
0: eni to ni owo mimo
1: baba
0: ati aya funfun en ti o gbe okan re soke se asan ti o si bura etan ru won ni ori ibukun gba lowo Oluwa ati ododo lowo Olorun igbala re eyi ni ran awon tin se afere re tin se afere Olorun Jacobu egbo ri soke yen na na ka gbe soke yen lekun ayeraye ki oba ogo ko wo ri eto yi wa ta wa ni oba ogo igan Oluwa to ni agbara Oluwa to tun ni agbara tiki ti sagbara lasan o tun ni agbara ni ogun o bo je na egbo ri soke yen na na ka gbe soke yen lekun ayeraye
1: agbara re o ti
0: Lobo ogo ko wore eto yi wa ta wa lobo ogo yi
1: lojo si
0: Olorun awon ogun na lobo ogun na
1: iwo lo lati ti sori okun
0: egbon tun bo so pe o da na ta wa lobo ogo yi obo ogo tin gun wa lori te ogo re obo ogo ti ki sun ki wo o duro o ngba yan la wo yan san ijo Victorious Life in Jesus Church lo wa pelu mi bayi tin be ni dogo lapata ijo ta fi owo woli Olorun alaye prophet Isaac Taiwo Ojo baba gba confirm gbe kale baba soro jo Victorious Life in Jesus Church won ni e kaka akiri ṣugbọn olu ijo won olu ya ijo won be ni dogo lapata won ni ni badan bi meji won ni logun state won ni leko abuja tan tun be nbe baba nbe pelu wa loni woli prophet Isaac Taiwo Ojo baba gba confirm baba mo gba fun olorun ipe yin tori pe mi o kabamo latodun merin eje baba o ki awon ara le kan le mo ko ran ba nbe pelu mi
2: gbogbo ara le otujo meta o ojojumo la ma gbora wa oruko Jesu
0: ami
2: gbogbo eyan to ba gbo mi e gbo mi sodo oruko Jesu
0: ami
2: olorun o ma se o tori pe n gbo ti wa won ti o ba ja wa ni bo la ba wa won na lo je ka wa laye oriwa gbope
0: ami
2: ogo folorun mi aye mi ori bi ota ti fe kori olorun o se o tori pe afiyin fun oriwa gbope
0: ami
2: ise ile ise yi ojo jona ija ta ti wa oja damu oriwa gbope
0: ami
2: ati bere ba wa bere
0: ami
2: laarin lowo si
0: ami
2: ni pari a o yin o
0: ami
2: jesu oluwa wa
0: ami
3: ami
2: oruko mi ni prophet Isaac Taiwo Ojo baba gba confirm
0: baba gba lati nu jo baba
2: Victorious Land Jesus Church
0: tin be ni
2: dogo bus stop lapata
0: baba eso aso tele ni bere odun yi
2: yes sir
0: pe ka gbadua fun ogun ajinigbe
2: bẹni
0: imi o mo nte lo bo lo ti se
2: olorun ni
0: tani mo fi un pamọ aje lo adua lati nu bibeli tori pe mo tin ronu oro yin bo pe ni be lo nkan ji mi gbe pelu yin sugbon daddy ohun oluwa ni pe eje gbadua fun ogun ajinigbe daddy ke to ka bibeli ke to ka samu ke to son ko un
2: yes sir
0: laarin iseju marun e ba nsedua fun gbogbo awon to wa laamo
2: olorun alaye iwo lo le ba wa se awon omo to be ni ahamo oluwa gbe won jade
3: ami
2: o sun te yan le se bi iwa geli ba fe lu yan
0: pa arugbo ojo
2: ko si ara to le da
0: kabiyesi
2: mo pede mi o da pede mo soro mi o da soro mo joko mi o da joko mo gbenu olorun o gbenu mi oro jade ase tele gbogbo èèyàn tó ń gbọ́ mi inú àhámọ́ tá ọmọ ìwà láìṣẹ̀ láìrò
0: atọ́lùkọ́
2: ọlọ́run ọba àwọn ọba gbogbo àwọn tí ń bẹ nínú àhámọ́ ẹ jáde kúrò
3: àmì
2: bàbá ojú ò gbọ́dọ̀ tì ọ́ bàbá ojú ò gbọ́dọ̀ tì ọ́ tó o bá fa àwọn ọmọ yẹn jáde ayé àsọ̀rọ̀ òdì ojú ò tì ọ́ rí fa àwọn ọmọ yẹn jáde
3: àmì
2: fa àwọn ọmọ yẹn jáde gbogbo àwọn tó kó ọmọ yẹn sínú àhámọ́ olúwa ààrẹ sí wọn bàbá ààrẹ sí wọn kò sún téèyàn lè ṣe ẹnikẹ́ni tó bá bẹ nídìí ẹ̀ ọlọ́run ọba àwọn ọba lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀yà jà fún wa ìyanu kò ṣẹlẹ̀ àwọn ọmọ yẹn dẹ̀ máa jáde o àwọn ìyá jáde pẹ̀lú ọlọ́run tá à ń pè tí gbogbo àwa àyànfẹ́ ń pè á ti àwọn ọmọ yẹn jáde àdúrà ló lè ṣe ìwọ ló lè ṣe a ti ní kán gbé ìgbésẹ̀ ṣùgbọ́n kò sí ìgbésẹ̀ kò sún tá a fẹ́ ṣe olúwa gbé wọn jáde ní orúkọ ti bàbá fà wọn jáde ní orúkọ ti ọmọ fà wọn jáde ní orúkọ ti ẹ̀mí mọ́ fà wọn jáde ojúkò ti ọ̀tá fi àwọn ọ̀tá iṣẹ́ sin àwọn alágbára mujẹmujẹ ọlọ́run gbẹ́sẹ̀ lé wọn jésù olúwa wa.
0: mò ń bọ̀ dádì kẹ́ ẹ tó kéde kẹ́ ẹ tó wà sùn Azeez Ademola ẹja gbọ́ ṣẹ́ wọn kí dádì ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ iṣẹ́ tí olúwa fi ràn wọn pẹ̀lú ìjọ victorious life in Jesus church ń bọ̀.

0: ẹ̀dẹ́jẹ́jì ló sún yóò.
1: Nínú iṣẹ́ ọ̀run tó pàṣẹ fún Prophet Isaac Taiwo Òjó bàbá gba ọ̀fà.
0: Àkórí ẹ̀.
1: Olúwa gbà mí lọ́wọ́ ogun olùdènà.
0: Atọ́lufin Sùlọ́dún yóò.
1: Ìwọ náà wàá gbàdúrà.
0: Kí Jésù gbà ọ́ lọ́wọ́ alágbára.
1: Bó ti pinnu láti mọ ọdún ilé ìjẹ́mọ́ lọ́wọ́.
0: Wá fi àdúrà gba agbára lọ́wọ́ ọ̀gá èèyàn.
1: Àwọn arógo gbogbo jẹ́
0: kó tó wá bèrè fún agbára láti rìnrìn àjò.
1: Oṣù eléyìí ní rọrùn.
0: Lábẹ́ ẹ má jẹmú ìpè pọ̀ràn sí Ọlọ́run aláàyè.
1: Àti wòlíì Isaac Taiwo Òjó.
0: Bàbá gbà ọ̀nfà.
1: Tí wọ́n máa sọ̀rọ̀ àṣẹ lọ́jọ́ Friday kejì lóṣù eléyìí.
0: Nínú ìjọ Victorious Life Jesus Christ.
1: Beside Ọlọ́run Tọ́ba Bakery.
0: Dogo.
1: Ìdí ìrókò bus stop lápáta ń bàdàn.
0: Wá gbàdúrà.
1: A gbà ọ́ lọ́wọ́ ogun kìí gbọ́ kìí gbà.
2: Ẹ káàbọ̀ padà látẹ̀ka polówó ọjà. Bàbá wòlíì ń bẹ ń bì í. Wòlíì Prophet Isaac Taiwo Òjó. Bàbá gba kọfà. Ikọ̀ àti ìríjú ọlọ́run láti inú ìjọ Victorious Life in Jesus Church. Bàbá Àṣìṣe Adémọ́lá. Bàbá Káyọ̀dé Adéọ̀sún. Bàbá Igwe. Bàbá ìyá Àkúrẹ́ òní Bíbélì. Dádì kí lolúwa ní fún wa fún tọ̀sẹ̀ yìí torí pé ìran olúwa ń bẹ pẹ̀lú wa.
3: Ẹ gbogbo èèyàn tó ń gbọ́ mi iṣẹ́ tọ́lọ́run fi rán mi rè. Odi Jericho ti ń bẹ ní Nàìjíríà olúwa wo dànù.
4: Àmì.
3: Odi Jericho tó wọ Oyo State olúwa wo dànù.
4: Àmì.
3: Odi Jericho tó wọnú ayé wa olúwa wo dànù.
4: Àmì.
3: Ní ọjọ́ Sunday a fẹ́ gbàdúrà. Ọlọ́run ní ká gbàdúrà àpò. 72 hours tí a máa ṣe next week ni ṣùgbọ́n a ṣe. Bá a ṣe fẹ́ ṣeré àti council ṣọ́ọ̀rù lọ́wọ́lọ́wọ́ báyìí torí àwọn ọmọ tó ń bẹ ní.
2: Torí nǹkan ti ń ṣẹlẹ̀ yìí.
3: Bẹ́ẹ̀ni ó di ọjọ́ tí àwọn
2: ọmọ ta. Torí nǹkan ti ń ṣẹlẹ̀ yìí mo fẹ́ kí Facebook ó gbé.
3: Yes sir.
2: Káwọn social media ó gbé báyìí.
3: Yes sir.
2: Ìjọ yín kí lorúkọ ìjọ yín.
3: Victorious Last in Distance Church.
2: Ẹlẹ́ka káàkiri.
3: Bẹ́ẹ̀ni sir.
2: Ṣùgbọ́n headquarter yín bẹ ní.
3: Dogo bus stop.
2: Dogo. Gbogbo ètò tẹ ní tó ní ṣe pẹ̀lú ṣòru. Torí àwọn ọmọ àtolùkọ́ tí ń bẹ láwọn ọmọ kílẹ̀ lẹ́ ṣe.
3: Àti council ṣọ́ọ̀rù.
2: Ẹ council rẹ̀.
3: Bẹ́ẹ̀ni sir.
2: Ah! Torí pé wòlíì kan lóhun council àjọ̀dún èwe nítorí
3: ìtàn sílẹ̀. Mo ṣe kúrí nìyẹn. Ara àwọn tó wà ń bẹ̀ yẹn ẹni ẹ̀jẹ̀ bíi tiwa ni.
2: Kábíyèsí.
3: Mo máa ń sọ fún gbogbo èèyàn pé ohun tí ó ṣẹlẹ̀ lọ́la kò sẹ́ni tó mọ̀. Wọ́n bá jẹ́ èèyàn ló fi wọ́n síbẹ̀ Ọlọ́run á ṣèdájọ́.
4: Àmì.
3: So gbogbo èèyàn tó ń gbọ́ mi. Odi Jericho ayé rẹ̀ máa wó.
4: Àmì.
3: Ṣé wá rí Odi Jericho yẹn àkórí àdúrà yẹn next week Wednesday, Thursday, Friday. Bá ṣe fẹ́ gbárí tó bá di àárọ̀ Wednesday ní 9 to 12 a máa gbàdúrà yẹn. Tó bá ti di aago mẹ́ta sí aago mẹ́fà ìrọ̀lẹ́ a máa gbàdúrà yẹn. Tó bá wá di Thursday aago mẹ́ta ìrọ̀lẹ́ sí aago mẹ́fà. Tó bá di Friday tá à ń ṣe ṣọ́ọ̀rù tẹ́lẹ̀ tá a ti council ẹ̀ á jẹ́ aago mẹ́ta sí aago mẹ́fà ìrọ̀lẹ́. Tá aago mẹ́fà bá ti lọ aṣọ́rẹ́ ọ̀fẹ́. Ṣùgbọ́n báyìí ní ọjọ́ Sunday Ọlọ́run ní ká kọ́kọ́ gbàdúrà àbò. Olúwa fàbò bò wá. Gbogbo èèyàn tó ń gbọ́ mi.
2: Nípínlẹ̀ Ọ̀yọ́.
3: Nípínlẹ̀ Ọ̀yọ́ ní gbogbo Nàìjíríà.
2: Lórílẹ̀-èdè Nàìjíríà.
3: Gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Tí Ọlọ́run bá pè yín tẹ́ mọ̀ pé dúró lórí ìpè àwọn ọmọ yìí gbọ́dọ̀ jáde ńbẹ̀. Bíkọ́sì àwọn èèyàn ti ń sọ̀rọ̀ òdì pé àdúrà kan ló lè ṣe. Mo ìmí gbàgbọ́ pé Ọlọ́run ló lè ṣe. Bíkọ́sì mo paláṣẹ báyìí. Mo pèdè mi ò dé pèdè mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀ mo jókòó mi ò dá jókòó. Gbogbo inú àhámọ́ táwọn ọmọ yìí wà Ọlọ́run á fà wọ́n jáde.
4: Àmì.
3: Odi Jericho ayé rẹ̀ dẹ̀ máa wó báyìí.
4: Àmì.
3: Joshua 6:1 kí ló sọ mọ́.
4: Ǹjẹ́.
3: Ǹjẹ́.
4: Àhá Jericho mọ̀ gágá.
3: A gbogbo ẹni tá a há mọ́nu gágá. Ibi táwọn ọmọ yìí wà Olúwa fà wọ́n jáde.
4: Àmì.
3: Ìwọ tán há mọ́nu gágá ọ̀yà jáde ń bẹ̀.
4: Àmì.
3: Yes ma.
4: Nítorí àwọn ọmọ Ísíráélì.
3: Nítorí àwọn ọmọ Ísíráélì.
4: Ẹnikẹ́ni kò jáde.
3: Ogun kò ní jáde mọ́. Ogun kò ní wọlé mọ́. Lórílẹ̀-èdè Nàìjíríà nílùú Ọ̀yọ́ State gbẹ́sẹ̀ lé.
4: Àmì.
3: Ìwọ ló lè ṣe Olódùmarè gbẹ́sẹ̀ lé.
4: Àmì.
3: Yes ma.
4: Ẹnikẹ́ni kò sì wọlé.
3: Ẹnikẹ́ni kò sì wọlé.
4: Olúwa sì wí fún Joshua pé.
3: Pé.
4: Wo. Mo ti fi Jericho lé ọ lọ́wọ́. Àti ọba rẹ̀. Àti àwọn alágbára akọni. Ẹ̀yin ó sì ká ìlú náà mọ́. Gbogbo ẹ̀yin ológun. Ẹ̀yin ó sì
3: yí ìlú náà ká. Ẹ̀yin ológun kí lẹ̀ ń ṣe. Yes sir.
4: Ẹ̀yin ó sì yí ìlú náà ká.
3: Ẹ yí ìlú náà ká.
4: Lẹ́ẹ̀kan.
3: Ẹ̀yin èèyàn tí ẹ mọ̀ pé ẹ lè ṣe. Ẹ yí gbogbo bíi ká. Àwọn ọmọ yìí gbọ́dọ̀ jáde. olorun alaye apatayeraye baba mi iwo lo le se lati ni lo inu ahamo inu gbo ta won mo iwa e jade me yes ma Joshua ati kayen now Joshua 6:20 kilo soma
4: be ni awon eniyan na ho
3: won ho
4: nigbati awon alufa fon ipe
3: ah

olùfisùn lánà yó. Ìwọ náà wà gbàdúrà. Kí Jésù gbà ọlọ́wọ́ alágbára. Tó ti pinnu láti mọ ọdún ilé ìjẹ́mọ́ ọlọ́wọ́. Wá fi àdúrà gba agbára lọ́wọ́ ọ̀gá èèyàn. Àwọn arógo gbogbo jẹ́. Kó tó wá bèrè fún agbára láti rìnrìn àjò. Oṣù eléyìí ní ìrọ̀rùn. Lábẹ́ má jẹmú ìpè pọ̀rọ̀ sí Ọlọ́run aláàyè. Àti wòlíì Àìsí gba ewé òjò. Bàbá gbà kọ́ńfà. Tí wọ́n máa sọ̀rọ̀ àṣẹlọ́jọ́ Friday kejì lóṣù eléyìí. Nínú ìjọ Victorious Life in Jesus Christ. Beside Ọlọ́run Tọ́ba Bakery. Dogo ìdí ìrókò bus stop lápáta Ìbàdàn. Wá gbàdúrà. Àgbà ọlọ́wọ́ ogun kì í

0: èyàn mẹrin sí márùn láàyè márùn ni màá gba ìpè wọn láti lé mẹwàá ló máa pe bàbá lẹ́yìn ètò àwọn yòókù tó bá ń pè wọn náà bàbá ó gbé o prophet isaac taiwo ojo bàbá gbà confirm bàbá sọ̀rọ̀ sẹ́ èmi mo sẹ fi hàn kún kọ wọn o bá ti gbé prophet isaac taiwo ojo bàbá gbà confirm bàbá a sọ̀rọ̀ sẹ́ dádi ó sanwó oyún lọ́tọ́ o ó yàtọ̀ sí owó táwọn ń gbà tẹ́lẹ̀ o
1: bàbá fọ́lẹ̀kùn irin gbé mi jáde wọ́n tún fẹ́ pa mí.
0: Oye, oye, dánwò lè wò bí ìpè bá dájú nípa àmì àtàṣẹ láti mọ̀. Hello.
2: Ẹ̀ka alẹ́.
0: Alẹ́ làwọn bí iṣẹ́ kálára rẹ̀ ti ń pè wá ni.
2: Ẹ̀ka alẹ́ sá kú ètò sá.
3: Yes, ma.
0: Yes, ma.
2: Kí bàbá gbàdúrà fún mi lórí ààbò lórí
0: àwọn ọmọ mi àti ìlú okòó rẹ̀ àdúgbò òbò mọ̀mọ́.
2: Lórúkọ Jésù.
0: Mọ̀mọ́ orúkọ yín àdúgbò òbò lẹ ti ń pè wá.
2: Mrs. Ogudeji ni látòkè òkè ogun.
0: Òkè ogun.
2: Mo ti tó ń bàdẹ̀ òkè ogun ẹ rápà sẹ́yìn.
0: Ká ní Ìbàdàn lẹ́wà ni lórúkọ Adéọ̀sùn Káyọ̀dé Ìmàlẹ́wà gba ẹ̀sìnfẹ́ ṣùgbọ́n òkè ogun ẹ̀mọ́ dààmú ara yín ó yá bàbá ìbá ń gbàdúrà.
3: Orúkọ Jésù.
2: Opo ni mi o.
3: Ààbò Ọlọ́run mọ̀mọ́ kó dájú lórí ìwà tọmọ.
2: Àmì Jésù.
3: Wàhálà ìdààmú kò ní wọlé yín o.
2: Àmì Jésù.
3: Ẹ pè mí láàárọ̀ lálágo mẹ́sàn-án mo fẹ́ bá yín sọ̀rọ̀.
0: Mọ̀mọ́ látòkè ogun. Kí lẹ gborúkọ yín?
2: Mrs. Ogudeji ni.
0: Láti òkè ogun agbègbè ibo lókè ogun lẹ́wà.
2: After sẹ́yìn ní òkè o ní ìlú
0: Kojú. Nọ́mbà yín parí pẹ̀lú 5081.
2: Bẹ́ẹ̀ni.
0: Máa ṣọwọ́ kan sí yín báyìí. O lè jọ́wọ́ káàdì máa ká sọ sí yín.
2: Ẹja sá, ẹ ṣe sá.
1: Bọ́ọ̀bù ó bàjẹ́ ó ń bẹ síbẹ̀ síbẹ̀ Ọlọ́run.
0: Apostoli o.
1: Wọ́n jẹ́ mú náà kó.
0: Oyè àtàlọ́wà ń bẹ̀ 09123008675. Májàmú ìpè Ayọ̀ Babalọ́lá. Májàmú ìpè Timothy Olúwọlé Ọbádàrẹ. Májàmú ìpè Enoch Adéjàre Adéboye. Hello. Yes sir, bàbá ẹ kúrò lẹ.
4: Ẹ jọ ẹ gbàdúrà fún wa ni o.
0: Orúkọ yín àdúgbò òbò.
4: Orúkọ mi ni Taiwo láti Odò Ọ̀nà Kékeré.
0: Ó yá.
3: Orúkọ Jésù.
5: Àmì.
4: Àmì sá.
3: Taiwo gbàdúrà fún Taiwo ikú ò ní pa ọba
5: yìí.
4: Àmì.
3: Bàbá ẹ pàdé Jésù níjọ́ Sunday mo fẹ́ sọ àṣírí mẹ́ta kan fún ọ.
0: Lọ́jọ́ Sunday àṣírí mẹ́ta. Hello. Hello.
6: Hello Evangelist Adéọ̀sùn.
0: Ah, bàbá yìí ti dé.
6: Bàbá ìbí tó lè wòlíì tó ń kìlọ̀ ìwà.
0: Bó ti mọ wòlíì ti ń kìlọ̀ ìwà kílẹ̀ gẹ́gẹ́ bí wá.
6: Bàbá yìí á ṣe orílẹ̀-èdè lórí gan. Bàbá wòlíì.
3: Yes sir.
6: Ẹ jẹ àdúrà tẹ gbà jẹ kí wà lórí ẹ bẹ́ẹ̀.
3: Àmì bàbá.
6: Ara wọ ọmọ yẹn lágbára ọlọ́run.
3: Àmì Jésù.
6: Ẹ
3: ṣe bàbá.
0: Ẹ ṣe.
6: Bàbá jẹ́ ìránṣẹ́ Yorùbá bàjẹ́.
3: Àmì bàbá.
1: Ìyàmọ̀ ló lágbára
0: ọlọ́run. 09123008675. Hello máa mi.
7: Ẹ kalẹ̀ sá.
0: Ẹ mà kalẹ̀.
7: Yes sá. Ọlá ní àdúrà gbòmù náà sọ̀rọ̀.
3: Orúkọ Jésù.
0: Ẹ bá ń pa rédíò yín ká lè gbọ́ra wa dáadáa. Ṣé ẹ ti pa?
3: Orúkọ Jésù.
0: Àmì.
7: Àmì.
3: Ìjì ìbànújẹ́ ò ní wọlé tì ọ́.
0: Àmì.
3: Ilé rẹ̀ ò ní kan gógó.
0: Àmì.
3: Ẹ pàdé Jésù níjọ́ Sunday ọ̀rọ̀ wà.
0: Ọjọ́ Sunday.
1: Fún ìgbà ni. Tó ń sòkú dáàlá yẹ.
0: Kábíyèsí Olódùmarè.
1: Ó yẹ àánì tó máa bòyún bí wẹ́rẹ́.
0: Bàbá ìpàdé tá a ní yìí ẹ ṣàlàyé ẹ báyìí.
1: Tájọ́ fi ń tọwọ́ àlá.
0: Ọjọ́ tó máa wáyé àti irú ọ̀fẹ́ àwọn èèyàn tẹ́ ń retí níbẹ̀.
1: Ìjọba ọ̀run àpọ́sẹ́lì.
0: Ṣùgbọ́n ẹ jẹ́ ń gbà pé kan yìí ìyọmílẹ́nu ń pọ̀. Hello.
8: Ẹ kalẹ̀.
0: Yes sir.
8: Wàṣíù ni láti ìlàrá tó.
0: Ó yá.
3: Orúkọ Jésù.
8: Wọ́n gbàdúrà fún mi.
3: Orúkọ Jésù.
5: Àmì.
3: oju to fin riran ya yi o ni gba
5: amen
3: alagbara to ba ja te monitor eyan ku dagbere faye
5: amen
3: baba ipade jesu ni jo sunday
8: amen
0: ojo sunday ipade jesu hello
9: hello lati elojo yema ogun state
0: e ko legbe radio yin
9: o ti bo sa
0: e pa
9: e jo igbadura fun awon omo mi kan bayi o wa le ko nlo so kai kai Ọlọrun ba mi fa bo ẹbọ won mo ti pe baba won pe ko ma de ti je ko lo si tun mo ṣugbọn o da bi fun fe ja mi lohun Ọlọrun ba mi fa bo ẹbọ ko je gbadu afẹ mi na
3: Oruko Jesu
5: amen
3: ọmọ re oni yoku
5: amen
3: o ọmọ to nwo yen won ni fi pa olekun
0: amen
5: amen je
3: mo wori ko sun to ma sele wa ran ni gba
5: amen je
0: hello
10: hello sir
0: yes ma
10: ọmọ mi la to e o mi ni
0: oya Bawa o le
3: gbo Jesu.
5: Amen.
3: Igi leyan gbare oni wo.
5: Amen.
3: Ejo aye ton fe ran yi Oluwa je gbeda.
5: Amen.
3: E pade Jesu ni jo Sunday ejo aye oni bu oje momo.
5: Amen.
0: Baba o le lo ngbadu afun yin o ke semi o.
11: Eyi ti mo da yi o.
0: Daddy ipade to ma waye yi ago melo ni awon wo.
3: Eh to ba ti jo Sunday ago mejo ati bere program. Fun adura apo to ba di wesi tun bo ago mesan sa ago mejila lale wesi ago meta si ago mefa to ba wa di jo thursday ago meta si ago mefa to ba di friday ago meta si ago mefa o di jeri ko aye ma wo
0: ojo wesi
3: beni
0: meta si mefa
3: beni
0: ojo thursday meta si mefa
3: beni
0: ojo friday meta si mefa sugbon ni aro wednesday
3: beni 9 to 12
0: la 9 si ago mejila yun ni pade ta ma nse tele kila kori pade ta ma nse gbogbo wednesday
3: ta fe se bayi de oti yato titi tele so ta ba to wa pari program next week awa bo sinu
0: kilo luwa pe ti wednesday
3: o na mu so pe oluwa so pe o di jeriko
0: o di jeriko aye kayo de adio so
3: di jeriko aye baba gba o ti wo
0: ti wo re di daddy ayo eje nse bayi baba fi number won ta gbe yin ta n pe wa bayi mo pe wa mo eje ki baba wo le fi number won daddy awon to ba pe nse ma lo ro fe ati gbe
3: be ni sir ma dawo
0: ni oya number won ni won mo pe yin si
3: number akoko 08062 6247
0: 74 74 74 55 55
3: 080
0: yes
3: 62
0: yes
3: 47
0: yes
3: 74
0: yes
3: 55
0: yes
3: number kiji
0: number eyan mewa pele na egbe ipin won
3: yes sir
0: ka le sun o
3: yes sir
0: we are number kiji
3: number kiji
0: yes
3: 081
0: yes
3: 61
0: yes
3: 13 79 91
0: ekile
3: kan 081 61 13 79 91
0: ire atayo la fi pade kayode adosun lorukom ati sademola la moju ere fun satan iye oni bibeli toni mo me ba nda ko yin ki gbogbo aye gbon
5: mrs awesu
0: mrs ni e di defa e ma defa lodo la fe wo emi mo ma bale yin e fi aye yin fun jesu jesu olowa gbogbo awon eyan ta jo ko won ni wa pastor ugumbe nbi ati social media daddy
3: yes sir
0: e fun wa ni ore ofe seju kan kayode adeosun a pade lago mewa koja die lori eto ba mi to pelu oloye gbenga olaiwola oya to ire ata la fi pade o dabo daddy oya
3: adu ara o fe ti baba
0: amen
3: ti omo
5: amen
3: ti emi mo gbogbo eyan to ngbo mi e ni ko sowo
5: amen
12: o mi mo da 96.7 La Gelu FM, Jagaba Gogo Radio, Ma

Jesu ni kega ti wa nbe ka to bi Jesu na je pon mi ka to bi Jesu Oluwa ni kega yi lo ti mu eredi iwa ye ese o mu itura ba wo eniyan o mu itura ba okunrin ba obirin Jesu na to de be ninu se iranse re lati mu mi ninu kanga Jakobu egbo gbogbo eyin eniyan kanga ta ti be lati bi egberun meji odun titi di akoko yi awon ton travel lo sirin ajo lo sile mimo kanga yesi won nbe o won si ri bi oni olone kanga Jakobu tan ti be lati bi over 2,250 years kanga ye mo si wa nibe o wa nibe kanga yi o mu ere bi waye o mu ise kile re bi kanga oun ni pe lati sun omi fun awon eniyan ki awon eniyan kan le mu omi tori pe a mu ogbe tan loruko ti omi nje a mu abawon tan lara loruko ti omi nje omi rere bomodi o mu mi a teriba fun bagbalagba yo ba mu mi won a teriba fun ere di omi yi o wa si imuse ninu aye gbogbo eniyan e gbo gbogbo eniyan ti kan ga omi ba le mu ere bi iwa saye re se fun iran me eniyan wa gbo sa wa gbo ma iwo to mu mi iwo to je niyan ki le re bi iwa ye re o wa nipo gege bi olori ilu ki le re bi to fi wa nibe ta ba ni olori ninu ilu ta ba ni olori orile ede ta ba ni olori ni ijoba ta ba ni olori ni state ta ba ni olori ni local government ta ba ni olori ni adugbo ṣùgbọ́n tí wọn ò mú èrè bí wáyé wọn ṣe kò yẹ fún wọn láti wà níbẹ̀ ẹni tó wà nípò tí àwọn ènìyàn tí wọn ò rí àǹfààní jẹ nígbà tó wà nípò àtẹni tí ò sí nípò àti ìlú tí ò lórí bákan náà ni wọn ṣe jọ wà ẹgbọ́ tí kànga Jakobu bá lè máa mú èrè bí wáyé rẹ ṣe ẹjẹ béèrè ẹ̀yin olórí wa lórílẹ̀‐èdè yìí adarí wa ààrẹ orílẹ̀‐èdè yìí kí lè rè bí tẹ́ fi wà níbẹ̀ àwọn tó dìbò fún yín kí lè rè bí tẹ́ fi wà níbẹ̀ ṣe bí láti dáàbò bò wà ní ṣe bí láti protect wà ní ṣe bí kí ebi mọ̀ bá paraàlú ṣe bí káraàlú mọ̀ bá jìyà ní ibi káraàlú kan bá lè bọ́ lọ́wọ́ àwọn adánilóró ni ẹgbọ́ wá ìta ní gómìnà lórí ní stéètì ebi yìí ni pé kó lè mọ darí wa kó lè mọ tọ́ wa ká lè wà lábẹ́ àkóso ta bá ní gómìnà ní stéètì ṣùgbọ́n tí gómìnà tó wà níbẹ̀ tí òun èrè bí wáyé rẹ̀ ṣe faraàlú dẹ́kun òkè bí eku táwọn èèyàn ń kú tí ò sí ààbò kí lè rè bí ìwà níbẹ̀ gómìnà ta bá ní ọba láàrin ìlú tọba ń bẹ bí olórí ìlú ṣùgbọ́n tí ọba ò sàpọ̀pọ̀ sí ẹ̀ tó fi wà níbẹ̀ kí lè rè bí ọ̀hún tá a fi lọ́ba ta bá ní ìránsí ọlọ́run lórí ìjọ tàbá láwọn ènìyàn nípò gíga ṣùgbọ́n tẹ́lẹ̀ bí wàsáyé wọn tí ò fọhùn láyé àwọn ènìyàn ò nídìí fún wa láti ní wọn bọ́ sàmà ìwọ tó jẹ́ òbí lórí ọmọ kí lè rè bí ìwáyé rẹ ẹlòmíkan bímọ dàálẹ̀ ni a mọ wípé bọ́lọ̀ ni wọ́n mọ wèrè ṣé wèrè ni wọ́n ni sọmọ tó bí sọmọ wèrè ni ó bímọ ò tọmọ ó bímọ ò kọ́ wọn ní ẹ̀kọ́ ilé ó kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ̀kọ́ burúkú náà kọ́ lára rẹ kí lè rí bí o fi wà níbẹ̀ tó bá jí ọ̀gá nílé iṣẹ́ àwọn tó ń bọ̀ ṣiṣẹ́ ṣe aṣọ wọn pín ni tí òwò ni wọ́n rìn ni ṣáyé wọn dá ni àbáyé wọn bàjẹ́ ipò tó wà kí lè rí bí tó fi wà níbẹ̀ igi oko ó mọ̀ bẹ́ta ju ẹlòmíì lọ torí pé bó gbé òòrùn bá ràn ẹ máa sábọ́ sábẹ́ igi adágbòbò yín ẹlòmíràn kò lóore kankan tó ń ṣe fún ìlú fún agbègbè rẹ̀ fáwùjọ rẹ̀ jẹ́ béèrè ìwọ tó gbọ́ mi kí lè rí bí ìwáyé rẹ̀ ipò tó wà wá tó fi wà níbẹ̀ kí nìdí tó fi wà níbẹ̀ ó bẹ́ tàǹgbà míì kéèyàn mọ̀ sí ní ipò ju kéèyàn wà nípò káwọn tó wà tó jẹ́ ọba lé lórí àbí jẹ́ gàba lé lórí kán máa jìyà yóò bá sọ pé àkókò òjòyè ó sàn ju ẹnu mi ò ká lò lọ mo béèrè lálẹ́ yìí ẹ̀yin adarí wa lórílẹ̀‐èdè yìí ẹ̀yin adarí wa ní stéètì yìí ẹ̀yin adarí wa ní ìlú yìí ẹ̀yin adarí wa ní ìránsí ọlọ́run bí ọ̀gá ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin sójà ẹ̀yin civil defence ẹ̀yin dss kí lè rè bí tẹ́ fi wà níbẹ̀ ẹ̀wọ̀ tó ṣẹlẹ̀ ní ìlú lórílẹ̀‐èdè kànga Jakobu ó mú èrè bí ìwáyé rẹ̀ ṣe tọjọ́ orí kọ́ o over 2,000 years àwọn èèyàn ń jàǹfààní ìwọ tó ń gbọ́

gbogbo ẹ laago meji owurọ gbogbo ọjọ ṣẹgun tuesday to ba pari oṣu every last tuesday of the month ni pàdé ọlọrun pamílẹrin laago mẹsàn owurọ sí méjìlá níbi tí àwọn tó ń wojú ọlọrun pẹlú àwọn tó ń retí ìyanu lọwọ ẹ ti máa ń kórajọ pọ 20 hours marathon prayer ní gbogbo oṣù kínní oṣù kẹrin oṣù keje àti oṣù kẹwàá ọdọọdún ní gbogbo friday tó bá parí lóṣù mẹta mẹta láàrin aago mẹjọ òwúrọ sí mẹrin ìdájí ọjọ kejì ẹrí agbára iṣẹ ìyanu ó máa ń lọ bíbà nínú àwọn ìpàdé yìí ló fi ẹkẹ yìí náà darapọ̀ láti

0: ekule o ara le dokita wa e ba nkan ara le lekan si
1: ekule o eyin baba wa ati ya wa ati ore wa e se o ekule o
0: e seun ni jejo a soro lori depression itumo re ni pe ka ma kari jo kinu eda modun ti o ma nsokufa ara awon nkan ti eyan fi ma ni arun opolo sugbon lose yi mo fe so nipa awon nkan mi yato fun depression yato fun ero ironu ti inu eyan odun le lori awon nkan mi se nje irufe ounje kan tabi irufe ohun mimu kan tabi irufe nkan kan kan so le tun sokufa arun opolo
1: be ni olotu e se awon ti a le towo bo to le fa aisan opolo wa elomi o le je pe won ti e tojo e ton tojo e pelu oogun to je pe doctor gan lo gbesi gbelere oogun yen to ko oogun yen fun onitohun sugbon ti oogun yen to wa lo je ki o di pe o ni side effect
0: ipa ti o da lara laisan
1: yen
0: oto ni to se tele o
1: be ni oto ni to se
0: ọtọ ni ti won ni ko ma logun fun
1: be ni
0: ṣugbọn ogun latari ogun yen lo wa yọwọ
1: be ni
0: si lara
1: be ni
0: to fi wa je ko fe di eni ti o ni arun opolo
1: iru awon to ba ni eje riru ton gbe si lere awon ogun kan iru awon ogun kan wa be to je pe o le fa irewesi okan ti onitohun o ba tete abi ki ogun gan ba do se nti o ye ko se lara ti o tun so nitohun di alabo ara o le fa irewesi okan
0: iyen ni lana ti
1: be ni lana to ogun ogun ibo yato si yen awon eto da be ni pe o common
0: to wopo
1: o ni je kuje imokumu tawon omo wa mu o bere lori oti ati siga ati kodin
0: awon egbogi oloro
1: ni amado
0: egbogi oloro le da ko
1: lori egbogi oloro imukumu ton mu o fa iso opolo to po
0: se bi iru awon gbo nkan kan ko si lara
1: igbo egbo ni mo ti daruko mo ni siga igbo
0: kai
1: o ti eni kan tawon odo wa ton lo sin won pe ni Colorado Colorado won mi lati gbagbara won mu lati gbagbara na ni abi ko inu won dun ko munu won dun titi ori won fi ayi
0: kai
1: ti won ni mo bi tan wa mo ta di pe kon ma so so kuso kon ma se kuse ka ki wa ki wa won ko yato so awon ti a le je ta le mu una ni won yen ko se en to le je ba ko lai so opolo ko se en to le je yan ko lai so opolo abi to ko je lafu
0: lai se boya won kankan mi si nu awon je
1: lai se boya kankan mi so je re awon je ti olohun ti gbe fun wa ti awon baba wa ti gbe kale ko si to nfa
0: awon
1: opolo nbe se oro mi yeyin beyin
0: agboye
1: afi to ba wa je pe eyan tun je ju eni ba jeun ju ngba mi to ba jeun ju ti o tun fa ailera si lara yen na ma leader san polo leyin gba yen yen fo je ke give example eni ba jeun je orisirisi awon je kuje ta won je to ba sanra ju to di rebete to di obesity
0: awon eyan mo ni ola ni kini
1: nko ko lohun sha anu o le fa irewesi okan ai mo ye awon ti ton se orisirisi nkan lati ri pe won lose weight
0: won wale gbogbo awon e ta won di
1: be ni
0: se inu etiri ati eti se ko ra wale die ko lara won
1: be ni lo afi to ba ya je pe yen nikan sugbon generally o ni to ba eni kan ti o fa teyan le je to le fa sanpolo ko o wo ko laarin awon odo awon kan ma mu orisirisi cocaine heroin gbogbo tramadol igbo kan be ati orisirisi hallucinogens awon ta wa gan fun wa o ta foju wa riri
0: kai be se je onimo segun yi
1: awon mo bi ton ti ri nkan won
0: kai
1: won ton ti ri nkan won bo se ri niyan
0: boro ba wa ri bayi na tori awon odo gbogbo wa na la ngbo o pe to ijakuje ngba mi mukumu o tun mo nfa keyan fe ni arun opolo iru iyun ngba mi wa to ye pe elomi ati wo fanran kan ri to ye pe nigba ti omo birin won lo mu kini ohun tan ni lo ba ranju lo ba mu wọn bá bẹ̀rẹ̀ sí ní dàgbà tún bu ìgbà jìbò wọn dàgbà jìbò gidi kò sá gbọ́ kò sá sàrán wọn ni irú àwọn èèyàn yìí ṣé wọn bá wá ní ó dáa náà o kí wọn tó mú wọn lọ sọdọ àwọn onímọ̀ṣègùn tòyìnbó ṣe yóò wà lè gbọ́ba wọn torí tọmọbìnrin nínú fọ́nrán wọn kò dàbí pọ́gbọ́ títí títí o bí wọn ṣe ń kó fọ̀ tí ìbò tó.
1: Ẹyin tó wà níbẹ̀ ni pé ká sọ̀rọ̀ nípa tàwọn tó ń lo oògùn olóró tó fi ń ṣègbà tó fi ń ṣe fàájì
0: tí wọ́n fi ń
1: mú ara le
0: wọ́n fi ń gbàgbára
1: bẹ́ẹ̀ ni mi adi tóun bá mú òní lè ṣe kankan òní lè kàwé òní lè bóbìnrin yìí lò pọ̀ nígbà tí kinní yẹn bá ti wá kó wọn tó bá ti kó sí wọn lórí tán bóyá
0: tó ti di mọ́ọ́lí
1: tó ti di pé bá ń bá kú tó ń bá rí wọn ò lè ṣe kankan mọ́ ìyẹn náà pè ní addiction tó bá jẹ́ pé ìyẹn ni ẹ má jẹ tàn yìí ó máa ń ṣòro tọ́jú ṣùgbọ́n ó ṣe tọ́jú èyí tó yẹ kí n sọ pé òṣòro tọ́jú ni pé nígbà míì tẹ bá tọ́jú wọn tán tó bá lo bí oṣù bí mẹ́fà nínú hospital
0: tí wọn ò rẹ lé
1: léwọlé ìwòsàn tí wọn rẹ lé bí oṣù mẹ́fà tó ti jáde tí inú gbogbo àwọn tó ń tọ́jú rẹ ti dùn pé alágbájá
0: ó
1: ti gba ìwòsàn ó ti gba ó ti yọ inú wàhálà bákan yóò tún padà sẹ́nu rẹ̀ bóyá àwọn ọ̀rẹ́ rẹ̀ ni ó tún sọ pé ó yájà má dáhùn wá kàn ṣe díẹ̀ kékeré ń bẹ̀ sí bó ṣe máa rí nìyẹn wọn tún padà wọn máa ń lọ wọn máa ń bọ wọn máa ń lọ wọn máa ń bọ àfẹ ẹni tí ọlọrun bá gbọ àdúrà ẹ nìkan tó jẹ pé lẹyìn ìgbà tó bá ti tọjú rẹ tán tí gbogbo nǹkan rẹ ti lọ tán tí ò sí pé bóyá ó
0: tó ń bá àwọn ẹgbẹ búburú kan rìn
1: bẹẹ ni tó yìí tílé ayé tí gbogbo bọ́n ṣe kọ bọ́n ṣe kọ ní bá ṣe kọ ní ilé ìwòsàn gbogbo ọ̀rọ̀ tá a bá sọ tí mo sọ fún lẹ́ẹ̀kan tí mo pè ní psychotherapy gbogbo rẹ̀ tó gbogbo ẹ̀ wọlé tí tóun náà dẹ tó yàtọ̀ sí ti àtàtẹ̀yìn wa a padà arẹni tó ti jẹ́ pé ó wà nínú wa ń lo oògùn olóró wọ̀nyí dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó di pé òun fúnra ó di kírímínà
0: àwọn ọ̀daràn
1: tó di ọ̀daràn sọ̀rọ̀ mi yeyí ṣùgbọ́n tọ́lọ́run gbà kóso nílé ayé ẹ̀ tó dẹ̀ di pé ó di pásítọ̀ tó di òjíṣẹ́ ọlọ́run so
0: tí ò ṣe páńlé mọ́
1: àti tọ́lọ́run sọ ilé ayé ẹ̀dọ̀ tún so bó ṣe rí nìyẹn gbogbo ẹ kò sí ìtòṣì tọ́jú mbẹ ṣùgbọ́n ó wá depend ó dá lérí environment tó ń tàn bá ba rẹ̀
0: agbègbè
1: bí wọ́n wà àwọn ọ̀rẹ́ wo ló ní àwọn family wo ni ó ní support wo ló ní láti rí pé kò padà tó gbórí ẹni tó bá jáwọ́ nínú kinní yẹn tí ò bá jẹ àwọn oògùn olóró yẹn mọ́ tó padà tó bá ní support tó bá di pé ó yà ìyá kan tó ń jẹ́ ìyá tí ń jẹ́ ẹni ó tún bá dọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n tún fún ní kànmí jẹ tàbí gbẹ pé ó fẹ́ lọ tọrọ àánú lọ́wọ́ wọn ni ṣùgbọ́n wọn ò ní ìrànlọ́wọ́ láì jẹ́ pé ó tún darapọ̀ mọ́ láti máa lo àwọn nǹkan tó máa ń lò wọ̀nyẹn.
0: Ẹ ṣeun ẹyin èèyàn wa ń tà ń bá a lọ òun náà lọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àrùn ọpọlọ tí dókítà wa tí wọ́n sì ti wà lẹ́nu ẹ̀ láti ọ̀sẹ̀ tó lọ òun ni wọ́n ti ń bá wa dá sí tí wọ́n sì ń ṣàlàyé bọ́rọ̀ ti ṣe ń lọ fún wa ṣùgbọ́n kí ẹjọ́ mọ̀ já kinní ọ̀hún ẹjá fa inú ní ìjánu ná à ń padà bọ̀.
2: Ó balẹ̀ gbàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú Steve's gbogbo Peter àti ọkùnrin bí àwọn Misty Peters jatunla bí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀nyá àjà 50 Peters bẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 Peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal debit ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 Peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 Peters is produced by the 50 Waves Limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 Peters NAFDAC Ijolote.
3: Bọ̀sùn ṣé ò sí? Ó ṣiṣẹ́ ni. Ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ ọ̀nà ló ti daṣẹ́ lẹ̀ yìí. A sì rówó tún ṣe. Mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín. Tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
4: Ẹ̀ ṣé bẹ́ẹ̀ kà wá nìwọ ni àbí apprentice ti ń kágolo.
3: Ẹ agbá bẹ́ẹ̀ kà lẹ̀ ń wò yìí. Ẹ lọ bèrè mímú sílé kò. Ẹ bí gbogbo nǹkan mọ̀ ṣe rí lọ́mọ̀ jẹ́ mọ̀ ṣiṣẹ́ ọ̀kadà.
4: Àjẹpọ̀ ìbáriwo iléeṣẹ́ Better Life Bakery inú o. Ìlú mọ̀ká iléeṣẹ́ búrẹ́dì tí wọ́n ń pariwo páwọn nílò bẹ́ẹ̀kà tó dáńtọ́ tó sì lè darí ọ̀pọ̀ èèyàn lẹ́nu iṣẹ́ láti ṣe búrẹ́dì tó tàbí àkàrà jáde. Káwá ní pẹ́gbà bẹ́ẹ̀kà ni ó ń tó tọ́. Owó tó kéré jù tí wọ́n ń san ní Better Life Bakery fábà bẹ́ẹ̀kà tó lè dájẹ̀ mú bẹ́ẹ̀kì iṣẹ́ tó dáa ní 150,000 lóṣù. Bákan náà wọ́n sì nílò àwọn abilékọ tàbí omi dán tó jáfáfá tí èyí ti jú iṣẹ́ tó sì mọ̀ sí ru ọjà ráńpẹ́ tó lè bá wa tẹ̀lé mọ́tò búrẹ́dì bá wa tajà fáwọn oníbàárà. bàárà owó tó ní túmọ̀ làwọn náà ń gbà wọ́n tún nílò mákẹ́tà ìyún alámòjútó ọjà ètè máa lọ Better Life Bakery tó wà ní Malete Mbàdàn ní Káwọ̀ọ̀sì kó lọ gbaṣẹ́ ẹni yára lògùn gbé o nọ́mbà yìí ni ẹ pè sí 0803-930-8173 lẹ́ẹ̀kan sí 0803-930-8173
5: Oya ẹyin ọmọ lọwọ ijan o tun ti zẹ fufu osu marun akọkọ ninu ọdun ni awọn to tap ti gbẹnu si kaṣe lera lera loni back to back abẹrẹ latori new year cashport lọ sori valentine cashport easter cashport nko awọn eyan tun gbẹnu si yen lo ni gbogbo aye workers day cashport yen gan lọ fa fa ka ma wa ti so nipa ileya cashport pẹlu ẹran agbo to sẹmẹkọ ẹ kaṣe ẹlẹyin ju anu ti a omo ma lo fa ti ka se ba ti sadeun o ma set yen ni bayi asiko ti to lati gbenu si mid year cashport tinu osu kefa yi ogbo to le ni million lona dota naira 50 million naira ni awon olori re to le ni 100 tun ma fi se ifaje ni gbogbo ose omo ya ma le body mole gbe body e anfani wa fun e lati gbope lori gbogbo games wa to ba ta to ba se ta si ni wa se gbenu si si o Wednesday June 24 yi ma tun po leti gan pelu seke dugbe owo lotun lo si lori Splash FM *347*1004#1# lori Ladelu FM *347*1004#2# tabi lori website wa

0: yẹn ti farapa. Ìròyìn ọ̀bẹ yẹn o lè mọ ṣe nǹkan kan, o lè mọ jẹ nǹkan kan, o lè mọ mu nǹkan kan, o lè ma kó ma gbé ìgbésí ayé tó dáa, ṣùgbọ́n nígbà tásìkò bá tó abẹ̀rẹ̀ sí yọwọ́ àìsàn ọpọlọ. Ṣé irú àwọn nǹkan bẹ́yẹn kò sẹ́ tó lè dènà, kò sí nǹkan tí wọ́n lè dènà, ṣùgbọ́n tó bá jẹ́ pé kò sí irú yẹn o,
1: tí ì ṣe pé
0: bóyá tí ò nínú mọ̀lẹ́bí, tí ò ṣe pé ó wà nínú mọ̀lẹ́bí o, tí ì ṣe pé bóyá onítọ̀ ṣe jàǹbá ọpọlọ tó jẹ́ pé ọpọlọ ẹ̀ ó ṣe accident tàbí oníjàǹbá kan tó wá jẹ́ pé ọpọlọ ẹ̀ ló affect o, tí ò bá ti sí irú wọn yẹn bẹ́yẹn ní tí wọ́n lè ṣe kó má láìsàn ọpọlọ ó pọ̀. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ìrẹ̀wẹ̀sì ọkàn. Lóòótọ́ kò sẹ́ni tí ò kì í sábà ní iye tí ó ṣe é
1: tí ọkàn tí inú ẹ̀ ò fi ní dùn láwọn ìgbà míì.
0: Nígbà míì kò sí kí kò gbogbo ṣe kó
1: ọlọ́run
0: bá gbọ́n arígbà tí inú ọlọ́run ò dùn sí ìtọ́mọ̀ ìdáṣe. Àbíbẹ́ẹ̀kọ́
1: bẹ́ẹ̀ni.
0: So ó sì jẹ́ dandan kí inú wa máa dùn sí àwọn nǹkan kan nígbà míì, ṣùgbọ́n téèyàn bá jẹ́yàn tó jẹ́ pé olúwa ẹ sì ti kíyèsí ra pé àìrọ́ mi máa jẹ́ kí ni ò kó sí mi lórí tó súnra kì pé ayé ò máa parẹ́.
1: Àbí
0: gbogbo ni mo ronú sí gan kílógbà
1: èmi tún sàn ju tàwọn kan lọ.
0: So irú ẹni tó bá ní tọ́lọ́ bá fún ní
1: irú èrò bẹ́ẹ̀
0: kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí nǹkan ò jọ ọ́ lójú débi tí ó fi pọ̀ fẹ́ para hàn. Ẹni tó ní nǹkan tẹ́lẹ̀ tó wá di pé kíní yẹn já lọ́lọ́mọ lọ́wọ́ tó wá fẹ́ tiyẹn torí tiyẹn pa ara ẹ̀ tí ò ro ìtọ́lọ̀ ti ṣe fún òun tí ọ̀rọ̀ mi yẹ yín bẹ́yẹn. So èèyàn lè dí ọ̀nà ẹ̀ gbogbo bí ọlọ́run ṣe dá wà sílé ayé gbogbo ẹ̀ ni ọlọ́run ti ṣe dáradára bó ṣe wà nìyẹn. Èèyàn gbúdọ̀ téèyàn bá súnmọ́ ọlọ́run láti bẹ̀rẹ̀ ilé ayé ẹ̀ tí ò tọwọ́ bọ tí ò yẹ kó tọwọ́ bọ̀ tí ò kẹ́gbẹ́ tí ò yẹ kó kó. Even àti eléta ń sọ̀rọ̀ nípa marriage lẹ́kan kó tó di pé ó má rí tí ì ṣe pé bóyá ihun tí ò jẹ́ ni ò yí olóko ló ọ̀rọ̀ ìwọ́n tí ò ní tí ò jẹ́ ni ò yẹ gbọ́n tó fi kúra ẹ̀ sínú marriage tó yẹ kó
1: kúra
0: tó kúra ẹ̀ sí tó sá fún gbogbo ohun oríṣiríṣi kan wọ̀nyẹn. Bẹ́ẹ̀ni o lè dí àwọn nǹkan bẹ́yẹn ní ọwọ́ torí pé kí ni genetically kò sí nínú ẹ̀jẹ̀ kò farapa kò sí kankan ó sì lẹ ó sì lọ déédé tiẹ ó ṣe bí ó ṣe mọ ọlọ́wọ́ àṣepọ̀
1: kọjá yàrá ẹ̀ kò di tí ò dá sọ́kàn.
0: Bẹ́ẹ̀ni tí ìṣòro kan ò já ló ń tọ̀hún tó lọ ọlọ́run náà ló ń kó ní yọnu gbogbo ewu.
1: Bẹ́ẹ̀ni
0: ànúlárígbà o ànúlárígbà torí àjálù kò sẹ́ni tó lè sá fún lẹ́nu iṣẹ́ ni o
1: ojú ọ̀nà ni o inú ilé ni o.
0: Bẹ́ẹ̀ni
1: ẹ ṣeun dókítà. Àwọn èèyàn kan tí wọ́n bá ṣàkíyèsí wọn pé wọ́n ní àrùn ọpọlọ àwọn kan lè sọ pé ó yá kán máa nìṣó ní ọsibítù nílé ìwòsàn pé irú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ bí irú sì ti yín báyìí o tí wọ́n wà níbẹ̀ tí wọ́n lè tọ́jú èèyàn. Àwọn kan ní ẹ tún fẹ́ bọ̀rọ̀ jẹ́ àwọn onímọ̀ṣègùn òyìnbó ẹ wá fẹ́ bọ̀rọ̀ jẹ́ wàá gbé lọ bó ṣe ń ṣe ẹ gbé lọ ọbẹ̀ èèyàn kéèyàn tọwọ́ lébọ̀ ni kí lẹ rí sàárín.
0: Ẹ ṣe olótùú ṣe rí ibi tí wàhálà wà gangan lẹ́fẹnu kan yẹn. Ayé àtijọ́ wọ́n máa ń pe ilé ìwòsàn ọpọlọ tó wà nílùú Èkó tó dàbí olú ìlú fún ìtọ́jú àìsàn ọpọlọ. Wọ́n máa ń pè ní yàbá apá òsì.
1: Bẹ́ẹ̀ni.
0: Tán bá rí ẹ tó bá yàtọ̀ kí ló lọ ṣe ń bẹ̀. Irú ìgbà yẹn làwa ti lọ bẹ̀ lálọ kọ́ ẹ̀kọ́. Ọ̀sùn Ọlọ́run lù wá láti sọ ibẹ̀ di ibi tí gbogbo ayé wa ń wá sí láti wá ṣe fàájì. Bẹ́ẹ̀ni.
1: Wọ́n lọ ṣe fàájì ní yàbá apá òsì.
0: Apá òsì. Bí ọ̀rọ̀ yàbá apá òsì ṣe dọ̀ bó ṣe di nǹkan nìyẹn. Ṣé ẹ rí ibi tí wàhálà wà gan-an lẹ́fẹnu kan yẹn. Àwọn èèyàn ò tí ì ní ìgbàgbọ́ pé àìsàn ọpọlọ pé ihun tó ṣe é tọ́jú ni. Wọ́n sì máa ń nígbàgbọ́ pé oṣó ilé àjẹ ilé ló ń
1: ṣe èèyàn
0: àbí pé èèyàn kan ń jẹ ìyá aṣẹ́wọ́ ara rẹ̀. Èmi ò nírú wọn yẹn ó wa o ṣùgbọ́n kò yẹ ká jẹ́ pé ká máa sọ pé gbogbo ẹni tó bá ti dàbí ẹni pé ọ̀rọ̀ ẹ ò bá ti wa mu nǹkan kan ló ń ṣe.
1: Ẹsẹ̀ ẹlẹ́sìn ni kán fi tọ̀.
0: Ẹsẹ̀ ẹlẹ́sìn ni kán fi tọ̀. Ìyàdán sì fi ń jẹ àwọn èèyàn ti pọ̀ jù. Wọ́n gbé àwọn kan lọ sí wọ́n gbé ọmọdé kan lọ sí ọ̀dọ̀ wọ́n gbé kó lọ hospital. Wọ́n ní kí bàbá rẹ̀ gbé lọ sí ibi tí wọ́n ti máa tọ́jú ẹ̀ lọ́dọ̀ àwọn oníṣègùn spiritual. Gbogbo àwọn débẹ̀ wọ́n bá so ọmọ mọ́lẹ̀ bí ẹran. Náà bá daṣẹ́ ìnìbó lára. Náà bẹ̀ sí náà gbogbo àpá oríṣiríṣi lára ẹ̀. Wọ́n fẹ́ pa ọmọ yẹn dànù. Náà pa oríṣiríṣi oògùn mọ́ra omi fun tán dààmú tí tọ́bẹ̀ sí dà lẹ́nu ẹ̀. Ọlọ́run ṣáà bábà ṣe.
1: O
0: sọ yé o yé sọ yé.
1: Bọ́mọ ìṣe ń lọ ní ibi tí wọ́n sọ wọ́n yìí.
0: Ọmọ yẹn wá ń lọ ní. Ló bá ní kọ́ tu ọmọ fóun. lo ba gbo hospital laarin osu kan omo ya pada si bọlọn se da laarin osu kan o pada si bi ọlọrun eleda se da gba toju todo tawa so problem to isoro to wa nbe na ni pe awon awon olupa wa nje pe awa a o ti se to lati je ki awon ara ilu kan mo nipa aisan opo lo inu mi dun siru program te nse an lati je ki awon ara ilu atomode atagba ate to kawe ate ti o kawe kan mo pe aisan opo lo ko yato si pe aisan okan ko yato si aisan egungun
1: bi aisan na ni
0: abi aisan na ni o se toju mi ro pe are ni ti efon je nsin to ni malaria ta ni o fe lo le babalawo lo toju malaria ogun na ni o lo ti malaria o fi lo bi malaria se le lo be na ni aisan opo lo se le lo eni to ngbohun to ri un ti o ye ko ri to ba gba ogun to ba lo ogun nibi to ye ko lode ko ni gbo ohun yen mo ko de ni riri ku ri mo iwa re asi yato so je ka so fun awon eyan wa nile pe aisan opo lo se itoju o ko de nsoro pe boya oso ile abi aje ile ohun lo nse wa o ko se ni ti o le ni soru aisan opo lo o ti yan ba ni fever lasan yen ara gbigbona o le je ki opo lo o se bakan bakan soro mi ye yin teyan ba ye keyan o jeun teyan o jeun ti sugar nu to ye ko anu wa to ba lo le o le je ke opo lo se bakan bakan ti sugar yan ba de tu poju ninu eje o le je ke opo lo se bakan bakan bakan soro mi ye yin bayi mo ti daruko igbona
1: beni
0: mo daruko sugar to low daruko sugar to high
1: to poju
0: to ba ye omu mi dada to omu mi dada to ni dehydration ti ara gbe te je gbe
1: ninu
0: o le je ki opo lo na o so ko da se le so aisan opolo n to le fasan aso opolo o po lara nkan ta fara fi se ra wa o si se toju soro mi ye yin ti ifupa ba lo soke yo lo afeto opolo o ti je dodan to ba loke to de ye pe won ti ti won toju e to wa loke loke loke loke loke to loke to pe de pe opolo ni o ti dun so ko si ti o le fa aisan opolo ninu gbo nkan ti mo daruko won yi so ka ma ro pe oso lo fa aje lo fa abi ati so lekan pe o le sele laarin agbole akaka jogun re ati so pe ki wa se gbugbu awon to ba jogun re na lo ma sele si baba le ni ki ya ni ki omo ma ni ti omo ba ti gbe igbese aye to fa okan ara ibale be ni o ki se dodo pe ko ni ti baba ni ki dodo pe omo ni asi ro omo to ni ti baba o ni ti ya o ni so sugbon ko ta so ni pe to ba wa ni arin to ba sele ni family ni agbole kan
1: o se se
0: ya pe ni vulnerability predisposition ni won to yen ti wa predispose si aisan yen already sugbon ti igbese aye re ba to ti o ba towo bo ti kodo o se se
1: ko mo ni e se dokita wa ibere kan re se bi awon aisan mi to je pe o ma nla pe ki won se ise abe lo se ise abe kankan wa fun opolo tan ba si se se bo tun ni se gbogbo nkan si le ri bo se ye ko ri
0: awon ta je psychiatrist a se ise abe
1: ninu opolo
0: awon a se ite se dodo opolo nikan a se ise abe nibi kibi awon dokita to se ise abe oto awon na pe ni surgeons awa physicians la wa awa ni pe ka lu opolo wa lati mo nti
1: lati fi satunse kan si nkan kan
0: to si ka le se ayewo ka si wa mo ta se pelu ogun ari pelu oro ta fe nu wa so sugbon to wa ti di pe ka ge ka la nkan si bi meji ka mu obe abedani awon surgeon niyan awon to awon dokita orise abe awon na pe ni neuro surgeons sugbon ki wa se pe ni ko si surgery o ko si se abe fun anybody aisan
1: because
0: a fi to ba je pe boya onitan yen onijamba moto ejeje wa jade sopolo o wa ti di
1: o ti fe dabi oyun
0: o ti di o wa te awon kan to ye ko te mole o nte won mole nopolo awon ni ro sojo mo bon se mo se ton lu ori yen ti won ko nkan to ba re ko
1: jade o ga eyin eyan wa e ri wipe ikanni lagelu 97.7 fm oke gajoke in to ba wa nbe na ni pe ki gbogbo wa ka wa lalaafia papa julo lori eto ta pe ni eto lera wa yi ati jejo lati jo nso bo ati dokita wa bawo won se ha to bi o se saye to won mo tun waye lati wa ba wa soro won je koye wa awon nkan ta le ma se to fi je pe awon opolo a fi de na nini re won je koye wa awon nkan ta ba kefin ti a fi tete mo nkan ti oro kan mo si lero pe gbogbo wa na la tun ti gbon pa bi oro yi ti se lo ati iforowero ta ti jo nse pelu dokita wa nse lo ye ki a fi kogbon ka si dimu dada ki awon toro kankan tetete mo pe bi nkan bayi ba sele igbese bayi ta agbere o won ni ba ba ri awon kan ti won ni arun opolo won ni o gbo wiwo nipa mimo ba won soro ati awon ise ta won ko gege bi akose mose ti won won lo gbo wiwo bo ti le je pe awon kan na wa to je pe wiwo ti e o tun mo nfe lo jai sugbon sibe to tun gbo wiwo tori na ta ba ra won eyan to larun opolo lagbegbe wa e mo kan je ka ma wo pe eleyi ti e ti tan ta ba won mi tan ba larun opolo ninu molebi won ke o ma so pe eleyi ko sin ta le se sori oro re kini e kan si awon akose mose onimo segun oyinbo ti won se itoju arun opolo ni lara won ni dokita wa ti won wa nbi doctor ayo ma je ko dun mi ati awon dokita mi mo kan je ka fi kini ohun se awewa lasan titi gba mi ti a ma lanfani ati bara wa so te ba lo nkan te fe ba mi so tabi te fe bere lori oro to ni se pelu eto lera wa ina ni e pe sori ero bani soro 0703167 1880 o ni ero bara eni soro ti e fi pe mi si tabi ti e fi fi atejise ranse si lori ohun te ba fe so lagbara olohun ijo mejo ko tun dina mo la se dumari ba deda bo ba fun alanfani ati ore ofe le ita gbagbo pe ala anu ni yo tun je ka alanfani ati jo gbora wa le kan si ko to wa dijo mejo ohun dokita wa ayo ma je ko dun mi mo ki pe e seun gan ni
2: e seun
1: eku atotonu lati ose to lo te sa n wa adupe o amo kini ohun lore o lagbara olohun ajinde ara gbogbo wa yo ma je o
2: amen
1: aloruko le ise yi awon alase nikan ni lagelu 97.7 FM kegajoki anki yin pe seun seun eku ife wa lagbara olohun a ma ri yin ba mo lero pe ta ba tun pe yin gba mi e je wa
2: lagbara olohun
1: olohun seun e se o titi jo mejo ta tun lanfani ati jo pade ara wa lori eto ta pe ni ilera wa gbogbo wa ani ka wa lalaafia fola sade ajala loruko temi si mo nje o ajinde ara wa

0: O ṣeun ọ̀rọ̀ labi, o ṣeun lai, Legilu FM 96.7 ìròyìn tó pójú owó, orin táyé ń fẹ́, ètò tó gbámúṣé, tó ń ti orin tó bá ìgbà múlẹ̀, kò di ìgbà tí àkókò bá tó fẹnu sọgi, ká tó mọ̀ pé yẹn ń bẹ lóko. Ẹ̀yin náà fi ìlì ẹ̀ Legilu FM 96.7 nìbàdàn la wà tá a ti ń ṣe bẹ́ẹ̀.
1: What did you do?

0: lápapọ̀ mú wá o.
1: Ètò láwùjọ àgbà àtẹ̀tọ́ láyé ẹjọ́ ń gorí afẹ́fẹ́ ẹ̀pẹ́ olúmídé ọmọ akínlóye àgbà ló tọrọ lọ bà ló tẹyìn èrìfẹ́. Láwùjọ àgbà ètò tí ń tọ́pọ̀ kùn àwọn àgbà aláṣẹ yọrí ọmọ Yorùbá dóríru láyé ẹjọ́ ń ètò tí ń tún pẹ́rẹ́pẹ́ àwọn àṣà àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀dálẹ̀ Yorùbá láwùjọ àgbà àtẹ̀tọ́ láyé ẹjọ́ ń ètò tí ń kọ́ni láwọn ẹ̀wà èdè Yorùbá tààràtà ní dédé aago mẹ́sàn-án àṣálẹ́ ọjọ́rú tí ń ṣe Wednesday lẹ́tọ́ láwùjọ àgbà ọjọ́bọ̀ tí ń ṣe Thursday lẹ́tọ́ láyé ẹjọ́ ń tákì ọmọ akínlójúde olúyọ̀lẹ̀ ọmọ mi gbogbo olútìtì láfẹ́fẹ́ lájẹlú ẹfẹ̀ 96.7 ní fẹ́lẹ̀lẹ̀ láwà máa gbọ́ bí tó láwùjọ àgbà ṣe ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tí ń tu gbogbo aráyé lára tógun lọ́gọ̀ ọmọ ènìyàn ń kọ́gbọ́n nínú làákàyè àṣàyàn ọ̀rọ̀ dákun méjì kú o ètò láwùjọ àgbà àti láyé ẹjọ́ òun là ń kọ́ lọ́wọ́ ní lájẹlú ẹfẹ̀ 96.7 akin ọmọ akin ní darí ètò lọ́wọ́ àmọ́lé ọmọ olóńgbèjà adéyinka sọnibara dákun mélòó akéwì oòdùà ló wí pé gbọ́ àǹfààní tó jẹ nínú rẹ̀ ò lódùn wọ̀n.

0: lójú ẹlòmíì àti sọ yòòbó dìnira fúnrú wọn èèyàn tí ò lè sọ yòòbá kọ́dán mọ́rán ṣe ni yóò kíyàn lóríkì ẹ jẹ́ padà sẹ́sì àárọ̀ torí ọlọ́run èmi ń ké gbogbo lọ́balọ́ba gan tí wọ́n jẹ́ pìlì.
1: Kábíyèsí Ọlọ́run ọba tó jẹ́ èmi ni adúgbò ọjọ́ ìgbà ni kábíyèsí rẹ ìwọ náà sì ni lánàá lónìí lọ́la ìwọ ni torí oòrùn òṣùpá òjò ọyẹ ooru ọwọ́ ẹ ló wà kábíyèsí Ọlọ́run tó ní ìgbà tó ní àkókò tó ní ọjọ́ ìwọ náà ni lálẹ́ tòní lórí ètò ti láyé ìjọun mo sì wà ní lágélú fm òkè gáàjò òkè 96.7 ní ààfin bàbá wa ọba Muritàlá Adébáyọ̀ Àkàndé ẹ̀kẹrin olúbàdàn ilẹ̀ ìbàdàn kábíyèsí bẹ́ẹ̀ wọ́n bẹ ní abẹ́ bàbá wa ọba Muritàlá ọba wa tí a mọ̀ sí Rasheed Adéwọ̀lú Ládọjà o ni bàbá wa Muritàlá Àkàndé abẹ́ wọn ni wọ́n wà Rasheed Adéwọ̀lú Ládọjà tí a mọ̀ sí Arusa Wam ọba tí fi ọba jẹ bẹ́ẹ̀ ni ọba tí fi ọba jẹ láti ilé àtòkó kábíyèsí o kábíyèsí o kábíyèsí o Olúmìdé Akinlóye lórúkọ mi Akin ọmọ Akin lójúde Olúyọ̀lé àwọn tó dàmọ̀ sẹ́mọ̀ pé wọ́n á pè ní Akin kan báyìí amojú ẹ̀rọ mi bẹ́ ń bí tó sì jẹ́ pé gbẹ́rẹ́gbẹ́rẹ́ Asís Adémọlá ó ra wà ń bẹ̀ tó sì ṣe létò létò ọmọ wọn ní onílá lọ́nà ẹgbẹ́dá Túbà bẹ́ẹ̀ ni lálẹ́ òní Adésínà Aláwòdé àwọn ni olóòtú mi tó jẹ́ pé Kenneth K. Bugi ó ní ọ̀gá wa ní Lágélú pẹ̀lú Gbẹ̀ngà Ọláyíwọlá tó jẹ́ igbákejì wọn àti Gbẹ̀ngà Ọláyíwọlá ni o àti Kenneth ni o ṣe mọ̀ pé Lágélú ni wọ́n wà Tunde Olawo ni ọ̀gá wa ní Lágélú àti Splash gbogbo ẹ̀ gbogbo ẹ̀ Ọlọ́run ni ọ̀gá gbogbo wa Ọlọ́run nìkan ṣoṣo ni ọ̀gá gbogbo wa Akinlóye Olúmìdé Akin ọmọ Akin lójúde Olúyọ̀lé àwọn tó dàmọ̀ wá pè ní Akin kan báyìí Akin kan báyìí máa wá sọ pé èmi kọ́ torí mi ní agbára kankan lẹ́yìn Ọlọ́run Ọlọ́run ni o Ọlọ́run náà sì ni kò ní padà lẹ́yìn yín kò ní padà lẹ́yìn tèmi náà torí àánú Ọlọ́run nìkan ṣoṣo la rí gbà bẹ́ẹ̀ ni Ọlọ́run àmọ̀ lóore kò yí ìjẹjọ ọjọ́ tamọ̀ sí ọjọ́ tọ́sí ìjẹjọ ọjọ́bọ̀ ṣe mọ̀ pé àwọn nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ tó jẹ́ pé ẹran ọdún ìjọ náà ni jíjẹ rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ọjọ́ náà ni jíjẹ rẹ̀ ọjọ́ Wednesday ni wọ́n rọ adúrà ẹran lọ́rùn àwọn èèyàn wa tó ń bẹ ní mẹ́ka àdúrà mi ni pé kí wọ́n dé láyọ̀ àtàláfíà wọn ò ní lọ lásán wọn ò ní bọ̀ lásán bí wọ́n ṣe lọ tí wọ́n fi wálẹ̀ nínú ìdùnnú wọ́n tún bá wa nínú ìdùnnú wọn ò ní bá èmi àti yín nínú pósí pé ó sì ń bẹ láàyè ìgbà náà ń bẹ láyé o àmọ́ nísìnyí àríwá kò ní ṣẹlẹ̀ láṣẹ Ìdùmarè torí Ọlọ́run nìkan ṣoṣo lọ́ba aláṣẹ ìdààmú ìfòòró kò ní ṣẹlẹ̀ sí wọn kò ní ṣẹlẹ̀ sí àwa náà àwọn ọmọ ìyá wa tí wọ́n wà ní inú gbólọ́wọ́lọ́wọ́ ọlọ́ọ̀ba kó jẹ́ kí wọ́n tú wọn sílẹ̀ láyọ̀ ìdààmú ìfòòró èmi àti yín àwòrán bá pàdé torí bẹ́ẹ̀ bá dààmú láàrin ìṣẹ́jú kan sí méjì sí mẹ́ta sí mẹ́rin ọjọ́ kan ọjọ́ méjì ọjọ́ mẹ́ta yóò mọ̀ pé ilé ayé yìí ó lágbára gan yóò ti gbà pé kò ń jayé rí òun sì wà rí torí gbogbo gbogbo ìsuni kò ní wọlé yín kò ní wọlé tèmi náà lálẹ́ òní ètò ti bẹ̀rẹ̀ lórí ètò láyé ìjọun gbẹ́rẹ́gbẹ́rẹ́ ẹ máa bá ètò bọ̀ èmi àti ọmọ tayọ̀ tí bá ní ọmọ tayọ̀ màmá ọmọ tayọ̀ ṣe mọ̀ pé mẹtánítì kan bẹ ní òkè àdó ọmọ tayọ̀ màmá dáadáa màmá ti fayé lẹ̀ èmi àti ọmọ wọn ṣe mọ̀ pé màmá yìí màmá sọ orúkọ kan ní awolowo ní tí ò fi parí di ìsìn tọ́ba ní ọmọ awolowo ní ọ bẹ́ẹ̀ ni ó kọ dáadáa tí wọ́n fi ilẹ̀ ni.

0: láyé jọ̀wọ̀nà ìtọ́jú àwọn ọmọ ọkùnrin àti ọmọ obìnrin lọ́dọ̀ àwọn òbí wọn nígbà tí wọn ò tí ì dàgbà. Ọmọ jẹ́ pé wọ́n máa ń mú ojú tó wọn ni wọ́n yìí wọ́n fi ọwọ́ lẹ́ran máa wò wọ́n. Àmọ́ ìtọ́jú tọkùnrin ó yàtọ̀ sí tóbìnrin bí ẹ sì máa pariwo mọ́kùnrin ó yàtọ̀ sí tóbìnrin. Bí obìnrin bá rìn jáde bí ọkùnrin bá rìn jáde ojú tí a máa fi wò wọ́n síra wọn ó yàtọ̀ síra wọn wọ́n fi ṣeré o àmọ́ ó yàtọ̀ síra wọn. Tí èèyàn bá sì jẹ́ ọkùnrin tí ọmọ bá jẹ́ ọkùnrin wọ́n máa sọ pé kọ́mọ síwáwo kọ́mọ nìrìn kù ni torí wọn ò ní fẹ́ tí ó gbé lọ́bọ́lọ́bọ́ wá ka wọ́n mọ́lé láyé ìjọun. Wọ́n bẹ̀rẹ̀ ayé òde òní náà o wọ́n fi ṣeré ṣùgbọ́n ìtọ́jú tóbìnrin tó bá wá tún ti bàlágà tí má sọ pé bàlágà ṣe mọ̀ pé èdè kan ni bàlágà tó bá ti tó ẹni obìnrin tí má ní ẹni obìnrin ẹni tí ọkùnrin tí wọn ní gbà pé kó súnmọ́ bẹ́ẹ̀ ni ìtọ́jú tiẹ̀ àti ìmọ̀ràn tiẹ̀ láyé ìjọun ó yàtọ̀ wọ́n fi ṣeré torí wọn ò ní fẹ́ kí ọmọ àwọn obìnrin kó ṣe kó gbé inú kẹndù wálé. Bẹ́ẹ̀ ni wọ́n máa sọ fún lọ́tún sọ fún lọ́sì pé má ṣe báyìí o má ṣe báyìí o ọkùnrin ṣe ti ọkùnrin kì í ṣe tí ó máa rẹ́rìn sí nígbàkúùgbà tó bá ti lè rẹ́rìn jù nǹkan kan àti nǹkan kan ò lè ṣẹlẹ̀ láyé ìjọ wọn fi ṣeré wọn fi ṣeré torí ìtọ́jú ọkùnrin àti tóbìnrin lọ́dọ̀ àwọn bàbá wa àti àwọn màmá wa wọn fi ṣeré. Ọ̀rọ̀ tí wọ́n sọ ìyá ìmọ̀lẹ́ ọmọ gbogbo pé bó ṣe rí gangan nù àwọn bàbá wa àti ìyá wa òṣùbà mẹ́wàá akin ọmọ akin gbogbo fún wọn láyé ìjọ wọn. Bó wa ni láyé òde òní ṣé wọ́n ń gbọ́ ẹ̀kọ́ tí ọmọ bá bá débi pé kò gbọ́ ẹ̀kọ́ ni ọmọ wọn gbọ́ ẹ̀kọ́ ni àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ sì kọ́ kò gbọ́ ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni nígbà tí ọmọ bá sì wà wò eré kọ́ òkè ṣe àwàdà báwo wa ni ó ṣe rí láyé òde òní tẹ́lẹ̀ sọ ìkan sí méjì nípa rẹ̀ nọ́mbà tí ẹ pè mí sí ò yàtọ̀ 0123708675 nọmba tí ẹ pè mí sínú torí ìmọ̀ràn láyé ìjọ fún àwọn ọmọ ọkùnrin àti ọmọ obìnrin ṣé ń bẹ di ìsìn ṣé wọn sì ń gbẹkọ àbí wọn ò gbọ ẹkọ. Adémọlá sì ṣe polówó ọjà náà mo sì ń bọ.
1: Ó balẹ̀ bàgẹ̀ ó wọlé pẹ̀lú steez ogun pítàkì ogun fún bí àwọn misty peters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 peters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. David ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni lot 3 light and craft building Basharun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Ade.

0: Sanya Ajah Lagos.
1: To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, NAFDAC Ijolote.
2: Ìrìn àjò umrah láti ṣàlékún imani kálíbà jẹ ayéjìrì alikiyama tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kì í fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní july 21 tá padà ní july 30 ìfowókọọlẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọọlẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọkàn sì tún wá ní umrah december èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní Nevada Plaza 140/142 Liberty Road Elewure bus stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwù ń bá wa tò tó ń gúrégé ní aljanna travels èyíkéyìí umrah tẹ́ fẹ́ bá wa ṣe ní aljanna travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ní umrah lílọ.
3: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ti gbọ̀nyìn níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni o fún òwa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ àtọkùnyìn ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè ìkánilágẹ̀lú ti sátidé yìí ó tún máa lágbára.
4: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
5: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórunsùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyìn ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803388100 àbí 0701821111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
6: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,000 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ àyípadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ kore dime muse.
7: Ibadan, get ready, heaven is about to touch the city of Ibadan. Lord of White Calling for All Souls Ministries present Ibadan Mega Crusade theme Authority that leads the whole world. The city of Ibadan shall experience a 3 days prophetic house of power, deliverance, and the moment of signs and wonders, where the lame will walk, the blind will see, the sick will be healed, hope shall be restored, breakthrough and words of prophecy. Come and experience the miracle working power of God as the servant of God, Prophet Odedoyin Olaumi Ezekiel, will be live in the city of Ibadan on Wednesday 10th June to Friday 12th of June 2020. Venue Oba Akinyele Memorial High School, Anlugboa, Bashorun Road, Idiape, Ibadan. Ministry is Prophet Odedoyin Olaumi Ezekiel. There will be a free buses for all from Iwolu, Mokona, Challenge, Ojo, Egbeda, Brewery. Come and experience the authority of God that transforms life, restores destiny, and reveals purpose. For inquiries, call 080-3280-3045 or 090-5713-7367. Follow us on all social platforms at Prophet Odedoyin Olaumi. Olaomi Ezekiel, Ipadon, your moment has come. Don't miss this mega crusade. Heaven is calling. Will you answer? Answer.

0: mo sọ lẹ́ẹ̀kan, mo ní àwọn ìtọ́jú ọkùnrin àti ìtọ́jú obìnrin ṣe mọ̀ pé ó yàtọ̀ síra wọn láyé ìjọun. Ká ní wọ́n dábẹ́ fún ọkùnrin tó lè gba àsìkò tó obìnrin, àbí obìnrin ló lè gba àsìkò tó ọkùnrin. Nọ́mbà tí ẹ pè mí sí ni mo sọ ohun, àmọ́ mo mọ̀ pé ó yàtọ̀ síra wọn, ìtọ́jú ọkùnrin àti ìtọ́jú obìnrin, bó ló ṣe rí láyé ìjọun àti láyé òde òní. Bẹ́ẹ̀ ni màmá ọmọ Táyọ̀, ṣe wà pẹ̀lú mi.
1: Ẹ kàlẹ́ ọ̀dọ́ yìí, mo wà gẹ́gẹ́ 100% mo wà pẹ̀lú yín.
0: Ẹ kí àti bẹnu lé.
1: Ẹ kúlé o, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ àtẹ̀yìn tẹ́ ń wò wá ní
0: káàkiri
1: àgbáyé, ẹ kúlé, ẹ kàlẹ́, ṣe dáadáa là bá yín.
0: Ṣé ìtọ́jú ọkùnrin àti ìtọ́jú obìnrin ṣe bákan náà ni? Bí ọkùnrin bá dábẹ́ fọkùnrin tàbí wọ́n dábẹ́ fún obìnrin tí wọn ò sì dábẹ́ mọ́ ní ìṣe, àmọ́ níjọun ṣe bákan náà ni ìtọ́jú rẹ̀.
1: Mo fẹ́ràn bẹ ṣe sọ pé àmọ́ wọn ò ṣe mọ́ ní ìṣe, torí pé ìgbà tẹ́ ẹ sọ yẹn mò ń wo ojú mi pọnrẹ, ó kọ ọrẹ dání gan ipe kí lẹ̀ ń sọ yìí tó ti de wọ̀ tipẹ́tipẹ́.
0: Bẹ́ẹ̀ni,
1: so ìtọ́jú ọkùnrin àti ìtọ́jú obìnrin,
0: èwo ni a lè sọ pé ó yá jù tẹ́ ọ̀kan wò sí fóbìnrin mọ́ ní ìṣe?
1: Bẹ́ẹ̀ni,
0: àmọ́
1: nígbà tí wọ́n ṣe yẹn, èwo ló yá, èwo ló yá jù?
0: Bẹ́ẹ̀ni, láyé ìjọ
1: tóbìnrin
0: tóbìnrin ṣe mọ̀ pé láyé ìjọ a mọ̀ pé tóbìnrin yẹn òun ni. Nígbà tí wọ́n bá wá ń dàgbà tíétíétí tí wọ́n ń gbéṣẹ̀, wọ́n mọ̀ rákòrò wẹ́rẹ́wẹ́rẹ́, wọ́n mọ̀ gbéṣẹ̀ díẹ̀díẹ̀. Sóbìnrin wíwò lọ́tún wíwò ló sì lọ́pọ̀jù ni àbí ọkùnrin?
1: Tọkùnrin ni no ṣe pé azin
0: láti máa mójútó
1: ọmọbìnrin
0: àti tọkùnrin.
1: Tọmọbìnrin ló ṣe kókó jù, ìtò ń gba àsìkò jù náà tọmọbìnrin ni.
0: Kọ́mọ bá ṣubú.
1: Nítorí wípé ó rọrùn fún ọmọbìnrin láti ṣìnà, ó rọrùn gan fún ọmọbìnrin láti ṣe ẹsẹ̀ gbé. Tọ́mọdé ti ṣe ẹsẹ̀ yẹn gbé, òun náà wò lọ nǹkan bí wọ́n ṣe bakúnu, àfi tán bá rí ìtọ́jú tó tọrọ ẹlòmíì tó lè
0: fikún
1: ìtọ́jú yẹn láti tún nǹkan tó ti bàjẹ́ ṣe. So ọmọbìnrin ní àsìkò, ní owó, ní gbogbo nǹkan, ìtọ́jú ọmọbìnrin ó
0: kò ṣe fi lẹ́gbọ̀,
1: kò ṣe fi wéètì ọmọkùnrin.
0: Táwọn àlejò nínú ọkùnrin tàbí obìnrin tó lè jẹ pé ìbúyà
1: ìyẹn lè díẹ̀ o, ìyẹn lè díẹ̀, nítorí pé àwọn ọmọ obìnrin míì wọ́n máa ń ṣe bí ọmọkùnrin, àwọn ọmọbìnrin míì wọ́n ní ìwà ọmọkùnrin méjì lára.
0: Ẹ jẹ́ ń gbọ́,
1: ọmọbìnrin míì ní ṣíṣe, ní ọ̀rọ̀ sísọ, ní tìjọ̀gbọ̀n, ní gbogbo ẹ̀, ọmọkùnrin méjì kò tí lè dúró lẹ́gbẹ̀ẹ́ ọmọbìnrin kan mi.
0: Tí wọ́n bá ní wọ́n kó àwọn ọmọ obìnrin àtọkùnrin bíi mẹ́wàá fọkùnrin, mẹ́wàá fún obìnrin, wọ́n lè rí mélòó orú rẹ̀ lára obìnrin, lára àwọn ọmọ obìnrin?
1: Tí irú tí mo sọ pé ọkùnrin mẹ́ta ni wọ́n, wọ́n á rí mẹ́rin nínú mẹ́wàá tó jẹ́ ọmọ obìnrin ọkùnrin mẹ́ta.
0: Lé tó túmọ̀ sí pé ọkùnrin àti obìnrin tí wọ́n bá kú mọ́ pọ̀, ọkùnrin yóò lè ju obìnrin lọ.
1: Wọ́n máa ń sọ bẹ́ẹ̀.
0: Ẹ gbà
1: mí ò gbà, wọ́n máa ń sọ bẹ́ẹ̀.
0: Ẹyin tí wọ́n bá ní gbogbo iṣẹ́ tí ọkùnrin lè ṣe, obìnrin lè ṣe jù bẹ́ẹ̀ lọ, sí lóòótọ́ ni?
1: Mi ò ní sọ bẹ́ẹ̀, mi ò ní sọ pé gbogbo iṣẹ́ tí ọkùnrin ṣe lè ṣe, obìnrin lè ṣe jù bẹ́ẹ̀ lọ.
0: Ó ti fi hàn nù pé ọkùnrin ṣe ẹ rí pé àwọn nǹkan kan àti nǹkan kan ó rọ̀ mọ́, àwọn kan kalẹ̀ kò gbàgbàgbà bá ń ṣílẹ̀kùn mọ́ tí wọ́n bá ti wọlé.
1: Ní báyìí fi gbàgbàgbà.
0: Torí obìnrin ò lè bá ọkùnrin.
1: Màálíkà a máa ṣe ká máa yí rẹ̀, ní báyìí fi gbàgbàgbà, a máa gbé yín sí ibi tẹ́ ẹ wà, ipò tẹ́ ẹ wà, gbogbo nǹkan ẹ fi jù wá lọ, kó máa lọ bẹ́ẹ̀.
0: Tá a bá wá rí obìnrin tó fẹ́ ní ẹni tí máa ń kàndú àkàndú bẹ́ta,
1: kò bá máa lanu sọ, ojúṣàájú ni, kó máa ṣe kó máa rí. oye yin tin ba mo pe mo le se nkan ti okunrin se mi ni lanu so emi a ma se temi telomi ba ri pe ah obirin bi okunrin leni yi o se pe mi ko ni mo fenu mi so ka ma je ki se wa ma ba ba lo ka ma se lo ka je ka elomi so obirin to ba je obirin to
0: to le so
1: to ni ogbon le ori dada to fe fi akaye se irin ajo ko need mo ko bi mi so mo le se kan to ko mi se mo le se ju be lo o se obirin yi o se file kawon eyan ma be so
0: se mo pe to ba so be a je kan so pe olohun o mo n to sinu tori olohun lo do pin lokun o do mi ni lobirin amo iya to si ni mejeji te ma na obirin mo le si ju okun lo a
1: ni o ti mi pa olohun o ti mo nkan to nse kokon ma fon fere yen fun olohun ni kon je ki elomi ba won fun olohun mo nkan to nse bayi making it possible ko bi le se nkan to kunrin se but olohun so pe gbe ko ma fun fere o le se nkan to kunrin se olohun ni ka ma fun fere ara wa
0: ti an bada ko mo tayo lo ke adu mama dada ni ilo je wa yin kan ngba ti mo gbo pe mama ku awon kan soko soko ah mama ti ku tori ore atoko ti mama ti fi sile ni oke ado ni badan te ba ni o matayo o ni bus stop uche ti mo si mo
1: be ni
0: ti na iya na o matayo re eyan se po lu mana ti baba awolowo mana ti baba de sikola mana ti baba mufuta wajade ola ni hun ti an na fi oko da eyan po gan o
1: be ni
0: o si mo pe kan be to se pe adugo won gan bi adugbo won se toro to ti an fi so street be nigba to gbese amo bo ko baba re ke ti an yo pe e ma pe ni oko bye bye mo
1: mo
0: to ma adugbo kan ni ring road ti won name awon oko street be doko kan ti o se ma da ti mo ni e e yo sonu be ni eh mama mo ta yo ise dada ti won se loke adu ni maternity won so ni e pa nigba mo ti gbese bayi e din gbo
1: nkan ta bi mi yen o to bi o to bi won ni ka ma gbadura ko lohun fere si ise wa
0: amen
1: won ni ojo tin ba ku omo la role oba loki je ki omo mi role de mi so adura ta ngba ni pe ise ton fi sile ko ma ku
0: ko ma pare
1: ko ma pare a de tin gbe awon igbese yen loju emi won
0: bene
1: so by ojo ti mommy ku won ni that ifokanbalẹ wi pe ise ti awon ti se sile
0: mo ri ti yo ma lowo
1: ko de ni baje se won ko ti yan ba nse na owo olohun lo wa so o mo se so pe ikan ni ma so pe mo se le mo se le pelu adura pelu igbagbo iyan ajila ro oluwa ise owo yi je ko to mi je o ma je ki se ku mo mi lowo ko ku lowo iya mi oluwa bo se gbe iya mi ro gbe mi ro ju be lo fun mi lokun fun mi lagbara fun mi ni ogbon olodun de ni ti o ba ni ogbon toto ko ma beere se mo ti ma beere lowo olodun lojojumo o ti toro ki ni more than enough a ma bu fun mi ni pe omo yo tun ti beere leni ah iwo omo yo tun ti beere ogbon je nfun ojo tun ti dele ni ki lo fe ogbon ina ni e mo fun mi ogbon ina ni e mo fun mi so
0: olorun ba lanu igba ti mama gbese idamu iforoku ni de bagu eyan ma won
1: ami ami
0: e so pe awon ti mo je pe mo ma ro pe mama yo ti ku bayi ki mo fi okan bale nu wo
1: ki won fi okan won bale
0: pe olorun ko ku laaye re bo se se mama
1: beni
0: ti won se ti o bu won ni ru
1: beni
0: ko ni bo eyan na ni ru la se dumare
1: ami
0: mo se ni iru e o pe iwo atun ni iru
1: no mama yoruba yen de be
0: e da ko yin ki won gbo
1: oruko temi ni olapeju ayagun biade
0: mo wa soro kan mo ni awon ise ti mama ma se e je won mo ni dada die pe mama mi ma se bayi lofe lofe tori eyin na ki won to ku mo ri pe beyan ba loyun to ba ama eno mi ki won ti gbe so die be
1: ah nigba ti mommy wa lo motayo won se orisirisi nkan won ma ntoju eyan awon ti o ba ni owo mommy atoju won oloyun ni kankan en to ba ni malaria en to ba en to wa si hospital fun iru itoju ti won ba fe ti mommy ba ri pe o ku die kaato ko sowo lowo won mommy ma toju won mommy believe pe iwo se nkan to le se olorun afun elere and awon omo won na de ri iru nkan beyen ko lara won so o dabi automatic ni lara eyan pe nkan te eyan ri ye eyan to nse.
0: Hello.
2: Hello sir.
0: Talo wa me o.
2: Lati wa kajaye ni o.
0: Wa kajaye ile Ibadan. Wa kajaye ti ona manatan.
2: Ben ben.
0: Oya.
2: Ah, mama taje, omo meta mo bi ti de.
0: Ni gba yen.
2: 1985.
0: 1985.
2: Mm. Mm. Mm.
0: Eni gbagbe won.
2: Eni le gbagbe o, mama gidi ni o.
0: Mm. Mm.
2: Mama gidi ni o.
0: Mm.
2: Ah. Mo se njo poza ni ori mi be won.
0: Mm. Mama ti gbese bayi o. Lagbara Olorun, lagbara Olorun, omo rere to gbeyin won ni o wa pelu won. Ti o si ma si dada tesubaju. Mm.
2: Lagbara Olorun, tesmo mo tule ko mba je lowo.
1: Amen.
0: Amen. Amen.
2: Okay.
1: Eshe gan.
0: Yes. Oro ti mo bere ni pe ise re ti mama nse ikanna so.
1: Bedi.
0: Ti awon eyan le gbagbe, o na ni se awon mi na ni gboro. Keyan o mo pe fitanle tori eyan ku jo ko senti o ni ku o.
1: Bedi.
0: O si keyan o fitan rere le. Bedi. Eh, mama mo tayo. Se bi e se so un ti awon eyan jeri si un, se o ni yi pada.
1: Lagbara Olorun a ma ma gbianju lati ma se dada
0: e da ko yin lekun rere e lo elomi ton kan lekun
3: e ka lekun
0: e ka lekun e ka lekun ma
3: lati ke adomo ti se lati 1981 ni tin bi mo sodo mama ti gbo pe won ku tori pe aburo won ni baba mi fe logun pa. Àwọn gan-an jẹ́ kí n máa wáṣọ ṣíṣú ẹgbẹ́ mú gbé ọmọ mi mama sí dá. Kò sí pé ẹsẹ̀ léèyàn wá pé ẹnikẹ́ni mọ́bìmọ́ tí mama bá ti gbé báyìí ní ológun bóyá ìta kíníwọ̀ wá ṣe kíníwọ̀ wá ṣe kíníwọ̀ wá ṣe ẹgbẹ́ olóyún wá kóyẹ máa lọ ẹ máa kọ́ tó dé títí àwọn olóyún yẹn gbogbo wọn máa bímọ. Gbogbo ọmọ tí mo sì gbọ́ ọwọ́ náà yàn náà yanjú ọlọ́wà ṣe kú ní kìnnì fún wọn ọlọ́wà wá pẹ̀lú àwọn ọmọ wọn náà.
0: Ami.
3: Ìfẹ́ yẹn ò ní sí ẹjọ́ o kó máa tẹ̀síwájú ẹjọ́ o ọlọ́wà ràn yín lọ́wọ́
0: ọlọ́wà ló. Ẹ̀sìn máa yín polówó ọjà láàrin ìṣẹ́jú kan.
4: Somewhere in Ibadan today, there's a young boy dreaming about a bright future, playing football and making his family proud. But every dream needs the right platform. That's where Reliance Future Football Academy, RFFA, comes in.
5: Ni Reliance Future Football Academy, sise toju idagbasoke ebun awon agbabolu nise wa. Ko mo lori papa nikan o, a nko awon akeko wa ba se nje akinkanju omo luabi to ntepa mose pelu afojusun.
4: With expert and professional coaching, comprehensive football training, academic excellence and career guidance, RFFA is where your child aged between 14 and 16 years becomes a complete athlete.
5: Ba se mu dagba soke ba awon odomode agbabolu be la mu anfani ati gbabolu kawe loke okun wa sarowo to won.
4: Admissions are now open. Training season runs from June 1st 2026 to May 31st 2027. Visit us today at B30 Grand Mall, opposite Arisekola Albarika Shopping Complex, Bodija, Ibadan, or call 0806 246-8928 or 0915-015-4131. Visit www.rffacademy.com.
5: Reliance Future Football Academy. Ipele awon ogun ojo la.
6: Jẹ́ ẹ ti gbọ́.
7: Kíkíní.
6: Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ná tàbí ra tókìn.
7: Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC.
6: Pẹ̀lú ìlànà iRecharge. Bójú ẹsẹ̀ ni o.
7: Báwo la ṣe lè máa lo iRecharge?
6: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ ṣí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùn kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀.
7: Lẹ́gba IBEDC tókìn yín. Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
8: iRecharge, sanwó iná ní rọrùn.

0: ọgbọ́n.
1: Akabala tó jẹ́ kí n máa bòdì agbára.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú, bẹ́ẹ̀ ló fi ẹyọ̀ kún ọkàn àwọn èèyàn láìsí ìdádúró.

0: kọ ṣe irú ẹ lótìtú àti lódodo ẹti mọ ká ṣe pẹ̀lú òótọ́ ọnú tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mídìí cashpo nínú oṣù dùn owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà wà fún jíjẹ àti bí àwọn tó ju ọgọ́ta ènìyàn ló ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan má ṣe fà sẹ́yìn má jọra rẹ lẹ́nu gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà bó ṣe ń ta tó tún ta sí bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí wednesday 24th of june yóò jẹ ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347 *1004 *1# lórí ìlàjẹ̀lú fm *347 *1004 *2# bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashe.ng media cashpot ní june àkókò ìyípadà rere rẹ ti dé o ṣó ti káàṣì ẹ mo ti káàṣì ẹ
1: ó balẹ̀ gbàgẹ̀rẹ̀ ó wọlé pẹ̀lú steeze gbogbo peter ní ogun fún bí àwọn ogun fifty peters jagun labi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àyà fifty peters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round fifty peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal david ká ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú fifty peters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà fifty peters is produced by the 50 webs limited ẹsìn lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704 318 3929 50 Peters

ṣe mọ̀ pé ọjọ́ ń sáré ni kò dúró díẹ̀ nìkankan gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá ti mọ àsìkò kó mọ̀ lò dáadáa ni wọ́n fi ṣeré ọjọ́ ń lọ lórí ọmọ kékeré lórí àgbàlagbà má fi àkókò rẹ má fi ṣeré má fi ṣòfò mo ti rí ọmọlára ìyá kọ́m wọ́n ti wà pẹ̀lú mi lórí facebook ti lágelú ọmọjọ dáàdì afis abiodun mo ti rí wọn bẹ́ẹ̀ ni mo rí ayọ̀mídé onímọ́tò láti làǹlàtẹ̀ ó tó jọ mẹ́ta ayọ̀mídé onímọ́tò adébọ́jẹ yusuf ọ̀làdìmẹ́jì mo rí wọn wọ́n dúró wọn ní kò ní bàjẹ́ láṣẹdùmarè alájà màmá wa ìjàbíjẹ́ lẹ́kùsí màmá dáadáa wọn ò fi wálẹ̀ mo rí ebídèmí àdìsá mo rí adébọ́jẹ yusuf mo rí wọn lẹ́ẹ̀kan sí súnmọ́ síwájú mo sì ń bọ̀.

0: Slim T, Slim T, mwana ekwetu Salim Ayinde from Isseyin Wasiu Adeoye Murima sema kwe mo du ti wa ni lori etu won si fi wale in mo fa kwe ife Olorun ni won ni mo soro kale kan pe itoju okunrin itoju obinrin je gbeyan meji tabi meta lori phone lati ile itoju won bo lori. Hello.
1: Hello.
0: Hello e kale o
1: ma kale wa ma ko ri akoko ya ma di fe pelu ro tan gbo lori mama mo mama wa o ma tayo loke ado.
0: Yes sir.
1: Atoyo ni mo ti so yin o.
0: Mm.
1: Basi awa na wa ni Ibadan ni beyan. Awa na si bina bi meji si meta si be.
0: Mm.
1: Ni wa si pe orire ka ba lo orire han la ba wale.
0: Mm.
1: Ire na mama se da lopolopo.
0: Ese.
1: Ese. Mo wa ki awon omo won lowolowo ti mo so ri pe won ku orire.
0: Ese.
1: Ni e ba n gbo nipa ti e ba n gbo nipa baba tabi iya re pe o se n to da. Ni yan ma do.
0: Bẹ́ẹ̀ni
1: ọmọ aya
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: torí náà àwa ń rọ wọn pé níbi tí màmá bá fẹ́ dé lórí ìwà rere káwọn náà ọmọ yẹ kúrò níbẹ̀ o.
0: Ọmọ
1: yẹ kúrò níbẹ̀ màmá ṣe dáadáa púpọ̀ àwa ti wà lọ́yẹ̀ báyìí ṣùgbọ́n tá à ń gbọ́ nípa àwọn wúwa lórí púpọ̀ púpọ̀.
0: Bẹ́ẹ̀ni màmá dáàpọ̀ ṣe mọ̀ pé àwọn iléepo kan ń bẹ tí wọ́n ṣe dáadáa dìṣìn tí wọ́n ṣe dáadáa iléepo pé kó bá tó bá wálẹ̀ wọn ò gbé wálẹ̀ lójú ẹsẹ̀ tó bá lòkè wọn ò gbé lòkè àmọ́ wọn lè máa ta ìtọ́ wálẹ̀ gan àmọ́ kan bẹ̀rẹ̀ pé tó bá ti wálẹ̀ tí wọ́n gbòòórùn pé ilé epo wálẹ̀ wọn ò ti ilé epo wọn pa ni àwọn ilé epo tó dà wọn bẹ nílùú wọn fokọ́ọ̀lẹ̀ náà ni ẹ̀mí lè gbàgbé aláàjì gastap wọn ṣe dáadáa gastap wọn ṣe dáadáa pọ̀ ni o àwọn èèyàn sì ń ròyìn wọn ojú sì ní tì wọn pẹ̀lú àwọn ilé epo kọ̀ọ̀kan tán náà ṣe dáadáa màmá ọmọtayọ wọn ti gbéṣẹ́ ti wọn o kò wọn fi ilẹ̀ o aláàjì wọn fúta ọlá ni wọn ti gbéṣẹ́ àmì o àmì ẹṣẹ.
1: orúkọ tèmi ni ọlá olú ọ̀pálẹ́rẹ́ ọlọ́run ayọ̀ látọ̀yọ̀.
0: Ẹṣẹ́ thank you sir. Ẹnìkan tó ń kalẹ̀kùn tí n bá ní gastap yóò máa yí àwọn èèyàn gbòòrò bí ọ máa ṣe ń ṣe. Ẹ̀lò
2: sà.
0: Ta ló wà ń bẹ̀.
2: Orúkọ mi ni Mrs. Bashorun.
0: Mrs.
2: Látọjọ́ ọ̀nà Eléwé.
0: Màmá ma bá sọrun.
2: Nígbà tí
0: mo gbọ́ yìí.
2: Nígbà tá a wà ní òkè Àdó kó tó di pa kó wá sọ́dọ̀ ọ̀nà Eléwé. Ọmọ mẹ́ta ni mo bí sọ́dọ̀ màmá.
0: Olúwa.
2: Màmá dẹ̀ ń ṣe dáadáa.
0: Olúwa.
2: Wọ́n dá léèyàn tó jẹ́ pé nígbà tó di pé ọkọ mi kú. Tọkọ mi kú. Odidi bí ọdún mẹ́ta ni màmá ti ń tọ́jú àwọn ọmọ mi láì gba kọ́bọ̀.
0: Kábíyèsí.
2: Wá ní Báṣọrun pẹ̀pẹ̀lẹ́ kìíní wá tọ́jú àwọn ọmọ yẹn wọ̀n nígbà owó kankan. Wá ti sọ fáwọn nọ́ọ̀sì wọn pé kọ́ má gbowó lọ́wọ́ wa.
0: Sẹ́ẹ̀rì
2: bí ọdún mẹ́ta.
0: Sẹ́ẹ̀rì
2: kó tó di pé àkúrò ń bẹ̀ yẹn.
0: Ẹ̀ṣẹ́ kí lẹ gbogbo ẹ̀ lẹ́kẹ̀
2: sí. Àforíjì wọn o.
0: Àmì.
2: Ọlọ́run àdẹ̀dá gbogbo tán fi sílẹ̀ òní bàjẹ́ lágbára ọlọ́run ọlọ́run àdẹ̀dá àwọn ọmọ wọn sí o.
0: Àmì. Ẹ̀ṣẹ́.
2: Màmá dáa púpọ̀ o.
0: Ẹ̀ṣẹ́ thank you.
2: Ẹ̀ṣẹ́ ẹ̀ṣà.
0: Ìyẹn ni pé kéèyàn ṣe ó dàrọ̀ kéèyàn ṣe dáadáa ó dáa pọ̀ téèyàn bá ṣe dáadáa. Àwọn ọjà alẹ́ wa ní ìlú Ìbàdàn jẹ́ sọ bíi méjì ń bẹ́ kí ọjọ́ tó lọ. Ọjà òjé jojúmọ́ ni. Ọjà àdùgbẹ̀ jojúmọ́ ni. Ìta mẹ́rin méjì ló wá ìta mẹ́rin kan bẹ lọ́nà tí ó yà wọ́n ná ọjà bẹ́ẹ̀ jojúmọ́. Ìta mẹ́rin kan bẹ lọ́jà àbá wọ́n náà jojúmọ́. Ọjà àbá náà jojúmọ́ ni. Ọjà alárọ̀mí ní géètì ìsọpáàtì jojúmọ́ ni. Ọjà Mọ̀lẹ́tẹ́ aládìẹ jojúmọ́ ni. Abẹ bíríìjì Mọ̀lẹ́tẹ́ náà jojúmọ́ ni. Bẹ́ẹ̀ni ọjà èèlò wọ́n bẹ ní Mọ̀lẹ́tẹ́ náà. Ọjà kan bẹ lámúlòkọ gbàgàdà ojoojúmọ́ ni. Ọjà gbági àkọ́kọ́ ojoojúmọ́ ni. Ọjà Bọ́lá Ègè ni gbági tuntun jojúmọ́ ni. Ọjà Muslim Odinjo jojúmọ́ ni. Scout camp ní challenge jojúmọ́ ni. Ọjà Adélábú oríta challenge oríta jojúmọ́ ni wọn ni. Ọjà oríta Apẹ̀rẹ̀ ojoojúmọ́ ni. Ọjà tí ó jẹ́ jọmọ́rùn-ún ẹ̀jìn fún wa ní díẹ̀ mbẹ́. Ìkórìtà Ọlọ́ọ̀dọ́gùn Sọlá jọmọ́rùn-ún ni. Àkànrán ọjọmọ́rùn-ún ni. Ọjà alágbà lọ́nà àkànrán jọmọ́rùn-ún ni. Iwájú àkànrán ló wà. Ọjà aráàrọ̀ níwájú àkànrán jọmọ́rùn-ún ni. ọjà jọmẹsàn ọjà lógun àtijọ níjọba ìbílẹ̀ akínyẹlé jọmẹsàn ni wọn ná alhaji mansuru abiola lógun gbọǹkà balógun lẹ ìbàdàn àwọn ni wọn máa tàmí ń pẹpẹ akin mọgbàgbé ọjà bàbá wa bó ṣe wà nù èèyàn bẹẹ ààrẹ ọjọ mọṣọlókùn sáré sọmọṣíwájú mọṣí ń bọ.

0: gajo ke ni le odun ya denbi 96.7 sani osani frequency ti ti wa o ese den go wa
1: kali mode yi abolori omo salami lagilu fm 96.7 felele lawa ta tin pase bi oba
2: opolopo awon eyan ti olodum ba se tan ti tusile n to kokko ma n fi si won lara ni ka dide kia tabi ka pe awon eyan sakiyesi n ta n kofiri ninu ara wa baba ibaruba oba isan ara ko si nkan meji ti a n se ni ile ise wa o to koja ka se toju un to ba le kolu isan ara eyan ti o fi so ni ton didakuda gege bi won o ti bi lati kekere gbogbo awon eyan ti won ba ma n wa si ofisi wa to wa ni adojuko people's girls grammar school leyin le baba adedibu ni molete ni badan ni oruko wa ko ni di ajoji si baba ibarubo oba isan ara ni mo nkin le kan si kin to tesi waju e je nkokko fun yin ni ero ibani soro ina nitori e ni lo re lati ba mi soro leyin eto 080 33 88 1008 tabi 070 18 21 11 11 gbogbo ẹni tí ó bá rí wa lákòókò tá a wà báyìí àwa náà ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú liberty stadium tó wà nìbàdàn second gate lẹ́gbà wọlé o stand 11 ìsọ̀kọkànlá sì ni ẹ máa bọ̀ tààràtà bẹ́ẹ̀ bátìrì tí wọ́n kọ bàbá ìbàrúbọ́ ọba isan ara ní stand 11 ìsọ̀kọkànlá ọ̀dọ̀ wa nù ẹ bá wa ń bẹ̀ a ti gbé ẹ̀rọ ìgbàlódé wa lọ́wọ́ tí a fi ṣàyẹ̀wò tí ó sì tọ́ wa sọ́nà sàn ibi tí àìsàn bá lúgọ sí lára yín a ò tọ́jú nǹkan míì tójú isan ara lọ o mo wa ń bọ̀ ná ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ló já sí wípé n tó ń bá wọn jà lágọ̀ ara nìkan ni wọ́n máa ń mọ̀ wọn kì í wo nǹkan tó ń fà á nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bá ń rí àpẹẹrẹ àpẹẹrẹ kọ̀ọ̀kan yóò ṣàpèjúwe nǹkan tí ó ń ṣe ni lágọ̀ ara ojú sísú ó yàtọ̀ sí kí kùrukùru máa boni lójú o ojú wò bàìbàì ó yàtọ̀ sí kí ojú máa hún ni o àwọ̀ká ara ó yàtọ̀ sí làkúrègbè o lọ́sàn lọ́sàn ó yàtọ̀ sí fasan fasan o gbogbo nǹkan tá a sọ yìí lórí iṣan náà ló wà fún nítorí pé iṣan ara wa ń kọjá láti ibìkan sí ibìkan eléyìí tó yẹ kó dùbúlẹ̀ eléyìí tó yẹ kó nàró eléyìí tó yẹ kó gbé omi eléyìí tó yẹ kó gbé ẹ̀jẹ̀ eléyìí tó yẹ kó satọ́kùn oúnjẹ àti ìgbọ̀nsẹ̀ ṣùgbọ́n nígbà tí wàhálà kan bá ti ba nípa kòkòrò tó ti wọnú ẹ̀jẹ̀ ọmọ ẹ̀dẹ̀ ènìyàn àbáwọn nǹkan tá a jẹ àbí àwọn ìdọ̀tí tó ti gbára wa wọlé àbí àti lo ara wa sí ní òdì pé àwọn sàn yìí wọ́n ń kákò wọ́n ń dí àbí wọ́n ń wú àbí wọ́n ti ẹ̀já láwọn ibòmíì ewé àtegbò mà kájú rẹ̀ bàbá ìbàrúbọ̀ ọba isan ara kò pa nọ́mbà rẹ̀ tì kò pa orúkọ rẹ̀ tì bẹ́ẹ̀ ni kò pa ọ́fíìsì rẹ̀ tí o ibi tá lò náà la lò orúkọ wa náà là ń jẹ́ àwọn tó sì ń wá sọ́dọ̀ wa mọ̀ pé òótọ́ ni bó bá di pé èèyàn ń tọ̀ lẹ́ẹ̀mẹrin ẹ̀ márùn ẹ̀ mẹ́fà ẹ̀ méje kí lè tó mọ́ ó ti ní nǹkan lára àfi tó bá fẹ́ mọ parọ́ lókù tó bá ti di pé èèyàn ń rìn ó ń mí gúlegúle nǹkan kan ti wà o tó bá ti di pé èèyàn ń rìn ó ń rẹ̀ láti inú wá ó nílò àmójútó ẹlòmíì ò lè rìn àfi tí wọ́n bá ń fà á lọ́wọ́ yóò máa fi sọ́tún yóò máa fi sósì gẹ́gẹ́ bí ọmọ àgùntàn òjọ́ tí wọ́n ṣẹ̀ bí tó ṣe bí ẹni fẹ́ ṣubú ni o ẹlòmíì àyà rẹ̀ a máa ga yóò sì máa dùn tó bá fọwọ́ kàn iṣan pẹ̀lú tó ṣiṣẹ́ dénú àyà wa ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ yóò máa rìn tàbí kó mọ̀ dàbí ẹni pé ó ń ta tàbí kí ẹsẹ̀ wúlò ní kó fà lọ́la ẹsẹ̀ ẹlòmíì yóò sì máa pa àpò bí ìgbà tí ejò bá fẹ́ bọ̀họ̀ ẹlòmíì rè ẹsẹ̀ kan péré ni ó máa gbọ̀n tí ẹsẹ̀ kejì ò ní gbọ̀n tí ọwọ́ kan ó máa gbọ̀n tọwọ́ kejì máa dúró apá kan orí yóò máa fọ ẹlòmíì etí ẹlòmíì yóò máa hóye ẹlòmíì kò sì ní lè mí dáadáa mọ́ tó bá lè ṣe nǹkan kékeré gbogbo nǹkan wọ̀nyí ni àǹfààní wà fún láti tọ́jú ẹ̀yìn ríro ẹ̀yìn ọrùn èjìká ìgúnpá orúnkún itan àbí ọrùn ẹsẹ̀ ni tẹlòmíì o tí wọ́n bá ń sọ pé làkúrègbè àìsàn ni o tí wọ́n bá ní àwọ́ká àìsàn ni bí wọ́n bá ń sọ pé lọ́sàn lọ́sàn àbí fasan fasan àbí ẹ̀gbọ̀n rìrì àbí jàkùtẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àìsàn ni gbogbo ẹ̀ gbogbo eléyìí ló yẹ kó gba àmójútó bàbá ìbàrúbọ̀ ọba isan ara mọ̀ nípa rẹ̀ dáadáa láti ilẹ̀ yìí dókè òkun orúkọ wá sí pàtàkì o bí ẹlòmíì bá gbọ́ wípé wọ́n ń se lọ́kọláyà látijọ́ tó ti délé ayé kì í lò kọjá ìṣẹ́jú méjì àbí ìṣẹ́jú mẹ́ta o ìrọ̀ o dandan ni kí wọn náà lè sojúṣe rẹ lọ́dọ̀ ìyàwó àti ojúṣe rẹ lọ́dọ̀ ọkọ rẹ eléyìí ni yóò sọ ẹ́ di èèyàn pàtàkì ọ̀rẹ́ mi o bàbá ìbàrúbọ̀ ọba isan ara ti wà ní liberty stadium second gate stand 11 ìsọ̀kọkànlá 080 33 88 0208 àti 0708211111. Ẹ̀rọ ìgbàlódé ń bẹ nílẹ̀ tá a fi ṣètọ́jú yín, tá a fi béèrè tó dà gẹ́gẹ́ bí àmọ̀nà àbí atọ́nà. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́, bàbá ìbàrùbá, ọba iṣan ara, iṣan àti n tó jẹmọ làwa ń tọ́jú o. A mọ̀ retí yín.
1: Lágelo FM, jàgàbá gbogbo rédíò.

0: nọmba ìwọ náà ni a ń sọ wípé o tóbi o jù bẹ́ẹ̀ lọ gbogbo èèyàn tẹ́ ń gbọ́ wa gbọ́ ètò yìí ṣẹ́rí ohun tẹ́ kọ̀kọ́ bá mi ṣe ni pé gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi ẹ bá ń gbọ́ lọ́n tóbi nítorí pé ìfẹ́ tí ọlọ́run bá ní sí kó wà wa ló fi ń wò wípé ó ní ènìyàn kan tóun ọba yóò rẹ̀ sí wa tó jẹ́ pé yóò sì máa ṣiṣẹ́ tòun pẹ̀lú inú funfun àyà funfun tí ó sì ní di wípé èèyàn ń dọ́dọ̀ tiwọn téèyàn ń tẹ́kùn gorí ẹkún ṣùgbọ́n gbogbo ẹni bá dọ́dọ̀ wọn ayọ̀ òun náà ni wọ́n máa fi ń pàdé ènìyàn tó jẹ́ pé wọ́n wà gbàgbé ìbànújẹ́ pátápátá mò ń sọ̀rọ̀ nípa Alhaji Owolabi Ọlá Ìmáàmù Òṣùpá Àdínnì bàbá mo kì yín ẹ kú dédé àsìkò yìí.
1: Sọlí wa sọlímù dáìmọ̀ mútàláṣí mẹ́ni mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin ládéládé ìlú mo kí wọn èmi ni ọmọ yín Alhaji Owolabi Ọlá Ìmáàmù Òṣùpá Àdínnì assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
0: Bàbá mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sí orí ètò yìí.
1: Amúdá súnmọ́ amúdá.
0: Nǹkan mo fẹ́ sọ náà nu.
1: Súkìrá súnmọ́ súkìrá. Afuwa súnmọ́ afuwa. Fàdílà súnmọ́ fàdílà. Àkọ́kọ́ tí mo tiẹ̀ kọ́kọ́ fi ń dúpẹ́ fọ́lọ́ ni pé ọba tó ní kí n rí ọpẹ́ dá.
0: Kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run bá.
1: Ọba tó ní kí ààyè ọpẹ́ ó yọ lẹ́nu mi. Àwọn kan náà ń wù wọ́n káwọn náà ó dúpẹ́ bí mo ṣe ń dúpẹ́ yìí Ọlọ́run ò fààyè rẹ̀ lẹ̀ fún wọn. Ìwọ tó bá wá ń wò mí tó mọ̀ pé ọ̀rọ̀ rẹ tọpẹ́ ọpẹ́ yọ nínú ayé rẹ bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níbi tó wà ń pé alhamdulilayi rọ́bàlà alẹ́ mi.
0: Alhaji olórin nǹkan tẹ́ ẹ máa ń kọ ẹ máa ń sọ wípé bọ́lọ́run bá ti gbé ìjà ẹ̀dá.
1: Bọ́lọ́run bá ti gbé ìjà ẹ̀dá.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Kí lẹni náà tó ń wá ń bínú sí. Ọlọ́run dákun wá gbèjà mí já. Sànú mi kémi rọwọ mu.
0: Alhaji àdúrà yín ti gbà o ẹ ti rí ìyọ́nú Ọlọ́run o.
1: Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀.
0: Nítorí pé tá a bá ní ká máa sọ̀rọ̀ nípa ìmáàmù àfáà tó jẹ́ wípé ó ti dìlú mọ̀ ká bá a bá ka méní méjì mẹ́ta báyìí orúkọ yín ó jáde ń bẹ̀.
1: Àánú Ọlọ́run ni tó ráwa gan ò lérò bẹ́ẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Tá a bá lérò bẹ́ẹ̀ ni a sáré bẹ́ẹ̀. A sáré bẹ́ẹ̀. Àwọn àgbàlagbà máa ń pòwe kan wọ́n ní kó wájú mi jẹun orí mi. Ọlọ́run ni ò tí ì fi hàn o. Àwọn ọ̀sáré kí wọ́n rí wa o. Ọlọ́run ló ní dandan máa bọ̀ àti fi ọ hàn.
0: Kábíyèsí Ọlọ́run Alhaji nínú àwọn àsìkò báyìí tí ó yẹ pé gbogbo ìgbà lẹ máa ń ṣàdúà rooru tẹ máa gbàdúà lóru ìṣá àdúà lóru ìṣá àdúà lóru ìṣá ẹ gbọ́n ná ṣe àṣírí kan wà ńbẹ agbára máa ń kun agbára lóru ni àbí kí ló ń ṣẹlẹ̀.
1: Tó o bá pera rẹ láàfa tó o sì jẹ́ pé òkú Ọlọ́run lọ bá dìmú o sì dín kankan mú pẹ̀lú Ọlọ́run oru ló lè súnmọ́ Ọlọ́run dáadáa.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Torí pé tó bá ti di oru yẹn àwọn kan ó ti sùn àwọn tí wọ́n lajú tí wọn ò ní sùn kò ní pọ̀. O lè ríbi rọ gbogbo ohun tó o fẹ́ rọ síwájú Ọlọ́run o lè ríbi rọ síbẹ̀. Àwọn tí wọn náà fẹ́ bẹ́ẹ̀lì tó o fẹ́ ṣiṣẹ́ wọn níwájú Ọlọ́run o lè rí ṣe. Bílẹ̀ bá ti mọ́ ó ti di wọ́ọ̀lù ńkọlù àmọ̀pálọ́ wọn gbà o ṣùgbọ́n fi tiẹ̀ ṣe special package níwájú Ọlọ́run.
0: Èèyàn kan lẹ́ ń sọ fún ẹni ìyá báyìí báyìí ó lóun ti gbàgbé ẹni rárá o kó lọ rántí ṣe nígbà tó jáde bíi wákàtí mẹ́ta tó padà dé mọ̀nà tó sáré wágbé Alhaji mo ti rántí o ẹni kò lọ bá ìyá o ẹni búrẹ́dì kékeré ni o kó má ra nílé ètò tóbi ẹni kò lọ gbé fún ìyá yẹn láàrin oṣù kan.
1: Ká máa dúpẹ́ fọlọ́run.
0: Kábíyèsí Ọlọ́run. Kábíyèsí Ọlọ́run.
1: Ká dúpẹ́ fọlọ́run. Ọ̀dà ẹnìkan pè mí ní ìjẹrin. Ó lóun fún mi ní adìyẹ mẹ́fà. Ó wá fi rán ẹnìkan sí mi. Ẹni tó wá fi rán sí mi foríjì mi Ọlọ́run tó bá jẹ́sẹ̀ ni wọ́n ní wọ́n ní adìyẹ mẹ́fà o wọ́n ní kò fún mi o mo ní mo ti dúpẹ́ lọ́wọ́ ẹni Ọlọ́run bá ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Mo wá ní ìwọ tí wọ́n fi rán adìyẹ mélòó ni ìwọ ní ó lóun ò ní kankan mo ní mú méjì. Ọmọ rẹ tó wà níbi báyìí adìyẹ mélòó ló ní ó ní kò sí kankan fóònù náà méjì. Ìmáàmù bíbá yìí ma fun meji be yan se ma se nu
0: kabiyesi olohun
1: kabiyesi eyan ma fi ore wa ore ni ayi dali aye je bo ba ni ti enikan lo de o wa joko wa daje je ko je tan ko mu mi si bi tawon ayun na ba de gba po le ri je nbe
0: alaji oro te so yi na lo je ran ti on te yan fun mi ko to di pe abere eto yi eni wi pe eto to ni gangan gbogbo eni wale aye wa se rere ni
1: inu mi a ma dun ki mo gbo pe awon eyan dupe lowo mi e mo se wo ori mi a ma okunrin kan ododo mi ni jeta nbi okala o fe le ni mo da ko on lori radio
0: ka bisi olo
1: ai da ko ai da ko oni bi n ba lori radio kin gbe un dani ohun opolongo mi faye mo ah ki a lo ade oni won tin so asiri oni yi bu aya
0: ka bisi olohun
1: oni mo so asiri iyawo ohun asiri to won gbori iyawo ohun to wa lo be lowo iya re ohun ni se eyan kan wa ti a mo so asiri sa wa wa mo nkan kan ni ibi tan ba gbe fun ala so mo ba ni a mo so a ni fe so so ku so
0: a
1: da ken egbegberun awon kan mo wa sodo mi mba ti ri to won igbe kini iwa o e lo se nkan bayi e lo se nkan bayi e pada wa tori nfe se lohun lara won iti mbari ni so in lo fa to se pe ise temi yato iwo se temi yato isoro si temi yato ironu temi yato focus temi yato owo re ko mo wa bo ba fun mi lohun gba o sugbon pe mo wa ka niyan pe ani mo fe gbowo lowo re se won mo mi wala ilazim omo mi owo re ko sugbon ifun oni nkan to se pe ni gbogbo ojo kijo to ba ti ranti mi ninu oro mi ninu akiesi mi ninu itusi mi omo sadura fun mi nu aye
0: alaji nkan te tun so to ya mi lenu ni yi eni eni gangan asale eni gangan o na ni o pe ojo mokanlelogun te tin gbadura oro eleni gangan ni o pe eni be ba si tin jade lola bayi eni eyan mokanlelogun to ba kokon dodo yin ele fun won ni ose to je pe bo ba ti lo bayi ire ohun yo gba won ri ni
1: surprise packaging tori n fe pariwo re
0: e so mo wa ni ki sare tu sita na
1: ni se eyan to po ni mo fe fe
0: eni 21 mokanlelogun
1: ti olodun ba wa ni ko wa nu eni ti o ri gba yoju si mi
0: alaji eni ose yi ko si bi ti re wa eni yo fa ire yan mara ni
1: se mo po olodun la koju si
0: kabiyesi olodun
1: awon kan wonu egbe aye kan le ba araye lo
0: oru mokanlelogun hey kabiyesi olodun
1: ta n pe ni 21
0: ni
1: mewa kan mokanla oni bo se lo
0: hey ni e wa ose yi e wa sise ose yi fun oru mokanlelogun e wa ni pe eyan mokanlelogun le se ma fun
1: oda ni soro pupo sugbon je ko ye wa pe mesan meji meta kan oni nto ba wa
0: kabiyesi olo okay alaji gbogbo awon eyan tan fe ri yin mokanlelogun yi to je pe olori re mokanlelogun yi te fun lose yi e lo ni kan ma mu bo kan ba fe agbose yi
1: kaadi ni bo ba ti gba kaadi mi
0: lofe
1: to si yoju si kaadi mi pe 2000 fe wole pelu egberun meji
0: 2000
1: lo wole ti mi bonus lose
0: won ni mo wose wa
1: gba tin ba gba iye tin ba ta mo sorti
0: alaji pelu orumokanlelogun le ma lo
1: igba tin lo orumokanlelogun aniyan ti mo fi lo orumokanlelogun ni bi o se da fa won omo ya mi
0: kabiyesi olodun
1: lo aniyan pe orumokanlelogun mo fe so dowo olodun ni o wa ri pe owo to si mi ko dowo owo bayi to nkan mi tun wa to jowo lo to le to si mi
0: okay eyan mokanlelogun to ba tete pe won te gba number bayi e wa ri won l'office won lola won ma yonda office won ati number te ma pese mokanlelogun won ni ba ti gba card 2000 naira pere o na le e ma lanfani lati fi ri won sugbon ose yi adeun to wa laarin ayin ati won ni o ofe o na ni won ma fun yin ose yi ọ̀sẹ̀ tí ń fare mọ́ra ní kí
1: akíyà ní. Fọ́ bá wá lò ó tó orí yàtọ̀ lórí ọ̀sẹ̀ yìí. Polongo mi fẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Kóhun náà sọ fẹ́ lómi. Àwọn tó máa ń ṣe kinní nínú TikTok wọ́n ní ẹ bá wa sí ààrẹ̀. Wọ́n ní kó wà faraway. Àwa tó àwa TikTok n tó lóhun ìwọ náà sí ààrẹ̀ fẹ́ lómi. Jẹ́ ọ gbọ́. Wọ́n dọ́dọ̀ mi.
0: Alhaji gbogbo èèyàn tó fẹ́ pẹ̀yìn báyìí tí wọ́n fẹ́ gba nọ́mbà. Nọ́mbà wo ni wọ́n máa pè sí? Ó yá ẹ bá yọ̀ǹda nọ́mbà yẹn.
1: 070-31-04-99-30 070-31-04-99-30 090-75-68-81-68
0: Ọ́fíìsì yín nílùú Ìbàdàn.
1: Nílùú Ìbàdàn tẹ́ ẹ bá ti ń bọ̀ ní wo ròdù. Àbẹ́ ń bọ̀ láti ọ̀nà géètì. Àbẹ́ ń gba odò ròdù bọ̀. Gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbà bọ̀ láti inú Ìbàdàn. Ẹ bọ́lẹ̀ ní Adégbà yìí, ìyànà búlọ́ọ̀kù. Ẹ sọdá títì. Bí ìgbà tẹ́ ẹ fẹ́ wọkọ̀ wo ròdù padà, ẹ bèrè ibi tán ti ń tajìyẹ́ tán ti ń pa màálùú tà. Ẹ̀yìn ìkúlé ibẹ̀ báyìí, ẹ mọ̀ rí òtẹ́ẹ̀lì gbàgàdà kan báyìí. Là ń pè ní òtẹ́ẹ̀lì bàbá gàràwò, ilé tó fẹ̀gbẹ́ tì í. Nílé bàbá wo, ibẹ̀ là ń bẹ̀.
0: Okay. Alhaji kí n tó bíyín ní ìbéèrè tí mo fẹ́ bíyín. Ẹni 21 lẹ máa láǹfààní láti rí lóòlọ́
1: wa. 21
0: Nọ́mbà tí wọ́n pè sí, ṣe rí nọ́mbà yìí bẹ́ẹ̀ bá ti pè é, ẹni bá ti gbé àwọn ọmọ Alhaji
1: bá ti gbé. Bẹ́ẹ̀ bá ti gbé àwọn ọmọ mi ní ògbé. Ọkùnrin lè gbé.
0: Obìnrin lè gbé.

0: àìsàn tí ó gbóògùn ọlọ́run ní fi sẹ́nì kọ̀ọ̀kan yín o orúkọ tèmi ní bàbá eégún
1: tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú liberty stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ̀kọ́lẹ̀ star number 12 ni bàbá eégún wà olójú
0: ọlọ́run ọba ò ní gba ojúlọ́wọ́ gbogbo wa o tí wọ́n bá ní ojú ń yọ̀ yẹn lẹ́nu nǹkan kan ló ń fà á bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò nẹ́run ní ara tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nírú ara rẹ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà bóyá àwa máa rí bí kurukuru àbí kó máa rí bí èéfín bí èéfín àbí kó máa rí bí ọyẹ́ bí ọyẹ́ o rírà tẹ́lẹ̀wọ́ rẹ o dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira ẹlòmíì ò lè rìn lálẹ́ bí náà mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀ bó ṣe ń já sí kòtò ni ó máa já sí gegelete ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́ ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àsílágbájá àṣewọ ni o dá òsánmọ̀ yàtọ̀ fún alẹ́ ọmọ ló ń fa ẹlòmíì káàkiri níṣẹ́ ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọta gàgá síbi ìrìnà tẹlòmíì tẹlòmíì ó máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀ ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀ kò fi rí nǹkan kan mọ́ rárá ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́ ẹlòmíì ò rí nẹrí nǹkan tó fẹ́ jẹ ẹ mà ní jẹ́ńjẹ́ ọ̀tá yín ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí ẹ mà ní rógun ẹkún bẹ́ẹ̀ yẹn bá ń sun ẹkún àsunjù àmà

gbọ̀ngà ó yàtọ̀ àkànní ó ọmọ onílé ọ̀yẹ́ ikú ọ̀nì pọ̀ ní wèrè ọ̀kàrẹ̀ láyé ọ̀gbọ́ ọmọ ṣe ọ̀nì kú bẹ́ẹ̀ lọ ní sì ṣe mọ́ ṣe lọ ọlọ́run ọba mi ó sì mọ́ fún ọ ṣe ilé ọ̀yẹ́ àkànní alájílé iye ilé ọ̀yẹ́ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjì ọ̀lẹ́lẹ́ tí mo.

bíyẹ tọba pọn pápígbì ani mo rántí ọrọ àná ẹfún fi fẹ kí mọ ìwọ pẹ mọ mi a rí olódùmarè kò ní kọlà kó gba gbé ẹlẹwọ òjò irọ kó gba gbé àpárà ìdọwù tọgbà gbẹkẹrán máa rán létí ọsọ ìsọyẹ agbára òjò kó má gbére pàdé rẹ ni ọrí àkànní ọlọrun òní jẹ kọkú máa lọwọ olùgbẹngà ó yàtọ̀ lóríire bí ìhò náà ni olóríire ọmọ gbẹngà ó yàtọ̀ àkànní ò ẹlẹ́ ọ̀yẹ́ ìjìlẹ̀gẹ̀ mi òkè mẹ́nilógún ní bẹ́ni gbẹ̀tì ilé bàbá tó bí ọlọ́mọ mẹ́rin àbúrò bọ ẹ̀rin àbẹ̀rẹ̀ bọ ẹ̀rin àkúnlẹ̀ bọ ẹ̀rin tó kù lọ́yẹ́ ti jáde adigbẹ́gbẹ́ lẹ́ran gbẹ́tì ilé ọlọ́yẹ sọmúrùmú lẹ́ran ilé ọlọ́yẹ ẹ̀lẹ́ ọ̀yẹ́ ni ọ́ ọmọ àsọyẹ́ tán kí n tó ṣòru ìyí ọ̀lẹ́lẹ́ tí mo múru ẹkùn lọ́wọ́ gbọ́n sonso ọ̀rí wípé àlògbó ni ọ́ mẹ́kùn níbà àlògbó tó rán lóbì lọ́jà bàbá yìí tàrẹ́ títí ó lọ kó fún ẹlẹ́mu ẹlẹ́mu dunnú olóbì ń sọ olóbì má sọ mọ́ ó ní ibi owó wá bá lọ́wọ́ bá lọ ìyí ọ̀lẹ́lẹ́ ọ̀mẹ́.

fún nǹkan torílẹ̀-èdè Nàìjíríà dà lásìkò yìí. Fún nǹkan tí ilẹ̀ bàbá mi, ilẹ̀ bàbá yín tó dà lásìkò yìí. Gbogbo nǹkan ló yé Ọlọ́run, kò sí nǹkan tí ń ṣẹlẹ̀ lásìkò yìí tí ò yé Ọlọ́run. Fún ìdí èyí, ẹja dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Tó bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, ká fi ẹ̀mí ìmoore wa hàn. Ọlọ́run mọ ohun tí ń ṣe. Lóòótọ́ a sì rí àánú Ọlọ́run gbà. Ṣùgbọ́n Ọlọ́run ọba wa ń bẹ̀ yín nínú gbogbo ọláńlá yín. Lóòótọ́ ẹ̀yin la ṣe.

0: àánú la ní ìdí báyìí lásìkò yìí.
1: Ojo ìrànwọ́ tó rọ̀ tí ò lè dá.
0: Ẹ̀yin lè mú rírí kúrò nínú àìrí.
1: Ṣé ń jábọ̀?
0: Ẹ jẹ́ wo agbára yín.
1: Ìjẹ́ ló ní o, àṣírí mi mú. Ṣé tàánú ni tó?
0: Àwọn amòye mẹ́ta ọjọ́ ọjọ́ náà.
1: Ojo ìrànwọ́.
0: Tí wọ́n bẹnu ìwé yín lẹ mọ̀ mọ̀. Ẹ̀yin lè sọ iná di ice water.
1: Kí tí yóò jẹ́?
0: Tẹ́ sọ di normal water.
1: Ibi ó bá fi ìjẹ́ ló ní o, àṣírí mi mú.
0: Ọlọ́run ẹ tún lè ṣe bẹ́ẹ̀, ẹ tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ́gàn. Àwọn ọmọ kéékèèké.
1: Ẹ̀yin dáṣírí yín bòdà.
0: Àwọn ọmọ ọdún méjì. Àwọn ọmọ ọdún mẹ́ta. Kódà ọmọ ọdún mẹ́wàá mi. Ọjọ́ mélòó ni wọ́n fẹ́ fi gba àwẹ̀ tí wọn ò ní jẹun tí fún òní lẹ̀ pọ̀? Wọ́n tẹ̀ wá gbá àwẹ̀ kí náà fẹ́ fi ṣinú. Àwọn ọmọ ọwọ́ ń kọ́. La fi ń bẹ Ọlọ́run ọba. Ọlọ́run a mọ̀ pé ẹ máa ń gbọ́, ẹ máa ń gbọ́. Ẹ̀yin ni ilé tí gbóǹgbàròyé àròyé wa lélẹ̀ tá à ń fún yín Ọlọ́run ọba. Ẹ gbọ́ àròyé wa Ọlọ́run. Ẹ jẹ́ àdúpẹ́. Ọlọ́run ẹ jẹ́ àdúpẹ́. Ìdúpẹ́ gangan ni nǹkan tó wù wá lásìkò yìí. Ta fẹ́ dú, a mọ̀ pé a sì dúpẹ́ ayọ̀. Èyí mo fi ń kí yín pé ẹ kú etí gbọ́ ètò wa, ètò bá mi tò fún ti tòní. Òní ti ń ṣe ọjọ́ kẹrin oṣù kẹfà ọdún 2026. Ọjọ́ Thursday lòní, aago mẹ́wàá àbọ̀ kọjá díẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ibikíbi tó bá wà lọ́dọ̀ tí yín, ẹja máa kíra wa Gbẹ̀ngàn Ọláyíwọlá Ọ̀yàtọ̀ lórúkọ tèmi. Lórúkọ àwọn èèyàn mi tájọ ṣètò papọ̀ fún Tòní Adémọlá sì ń sìn bẹ́ńbí Ayọ̀mídé Lọ́sìn ìbẹ̀ lókè lọ́ ẹ̀yìn èèyàn mi tí mo ti ń rí lórí TikTok mi lórí Facebook mi. Ẹ̀yìn náà bẹ́ẹ̀ ẹja àjọ ṣètò Tòní káwọn ará ilé ọ̀gá wa.
2: Ẹ kú ilé ẹ̀yin olólùfẹ́ wa, a tún kọ́ yín káàbọ̀ sórí àkọ́tun ètò fún talẹ́ yìí. Olúmúyíwá Adéyẹyẹ lórúkọ títẹ̀mí tí gbogbo yín mọ̀ sí Radio Apostle. Ẹ jẹ́ àtòjọ lálẹ́ yìí.

0: tó bá tó àsìkò a lọ sí orí ibi tá ti fẹ́ polówó ọjà bàbá polówó ọjà tẹ mọ́ gbà pé ń pa ti kàn ṣe ẹ̀.
1: ọmọ ti ń dọgbọ́ ojú rẹ ni mo ń wò ọlọ́run àwọn bàbá wa.
0: ètò yìí ní ṣe pẹ̀lú ìdílé ilé làǹtò bẹ́ẹ̀ sì ré ibi tí abárokò ti sí ibẹ̀ ló yá fàbọ̀ sí. ètò tòní èmi sọ àti ẹlẹ́sìn islam ni àti ẹlẹ́sìn kristẹni ni ẹ jáde àjọmọ gbàdúrà àti gbà lọ́sàn-án àgbà ló dàjí àṣálẹ́ la tún wà ẹ̀ tí ó fi wá àjìn àtújá gbàdúrà
1: ìwọ nìkan lábíyámọ́ tí ò ń fọ́mọ ní.
0: àdúrà pé kó mọ̀ sí ibi ńlẹ̀ yòdò kiri àti òkiri àti tòsí kí ibi kankan mọ̀ sí.
1: gbogbo ọmọ bá ti wà lọ́dún kan ọmọ ti wà lẹ́.
0: torí pé ìgbà tí nǹkan téèyàn mọ̀ jẹ bó bá ti tán.
1: àrùn
0: tó ló ń jẹnu ilé tó ní ráìsì tó lágbàdo tó lẹ́wà tó ní ṣu tó lọ gẹ̀dẹ̀ bó láìkì ráìsì àtẹ̀wà. nígbà tó bá jẹ ráìsì àtẹ̀wà tán àwọn ọ̀gẹ̀dẹ̀ àǹkóǹkó tí ò tí ò láìkì láti mọ jẹ ni ó mọ bọ́ síbẹ̀. ìdí nù tó fi jẹ́ pé ẹja mọ sọ àdúrà tá mọ ṣe pé kò sógun lẹ́yìn odò kí kò sógbòrò sógun lókè rí gan. ọlọ́ba bomi lu gbogbo.

0: for jayin e fi pon wa
1: lo gba mi ri ni bi ti aye ko mi si
0: eyin eyan wa lori eto lojo Tuesday ya kan pe wa won so awon nkan kan sugbon ara yin tana bo daada
1: eku e ti o ku
0: ara aye lo be daada
1: mo ti eran ti
0: pe o lawon nkan kokan tin be nbe to ye ka fi keko
1: ore mi lo fe ko mi ni we
0: Eja teti bele jeja gbon ti ya iso po sele pelu awon atoko mo ke wo mo wa fe te ba gbo tan eyin eyan te n gbo wa eje ka wo kile ro boya o dun iya e kile ro pe o dun iya e ninu gbogbo oro ti n sele eja teti eja gbo eja gbo eja jo teti ka gbo nkan ti ya iso ka le wo boya ki lo dun iya e gan ninu gbogbo oro ti n be nle yi oni eja wo
2: Hello.
0: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Ti ya fi lawon fe se nkan ta won fe se nkan ti mo fe je ka jo wo nu
2: family
0: yo gbo yin sa
2: oko ye in family na won na to ko o ti sele so won wa yan ti mo le so mo ri so mo se wa gbo program mo mo fi ni pe
0: o ya mo gbo yin ma
2: mo ko to sele ni pe ọkọ mi o sick so gbọ́ká tó fẹ́ra ni mo ti ní ilẹ̀ tí mo rà sílẹ̀ so gbọ́ká afẹ́ra tó abímọ kan méjì ó pẹ́ wá sick bó ṣe wá sick wọ́n lọ mú ilẹ̀ yẹn wọ́n pé láti fi treat ẹ̀ nígbà táwọn family ò ní much nígbà tí mo wá ṣe nǹkan yẹn tán kárẹ̀ wá yá àṣé ọkọ mi ní ilẹ̀ tó ti kọ́ lélé lórí tèmi jẹ́ àwọn tí mi ì mọ̀ so ìgbà tèmi mo wá tẹ̀lé tí mo fi ṣe nǹkan tí mo ṣe yẹn tán owó yẹn náà gbàtà gbódélé mo fi manage àwọn ọkọ̀ wa tó bí níbi 2 or 3 months àwọn family wa dé nǹkan ṣé àwọn ẹ máa ń gbẹ o sọ̀rọ̀ tó bá ti dé family lẹ́yìn mo pé ìyàwó ti dé nìyẹn má ṣàwà sọ̀rọ̀ ìyàwó yẹn pé ó dẹ̀ wà nílé ọkọ ẹ ó wá jọ kan tó dùn pé ìkọkọ pé pásítọ ṣoṣo tí mo ní tí mo kàn tó rí títí ẹ ó wá kọlé òun jẹ kí n mọ òun ṣe kankan so ọrẹ mi kan mo wá mi ò sọrọ yẹn fún ọmọ olóyún direct fún ẹni yẹn ó wá nìyẹn wá sọrọ wípé kẹni ẹ jẹ wá ilé àfá tó gbóná àbílẹ aláwo tó gbóná pé ọkọ tó yẹ kó padà nà ìyàwó yẹn dẹ wà nà oyún pé ìyàwó yẹn gan tó yẹ kó ṣe nǹkan sí obìnrin yẹn má bímọ tó ọ̀rọ̀ yẹn dùn mí tó àkókò sówó àwọn ọmọ sùn àwọn máa lọ sùn máa sanwó máa ṣe gbogbo máa kúrò ọ̀gá ìrìn oúnjẹ nínú ilé òpákọ́lé wá gbéyàwó mi lọ síbẹ̀ pẹ̀lú oyún inú àti bí wọ́n mọ̀ pé nǹkan tẹ́ni yẹn sọ bẹ́ẹ̀ ni yẹn ṣe sọ fún mi láàbò tẹ́ni yẹn sì sọ̀rọ̀ yẹn fún mi so mo kọ̀ wá dájú pé sínú ilé mọ́ ọ̀gbà pẹ̀lú nǹkan tẹ́ni ṣe tó dùn mí tó tọ́ ka ṣé mi lè ṣe nǹkan tẹ́ni yìí sọ pé kí n ṣe ń tòótọ́ kí n ṣe fún mi.
0: Dà màmá mo ti gbọ́ yín inú mi dùn bẹ́ẹ̀ ṣe pé yìí ìgbéyàwó ọdún mélòó lẹ́yìn àti ọkọ yín.
2: 12 years.
0: Ẹ má dárúkọ iye ọmọ tẹ bí o ẹ ti bímọ fún wọn.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ọmọ tẹ sì bí ó jẹ ọkàn lọ.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ wá ní ilẹ̀ tó jẹ́ ilẹ̀ tìyìn àbílẹ̀ tẹ̀yìn àtọkọ jọra.
2: Rárá o, èmi.
0: Okay, so ilẹ̀ tó jẹ́ ilẹ̀ tìyìn tó jẹ́ property tìyìn ilé tẹ̀ ń gbé nísìnyí ẹ rent ilé ni àbí.
2: Rárá sà. Okay.
0: Mi fẹ́ jẹ́ ká ẹ describe ẹ̀ dùn ní mi fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ̀yin
2: ni
0: ṣùgbọ́n ilé tẹ̀ ń gbé nísìnyí ṣé ẹ̀yin ọkọ yín ló kọ àbí family ni àbí.
2: No.
0: Ok ẹ má sọ kankan ẹ má mi fẹ́ jẹ́ kó jù bá yẹn lọ ṣùgbọ́n ilé tẹ̀ ń gbé ẹ̀sanwó fún ẹ̀sanwó ilé.
2: No.
0: So ìyẹn túmọ̀ sí pé kò jẹ́ kẹ́ ẹ rò pé bóyá ó yẹ kẹ́ ẹ kọ́ lé pé bóyá wọ́n lé kankan lé yín eré ilé
3: ko ni nkan to ku loro aye yin nkan mi le ni oko wa sick oko yin sick ko sowo the only option ni pe ke lo ta ile yo kan soso te ni ke fi toju e wa ta ara re ya e tu fi toju le later laipe yi ni won wa so fun yin wi pe awon family oko yin wa wi pe iyawo oko yin o fun yan loyun pe ti ti ni iyawo keji
2: benza
3: muslimi ni ni abi christian fine won tu wa so fun yin se won so fun yin ni abe ewu gbo aboko yin lo so fun yin wi pe ile ti
2: pe gba ton soro yen ni wa ni wi pe ah ah se asani pe so gbe won sita e mo mi bi awon family no le lojo yen na ni ba iri
3: mama
2: mama
3: mi o fe je ke explain ju ko mo di pa won to wa nbi te ti soro yen o gbo yin kan ma ro boya e mo pe eyin lohun so later on le se amo wi pe ile ti oko
2: oje so ni won so pe ile to ko yen lo wa ni fu wa be pe ile wo na ko
3: so oko yin ti ko le leyin yin gan won ti e ti se gbogbo eta o tun ti fiyawo sibe e si mo
2: ben sam
3: oro isi wuwo lokan yin e wa fi lo ore yin kan ore yin wa so wi pe pe iru kan baun isida ke ran oko n ke ran pada sodo baba godu tabi iyawo to fe bi mo to
2: e mo so pe mi ni o mo so pe mi ni mo ko lo fun pe ajo pe
3: o na ni pe e so fun pe enikan enikan o wa ni ba sele to ba je pe ohun lo sele si o isida ke ran kan se oko yen ni kan tabi iyawo ngan ko mo bi mo laye
2: ben
3: e wa n ro pe gbogbo nkan to so yin wa so polo yin pe nisin e fe ji agbe
2: ben
3: e si fe gba fọlọrun
2: o ki se pe sa o ki se pe mi fe gba bo e mo nkan to so fun mi yen kini e wa e mo bi ke ke ko siyan ko ma si ko lo se ko yen na e mo iru ko pe a lo se ko yen pe se fun e to ju
3: o ti cut network yẹn ti cut fẹ wo boya okay dem pe won pada ya eyin le do yin lo le eyin le mo gbo yin ma
2: e ma bi na
3: no no ah
2: so kini e wa do ni iwo ti mo fi property awon eyan temi to se ti mo fi se nkan fun o te wa so po oko ko ma mu mi de be e mo ma mo pe oko ko ba fe yawo mi de so yen o pe ni ti pe ise wa ti mo so mo to de mo mi lara lati tojo awon iyen ko to mi ko kini o so wa mu yawo yen lo sibe o ti ran so pe oyin pe kini ni yawo yen gan oluwa nbe njo tan si lojo kan mu lo sibe adeja
3: e de ja ki se pe boye ja
2: lo tanto
3: soko soko yin sun le ni soko yin ma sun le bi
2: e wo sun le fo ni pe to nko se se igba wo lo sele igba wo lo be ni bu jo ton sile yen ton so to wa so lo yen ni mo wa mo yi pe pe ni ko bi pass level mo de pe kilo de traffic o ju lo bi tan gbe odo ko wa nbe
3: e duro e duro mo tin interest bayi oko yin ma sun le gbogbo gba bi
2: every day
3: lo sun le
2: I swear big ni pe wo sa by 8:30 be to na o ma ye o se fa jin tani kin ko mo ko ko ko wa ba family o e order stand
3: o si ni o si ni yawo nta to si ti fun loyun nta o si ile e si lo
2: gbe o shock mi
3: e wa ni pe ijo to lo sile gangan ijo to ko yin sile o pe danger yen bi
2: 11 so yes gba to wa so dey sin yen ko zo mo ko pe le mo no don't you remember that day when I did I don't know that when Sasha pe ah ti mo ni pass level to ta ko joko eru kan ba ko sele
3: ojo yen ni loko yin pe dele e tumo si pe tele ta mo eyan ba so pe ah oko awon ririn kun ririn pe wole eni lai lai oko yin pe wole nti e ki si sunta
2: ta wo pa tumo so gbo ni pe to dun mi yen mi ti ko ko ko ko pe ma fi to ko mi se
3: ki tu na nta
2: ah ọkùnrin ẹgbúrú o
3: gbogba mi ò lẹ́nu ọ̀rọ̀ mọ́
2: ẹgbà
3: mi ò lẹ́nu ọ̀rọ̀ mọ́
2: kí ni ẹ̀wọ̀n tó ń dùn gọ́gọ́ ni sà
3: mi ò lẹ́nu ọ̀rọ̀
2: mọ́ ẹ̀wọ̀n tó ń dùn mí débi kí mo kò ń wọ ibi tí mo lè ṣe torí
3: mama
2: pé nǹkan mi gan mọ ni
3: mama ṣe èmi àwọn aráalé ó gbà yín mọ̀ràn inú mi dùn bẹ́ẹ̀ ṣe sọ yìí inú mi dùn bẹ́ẹ̀ ṣe sọ yìí wàláì ṣe rí àwọn muslimi a ma ko rin kan pe ka gba fọlọhun oni simi cherry the more te fin ru oro yen ni the more te fi mama da wahala si ra yin lokan te ba lo wo bp ni si yo ti rise iyawo tin si nbe nle ohun ti mo yin eyin le mo o ti gba bo ni ya le o ti accept the terms and condition tori be lo se wa nbi to wa sugbon eyin te ba bere pe fe ma fori janu fe ma se gbogbo e olorun mo je kori olori ko ba yin toju omo yin olorun ti ke yin e si niyi to je pe awon ebi oko un ti mo so e ko easy o ma mi o e ma binu o ko easy o e ba lo easy ko easy o trust nla lo break wo ko easy o trust nla gbadun pe eyan to ko yin e ja isi mo wale lojojumo ki se pe boya kini kale ni ti o pe
2: o fa hon ni ba ti to ba sele laarin wa mo fi olohun mo ko si bele taiwan bi o ma so fun mi mo binu ya wo mi emo e pa ko re mo be shi ma package nkan e pe pe gba mi ko re se pe be mo ti gba na lo ko e se mo pe ko ko fla ko ko so a ti sha o se ni ko o e understand ki mo ko ba yen
3: baba dada ni
2: ah
3: eh eyan dada ni ko fe je ki ile o daro ko si nife yin o nife yin
2: ko ni o
3: ibi to fi nife yin ni pe ko fe se nkan ti o fi shock yin
2: ah o so wa shock
3: e je ka won cherry kan ti mo fe so fun yin cherry kan mo fe so fun yin esan a ma ke ni idi te fi gbodo gbesan nu te ba se ni isin ijo te ba ti le ti se laburu en ba se buburu buburu na o mo ton leyin won ste ti bimo teyin na lawon omo yin won ste cheri eyin e mo se eyin e mo se daada ntin emi ti ri olorun emi o wish anybody ni bad o emi ti ri okunrin to lo fe yawo leya le e to si leyawo yen o leyawo yen o le danu bi pe iyale ohun kile tun fe ki iyale ohun o se iyale ti o ni lara o le danu te pe ki foro iyale e sere te ba fe je oro ti sele o ti sele bayi en to loyun kolo ba kojo bi layo keri ti won ba ri pe eyan gidi ni yin oko yin o ni fit ko ni fi yin sere bi se mo so ko easy o ma mi o ko easy o ko se en to le gba en ba lohun le gba ru e bo awon ya wa ati jon ni won le gba ru e ko se en to le gba because o bridge trust te ti ni te ni fun te ni gbagbo pe oko yin full option ni oko to fi n sadura fokunrin ni ki se kini ki penta ki kobirin ki se kini kan ko sun tari o si wa open te ba ko se e se video call pelu won ni
2: e wo o ngo lo ma se pele mi ju emi o te raye mi pe ti ma de shop olumama pe ni ele awe bawo ni se se kini kan se ki se se sa pa de lo mi kun kan se eni e ti
3: se mo wu oruko awo lo ma npe ni claim lo ma npe yin iyawo e
2: iyawo e ni sir
3: o o wa se se agbo
2: bota nkoko tin fe bere
3: yes ma yes ma
2: pe se inu le yan tin pe ni pop si mi ta jong bi
3: Cherry, te ba fe gbo awon eyan si gba yin moran o te ba fe gba imoran temi e je ki gbogbo nkan ko remain bo se wa e ma se Cherry anything te ba se nisin te ba se nkan ti o worst any right sugbon awon eyan ma blame ya at the end of the day pe a se ju yin poju at the end of the day ni le gba cup yin won ni le fun yin flower yin ohun te ba n se ohun ti o ni pa yin lara to ba je mi ni ni awada le da si every month shawada even toko yin ba pe yin gan e ma fi shawada pe ah eh player oga wa idan so wa jeun so e ma fi shawada yin o le kuro lara yin mental health yin o le kuro e ma react kankan se gbo abere yo so bi ti won tokun bo sẹ́yìn bẹ́ẹ̀ ṣe mí kan lẹ̀wọ̀n ẹ lọ wo bp yín ẹ rí i pé ó ti ga díẹ̀ ṣe ti kọ́ àwọn ọmọ nàìjíríà yóò gbà yín mọ̀ràn ẹjọ́ gbà yín mọ̀ràn. ọkùnrin ẹ̀yin ara ilé ẹ jẹ́ ká lọ tajà. ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ìmọ̀ràn tó wà ń bẹ̀ òun la fẹ́ sọ̀rọ̀ lẹ̀ lórí kí lè rò bóyá ó ń dùn yá yìí lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ já ló tajà náà mọ̀ ń bọ̀.
4: O balẹ̀ bàgẹ̀rẹ̀ o wọlé pẹ̀lú stíìsì ọ̀pọ̀pítàlì ọ̀pọ̀pọ̀pọ̀ bí i bitters jàkúlábí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 waves limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Aja Lagos to be our distributor call 0704 318 3929 50 bitters NAFDAC Ijolote.

0: ìjọ gbọdọ̀ fight calling for all those ministries pé sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta ìtí ó máa wáyé ní ìlú ìbàdàn tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé authority that leads the whole world ìtí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026 ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ ibi ìpàdé ni ilé ìwé ọba Akinyele Memorial High School Alubua Bashọnu Road ìdí àpẹ́ ìbàdàn ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ prophet Odedoyin Olawumi Ezekiel ti ṣetán láti pa gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí arọ yóò rìn afọ́jú yóò ríran láìsàn yóò gba ìwòsàn ìrètí yóò padà wá ìbùkún ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà ẹni tí ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni prophet Odedoyin Olawumi Ezekiel ṣetán láti gba ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti ìwòrò mọ́kànlá challenge ọjọ́ ẹgbẹ́ra brewery ìgbà rẹ ti dé ó wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí ọlọ́run ti pèsè fún yín fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367 ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára prophet Odedoyin Olawumi Ezekiel má ṣe padà sẹ́yìn ọlọ́run ń dúró dé ọ́
1: bọ̀sùn ṣé ò sí o ò ṣiṣẹ́ ni ẹ wo ọ̀kadà tá a fi ń ṣiṣẹ́ náà ló ti daṣẹ́ lẹ̀ a sì rówó tún ṣe mo tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá rí iléeṣẹ́ búrẹ́dì tó bá dáńtọ́ tí wọ́n èèyàn lè bá wọn ṣiṣẹ́ tí wọ́n sì mọ fún èèyàn lówó gidi.
2: Ẹ ṣé bẹ́ẹ̀ kà wá ní ìwọ ni àbí apprentice ti ń kágolo.
1: Ẹ agbábẹ́kàlẹ̀ wò yìí ẹ lọ bèrè mímú sílé kò ẹ bí gbogbo nǹkan mọ̀ sí.

0: kọmọbìnrin tájọ sọ lọjọ Tuesday. Jẹ́ olùkọ́ ni ọ̀run. Ìbéèrè tí mo fẹ́ jẹ́ ká jọ wò àti èmi àtẹ̀yìn. Irú ọ̀rọ̀ yẹn jẹ́ àwò lọ́sọ́tún káwò lọ́sọ́sì.
1: Ìlàrá bàbá mi bàbá ti fẹ́ abálé léta.
0: Ibo lẹrù bóyá ọkọ, ibo lẹrù bó kò kù sí.
1: Bàbá o, Ọlọ́run lòdì. Ilé ẹ̀gbọ́n rẹ̀ bàbá o.
0: Mo fẹ́ jẹ́ ká rántí òwe kan Yorùbá ní pé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ ni.

0: greatness, the sister could be my shimo. So I repeat for the final time, loyalty and what I said. Thank you very much.
1: Gami Shote, Eshigan, sir.
0: Yeah.
1: Okay. Hello?
2: Hello?
1: Yes, sir, daddy.
2: Hello, Ekaleo.
1: Yes, sir.
2: Equeto.
1: Yes, sir.
2: Sherry, you got like a corner, I just say. Ile woman ti woman e ko fun e ni woman e ngbe
1: ile awon parent won parent woman e ni won gbe bo mi fe je ka to pa bo beju o possible ko je pe awon nikan na ngbe be ki se family house
2: o de
1: possible ko je wi pe woman yen ni won na inherit le yen to si je pe boya parent e ti fun won ti won ni bo mi ko won ni course lati lo bomi bomi kan fe ka to fe kan mo pa won ni
2: sheri sa
1: yes sir
2: ta wa de kini e dada sheri elomi wa to je pe eku werewere jason ni grace make on that green grass bo ya woman yen ti nga pa si ma yen tele bo ya ko to sick to je ti wu to je nkan ti o kin forgive to wo pe jokojokan o ma se to pada e te ru dada tori ke yo to le se nkan yen o ma ya je pe o ma e ti se nkan o se se kan ti wa jo so o ki yen ti se pe o ti dariji ko ma dariji
1: daddy e ti e mo to sele odo a bere lowo oko to ko fi mu awon molebi e wa be kan wa ba nbebe
2: oko o ma ni kan to npepe
1: oko yi ti o fun lara lara ti mo wale ni time to ye ko wale
2: o to fe se o ye seri papa to ti je pe ile awon parent yawo ni won wa nkan kan wa sale
1: o mo
2: sa
1: sa teyan ba ra le sa ojo ta ba gun ko lara torun o ki se pe boya ora le lojo kan ko to kole ko to pari ile yen e de gbo pe o sick o strong igba to strong yen ka ni pe owo wa nle gan to wo po ni
2: ti awon mo
1: yes ka ni pe igba to strong yen owo wa nle o ma yo ni lo tale ti e o possible ki ma yi ti ni le nle ti pe I foundation if e won kan ma yi finu han iya yi lati bere o do di pe wa la sir
2: daddy eh ni eternity ka
1: ami olohun
2: emi no ni eternity ka
1: ami olohun
2: ah awon ko fa to perfect
1: fru
2: sari ijo ta ta ma da yan gole gangan yen ijo na ma se rere ju ayo ni ri wa mu
1: ami olohun e se gan sir
2: ma be to lo
1: e seun e seun ti mo pe bi bi eh daddy don soro e won so from all won ti ni awon experience kokan ti won kan fi style won fe fi kan ra mu le die adiyeye e ja jo wo kini atade osun abi o wu mi ko birin ti e pe to ba jo birin lo pe ni n bere lowo birin na hello
3: e ka le ku se opolo
1: era sir
3: opolo na ni daro
1: ami sir
3: fi afunire to
1: yes sir
3: omo oba gbinga gbajumo lati idare badon
1: yes sir
3: o ke gbo iko yin o
1: won gbo sir
3: o gba kitan yin niyan yin la ri olodun ba yin de lade o
1: ami eyin e duro sir eyin eyan mo fe lo mu cash e laipe yi o 25000 naira e tete lo play e bayi o *347*1004*2# mo gbo yin
3: now oro le aye pe ko po ri ni o gbo ko si so po gbo ti e ba tin ri to nri to de ngbo to ngbo a ma ba yan lokan je ko de yan ni le mi dariji mo ki o ma yan dada o ku o ma se ya o dada ni le o de oko sugbon okunrin e buru e desperate o ki yin e ku se opolo hello
1: e seun
3: eyan okunrin e ku se opolo
1: e se gan o
3: sugbon wọ́n ní ọba máa ń lọ sọ́jà tí ò ní padà dé ká kíyè sára dáadáa ìwà tábà máa wò pẹ̀lú àwọn ìyàwó wa nílé ìbá má ṣèwọ tó bá ṣe fún ṣó lè gbà. o ro wa ka kiss ara o eyin yawo na e se dada lode ko ile wa oni daru o alaafia fun lori to
1: hello hello
0: e kale sir
1: okunrin lo soro abobirin
0: okunrin ni oko mi lo wa to message so ro la
1: yes sir
0: mo to pe a mo fi awon obirin fi tight corner bo tokunrin ba se nkan mi a ma ri gege bi pe o ni freedom
1: oro yi dun yin gabi
0: mo ti run bi we ba won se nti woman fi tight corner pe ko gba for long be ni ko gba for long o se nkan to fe se abi bo tokunrin ba se yo le obirin yen fi ta o to ba je pe obirin le lo se run nkan ba yo le obirin yen fi ta o se ro be fun mi
1: Okay, mo fe ke landing, yes sir.
0: E ma gbo. Igba to e pe lati lo tale ti e. O ba ma ni yawo meji kuku so. Se mo te be question kan, se awa okunrin sa le so fun yawo e pe wa o mi so ni yawo kan. O bi yen ba ma duro, o ma duro. Se o ba de ni duro ko ni duro. Abọrọ mo fi si tight corner pe after kini ke wa lo fe si ta ke wa se si kini. Ese
1: ogami
0: no sasanu
1: ogami iyawo yin ko sa
0: ni mi gbe yawo
1: ti ni yawo
0: but we ba won je so
1: seri en ti o ba ti debe ti o ba ba wa de yara ko le mo nta se awon tan soro won soro pelu iriri lotu iriri losi opolopo nkan mi tokunrin ma nse ti ko fe je ki yawo gbo eru ba tori pe ti yawo yen ba gbo le luse e o ma wa lara awon nkan mi ti okunrin fe fi gbogbo enu soro fun yawo e tori pe ko fe luse e mama kan pe tan le kan yen mama tan pe tan laughter tan ni pe awon wa kanu pe oko awon wa fe yan kan pe o pada je ri pe won nigba to ko awon dele o ko gbogbo gift items yen o ko sile sori table that is to say to ba fe lo ko lo tori pe iya yen lawon obi mo ngba yen she understand she ri ti okunrin ba nife eyan e je ka gba wi pe eyan ti se asise o ti jeso eru to n ba okunrin ni wi pe mi o fe je ti yawo mi ba gbo o le so pe won o se mo o le ko lo iye ma wa nbe sugbon pe yan pe okunrin buru be ni ta ba fun okunrin laye na ko soro na awon obirin na buru sugbon to okunrin po
0: yes sir gbadagbenga se ngbo ni no understand pe so bo to ba pada wa lo gbo leyin se me pe e lo mo buru
1: ibere ti mo fe bere yin lowo obirin ki mo fe bere bere yi pe ninu ki okunrin wa sita looto obe ti gomo lowo to wa so pe nkan bayi e ba mi be tabi okunrin mi o ni so yo ti lo tan ke to ri pe o mo bi mo si bi kan ore mi na lo ma mo pi o wa ehe o se paya yawo e o si fun lady yen ni rules and regulation ni pe ile mo lo sugbon ni isin ti yawo ti wa mo ni isin boya won tun ti two timetable ko pe ke mo lo sile lo mo lo sile ti sugbon ki lo de ti o je ki yawo mo po nkole
0: se mo pe ti iyale ba tete mo pe mo ma ti ni yawo yo mo bi o se gbigbe se aye pe mi oko wa o ki n se eyo kan mo o ki n se me and my wife mo o ti di we and our husband so yo le mo bi o se yo se dede laarin awon mejeji yo mo le pe
1: ati pe se ri lorilede ta wa yi ni o ti ma work bayin lorilede mi ko se be awon okunrin lagbara lorilede ni orilede to ba je pe awon obirin na ni agbara okunrin isaba te awon obirin ba saba sabi ele tori pe ojo orilede wa Nigeria ni
0: ati fokun
1: hello
4: e kale
1: ma
4: okay
1: yes ma
4: salam lati ma ni
1: yes ma
4: seri oro mradeya
1: Oya
4: obirin ogboyo ti se okan tele ti o je ko mo ori ti o ba ni awon ebi e ti o da ti nigba ti o si to fi kale o te le je pa awon na ma so fun poko e ti to gan le to ti ko ni gbe
1: ẹṣin ojú ni tiyin ṣẹri nípa ìdájọ́ pé èyàn adìẹ dá mi lóògùn nù ń fọ lẹ́yìn ohun tí bẹ́ẹ̀ ń bẹ̀ pọ̀ o ẹ̀yin èyàn wa nípa ìdájọ́ tí mo fẹ́ dájọ́ lọ́wọ́ ara mi àbí mo fẹ́ ṣe ṣùtá fẹ́ni náà ó ṣe mí báyìí ohun àwọn dà lágbo nù àbámọ́ a máa kẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì torí bí nǹkan bá ṣe ń ṣẹlẹ̀ ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí gan ni ó ti lọ àwọn èèyàn tán bá jẹ́ àgbọ̀rọ̀ ọ̀dùn wọ́n ní lọ wẹ já yẹ̀wò gbọ́ kí ló ṣẹlẹ̀ kí sojú lásán ẹja lọ yẹ̀wò nǹkan ẹni báyìí ní àbí ó yá ẹja bẹ̀rẹ̀ sí mọ́ àkáǹtì scores tiwa náà ẹja lọ gbẹ̀san padà bẹ́ẹ̀ sì rèé bó bá gbà fọlọ́run jẹ́ kọ́lọ́run yọ ohun tó fẹ́ yọ jẹ́ kọ́lọ́run dájọ́ fúnra ara ẹ̀ jẹ́ kọ́lọ́run dájọ́.
5: Hello, ẹ̀kálẹ̀.
1: Ẹ̀kálẹ̀ sà.
5: Láti àgọ́ òye mi.
1: Yes, sir.
5: N kò mọ̀ ní Káwọ́dé Johnson.
1: Yes, sir.
5: Mo fẹ́ ká kó fojú kan wò
1: ó
5: nípa ọkùnrin pé obìnrin máa ń tẹ ẹ̀mú ọkùnrin lọ́wọ́ nígbà tí kò ní ọkàn láti fẹ́ ẹni pẹ̀lú yẹn. Ṣùgbọ́n tí ẹ pé bí ìgbà tí obìnrin ló máa ń tẹ ẹ mo fẹ́ kó obìnrin yẹn wọ mí bẹ́ẹ̀. Mo rí àyíká èmi tó ti wò ní
1: ẹ̀ka. Ìyún ìyàwó kejì àbí.
5: Bẹ́ẹ̀ni. Àwọn kan wá àwọn máa ń tira àwọn mọ́yàn lọ́wọ́ ọkàn ọkùnrin yẹn ò ṣe ń bẹ̀ ṣùgbọ́n nígbà tó bá ti ṣẹlẹ̀ àwọn òkòwò fẹ́ ṣe é. Mo fẹ́ káwọn ọmọ Nàìjíríà náà tún gba ọbẹ̀ wò kóbìnrin yẹn kò fara balẹ̀ ní sùúrù.
1: Ẹ ṣe gan sa Adéyẹyẹ jẹ́ ká wò ná ṣé kí a lè sọ wípé arákùnrin pé ó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀.
6: Ojú tí èmi fi wò ó ṣeéṣe kó jẹ́ wípé eré gẹ́lẹ́ ló di wàhálà mọ́ arákùnrin yìí lọ́wọ́ kó tún wá jẹ́ wípé pressure tó rí láti apá ti tọ̀hún ìyẹn lọ́dọ̀ àwọn ìyàwó tí ó fún lóyún ẹ̀ ló jẹ́ kó lè lọ pẹ̀lú boldness láti ṣe nǹkan tó ṣe ìfẹ́ yẹn sì wà ń bẹ̀ pẹ̀lú ìyàwó títí lé ṣùgbọ́n ìfẹ́ pẹ̀lú respect ni ẹ jẹ́ kí n mú abẹ ìfẹ́ pẹ̀lú respect ni torí ká ní pé ọkùnrin míì tí ò respect ìyàwó ẹ̀ tí ò dẹ̀ nífẹ̀ẹ́ ni ó lè keep nǹkan bẹ́ẹ̀ yẹn fún for life títí kó jẹ́ pé bóyá ìgbà tí tó bá kú tán làṣírí àìsàn wà jáde àná arábìnrin nǹkan tí mo dẹ̀ rí tó dùn wọ́n ni wípé wọ́n ti fi ọkàn tán ọkọ wọn torí àwọn ìwà tán rí lọ́dọ̀ lára ọkàn àwọn ìwà tí èèyàn ti lè fọkàn tán tí èèyàn lè trust èèyàn ni kò sí ìwà burúkú so wọ́n ti wá wò pé kò yẹ kó jẹ́ ẹni èyí ló máa padà wá wo orúwà ẹ̀sà wọn.
1: Hello.
7: Hello.
1: Yes, ma'am.
7: Ẹ̀kálẹ̀.
1: Ẹ
7: sọ̀rọ̀ tó wà ní ilẹ̀ yẹn kẹ́lẹ́ sájà sí.
1: Ẹ bá ń gbóhùn sókè.
7: Mímọ́ mi yẹn tí wọ́n sì jalẹ̀ fọlọ́run jà tí wọ́n fọwọ́ lẹ́rán. Ìbẹ̀rẹ̀ sábà láwọn máa jà fún ara wọn ìbẹ̀rẹ̀ jà la máa ń rí ìrètí lẹ́yìn rẹ̀ sábàdẹ̀ ti fi ọ̀rọ̀ sílẹ̀ fọlọ́run jà lọ́run máa ń díje yẹn kọjá béèyàn sì fẹ́ ká torí àwọn ọmọ wọn kí wọ́n farabalẹ̀ kán ní sùúrù gidi tọwọ́ ọ̀tún bá jọ wá àlàáfíà níyà ọlọ́run ló máa ń dà kán sì jalẹ̀ fọlọ́run jà kán gbogbo iṣẹ́ kankan kán mọ́dẹ̀ sọ̀rọ̀ wọn fẹ́ nìkankan mọ́ toro kaluku ní ọmọ múmọ́ràn wà wọ́n wá confuse wọn onímọ̀ kan máa ṣiṣẹ́ káfọ́ra ní sùúrù kan bẹ́ẹ̀ máa gbàdúrà ọlọ́run dá àwọn ọmọ wọn sí pẹ̀lú ògùn lọ́wọ́ náà kò ní sí ajẹ́ni kankan wọn.
1: Àmì ọlọ́run ṣe ń gan màmá. Hello.
8: Hello.
1: Ẹyin rédíò
8: yìí. Bẹ́ẹ̀ni mo fẹ́ sọ lẹ́ẹ̀kan sí.
1: Mo ń gbọ́ yín mà.
8: Kó o ní kùn jẹ́ gbogbo ìtàn ẹlòmíì sọ kínní kan ó bá jẹ́ ọkùnrin ó bá jẹ́ obìnrin obìnrin náà ní sùúrù náà ó ní sùúrù ko fi le gba gbogbo e mo ra gbogbo e bi pe o o ka ile o ro pe ti wa nko le koko wa le so fi so fere niyan e ton so pe boya je ko si won nu pelu yawo si bi yen ko si bi se se le won nu ko je lo re ti le fun ko mu iya ye ti ni ile ti bi ki e je so ba je ko ya joko si bi gba yi o so pa mo pe ko je ko ti ni ko kini ko ile ka ko yi o be ka yo o wa mu iyawo o wa mu lo si le o de mo gbogbo wahala ti wu ma yen se lori e ah iwa yen o da rara o ko ni e sa gbe gbogbo e ko gbe le olorun ba la yi lowo mo do yen se ni se kokon ni pe ti sori awon mu e ko mo ni nkan to le sele si oko o n na ma ni fun e se pe awon mu ma to fi le bimo fun olorun lo do ma la
1: eh ka di won ti lo hello Adeosun je oke boya arakunrin boyo ni fe yawo e bi
9: ah o feran yawo e
1: o feran be
9: I isele to sele sele nigba ti won lero ni so unexpected incident so won fi code mu e ti o so tari ti o pe n tari o ti n je ki ife yen o fe ki ife yen ma exist o feran yawo eni to ba feran yawo re pa je ba leru le lo okun mi o fi se
1: hello
10: hello
1: radio radio yin pariwo ma
10: e pale sa
1: yes ma
10: e ku epo
1: yes ma
10: e ku so opolo opolo yo ni ka
1: radio yin pariwo ma
10: okay sa ko fu se n lo yin
1: ben ma
10: ọkùnrin yìí ò nífẹ̀ tá a kó bá nífẹ̀ ṣe bóun ló tọ́jú ẹ̀ nígbà tára rí òyà gbogbo ẹbí ò kà kó o rí nígbà tó wá tọ́jú ẹ̀kọ́ tára ẹ̀ wá yá ó wà lọ fẹ́yàwó ó ti fi hàn pé ó ti níyàwó yẹn ta tẹ́lẹ̀ kó tó di pé nǹkan bá sí òun
1: èmi
10: ò bá rò gbé.
1: Mama radio yin radio phone le fin ba mi soro yi e fi on le fin gbo radio tetele abi
10: bo won kon kon
1: eh ibi te tin soro n pariwo
10: awon mo ti sumayi baba
1: okay ma
10: se ni o ba ro
1: mama ani le ba ko yi lo mo n pariwo hello hello kale obirin ni mo fe bere ibere lowo won seri biru kan bayi ba nsele ankeko ni atonile atalejo onikaluku nkeko ni e mo ti je nson ti mo fe je ko birin pe hello
11: hello sir kale ti so
1: yes sir
11: o ku so ni o ba fun ni lere
1: àmúmà
11: ṣé ọ̀rọ̀ yẹn àwọn méjèèjì wọn láì jẹ ara wọn.
1: Ẹ bá ń gbóhùn sókè sá.
11: Àwọn méjèèjì láì jẹ ara wọn. Òṣèlú fẹ́ dàrin wọn ẹgbẹ́ sàmú fẹ́ bèrè kankan lọ́wọ́ yín.
1: Yes sir.
11: Ǹjẹ́ tí ọ̀rọ̀ yẹn bá ti síta ṣe é lè fi àwọn méjèèjì pọ̀ torí bí obìnrin yẹn ṣe.
1: Hello.
11: Mo ṣe ń sọ̀rọ̀ nígbà tí pé bí obìnrin yẹn ṣe ń sọ̀rọ̀ kò bí ọdí díẹ̀ ó fẹ́ ìmọ̀ràn gidi ṣé mo fẹ́ kẹ́ ẹ pè wọ́n papọ̀ kí àwọn ọ̀rẹ́ má bàa kó obìnrin yẹn ní ọ̀nà tí ò dáa ọlọ́run ràn yín lọ́wọ́.
1: Àmì ẹ ṣeun sir. Hello.
12: Hello sir.
1: Nene.
12: Hello sir.
1: Mo fẹ́ béèrè ìbéèrè mo ní kó bìnrin pè ní mo fi ata tí yín báyìí.
12: Yes sir.
1: Ẹ jẹ́ ká wà sincere ọlọ́run kò ní ṣẹlẹ̀ sí wa ṣùgbọ́n ẹ jẹ́ ká wọ̀.
12: Àmì ok.
1: Nínú bí ọkùnrin yìí ẹ mọ̀ pé ìyàwó kejì yìí kì í ṣe pé bóyá ó ti bímọ kó tó di wípé ó wá sọ èyí túmọ̀ sí pé relationship wọn ò tí ì pẹ́. Nínú wípé ó sọ fún ìyàwó ẹ̀ kó tó di pé ó bímọ àti wípé kó tiẹ̀ má sọ rárá kó jẹ́ kó wà nbẹ̀ kó rọra fẹ́ síbi tó ti fẹ́ sí yẹn kó mọ bálé ayé rẹ̀ lọ kó pẹ́ kó ti bímọ tán kó ti bímọ kejì kíyàwó tó mọ̀ ìwọ ló burú jù.
13: Ó ti bímọ ni o.
1: Kí lẹ wí?
13: Ó bá ti bímọ kó tó sọ fún mi ló burú jù o.
1: Fine. Ẹlẹ́ẹ̀kejì.
13: Ìbímọ kejì.
1: Yes sir. Yes ma. Ẹlẹ́ẹ̀kejì ẹ mọ̀ kí mo sọ wípé mi ò fẹ́ tọ̀ pa bọ̀. Torí pé woman yìí sọ wípé first time táwọn gbọ́ wa nìyẹn. So wọ́n lè má mọ gbogbo òfin tó ń bẹ nínú ọ̀rọ̀ àṣírí. Mi dẹ̀ fẹ́ jẹ́ kán sọ nǹkan táwọn èèyàn fi máa mọ̀ pa wọ́n ni. Mi dẹ̀ ní nọ́mbà wọn lọ́wọ́. Yes. Ṣé ẹ mọ̀ pé ká ní wípé ìyá arábìnrin yìí wọ́n jogún ilé ìwọ̀n fún wọn. Pé bóyá bàbá arábìnrin lówó wọn wá fún wọn pé ẹ gba lé yẹn máa gbélé kò sí nǹkan tán fẹ́ fi lé mi ṣe. Yes. Pé wọ́n fún wọn wọ́n dẹ̀ ń gbélé yẹn wọ́n wá comfortable nù lẹ́yìn. Ọkọ yìí ó wá wò wípé Olabams ọkọ ẹ̀ wá wò wípé òun ò fẹ́ fi ẹsẹ̀ méjèèjì tilẹ̀ òun fẹ́ kàkankù torí wípé obìnrin lè gbé ìṣe obìnrin dé kìí jẹ́ ti bàbá kọ́mọ kó mà láàlà. Mo ń sọ assumption ni òyìn ara lẹ́ dákun gbé àjọ stọkì mo sọ pé obìnrin mo fẹ́ kó sọ òun wá lọ ń kọ́lé lọ pé sáà jẹ́ anything can happen ó lè dá irú mi síta lọ́jọ́ iwájú ẹ̀ I'm just saying during the time tó ń kọ́lé yẹn lọ tó ti fẹ́ parí lẹ́yìn tàbí tó ti parí lẹ́yìn ló wá discover wípé òun fún yàn lóyún. Instead tí ó fi máa lọ sọ pé òun fẹ́ lọ gba lé mi ta. Ṣé mo yẹ pé ó ti fi rọ́bẹ̀ rẹ̀ kò sọ fún ìyàwó pé òun nílẹ̀ kò sọ fún ìyàwó pé òun kọ́ lé lọ torí pé ó fẹ́ fi ṣe backup fúnra ẹ̀ ni torí pé àwọn kan náà nílé tíyàwó
13: wà.
1: Yes torí pé wọ́n ní bóni ti rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ní jẹ́ kí babaláwo kó dífá ọlọ́run. So during that time n tá n sọ yìí assumption ni o during that time o wá rí wípé òun ti fún tó wọn a tó wá lọ mọ rẹ́ǹtì ilé total package kìnìkan ni ó dà kó n kò kúrò ọ̀ṣẹ́ kó n parí ibẹ̀ tó òun á lè fi yín o síbẹ̀. Ó possible kó jẹ́ pé ilé tí ó kọ́ gan ilé tóun àti ìyàwó ẹ̀ ń gbé pé ó tóbi dáadáa ó dẹ̀ wà comfortable ju ilé eléyìí tó kọ lọ. Ṣùgbọ́n ẹ̀tàn ti wà ń bẹ̀ nínú méjèèjì. So èwo ló wá ṣẹ́ ọkùnrin tó tètè máa ń wọlé tó respect ìyàwó ẹ̀ tó sì ń pọn lé ìyàwó yìí ni pé kódà gan òun ló sábà máa ń ṣe fídíò kọ jù tí máa ń pe òun tó ń sọ affection. Nínú kíyàwó kó wá máa kó gbà fọlọ́hun ó ti bímọ ẹ̀gbọ́n tán sọ ó ní first born wọn ó béèrè lọ́wọ́ àwọn wípé ṣé wọn rántí ọjọ́ tí dádì pẹ́ dé yẹn ni pé ọjọ́ yẹn ló lọ sílé èyí túmọ̀ sí pé kì í ṣe ọmọ èèyàn kan náà bí wọ́n ní first born ni. So nínú kí ìyàwó yìí kó rọra máa fomi lò bó ṣe ń fomi lò ẹ̀ torí pé ọkọ yìí sì nífẹ̀ẹ́ ó sì nífẹ̀ẹ́ àbí ṣe rògbòdìyẹ kò nífẹ̀ẹ́ ni.
13: Kò nífẹ̀ẹ́ o. Ẹ ti bá ní fẹ́ ọkọ èèyàn.
1: Mo ń gbọ́ yín mà.
13: Ẹ ti bá ní tó bá fẹ́ ọkọ
1: èèyàn. Mi ò gbọ́ yín ó rí bákan bẹ́ẹ̀.
13: Tó bá nífẹ̀ẹ́ kò ní ọ̀tẹ̀.
1: Báwo ló ṣe ọ̀tẹ̀ mà.
13: Ṣé nǹkan tó ṣẹlẹ̀ náà ló fi ọ̀ṣẹ́ nǹkan tẹ́yìn fún ẹ pé kò jẹ́ kó mọ torí pé kò jẹ́ kó mọ̀ lè sọ pé báyà ó sì nífẹ̀ẹ́.
1: No èmi ń wo ọ̀nà tí kò fẹ́ fi ọ̀tì ìyàwó yẹn. Nǹkan tí mo fi sọ eléyìí ṣé ẹ gbọ́ ti ìyá tí wọ́n pè tí wọ́n láwọn wà ń kánò.
13: Ìyẹn ò nífẹ̀ẹ́ mi ò fi yẹn nífẹ̀ẹ́ wọn mọ́ ìyẹn ìṣe pé tó bá máa lọ kó lọ bá ó mọ̀ ọ́ náà nìyẹn.
1: Ẹ̀ṣẹ̀ ń dáhùn question mi sì nìyẹn.
13: Ok eléyìí ó dà pé kò fẹ lù kò fẹ lù sí woman yẹn
1: ó ní sì nífẹ̀ẹ́
13: ó sì tẹ̀tí woman yẹn kó wà nínú ilé ó bì pé ó sì nífẹ̀ẹ́ kò fẹ kó lọ kó sì lè mẹ́rin òun nínú láìpẹ́ òun.
1: Nǹkan tí mo fẹ́ ká kàn fojú tíntín la ìyẹn ká fi wo nǹkan tó wà nílẹ̀ tán bá béèrè lọ́wọ́ ọkùnrin ìṣídà kò sọ pé ṣé èṣù ni ọ̀rọ̀ kò sọ pé
13: gbogbo ẹ̀ náà ni pé ọ̀rọ̀ yín ti yé mi ẹ jẹ́ kí n sọ pé ẹ jẹ́ kí n dáhùn wípé ó nífẹ̀ẹ́ bọ èmi ní àkótán ẹ jẹ́ kí mà yẹn kó má ṣe anything kó gbà bí ó ṣe ṣẹlẹ̀ a mọ̀ pé kò easy not easy o láti gbà
1: kò easy o
13: but as time goes on tó bá ṣì ń rí tí ò bá ní àwọn bad advisers tó bá láwọn tí wọn bá sọrọ bí irú eré tẹmí àti ìjọ sọ ìtọ́jú nǹkan sọ wẹ́lẹ̀ sí létí ó máa ó máa tètè gbà díẹ̀ but táwọn tẹ́tẹ́ àwọn tó máa ń fún ní ìmọ̀ ọ̀tẹ́pẹ́ kò rẹ́ pé káyé mi ni kíní kan kìnìkan mi gbá mú ẹ jáde wàhálà máa wà but ẹni ká ní ìrírí ọmọ ìyẹn o ẹni àti pẹ́sìn tí bá mọ̀ ọ́ máa sọ pé kó kàn kó ṣe kí ni kó gbójú kó kàn máa ṣàwọn nǹkan tó máa múnú ẹ̀dùn
1: kó
13: gbà pé yes.
1: Ẹ ṣe gan ma thank you ma. *347*100#4#2# fun ti cash ẹ mo fẹ mú ẹyọ kan báyìí ₦25,000 ṣé kí n mu ní ìsìn àbí dúró ìṣẹjú bíi mẹta péré àbí ìṣẹjú márùn torí tiyín fun ti cash ẹ ní o *347*100#4#2# ta ni ó wà ₦25,000 richa. Hello,
14: ẹ ku àárọ̀.
1: Yes, ma, Ashwani. À ń fojú mi wo ni ma o. Ẹ já wo èrò tiyín ma.
14: Tẹ́ ẹ rí tó bá ṣe fóní fẹ́ dè mí. Kò ní sílé lẹ́yìn ìyàwó ẹ. Ó tún wá sílé tán lẹ́yìn ìyàwó ẹ. Ìyàlékọ́ ló wà ń bẹ, ìyàwó ló wà ń bẹ. Kò sí dáadáa tó. Ṣùgbọ́n lábẹ́ àkóso bí ó ti wulẹ̀ kò rí. Ọ̀bẹ bọ́mọ lọ́wọ́ sọ́lẹ̀. Ọ̀bẹ kì í ṣe ń bí òsè. Ìyàwó gbàfọ́lẹ̀ náà ni. Ọlọ́run kúkú dá láre ó ní iṣẹ́ lọ́wọ́ ìṣe alábọ̀dún ìdí ọlọ́run ti dá láre nìyẹn ọlọ́run ọ̀rà lè ní ìfún ó gbà fọlọ́run kò sí dáadáa tó ìyáálé ọ̀mọ̀ sí ìjọ tí wà sílé ìyàwó lọ́wọ́ á lọ ọbẹ̀ ìyàwó lọ́wọ́ ló dúró gẹ́gẹ́ bí ìyàwó inú ilé tẹ́ ń sí ìyáálé ń bẹ́ ń bìkan tí ọmọ kankan ìfẹ́ gidi kọ́ ìfẹ́ ẹ̀tàn ni ẹ pé
1: àti pé ṣó mọ̀ pé ẹni tí ò bá borin jẹ́ ó lè mọ̀ kọ́ bọ́lọ́rin bá ṣe kọ́ ìgbà tí èmi sọ assumption ni o ó possible kò jẹ́ pé ìjọ tó ń sílé ìgbà ó lè má present ìyàwó gẹ́gẹ́ bí ìyàwó bóyá ìlú kan bá wọn dáná ó kàn bá wọn gbóúnjẹ wá ṣùgbọ́n òun ló wà ń bẹ̀ dé tí ò sì dá kò dá. Hello.
15: Hello.
1: Yes, ma.
15: Kalẹ́ta.
1: Ẹ kalẹ́ ma.
15: Ṣé ẹ rí ọkùnrin yẹn tó nífẹ̀ẹ́ mọ́ mi
1: ni? Mo ti rí pé ní bí n bẹ yín sọ̀rọ̀.
15: Àwa obìnrin lábúlẹ̀ mọ́ nífẹ̀ẹ́ ọkọ̀ wa jù tábà ká obìnrin mẹ́wàá lẹ̀. Mẹ́sàn-án lámọ́ nífẹ̀ẹ́ ọkùnrin jùlọ. Lóòótọ́ tiwa náà ń bẹ lára wa. Obìnrin náà ń bẹ lára obìnrin. Ṣùgbọ́n àwòrán lámọ́ nífẹ̀ẹ́ ọkùnrin jù. Ọkùnrin ò nífẹ̀ẹ́ ìfẹ́ ẹ̀sán ni.
1: Ẹ màmá. Ó possible bàbá kan pè lù nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí wọ́n sọ nǹkan kan ṣé wọ́n ní pé tí ò bá nídìí obìnrin ìjẹkùmọ́ ló they can never be a smoke without fire. Màmá ṣé ẹ lè rò wípé torí pé kì í ṣe ilé tí wọ́n jẹ́ ti ọkùnrin ni wọ́n ń gbé ṣé ẹ rò pé bóyá àwọn nǹkan kọ̀ọ̀kan ti máa ṣẹlẹ̀ tóbìnrin yóò ti máa sọ sọ́kọ yìí nípa ilé tó ń gbé.
15: Àárín ọkọ àti ìyàwó ní tó fi ṣòro dájú nìyẹn o torí tí wọ́n ní agbọ́ báyìí àgbọ̀ tọkọ náà yẹn nìkan sọ lẹ́ẹ̀kan pé tẹ ẹ bá lè
1: ṣe rí ọ̀rọ̀ wọn kọ́ ni a fẹ́ treat o mo sọ wípé àwa fẹ́ fi kẹ́kọ̀ọ́ ni tori pe elomi a ma fe react lori awon nkan kokan ti ko ye ka react le lori
15: okay.
1: Seri iru oro yi to nsele yi ati gbori pe elomi igba ti won se isiku e ni won to ma won mo wa fun niyawo to mo pe eh mo so lori eto iri pe hospital nla kan gbajugbaja n fe daruko re ni badan yi ni ara kunrin kan o ti ya o si ni aisan to ni se pelu kidirin iyawo e lo si mo wa lori bed to mo duro sibe 24/7 ninu ward yi e ti mo pe to ba ni ru aisan bayi won o ti mo pe o le escape e jo bayi ni o ku pe ko le ko si bo se le escape e iyawo yi wa lo le lojo na pe ko lo mu nkan ninu ile gba ti o fi de lo ba ba enikan iyawo mi legbe titi ne legbe bedi ti yun du legbe bedi oko ba to ma de rote ro boya awon eyan ni ton wa kini oko ba so fun pe dia I'm sorry ki lo sele won ti komo meta wa o nigba to ma woju awon omo afi be ni pe photocopy oko ohun ni won ni di DNA kankan iyawo wa nbe lowo oko pe atona temi ni ma npo oko re temi igbawo lo sele tori pe oko ohun leyin to ba lo bi ise bayi oni o gbe won de bi ise a lo ti e ohun lo ma wa gbe won lale won si jo lo le ni ko kore ki wo bolu ki se kankan ojo satide bayi gbogbo won o jo wa nu le ni ki lo anywhere oko nigba to n ba lo break nigba ti ma se time break bi ise ni saba mo ra yin mo lo so ko at times wa ko si bi eyan se le so wi pe eyan rin tori oni mi so a wa gbodo fi ka ma wa fi ti nkan to n sele ka ma fi se odiwon eru to ma n ba okunrin tabi obirin ta fi ma ni nkan so pe o mo so to ba fi le so wo oko re o sa lo to ba so ko ni fe omo o ti bi mo sile bo mo so ko bi mo ya da ke ba won ya pe laburo re ni o te eyan ba paru ro yen ma che eyan ni fe yawo ni abi eyan ni fe oko e da mi lohun
15: so deep.
1: So deep. Oluwa lokun ti o da si. Oluwa mi da si. E seun ma. E seun. Awon nkan mi to je pe bo se nta wa lara la fi react. Iyawo e to lo le won, to wa lo le won tan to si mo pe ki se pe boyo lo ko okunrin. O mo pe le won lo lo wa bi bo lo lo. Arara mo kan lo si kini kan mo lo sodo kini kini ni gate nbi ni mo se nbo odo o si mo pe le won lo lo ṣugbọn tori pe o ti wo nu e pe o fe je ko lo be yen mo o si fe je obinu o fe je ori ohun bi eni to je pe o la foju di o lo fi so fun e pe rara to ba wa fe respect e o respect po beru re se ni lulu ye ko lu ni bo ba so fun e pe eh kini igba na nko ibe mo lo ki lo fe se fun mi se best e mo ti lo na nu o tu binu e ja wo e ja think deep dada ki le fe ja se gaga lo to un ti ya ise un ti baba ise o da to se o da rara sugbon ki le ro eko ti bembe ni keje ka wo e ma ja wo to sele igangan hello o gbo yin sir mi gbo yin dada o mi gbo yin dada

0: Hello, Ekale.
1: Ekale, ma'am.
0: Olaide Adebayo. Yala Redu. Ekweto.
1: Yes, ma'am.
0: Ogbonye mo kinbe onwe ni dan. Sori nkan kan to mo ndun mi lori oro okunrin ni pe to bere ba se nkan kan to ba ku ti e ka. Wo okunrin oni fun oni gba won kokon le omo de yen danun na. O ba wa se pe okunrin ba wa ni. Okunrin o du ogbe o pe ojuse ihun to ye ko won o se. O wa le right ni. O ma ba mi lokan jo ma ndun mi. Mo kí ọmọbìnrin yẹn kan rè ní báyìí. Kò dákun ọlọ́run ó gba ibi ọmọ àwọn ọmọ rẹ̀ yóò dì fún un. Ọlọ́run mọ́ di fáwọn òbí àìmọ́ ni o. Ìní fi mọ́ ń sọ pé ọwọ́ ìrìn kí ó kọ́kọ́ kí ọmọ ó tó ṣe fún bàbá. Ó ti ṣe time two fún ìyáàdí kọ́nà sí bàbá ni mọ̀. Ibi tọ́lọ́run ti mọ́ di nìyí.
1: Ẹ ṣeun gẹ́gẹ́ máa yá.
0: Kọ́mọbìnrin dákun nǹkan rẹ̀ ò ní bàjẹ́ kójú ọ àmọ́ pé ó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ nífẹ̀ẹ́ gbọ́mọ o kò níyàwó kò nífẹ̀ẹ́ kankan kò sífẹ̀ẹ́ kankan ìfẹ́ ẹ̀sàn olónífi o.
1: Ẹ mọ bínú yàrá rẹ lọ.
0: Ẹni tó pàfẹ́ẹ̀tì dé ibi tó pàfẹ́ẹ̀tì dé yẹn wàláì ó mọ gbóògbálé bí i tí ìsun sí èsùn ta tó pàfẹ́ẹ̀tì yá ìmọ̀ pé ìyàwó yẹn ti gbẹ́mí lé pátápátá pé yẹs gbogbo ìdá ni àti ọkọ mi mo mọ̀ tó sì ṣe pé rọ ni.
2: Tó kò nífẹ̀ẹ́.
0: Ìfẹ́ ẹ̀tàn kan belé ni. Ilé wa ní tó dun ọmọbìnrin yẹn jù. Nígbà tí ọkọ ti rí pé òun ti níyàwó mi síta yẹn. Ìgbà tára rè òyà tó fẹ́ lọ talé àṣé kò ní mọ̀ ni. Kò yẹ kó jẹ́ kó talẹ̀ yẹn. Lọ́rọ́ ti mọ ibi tí ń lọ. Kò yẹ kó talẹ̀ yẹn. Tí ò bá talẹ̀ yẹn tó ní kó má talẹ̀ yẹn tí nǹkan báyìí bá wá ṣẹlẹ̀. Ẹnu láfíìsẹ́ òdì láì jókòó. Òun ó bẹ̀ náà ni kókó fi lọ sára àwọn ọmọ. Ọwọ́ atalẹ̀ tún. Ọwọ́ amúníyàwó lọlé ọ̀. Ẹ wo, ó dàrọ̀.
1: Ẹ mọ́ bínú yàrá rẹ̀ dọ̀, ẹ mọ́ bínú. Lórí TikTok, Agboola lórí TikTok ẹ ní pé bó lè ṣe lè get in touch pẹ̀lú mi. Ẹ lọ DM mi lórí TikTok, ẹ DM mi kẹ́kan. Màá fi phone number mi síbẹ̀ tàbí kẹ́ private chat mi. Lórí WhatsApp pẹ̀lú 08038484675. Ẹjẹ́ wo ẹni tó gba káàṣẹ yìí ẹni tó gba káàṣẹ ẹjẹ́ àwò kó má ti sùn.

0: Hello, sir.
1: Hello, Ekale. Ekaro, what's your name?
0: I just need that little call.
1: Lati Buma.
0: Sherry, you see me on there. Ọpọlọpọ ọkùnrin mi ò mọ sọ wípé ẹ̀rọ tí ó kọlé nínú ilé mi kò sí. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń sọ bẹ́ẹ̀ pé mú wọn ti máa yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń wí bẹ́ẹ̀ ga. Lẹ́yìn náà láti wípé kí obìnrin ó bímọ kan kọ́ mọ́ sọ fún ọkùnrin pé òun ti bímọ kó lè ba àfẹ́ nífẹ̀ẹ́ sí sí. Kò wọ́pọ̀ ní èyí tí sábà dé sù tó bá yá. Dìkíyà fún tó bá tẹ lọ́rùn yóò dúró tí ò bá tẹ lọ́rùn ní dúró èmi ní àwọn ọmọbìnrin méjì tó jẹ́ pé àwọn méjèèjì ni wọ́n bímọ máa ti wọ́n wá sọ fún tí wọn ò sì lóbìnrin lé rí wọn ò bímọ rí sọ fún kò bímọ rí tó bá wù yóò dúró tí ò bá wù kò ní dúró ọmọ mi ọkùnrin tó ti bímọ náà nígbà tó wà ní NCE. Ọmọbìnrin wa wá sọ fún pé o ti bímọ rí tó bá wù kọfíọ tí ọba wù gbogbo ká máa háìdì rọ wàhálà ni di end of the day àwọ ọ̀kadà ìyá náà ni irú máa ń tẹ̀ sọ̀rọ̀ rẹ̀ yìí ara àwọn ọkùnrin tí ì fẹ́ kíyàwó kọ́lé nínú ilé àwọn ló wà ẹ̀ so bí gbogbo ẹ̀ bó ṣe wọnú ara wọn.
1: Ẹ ṣeun màmá ẹ ṣe màá. Hello.
2: Hello, sir.
1: Ekaro. Esum.
2: Ọgbẹni Adé Olú Kayode ni o láti kọ Lágbàtà.
1: À ń bọ̀ yín, sir.
2: Gẹ́gẹ́ mú e sọ lẹ́ẹ̀kan yìí pé green snake under green grass atọkùnrin àti obìnrin. Ṣé rí ohun tí mi wò bẹ́ẹ̀ ni pé ìfẹ́ kọ́ ló ní ẹ̀rí ọkàn àwọn ẹbí ẹ̀ ló dẹ̀ jẹ́ kó wá tẹ̀dẹ̀ ẹ̀rí ọkàn yẹn ló ń jẹ ló fi wá yànnàná everything fún yàwó kì í ṣe ìfẹ́ ẹ̀rí ọkàn ni so ìwà tó burú jáì ni òwúlò ìṣẹ́rí nǹkan tó pamọ́ ń bẹ̀ yẹn kẹ́mú yìí sọ ó lájẹ́ kọ́kọ́ wà lẹ̀ ọkùnrin lẹ́jẹ́ ni tí ó kì ń forgive kọ́kọ́ ti ṣẹlẹ̀ ìyàwó kan lè ti gbàgbé ok lákìrí èmi tí mo bá ń sọ̀rọ̀ yìí after 20 or 21 years of marriage ìyàwó ńlá ti máa educate mi pé mo ti bímọ síta obìnrin mò ń kówó fún kò dé sí tó jọ wọn láti ní kí n kúrò nílé fún wọn nítorí pé nǹkan ò ṣe dáadáa gbogbo ìṣẹ́dójúrú lóòótọ́ èmi kan mo kọ́lé ààrẹ ti lé ni I have to leave the house for them. Yes. Wọ́n pẹ̀lú ẹ̀dá nù. Tọ́ bá fi nǹkan sọ́njẹ́ fún lọ́wọ́ ẹ̀kọ́. At least for 5 years. Lóò ti súnmọ́ ẹni ní lóò ti lè ti ṣoúnjẹ kí n jẹ ń bẹ̀. So ẹ wọ́n mi. Mo kàn wo ìyẹn ò ní kí n lọ síta. Mi ní kí n tẹ̀lé anybody níta. Yes. But why my dad was poisoned? To the sentence of me, never need for me, lie. So I have to leave the house. Only can I take one leave up. Money on a lot. If we anger, then you have yourself. Oh, I'm not going to share. No, I'm not happy. Join me today.
1: Hey, Baba, mo fe ka fi oju kan wo oro yi dada. Tori ninu oro yin so wipe okunrin yi o nife iyawo e. Ṣugbọn no eje ka wo lati bi tó bá jẹ́ pé eré egéle ni ọkùnrin yìí ṣe tó wá padà wá di wàhálà yìí ń kọ́ ṣe mọ̀ pé ìgbà míì èèyàn kàn máa ń fẹ́ ní flink tẹ́kùn mọ̀ pé alẹ́ yìí bóyá ẹni tí yìí mọtí tó wá wà láàrin àwọn ọ̀rẹ́ tó wá mọtí tó ti wá ti kọ lu obìnrin kan lẹ́ẹ̀kan tó sì jẹ́ pé ẹ̀ẹ̀kan tó ṣẹlẹ̀ náà ló di wàhálà yìí ìyún tó ń kọ́
2: o lè rí bẹ́ẹ̀ but títí tó fi dùn yẹn fi pé oṣù mẹ́sàn-án sẹ́rí láti wá ògbó ọ̀nà láti ìbẹ̀rẹ̀ ó kì kò dé wá rí bẹ́ẹ̀ nìyẹn kó fi ohun tó lé nínú ẹ̀ wá jẹ́ kí ìyàwó ẹ̀ mọ̀ ni ba ti pe won agbagba ko ni je ko lo ma mo lo se le yen baba o koko wa la tele papa ko je ko fi leji ko ko fi leji ko je pada wa se le bi ko mo pe eh ara bi lo ni ile to ko so awon obi o ne sha ma be be bi ah
1: dasa but go yin sa ya to fa lo mi bayi
2: yawo se no fe
1: yes I so sa
3: Oshukin
1: osu wo mi ka lo si abala mi iyun abala oro asiri ka gba kan lale yi ta ba si le gba to meji na ka tun lo dede ni fun idi yi eyin eyan wa te npe e dakun e ja kuro ni ori ile yi e ja lo sa abala oro asiri Number te pe si fun oro asiri 091-23-70-8675 091-23-70-8675

0: Hello.
1: Hello.
0: Ika Rosa.
1: Hey,
0: I'm going Baba.
1: Ibati. O wa ku ni odo mi to lo si lu won. O wa wa nbe. O wa ni ti ni ba ti wa san wa san nkori o. Ko ni para wa. Enu to ti wa san gba yen ti o ti bi omo kan fun. Eni wa npo ile won, o npo ile won pe won ti se para, nda to ti para wa. Awon jojo mo lu kana. O sa para wa. I don't want to go to the church. Mo se je para wa njo pe odo okan yen lo ti e lo. Okay, igba ta won yen mi wa so pe o a ti gba pe a san nkan ori e ba won so igba won ni ka wa. O wa duro igba to n ti wa no bi ma yen omo yen po mo so ka o wa wale. Igba to wa wa awon eyan mi wa so pe ah omo yi lo ti e joy ati o ti e wa lo o ti fun o ti loyun mi lo so fun wa so e je ka ti gugu e po. Yo mo pe mi ko ni bo loyun. Emi na ma pe mi ko ni mo fun lori. Sugbon tori pe mi fe fe pada, o fe fe pada. Eni ye bo se loyun ta to so fe eni ye bayi. Eni ye na to ta ro pada. Won jo soro won. O wa wa pada wa soro n ko fe fe. Doni awon yan mi o gba pe omo won emi ko ni mo bi tori tori pe mi gba pe mi o fe agba pa fe wa. Alasiri a fi han. O da bi mo se n soro ko gbo. Tori. Sugbon wa ni. Omo yi ilu ko ni mo bi o ma wo ko lo bi o ma ibi to ma ye wa kura o ma ye se je ju gbo awon ma yo ku lo to je pe teyan ba ri bayi ah won so pe photo re ni o ma ye to wa ni ibi to bo se wa jo mi to awon eyan mi to wa la se ju gbo awon ma yo ku lo nitori pe jo mi bo ta ba jo wo ra ba yi ni ati se ni ati ya o ta ro ma bayi ta ba re ni bayi apan ta re ni a mo ma pe mi ko ni mo bi o na ma pe o ko emi ko ni mo bi a je ma da ya But family can come, family can come. Àwọn èèyàn bá fi gbọ́ pé báyìí ló ṣe rìn wọ́n mọ̀ pé bóyá alágbèrè ní ọ pé ìwà kú wà lóhùn lójoojúmọ́ ló ṣàmú wà lórí orí ọ̀kan wípé kódà tó wáyé pé ọkùnrin mi ló lọ fẹ́ ìgbà tún ṣe gbọ́ gbọ́dọ̀ ẹni tó ṣiṣẹ́ tẹ́lẹ̀ tó tún wá padà sí mo fẹ́ràn ọmọ ṣùgbọ́n ojoojúmọ́ ló mọ̀ wà lórí ọ̀kan pé ìwọ lọ́n irú ìrìn àjò wo lèyí kí n rẹ̀ fẹ́ ká fi torí ẹ̀ ká fi kọ́ ra wa débi pé ní ìṣe gan lẹ́nu àìpẹ́ gan ó fẹ́ lè wù mí pé ọmọ kó lọ́ máa gbé lọ́dọ̀ grandma mama rẹ̀ pé fóun ò ti ẹ̀yọ kó láàrin wa torí ibi tọ́kàn mi wà ìyàwó mi ọmọ èèyàn kákó sì mọ̀ pé ọ̀rọ̀ yìí mo lè sọ fún ẹ̀ka kan kódà ńjọ kan à ń sọ nítorí wá ṣẹlẹ̀ ọmọ yẹn ọkùnrin ni ọyìn gbogbo àwọn yòókù tó bí ọkùnrin kan ló wà níbẹ̀ àti ọkùnrin yẹn àwọn á sọ̀rọ̀ lọ́jọ́ kan ọkùnrin tó wá kéré tó wá bí fún mi wọ́n wá jọ school fees wọ́n wá sọ fún pé tó bá ní lẹ́sìn kì í ṣe òun ni à má ṣe báyìí náà tó bá ṣe san school fees má san tọ́mọ ṣe san tọ́mọ yìí ó ní sọ̀rọ̀ pé ọkùnrin kan ṣoṣo tó wà láàrin wa ó sábà pé ilé àjọmọ̀ pé wọ́n kọ́ lóbi ni à bá máa sọ lọ́rọ̀ náà àjọmọ̀ sọ́rọ̀ àwọn àgbẹ̀ yẹn wà kan lẹ́jọ́ téèyàn mi kan bá wá ń fọ́ ọmọ yẹn nìkan tọ́mọ mi tọ́mọ yẹn tó bá lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn mi wọ́n fún nìkan bí gba pé èmi náà fọ́ ni ibi tá fẹ́ràn èdè tẹ́ máa fọ́ náà kárí kò sì wá gbé ìrìn lè sọ pé ọmọ yìí ó ń tẹ̀ ń tẹ fún oúnjẹ
0: pọ̀ jù lórí ẹ̀lọ́ bàbá tó bí ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ṣe bàbá yìí ti tó padà béèrè ọmọ tàbí ṣó máa ń pe ìyá yìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò sì pé kò pé ìyàwó yín rí pé kó pè wọ́n pé bò lálàáfíà
1: o. ó ṣe kó tí ẹ gbà pé kéèpè ọmọ ìjọ sọ̀rọ̀ nípa ọlọ́run.
0: ó di ọmọ méjì báyìí tí ìyàwó yín ti bí fẹ́ni tá à ń sọ yìí.
1: O lọ́kọ́ bí firstborn.
0: Firstborn ń bẹ lọ́dọ̀ àwọn ìyá ìyàwó yín àbí.
1: O tẹ̀ sí lọ sílé ọkọ.
0: O ti dàgbà ń tiẹ̀.
1: O ti lọ sílé ọkọ.
0: Àṣírí yìí ń bẹ láàrin ẹ̀yìn àti ìyàwó yín.
1: Yóò wà
0: to money si amaran o le fe ka omo Nigeria gba yin lo di oro yi se e n wo yi ko boya ke lu oro yi sita ni abi pe ko wa nnu yin titi lai abi e mo be ri pe baba yi le pada wa ko wa claim omo
1: yo ko le wa claim e tori pe wa o wa ti are won ojo so o ma gaga ko ma pe iyan ka kan ni baba o lo so yado se ni
0: Eyin o wa so pe ko le wa claim e so mo pe iyawo yin ti so fun pe ohun lo loyun
1: Mama ti mi pe ah omo yi emi ko mo bi wa ni gbe mi so

0: nti mo bere e ti dan wo moni se oro yi o wu yi ke ke so fun awon obi yin ke je kan mo npa e abi e fe fi sinu titi lai ni abi e n beru yi pe baba omo yi le pada wa to ba ya ku claim omo
1: o wu bi ti so fun awon obi mi lo mo pe won o le gba ni bi toro de won o pe e so mo de omo yi ti dagba yi na ti dagba won mo wo bi oro bi ro ni pe a nigba to je so to na oro bayi sele lati odun se ti je wa to si ti so fun owa nso ne si yawo mi na si ya pe ti ba bi ohun ko da ti ba ku ohun ba ku ti ma bi ohun ni to won so ni ti je awon eyan mi ne pe emi ni mo
0: eyin le lo mo wa beru titi baba omo yi gangan ba pada wa to se pada wa pelu evidence leyin oreyin tan si ni pe kan lo se dna to tun se tan lati ko wo dna ile
1: nseri baba be ko le pada wa tori alai ni kan se ya na ni akoko insa fun bukata ekeji nigba ti o ti so run ko won lo n gara lai lo si ni o ko lo won lo ko se bi owa la todo ko re ni ko ma gbe baba do nigba ti o si se pada de emi na ni mo so man lati 3 man ojo to lohun bi mo ko yoji ko se kankan
0: seri gbogbo n te so patapata iko si kankan ti mo deny nbe mo gba pe o to ni
1: okay
0: mhm kini amuran te fe ko mo nigeria o fun so o wu yi ke so abi mhm
1: o ko pe tin ba so fa won yan ora wo mo le gba gbe kale fun ti mo fi gba
0: ko ti won fi gba pe eyin le lomo lo o to
1: no mi pe mi ko ni mo won gba won tin ba so fa won so pe mi ko ni emi ni mo bi
0: e won le yin le lomo
1: e mo wa fe ko mo daji daji pe ife dojo waju olorun ni ti dada o ma se re sha won o ma yi o lo so fe na re wo lo fi so mo na lo ma o ma se sin atele gba wo yi ana pe wo ko lo bi
0: mhm
1: ti awon yo wa da ona wo ni fi je kale fa awon yan ti mo fi gba iya o mino wa yo eno re pada pada ni ko to ni to to e ba ti ri wa boyi oro si di dangba
0: o ko lo eje n beere beere kan lowo yin eje ka so wi pe e so fun eyan kan meji tabi meta ninu ebi yin iyawo yin wa gbo leyin ore yin wi pe ohun teyin atawon nbo e ti so fa won kan nu ebi yin bawo le so ro pe iyawo yin o feel
1: lo to yo do bo mo wa wo pe oro se bi ye se ma lo se ki se yan le pa ma ti ti yan yin
0: hmm
1: boya won to je jare aba won to ja bro e se ma se pada lo
0: ibere yin ti ye mi e je ka fun awon omo Nigeria laye lati gba yin lamoran lori oro yi se gbo sa
1: ori baba ko se nkan kan lori re lo ti wo ko ma ko se nkan kan lori re
0: yin mi ibere yin ye mi sa eyin te n gbo wa lowo lowo eyin oloye ologbon omo Nigeria ohun ti baba yi n gbiyanju ati so ni wipe o seese ko déwájú ko dẹjọ ko dẹyìn ko di aso káwọn ẹbí àwọn lè mọ̀ wípé ọmọ yìí o àwọn kọ́ làwọn ní ṣùgbọ́n àwọn làwọn ń tèké full responsibilities lórí ọmọ tá à ń sọ yìí ike bàbá tó jẹ́ biological father ọmọ gangan irresponsible man ni. Báwo ni wọ́n á ṣe gbé kalẹ̀ fún ẹbí wọn báwo ni wọ́n á ṣe sọ tí ẹbí ó gbàgbọ́ pé òótọ́ àwọn kọ́nà ni ọmọ yìí tẹ́bí ò sì ní bú wọn pé ọmọ ọlọ́mọ ló ti ń tọ́ látọjọ́ yìí hello hello ẹ káàárọ̀ sà.
2: Ẹ wọ́n á wà pẹ̀lú mayin.
0: Àmì.
2: Kò já kódà kó má kọ lẹ́tà sí kú o. Tó bá ti gbẹ́gbó tó bá ti gbé ní òun sọ fún ìyàwó tàbí mọ̀lẹ́bí kò ti kọ́ lẹ́tà sí kú torí pé obìnrin tọkùnrin bá tó bá ṣe láìsí ọkùnrin òun ni tó bá di pé wàhálà ti ń ṣẹlẹ̀ láàrin wọn kò kọ́ lẹ́tà sí kú o.
0: Ó
2: kú dáadáa ó gbé sínú ó ti gbà tó bá kú ó tó di pé ọmọ wa béèrè ọmọ láìkú ẹ̀. Wọ́n lè béèrè ọmọ yẹn láyé ọmọ tí obìnrin tí ò báyìí tí kù kò sọ máa lè nbẹ o ṣùgbọ́n tó bá ti kú lọ́lẹ̀ wàá béèrè ẹ o ó bẹ̀rẹ̀ ṣe é ṣe kóbìnrin yẹn rán pa.
0: Bàbá ẹ jẹ́ ń béèrè ìbéèrè yìí lọ́wọ́ yẹn ká fi ojú apá bíi wò ẹ jẹ́ sọ wípé lọ́la báyìí baba to je biological father omo yi ko kan dede dide wi pe ohun fe lo bere omo ohun toro ti mo wi pe ohun lo ni omo mm o wa dide o wa bere omo se won so fun pe nkan lo lomo
2: e sa o bere gugu ite so lataro gugu e mu gbo
0: mm
2: o bere
0: mm
2: ha amu opolo to lilu ti omo yen ti o fi ni je ti baba yen to je pe ti e to feran elu ma lo ma gbe fun obere ba ti like okunrin
0: no o ti gbe fun tele tele o da to ti obirin okunrin ti ohun to ba ti owo ofin bo nko
2: ah o lu Nigeria ta wa
0: Hello.
3: Adeyeye.
0: Alaba.
3: Adeyeye. Alaba ko leleyo. Ala bi akun lori.
0: Omo ba gbe nkagba jibon. E da yoke e get mi ni last week na e tun ti get mi ni. E se wa reto to nbo e ni get mi.
3: Asi waju patapata ka fata la lori dere bado. E ku se ko le ma mo se.
0: Amen.
3: O da na awa ta npe o ka ma fun jora wa. So ale ma ran ti ara wa ni le ma gba bi ara wa mo kin lopolopo e ko se opolo
0: e seun sir
3: seri baba e on fun eni gbo division ni o sorry seri emi gbo agba bi kan wo ki awon ko yo bi to ko lodo ko to lo so da awon obi e se ajo lasepo ni
0: ajo ni
3: ajo lasepo ise ona oba o se tu o bo le se ni bo bi lasepo osun ti o yun omo wajo o kan dare la mo ni o nlo omo yen
0: oju kan leyin to fi wo yi o
3: o nlo omo yen se to daju ni mo mo daju ni kan lo se dna ju be lo o sun to yun
0: sugbon
3: eje o baba e ma gbo seri asa ni jo to di pe won ati obin yen depart to lo so da won family e bo yo ko lati o lo ni o ko tun lati o lo ko se kan ti o lo ni o won ati awon won jo lasepo o se se keje pa se epo yin lo wa doyin now o wa do da won omo lebi e o le ma pe sigba yin lokunrin ti mi e fura gbogbo lo gbo pe o ti wa da won omo le to tun wa wa sibe before ko bi to ko lo de gan ko to lo so da won omo lebi gan won ati bowo ijo soro iyen fo ma pe okunrin to n fe tele tani o mi kan se won ti jo soro tele before ko to ko lo oko re ti oko to pe lale o wa di pe wa di ko lo oko yin wa bo so da won omo lebi tori pe ko se nkan ori e won e tun wa jo soro ni ma yin fi opportunity ati pada wa so da won family be lohun now o sun to yun o den wo pe omo yen wa je gidi gan ona lo gba je that means iwo lo loyun ni yen
0: sugba baba
3: ko fun e gbe ni so
0: mo nbo baba yi so wi pe iyawo awon lo sun meta ka won to wa lo
3: e farabale osun meta kan to wa lo ko lo mata o mo so nkan kan sin e ki si mi dada ko to di pe mi ko lo lo so to su meta ko to di pe won tun ari ara nkan before ko to ku le le se so my boyfriend o ko to ko to lo to bi mo fun tele ti en to je lo raye won ti jo soro ninu ile e gba mi gbo so ti jo soro
0: mo
3: yin o mo ko ti jo soro la benu pe won si jo fun fe won sa ti gba soro fira won so ti jo soro la benu tele tele ko to po ko lodo oko yi lo so awon o ba mo le bi e opportunity pe jo soro tele niyan fi wa wa si odo mo le bi e e da mi lohun
0: mo ji
3: so wa to wa wa to da mo le bi yen oyun ti wa lare ko so fun man ti je pe o ti loyun ni oyun e de ni o ba obin lasepo o osun toyun o wa lomo jo e da mi lohun ko mo fun re ni gbogbo decision ko mo te so po nko lo nlo mo ohun lo lo mo yen
0: eh
3: yo abi o mo lo de wa kan
0: yo wa je
3: pe yo ma ni boyo ma le ni
0: hello sir yo wa je pe arabirin yi gan o mo yi pe ti o ba je pe beyin se so lo se ri o a je pe arabirin yi gan o mo yi pe oko ohun lo lo mo nu
3: o possible se a pe gba mi obirin mi gan o ki mo pe o nlo yin at times se a fa mo so so ko je pe bi lo to ko nle odo oko e ki ko to ko odo oko e gan ko pe si bayi na lo to so fun ma akoko ye pe o ti fi loko nle o o ti wa lo awon mo le bi won o iyen ti wa wa wa osun meta ti yen ni ko n to ri pada won ti rira e da mi lo ni so iyen to yen tala koko yen o n fa ba le oyun baba to pe mi sin ni ohun de mo pe obirin ti oju si wa ro lawo obirin so e bo mo pe daju n lo n lo mo ni ko le sare wi joko sa lo bayi
0: oju mi le yin to fi we ta to fe lo mi laye sir
3: now o ma so fun mo le bi o ohun lo lo mo o so omo yen o de da lamu e pe o ma so ko ma le ni o ma to ko bare o omo yen na zere o le jo na ni o je ola fun ti o tun je pile ola fun to ba ti foro bale je to o do je ale o alaafia fun lori to
0: alaafia fun yin sir hello
2: hello
0: e karo sir
2: ku se lu
0: yes sir ami
2: o ko ni le sai da
0: ta atakakun
2: ati ta ba ke awon yan ba da esun e ku se
0: yes sir
2: gẹ́gẹ́ bí bí gbajúmọ̀ ṣe wí ní ìfẹ́ èmi náà ọdọ́ náà nípa pé òun ló ní ọmọ àbóhùn ti ẹ̀kọ́ ló lọ́mọ mo sì ẹ̀kọ́ níbi tèmi níwọ̀n ìgbà tí arábìnrin tó ti sọ wípé tó ọkùnrin kan ló ṣe rí àdéhùn àdéhùn ọlọ́run ni ṣùtí torí àwọn méjèèjì ti jíjọ ṣe àdéhùn lórí pé báyìí ni a ṣe fẹ́ ṣe ṣóyé because obìnrin yẹn òun náà ó dá lójú pé ọ̀pọ̀ òun yìí òun kọ́ ló ní ọmọ àbí
0: tó
2: ọkọ̀ náà dẹ̀ lélẹ̀ ó lóun kọ́ ni òun ní ọmọ ṣùgbọ́n bọ́rọ̀ ṣe wá rí náà lélẹ̀ ìyẹn ò wá sọ wípé nítorí ẹ̀ kí arákùnrin kó tari ọmọ tó ti ń náwó lé lórí láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn kó tari ẹ̀ dànù ṣódì eyín tó ojú tèmi kàn lè fi wò ó ní wípé kí ọkùnrin kó mọ̀ wípé wẹ́ òun náà ló kúkú ń gbé bùkátà òun náà ní tọ́jú ẹ̀ láti ọmọ ọwọ́ àbí láti inú oyún gan pàápàá
0: bẹ́ẹ̀ ni
2: kí ló tún wá kú tó gbogbo yìí tọ́ṣẹ̀ ń wá káàkiri yẹn èmi lérò wípé wọn ò ní ìdí ẹ̀ fún.
0: ẹ ti yọ point yín jáde àti mú point yín bẹ́yẹn hello.
4: Ẹ
0: káàárọ̀ ma.
4: Ẹ jẹ́ sà, nǹkan kan tí mi kàn fẹ́ sọ láàrin wọn ni wípé ìgbà tí arábìnrin yẹn travel lọ sí ìlú wọn. Ṣe rí àwọn obìnrin Akunje Agbede State definitely nínú àyẹn àti máa yẹn wọ́n ti jọ ládẹ́yìn ló ṣe lọ sẹ́yìn torí ọ̀rọ̀ tí ọmọ gbàgbé ń gbé agbájúmọ̀ ń sọ. Kabanika wo kiki adaba kabanika kiri bi hello sir.
0: À ń bọ̀ yìí.
4: Ó di because máa yẹn ní oṣù mẹ́ta kóun tó lọ bá. So definitely tí wọ́n máa yẹn tó lọ sílùú wọn ló wọn àti máa yẹn ti jọ ládé wọn. Wọ́n fi pàdé báwo ni máa yẹn ṣe wọ̀n mi pé ó lọ sọ́dọ̀ àwọn parents ẹ̀.
0: Ó ní inú ìlú kan the same community náà jọ wà ẹ sì mọ̀ pé ìròyìn ó kàn bó bá ṣe dé làwọn yìí ti mọ̀ sọ pé ìyàwó ẹ kú àlejò ìyàwó ẹ àtijọ́ ara àtijọ́ ti wà around ó ti dé láti Èkó ti dé láti Ìbàdàn
4: wọ́n ti jọ ń communicate
0: ó ṣe é ṣe ó possible
4: so dídé tó dán yẹn ti ń ṣàbálẹ̀ lórí ok ìgbà tí wọ́n sọ fún yẹn pé òun lóyún kú lédè tí yẹn sì sá lọ.
0: Èyàn ni kò wà responsible láti ilẹ̀ náà the same thing tó ṣe pẹ̀lú ọmọ alákọ̀ọ́kọ́ náà nu.
4: Wẹ́ ó ṣe ṣe kú dẹ́mà yẹn ló lọ mo ṣe ṣe kú dẹ́mà báyìí.
0: Ẹ jẹ́ ká wá gbà wípé ohun tó ń sọ yìí bẹ́ẹ̀ ló ṣe rí ṣẹ́yìn náà wà advice wọn pé kán sọ fáwọn ẹbí wọn pé àwọn kọ́ làwọn lọ́mọ.
4: T tori ti omo yen ti baba yen so pe omo yen ja mo ko mo lo tin ti awon
0: oni ko se ni ta won so fun ti o gbagbo pa won ko la won ni
4: se ni ko tun mi conversation baba yen so ma se ko ko won bale finally ko wa owo secretly ko la se di ni te so mo ni fa ran tori o ko won bale ma je ta pa ro fun den to ba doje wa din kokon ma se le ka se ma se tu ni sha ka ma pa ro fun awa gbogbo ni ti mo si gbo to ma se le de nkan kan ma se le eda ma yen wa laye edo ti ni kon se se le ti mo gbo that baba yen ko to ma yen pada ma claim mo papa le se den ni se so ri pe ale to wa nkan lo ni omo won de fo mo yen se le fun but oko gogbon to tojo mo dagba to tojo invest omo yen kan ti ma ya sa that time baba yen si wa ku ti yo ku je njo mo ni yen lo kan du yen
0: o da ma ja follow mi laye ma
4: e ja ku jo mo pa bo ma le omo gbe ati baba yen jere omo ni
0: e ja fe baba
4: number 2 e je sa tin kare so ti baba yen wa wo ko lo se je yen te ti ba ti wa mo ko se ra si ninu opan re ko ma je ti yawo e mo to ma se ko kon ba le leyin yen ko ma tojo mo yen ko ma re agbara olohun gbogbo wa la to se lori omo yen a jere olohun a fun lemi gigun to ma de mo pe ni won gbe ko wa yen ko ti je pe enu e je mo nu mo ninu ebi ko se asiri yen le lowo jo kan jo bura o ni so sita sugbe temi se ba sele o wa le fere fi
0: e se ma hello
5: hello e ku seyu dara fun
0: e ka ro sa mi sa
5: ah so sa foremost e ma yin de ju lati lo se DNA equity
0: baba to ba je wi pe agbara won o ka DNA nko
5: there's another problem bo ni pa pe jo ko jo ai si prove right with this we even us to ti je pe oni oko una yen for months then to ti una ti fe fi ta tele ti yen na se ti wa koja lara the moment ti o to wa lodo emi nsin ti le ba ni kan po ti una e ba bi mo 20 meter there's every embassy 95% obi mojo omozi yen ti jo wa lara won o telo mi ba gun ri obi yen iru ki ma yen gogogogogo ma gun ri e kire odi on ba bi mo o possible ko jo o ma fi yen pe ni kin pe boya o de kopa yen jo o se kan no but ni pa ti family o si bo pe boya nkan ti won bo ni nkoro yen o ma han ni gbangba bo ni ko wo bi family won se ri sawon to le ba soro ni or not then another thing ti mi o mo ni pe se wu ma yen ti lu mo fun gogogogo or not
0: omo meta
5: so to ba ti bu mo fun o ni so fa won family o ni je ko mo but o je ko je won condition to fa to mo yen fi waye o de ma tojo omo yen o se nse lo my little contribution
0: is you sir thank you sir according to baba yi honey titi iya ifi bi omo ipe awon o sumo won o tori ibatan lo ilu won gan tan lo ba iyawo won yen ni yara oto la won sun lọjọ yẹn mọjú káwọn tó padà ẹni ìyàwó wọn sì dúró lọ́hùn tó fi bímọ tọmọ fi pé oṣù mẹ́ta gan lọ́hùn kó tó di pó padà wá bá wọn. Hello? Hello? Hello, ẹ ti wà ń bẹ̀ o. Hello? Ẹ káàárọ̀.
6: Hello.
0: E kaaro sa.
6: E kaaro.
0: Yes sir. Oruko yin ati bi te tin pe wa.
6: Satunde Atarebi.
0: Kini ki baba yin se kan soro e fa won ebi mo abi kan mo wule sun jade.
6: Very importantly, akoko, e to so yen fun ati yen don so pe okunrin se le pala. Ko mo se yen ra mo.
0: Ko si nkan ti o le sele.
6: o si ga to le se
0: pada wa ni o le pada koda o le wa lola
6: yeah o kan fi won sile pe mo julo mu weyen o le je o le bi lora ni si yan to lo ba ko wa we to di o wo yi to ba ko so to wa ni si ni kan kan le tele a je lo de ko lo n gbe ta fun seyi ti e so kan pe kan wa ko fa je wa so ajo ni ti ba be ki o we te kan wa nta won ni expect e kan ta fi wa o ni tele ni akoko ni o le wa se nta ko te mo lo lo ga je kan pe ya mo ko si o le tele o le pada wa o the secondly what they avoid the burning of doubt koko kon ni lokan yi pe omo ye yara sai pe ti to wu ya fa le yin o gbo fi o le pate le le pe won ni to so o ko mo se wahala o so ko ti ni lokan pe ti to wu be o mo so bi e ko mo se diti so that at the end of the day ti o ba se ti ti ni ba wa o ni je ko le lo kon dia re e bi ko wo pe ah ido nu buru ku to ba ra jo de bo ye e bi ko wo pe o wahala to wu se official ni meji ititi pe ono ni nko lo ni so bo to ba nse lo ye ko gba ko nse fun olorun so to ba dojo wa di to ba te wa je kiti che omo ye ku mo ku ku kai lori ohun a je wa ti pe a ma ran che so common bokan le ke e se to kiti kiti so o tere ni o do dojo wa ku keri tan e gba omo ye le je then ko ba gbe keri fan ni kan ni kan bi awon back e di si tabi mo back e kankan e yen le yo mo je o le di lojo la ro won gbe kini o ma se kini e yen le yen je
0: Thank you, sir. Thank you, sir. Hello.
7: How are you?
0: Sir?
7: I'm not going to come back.
0: Yes, sir.
7: I'm going to go back to my letter.
0: Yes, sir.
7: There will be analysis that she left. He and took away to the wall. There will be a room in a dark case, Dada. Oh, cool, do it. You know, but I took a solitary. Oh, but I lost it on my letter to the book of some warrior.
0: Rara awon rara awon lo ki arabirin yi lo ki molebi won molebi lo wa odi won lohun wi pe oko e o so wa lori pe afun ba wa to ba wa sanwo
7: e wa wo gbogbo igba to fi olodo molebi yen won rira won ajo sun papo won fe gbe kan ra won now o wa sele pe igba to to don obirin tun fe tan so n ko n lo si ile ijosin
0: beeni
7: o lo sun odo yara mama
0: beeni
7: gebe se so le kan bi
0: beeni sir
7: now won o ke fara kanra won kan le jo soro ko to ti po ko ro awon obi obirin yen later o ti mo obirin yen lo ni pe o to le to lo yun fun ko fara kan obirin yen won jo sun po omo wa bi na omo yen wa jo bi imumu ona olo fe gba jo yen ni mo fe ka je ka case lale yo se on sa mo so e ri pe toko ati o ba fe ra won to ba pe lodo ton fi ja so ti wala to ba pe o won mo fi wala oju jora won die die
0: be ni o mo nsele be
7: e ti get ori ko jo so pon gogo gba now o ku lo be o so ki nda to lo so da mo le bi e o ta ka le re pe ori ko ti loyun ni koda o ku nbe na ti ti to fi bimo e jo kan se kan po omo wa jo e no lo fe gba jo e ma je ka dara laamu la lo now emi so ro kede case ni ko to pe won bi yen wa da do so do won lohun to se ko won ati okunrin ti jo ni asepo ko to ri pe do so do won pe lohun now en to pin en fe tele to bi mo kan fun yen o fe mo yen e ja gba pe won ijo so ro ade ule ma to pe to de le mo opportunity yen niyan fi pe ko mo pe ohun ti ko lo oko won ti wa lo mo
0: hey hello
8: Hello, Adeyeye.
0: E kaaro sir.
8: Eh ma ni baje
0: ko. Ami, ami.
8: Eh ka ni e lo soje
0: oro le. Ata ko iya.
8: Se gbo emi na ti gbe yin yo.
0: Lo beta.
8: E da ta Adeyeye sun ko.
0: Alafia le de osun wa.
8: Ala yin la ati o ya to. Eh eh. Be ni ata kon ni sheri lo ti to. Bi ara kun yo kan se so. Bi pe okunrin o le pada wa. O de soro ni pa yin. O le pada wa ni won igba to ti ja se pe obirin ti so fun
0: be ni
8: to ba pe ko so fun rara tele nsin o to ni yen eh eh so o si le pada wa nigba ki igba so ti ye sugbon to ba ja se pe lati pe ko wa claim omo o se se be yen se se now iru baba e ni nsin ta won be ni pe ona wo la won le fe fi so fun family awon ti won a fi gba fa
0: won be ni
8: eh eh se ri emi lero ti temi o emi o lero wi pe o ko dandan ti pe ko won se ma pe family joko nigba tawon na ti mo pe family awon o ni gba se ri igba mi wa e ti padi elomi ri e kan mama o bayi pe mo le ni se jo lagbaja bayi o kódà ẹfẹ lè lọ fà láṣọ pé lágbájá
0: kódà ntẹ nsọ yóò ti ṣẹlẹ sí mi rí tẹni ẹni ẹni dà ti pè mí láti confirm pé àbí mi ni àbí mi kọ
8: ní tó túbọ̀ sí pé kò sí yóò lè ṣẹlẹ̀ nù ẹdẹ máa wo ẹni tẹ́ ẹlẹ́rìí ẹni tó hàn tán pín yín torí ẹ̀ ó ṣe ti ìlú yín gan lè mọ́ papọ̀
0: àkọ tí ẹ mọra èmi gan ò rí rí kò sí inú ìlú kan gan kọ́ la tún jọ wà.
8: sóye yín tó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìyàwó mi yìí ó ti sọ pé òun lọ lọ́jà rí táwọn kan ń pè òun pé lágbájá ta ni lágbájá èmi ò ń ṣe kódà yín kì í ṣe tàmẹ́ẹ̀dù tọ́tún tó wá mọ wò pé ẹ̀dẹ̀ lẹ́yìn kọ́ ni sóye yín tó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa wípé bọ́já nípa jíjọ yẹn ọlọ́run ló ń ṣe yẹn sóye náà bí ẹni ṣe wá sọ èmi ò lérò wípé inú ẹgbà tó jẹ páwọn ni wọn ti ń tọ láti ìbẹrẹ pẹpẹ àwọn náà dẹ mọ pé àwọn kọ làwọn ní ìyàwó náà dẹ gbà wípé ìwọ kọ ló ní wọn dìjọ mọ láàrin ara wọn ni èmi ò lérò wípé nídìí àti máa fúnra wọn ní gbódídé san lórí ẹ tó ti yé lọrọ bá kàn rí báyìí ẹ mọ pé ọmọ yẹn ni wọn á kàn kò sí ẹmọ òun náà ó dà pé òun náà kì í ṣe ọmọ kékeré lọ bẹẹ náà tara wọn á kàn kó ọmọ yẹn sí rónú ni pípẹ kò ń ṣe ọ̀dọ̀ bàbá òun léléyìí ṣe mọ̀ á jẹ́ kí tí ọmọ yẹn máa gbọ́ yín kì so tí ọmọ yẹn béèrè máa ń sọ èmi kàn mú lọmọ ṣùgbọ́n tó bá yẹ pé ọmọ yẹn ṣoríire tàbí kọ́kàn dédé àwọ̀dẹ̀ pé ní skul àbí kinní kan that is my baby lámọ̀ ṣe sóye yín bó ṣe rí èmi ò lèmi agbáhùn mọ́ràn wọn ò nídìí àti sọ gbogbo yẹn ṣe báwọn mọ́ lọ fún ara wọn ìyàwó náà ti mọ̀
0: ó dàbí pé ohun tí ń ba bàbá yìí lérò ni pé ó ṣeéṣe kó dọjọ́ wájú bóyá àwọn wà ń bẹ̀ tàbí kán má sí ń bẹ̀ mọ́ kí arákùnrin wa padà wá claim ọmọ ṣe mọ̀ pé yóò fẹ́ difficult fáwọn ẹbí láti release irú ọmọ yẹn pé ọmọ àwọn ọmọ wa ni.
8: ẹjọ tí wọn ò bá release ẹ ó ṣọ́ọ̀tì inú ṣe bóun ló ní kò ń ṣe ọmọ òun àbí. Ẹyin ò ṣọ́ọ̀tì kò sọ̀rọ̀ kankan pa
0: yẹn. Òkú wà lòkú rè àtàkùn.
8: Ẹyin òkú èwo nu. Ẹ̀wọ̀n ọmọ tí ìjọba ń gbà. Òkú kọ̀ ẹ̀kú ètò.
0: Àtàkùn gangan ń yarí tán láàárọ̀ yìí ni. Hello. Ẹ̀rọ
9: yarí tán, àtàkùn kọ̀ gbọdọ̀ mọ́ yarí tán.
0: Ẹ dákun kí nìdí tátàkùn fún yarí tán.
9: Kí bàbá panu mọ́ ni kí n tiẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹbí táwọn náà máa bá wọn dá sọ́rọ̀ ẹbí irú rẹ̀ wọ́n mọ̀ bínú o. Wọ́n ti náà ó ṣe lókun òru láàrin ara wọn àwọn àtìyàwó wọn. Wọ́n bá dẹ́yìn tí bàbá ọmọ bá padà wá kí wọ́n jẹ́ dìgbà náà na.
0: Ẹ táwọn ò bá sí ń bẹ̀ máa ń kọ́.
9: Nígbà wọn bá sí ń bẹ̀. Ebi màálù kú yóò tù sẹ́dẹ̀ fún awọ ni. Ìmọ̀lú àtọ̀dẹ ló kù kí wọ́n jọ máa fà. Àwọn ọmọ jọ máa yanjú ẹ̀. Kí wọ́n fi ilẹ̀. Ọmọ ọlọ́mọ ní ìsìn yóò tún kó róònù. Wọ́n mọ̀ dorí ẹ̀rù. Ẹ mọ̀ pé ọpọlọ àwọn ọmọkẹ́ ó ṣe gan. Kí wọ́n fi ilẹ̀.
0: Ṣé kò sí
9: ṣé wọ́n gbà pé ń tọ́lọ̀ ń ṣe fáwọn ni.
0: Màmá ṣé kò sí ọ̀nà àwọn ọmọ tó ń tọ́jú rẹ̀. Ṣé kò sí ọ̀nà tó fi lè bá ẹbí sọ tí ọmọ ò ní mọ̀ tẹ́nikẹ́ni ò ní mọ̀ ni. Ṣé mo pé ìgbà míì wà tó jẹ́ pé
9: èèyàn
0: máa ń fi secret síyàn lọ́wọ́.
9: Ẹ máa gbọ́ ẹbí ti gbọ́ ọmọ ìmọ́ra àbí bẹ́ẹ̀ kọ́ bàbá náà sì gbà ìyá sì mọ̀ pé òun kọ́ ló ní bàbá mọ̀ pé òun kọ́ ni ẹbí kan kò lè máa yí ẹni tó ti fọmọ́lẹ̀ láti bí ọdún mẹ́wàá ká wẹ́yìn wò aláìní kan ṣe ti kúnjọ súná ni bàbá èèyàn ká béèrè. Àwọn alábìsọ̀ gbónú nígbà lọ́wọ́ òsùpọ̀ mi èyí ọjẹ́ ọmọ ẹsẹ̀ kọ́tà tọ́lọ́gbọ́rẹ́ ni tọ́ kún ó kílẹ̀ wọ́n mọ̀dọ̀mọ̀ ẹ̀ lórí rú.
0: Ọ̀dà mẹ́já fẹ́lòmíì láàyè. Hello.
8: Hello.
0: Ẹyìn rédíò yìí ń pariwo ẹ dákun bàbá ẹ bá wa kúrò níbẹ̀ tàbí kẹ́ ẹ pa. Hello.
8: Hello.
0: Ẹ̀hẹ̀ à ń gbọ́ yín dáadáa báyìí káàárọ̀ sà.
8: Ẹ káàlẹ̀ sà. Ẹ káàárọ̀ sà.
0: Kí ni kí bàbá yìí ó ṣe?
8: Ẹjọ́ sábà ní ẹni tí wọ́n ń pè ní ayé obìnrin lẹ́ni tí wọ́n ń pè ní ayé. Ọ̀rọ̀ yìí ò lè lọ títí lọ tó bá yẹn. Kí ni rírí sì ni pé ìyàwó ọkùnrin yìí kì í ṣe ó bí àkọ́bí ẹ̀ ọbẹ̀ni ni
2: a so fun akobi e pe e se leti kan o o ni aburo e se kan to ye ka le mo pado titi o ma so fun akobi e pe o bi omo mu to je aburo e fun baba e a pada so fun
0: iya yi ni o sise won abi iya yi ni o so fun omo to je akobi
2: yo so fun akobi e to ni aburo e se kan to ye ka ma gba be ni gbagba o tin ara
0: iya yi o wa setan lati ehe eni o se se ki iya ipada wa so fun akobi abi
2: o so fun akobi e pe o se leti kan bo ndimo ko bi aburu e
0: oro yi ti ye mi
2: o pada so fun
0: o ti ye mi
2: o ti ko baba yan la pata ye e de ko so fa won family e
0: ehe
2: ko se ka ma fa e de ko so fa won family e yo so fun akobi e pe o bi omo mi to je aburu e ero gan aburu to wo yen wo so fun
0: thank you sir
2: yen pada wa pa wa lati won la ni to ba ya leyin ko so fun awon family e
0: sir thank you awon ma siri kan wa to je pe o se se ko ma pada wa bo hello ah radio yen pariwo
10: Hello,
0: sir. E kaaro. Yes, sir.
10: Eri ko ni di wahala. I get ti enjo wa bi lomo ko fa de ni na. Ri pe nba ni pe ati bi mo je fi sa ni ara won. Awon mo ati pe ma yen ti n so ro re. Won be lo re. Won ati obinrin la se po ko le la ni.
0: Tanu.
10: Ma ma yen ko ti ko lo, ko ti la se po ti lo yin. Ko be ni ba se o se ni ma nu ni lo re, ti lo mo gba kan lo re. Ni ma lo de o wa pa na de to ma bun lo ni rokan ko mi wule ta ma ka won so fe ni body ala o fi secret sari o ma to ko re ma je nka kan e no bu ko lo so fun abu re o to ba so fun o ma akobi re no le to so fun oro mo ta ka ki ni to wa pa na de ran to ni wa so ko se re no pa da sele to ni de yi mo fo sa na ara mo to lo ma ni wa bere omo o wa nu to ba si ti wa ko wa nu ele ni o be yo be ri omo
0: ni se sa
10: wa di wa de to ti lo bi o lo do me dogbon ni sa ma bu omo kala yin omo lo ko ni di omo leyin ni di omo nko ka ko ma re olon o jo jere re
0: amen amen e se sa hello
11: ya ti a jo wo ile ko si
0: ndi sa
11: e de jo sa le ni
0: amen sa yes sa
11: e je ke mo la le pe obirin lo di gbogbo awa okore bi omo bi yawo baba e se wa en art fun awon ebi ti e lo mu omo bi je o gbe lodo awon bi e o ni abu en gbo ni
0: eh
11: seri e ma o le fun e
0: seri hello sir seri bi oro yi se lo o se se to je pe awon ebi arabirin yi ti mo nipa oro yi lati le o se mo pe ile won lo wa to fi loyun ile won lo wa to fi bimo ti side baba yi nikan ni omo lawon omo kankan
11: ni pa ti side ti baba won mo so pe obirin lo bi awon okunrin ni area yen kokun yen ko ma fun e wa la nitori ife ti a so pe eyan meji ko le po lai je pon re ibe ni fi ye wa ko du de ba ti nkan yi ma jade ni mi mo ye ko won ti di e oko won to le ba ni won
0: asun sa
11: asun sa baba
0: thank you sir hello
12: Ekaro
0: sir
12: Akweto
0: yes sir
12: olohun dayin la karu pe so lo dolo seri eto te gbo ala le adi chuni oro lo ba o hello
0: an bo yin
12: seri ona ti mo fi so pe adi chuni yi pe eni yi tanti ya won to travel
0: Bẹ́ẹ̀ni sir.
12: Wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó ọkọ̀ tó dúpọ̀ travel. Àjọṣepọ̀ ọjọ́ kìíní àná obìnrin ẹlẹ́mẹ̀ẹ́jì kíyèsí o. sẹ́rin tí wọ́n ń fààyè tó lágbára ó pọ̀ jù ni ìyẹn owó tí kò bá kú wọ́n sọ wípé kéèyàn kí ìyàwó ẹ̀ kó sopọ̀ oṣù mẹ́rin àtijọ́ mọ́kànlá irú tí wọ́n ń bì tí nǹkan bá ń bẹ ní ara rẹ̀ kó tó di pé jáde òpó nǹkan yá di àbíà.
0: Bẹ́ẹ̀ni.
12: Nǹkan tó mọ́ ń fa ènìyàn sẹ́rí ìbálòpọ̀ ọkùnrin sóbìnrin kó tó di pé ó kúrò lára obìnrin ni nǹkan ọjọ́ tí ó kà. Sẹ́rí àmọ́ àdínọ́kàn fún ẹnìyẹn ẹni pé kó mọ̀ fi hypertension kó mọ̀ fi ṣeré léṣe. Torí ẹ̀rí ọkàn nítorí lágbára púpọ̀ jù ni tó bá wá mọ̀ yìí pé ẹ̀mí òun ò kó kó wá owó kó lọ sí DNA.
0: Nígbà tí bàbá kan tó ń sọ̀rọ̀ DNA lẹ́ẹ̀kan mo ń sọ pé bí bàbá yìí ṣe ń sọ̀rọ̀ yìí tó bá jẹ́ pé agbára wọn ò gbé DNA ń kọ́.
12: Ṣé wá rí tágbàrọ̀ bàbá gbé DNA kán mọ̀ wùlé fúnra wọn lápá tẹ́ṣẹ̀ rárá ṣé rí ọmọ yìí Ọlọ́run ti fi àjùlọ rẹ̀ ó ti fi hàn wọ́n láàrin. Bàbá ẹ gbọ́ Yorùbá mi.
0: Bẹ́ẹ̀ ni mo ń gbọ́ yín.
12: Ẹni tán bá ń wo sún ọmọ yìí bígbà tí wọ́n láwọn sí méjì ṣé rí àjùlọ Ọlọ́run á lè tu àdìsú lọ́rọ̀ Ọlọ́run bá o. Ṣé ti báyìí ṣé rí ìbùnú gan irú nǹkan yẹn ó ti ẹ̀kan gbé kúrò lẹ́mìí tó dìrú àsìkò yìí nítorí fi tọ́ ọmọdé 14 years àbí kí ni wọ́n pe é jẹ́.
0: Ó dà bí a 14 àbí 10 ni ọ̀rọ̀ ti bá
12: wọ́n sàtìlẹ́bà tó fi tọ́ ọmọ dìgbà yẹn kan gbé kúrò lẹ́mì tó bá jẹ mọ́ wípé ọmọ àlèbáni ní òye tèmi kán bá fẹ́ ṣe kọ́mọ yẹn bá nídìí nǹkan ₦5 wọn á wà tì wọn ní rí ṣe fún ṣùgbọ́n Ọlọ́run bó wọn láṣìírí kọ́mọ yẹn bá nídìí nǹkan Ọlọ́run bó wọn láṣìírí ẹ kán gbẹ́mí kúrò níbi pa wọn kọ́ làwọn ni Ọlọ́run jẹ́ kó bá jẹ́.
0: Ami ami ẹ ṣe sá thank you sir.
12: Ẹni ṣètò ṣe pẹ̀lú àṣẹ
0: lọ́tọ̀ lọ. Ami ẹ ṣe sá. Àìjá fìyàn méjì láàyàn sí láti gba bàbá yìí lámọ̀ràn. Ó ní nkankan tí mo fẹ́ fà jáde tí mi ò tí ì rí lára àwọn tó ti pè tí mi ò tí ì rí tẹ́nikẹ́ni ò tí ì sọ. Ó ní nkankan tí mo ń wò ṣùgbọ́n mi ò tí ì rí ni tó sọ. Hello.
13: Hello.
0: Ẹ káàárọ̀.
13: Ẹ káàárọ̀ sọ.
0: Yes sir. Rédíò yín ẹ bá wa pátábí kẹ́ ẹ kúrò níbi tó wà. À ń dúró de yín ó sì ń pariwo. O ti da báyìí.
13: Ṣé rí ok Akinlẹyẹ lorúkọ mi.
0: Láti Bosa.
13: Láti Láfíàjì.
0: Láfíàjì ní Ayégún Ọ̀lẹ́yọ̀.
13: Bẹ́ẹ̀ni.
0: À ń gbọ́ yín.
13: Ṣẹ́rí gbogbo wà tí a ò kì í wò. Lákọ̀ọ́kọ́, wọ́n bá jẹ́ pé ẹni ò ní padà wá. Ẹni ẹ máa kó máa gbèsè mi tí kò lè padà wá, ó lè padà wá. Gbẹ́gbẹ́ àwọn èèyàn ṣe ń sọ tẹ́lẹ̀.
0: Kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀.
13: Bẹ́ẹ̀ nọmba two, ó wá jẹ pé obìnrin ò ní sọ fún husband tó bí fún bàbá yẹn. Irọ́ ni ò lè pẹ́ ni o, ó máa sọ. Ìgbà tí ó sọ nìkan là sí mọ̀. Odi méjì. Ìkẹta ń bẹ̀ ni wípé àwọn ẹbí ìyàwó wọ́n ti mọ̀ pé ẹni tó bí firstborn ilé ni ọmọ. Odi mẹ́ta. Ìkẹrin ni wípé firstborn tó bí fún ẹni yẹn gan ní èso ní pé ìgbà tí mo ń bàbà bẹ́ẹ̀ sọ̀rọ̀. Wọ́n ló sọ fún wípé kò ní bàbà bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó bá yá.
0: Torí pé ìlú kan náà náà jọ wà.
13: Wọ́n ló sọ fún wípé bàbá rẹ̀ ló sọ wọn pé ọmọ tó wà lọ́wọ́ ìyá rẹ̀ lásìkò báadáa òun ló ń bí o.
0: Mo ń gẹ̀ẹ́tì pọ́ǹtì yín.
13: Yóò náà yóò pàpà mọ̀ ọmọ ọ̀dọ̀gbà òun nìkan tí ẹ̀kọ́ lè tiẹ̀ di ni yáwọn tiẹ̀ bí fún un. Bàbá ó sọ fún ọmọ rẹ̀ tó pẹ́ kọ́ bí fún un ni so won pe ah on bi na kan si to si to ju e o laburo lai ke se pe iya e gan so fun baba gan go so fun
0: kini amoran te wa fe gba baba e se kawon na so fe bi won abi kan fi se menu mo
13: kini bi ni baba on ni ku bara re o ni so ri e ni ko mi lo mo ni
0: rara e ma gbo e ma si won gbo o on mo pa won ko la won lo mo on si so pe won on si so pa won la won lo mo on ni sugbon e ma gbo sa e ma gbo on ni e bi awon mo wi pe abi kin so pe e bi awon ro wi pe awon la won ni omo
13: e bi won ro wi pe
0: àwọn làwọn
13: kan tí ẹ gbà pé nǹkan ló ń lọ ọmọ tó ń wá gbàgbé fún ẹbí tí ń rò ní àbí tí ọkàn rẹ tó gbà pé nǹkan ló ń lọ ọmọ.
0: Ibi tí ṣù wá wà nìyí a ní ó ṣeé ṣe kí bàbá ìwà padà wálé tàkó wá claim ọmọ báwo ni ẹbí ṣe máa gbé báwo kí ojú wo lẹ fi bí máa wú ọrọ yìí.
13: kó pèsè kó sọ fáwọn ẹbí ẹ kó sì kankan tó kó tó wà ń pamọ́ ọkàn tiẹ̀ gan free èyí sẹ́yìn èèyàn kì í sàánú ẹni pé èèyàn màrí ni.
0: ìbéèrè tó ń béèrè wọn tó ní ìdí lọ́dọ̀
13: náà tó bá tọ́ ọmọ yẹn gan bó tilẹ̀ jẹ́ pé wọ́n mọ̀ pé kì í ṣe bàbá àwọn ìtọ́jú tó fún ẹni tó tọ́jú ẹ̀ lọ́jọ́ alẹ́ kì í ṣe kékeré kí ni wàhálà tó wá ń kó káàkiri.
0: ṣùgbọ́n ṣàjáwó èèyàn kan sí ká tó lọ lórí ètò sá.
13: ó sọ fáwọn ẹbí ẹ ni o.
0: Bóyá láàrin ìṣẹ́jú kan káwò tá a bá rí èèyàn kan sí.